Ejẹ ilé bàbá mi.

0: tó mọ́lólo ó wà ní ìwọ̀n 90 mL, 318 mL àti 1 litre ní aládùn strawberry àti plain sweetened.
1: Peak. Reach for your peak.
2: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ̀tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ìǹtẹ́ tó kó dé báyìí.
3: Ẹ kú dédé àsìkò yìí àyẹ̀yẹ̀ mítà ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe mi bí mo ṣe máa ń já yín sí.
2: Tọ́ kí làwọn nǹkan tẹ́ kó wa lọ́tẹ̀ yìí.
3: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pẹ́ àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
2: Làwọn tẹ́ tún kó dé báyìí.
3: Bẹ́ẹ̀ni lónìí kẹ̀tíkẹ̀tí.
2: Èló ni àwọn solar system yìí.
3: Owó tí ò kan ni lè gun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
2: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé dekódà, gbé fáànù, ṣáàjì fóònù, ṣáàjì láptọ̀pù.
3: Bẹ́ẹ̀ni.
2: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
3: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò, wọ́n ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
2: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
3: Lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
2: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
3: Bẹ́ẹ̀ni.
2: Mo ti yọ tí mo fẹ́ yọ.
3: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà ilé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sì la láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
2: Láì ṣe náà nẹ́pà.
3: Ara o.
2: Lọ́dọ̀ yín báyìí.
3: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
2: Ẹni tó bá ní ìdí solar freezer.
3: Bẹ́ẹ̀ni.
2: Ó wà lọ́dọ̀
3: yín. Ó wà níléeṣẹ́ wa.
2: Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ó ṣe dé iléeṣẹ́ yín?
3: Iléeṣẹ́ Signal Strength ní ìlú Adó-Èkìtì, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó-Èkìtì. Ní ìlú Ọyẹ́-Èkìtì, a wà ní Signal Strength Office, District 6, Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin Babawa Ọlọ́yẹ̀ of Oyè Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Way, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí, Signal Strength House, wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá, ẹ sì máa rí Yellow Building yẹn, GoTV Building, ẹ sì máa rí ibẹ̀ gangan láfi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, ẹ wà ní DSTV GoTV Office tó wà ní Adjacent Parajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní Òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV Office, Aframes Plaza, Jubilee Road, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
2: Ẹja tó múlẹ̀ kan sí
3: 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
2: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbá dùn tó pọ̀ rẹpẹtẹ, má jẹ́ ká nfàní eléyìí ó fù ọrù.
4: Wẹ́pà!
2: Signal Strength Nigeria Limited tún gbára mí ìdè, wọ́n fọba lé e lọ́tẹ̀ yìí ni pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀ lú bíbà. Àwọn solar system tó yan kilala kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùnkùn kóoru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí, jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ, kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ níléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Bọ́ọ̀ bá ń bari ibẹ̀ ni pé ẹ ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù, GoTV tàbí DSTV kan sí i lọ́fẹ̀ẹ́. Pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o. Ó máa gbé gbogbo ohun èlò ìlò náà nú ilé, bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn, fáànù àtàwọn dìkódà gbogbo yọjú sí èyíkéyìí iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Láǹfààní kí o tó tẹnu bepo. Wọ́n wà ní Signal Strength Office, Go TV Yellow Building, lẹ́gbẹ̀ẹ́ UBA Bank, Ajilosun Adoekiti, number 123, Signal Strength House, Go TV Yellow Building, Ọba Òṣùpá Road, Old Hospital Road, Àkúrẹ́, àti Adjacent Baba Adjacent House, Òkè Ògùn Ọ̀wọ̀, tó fi mọ́ FM Plaza, lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank, Ìkàrí Àkókò. Fàlàyé ẹ pé 08101 04 2.

0: Adaba 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Mo kí ẹkú ojúmọ́ ìròyìn ní kùtù àìlàwọn àfihàn láti ìkànnì Adaba FM 88.9 Àkúrẹ́ ìlú ìlẹ́ràn Òkínlàwà tá a ti ń gbòhùn sátẹ́gùn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dànù ìròyìn ṣáájú náà. Ẹgbẹ́ oko tó wà nínú ìròyìn náà. Ìjọba ìpínlẹ̀ Ondo ló ti gbẹ́sẹ̀ lé kí wọ́n mọ̀ gbé àwọn ọkọ̀ sí ojú ọ̀nà. Àjọ elétò ìdìbò sọ̀rọ̀ dánilójú fáwọn orílẹ̀-èdè Nàìjíríà pé àkóyawọ́ yóò wà lórí ètò ìdìbò ọdún 2027. Ìlẹ́gbẹ̀mọ asòfin ìpínlẹ̀ Delta ló ti buwọ́lu àbádòfin kan lórí mímọ̀ san oṣù mẹ́tàlá fáwọn òṣìṣẹ́. Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Àwọn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ lẹ́ka ètò ìlera pàápàá jùlọ ní yàrá àyẹ̀wò àti ìmọ̀ sáyẹ́ǹsì ni wọ́n ti rọ àwọn tí ó wà ní ẹnu iṣẹ́ ọ̀hún kí wọ́n rí dájú pé wọ́n ń wo àwọn ìwà tó dáa kí wọ́n sì mọ rí dájú pé ńṣe ni wọ́n gbé àwọn ìgbésẹ̀ iṣẹ́ wọn èyí tí wọ́n ṣe àpèjúwe gẹ́gẹ́ bí èyí tó ṣe pàtàkì lẹ́nu iṣẹ́ fún ìgbáyégbádùn àwọn ìdílé àti ìdílé pẹ̀lú àwùjọ. Ńṣe ni wọ́n fọn ìpè yìí níbi ètò ìgbaniwọṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta irú ẹ̀ ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ yàrá àyẹ̀wò ìmọ̀ sáyẹ́ǹsì ní fásitì Joseph Ayọ̀ Babalọ́lá tó wà ní ìkejì. Ẹni tó sọ̀rọ̀ níbi ètò ọ̀hún dókítà Ayọ̀dẹ́lẹ́ Ẹkùn ó fìlédè wípé iṣẹ́ ọ̀hún náà ni ó ní ṣe pẹ̀lú àwọn ìlú kojú àwọn ìpèníjà èyí tí ó sì ṣe pàtàkì kí àwọn tó jẹ́ àwọn òṣìṣẹ́ náà kí wọ́n mójútó iṣẹ́ wọn bó ṣe tó àti bó ṣe yẹ. Dókítà Ẹkùn ọ̀hún ó ní mímú ìdàgbàsókè pàápàá jùlọ lórí ìgbàlódé eléyìí tó wà lóde báyìí ó sì rọ àwọn tó jẹ́ pé wọ́n ẹ̀sẹ̀ gbà sí iṣẹ́ náà kí wọ́n tẹ̀síwájú láti mọ rí dájú pé wọ́n wu ìwà tó bójúmu. Bákan náà ni ẹni tó jẹ́ Giwa Fásitì ọ̀hún ẹni tí igbákejì Giwa Fásitì náà Ọ̀jọ̀gbọ́n Adékúnlé Elúdìrẹ tí ó sojú fún ó rọ àwọn akẹ́kọ̀ọ́ jáde ọ̀hún kí wọ́n jẹ́ aṣojú rere fásitì náà kí wọ́n sì rí dájú pé wọ́n wu ìwà gidi. Bákan náà ẹ̀wẹ̀ níbikíbi tí wọ́n bá wà. Bákan náà ni ẹni tó jẹ́ Dean College of Health Sciences yìí ni Ọ̀jọ̀gbọ́n Adio Afọláyan òun náà rọ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n gbà wọlé kí wọ́n ẹ̀sẹ̀ gbà sí àwọn akẹ́kọ̀ọ́ jáde tí wọ́n ẹ̀sẹ̀ gbà sínú àjọ ọ̀hún kí wọ́n rí dájú wípé wọ́n ṣiṣẹ́ wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Àwọn bíi akẹ́kọ̀ọ́ jáde bíi 39 òun náà ló jẹ́ pé wọ́n gbà wọ ẹ̀ka náà. Ìjọba ìpínlẹ̀ Ondo ló ti kéde wípé wọ́n ti gbẹ́sẹ̀ lé mímọ́ gbé ọkọ̀ sí èrònà báyìí pàápàá jùlọ àwọn ojú ọ̀nà tó ṣe kókó nílùú Àkúrẹ́ ní pàápàá ní Àràkálẹ̀. Ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ Olúmúyíwá Ògúnyẹmí olùfojú ọ̀rọ̀ ìlédè ń bi ìpàdé inú ìyìn tó wáyé nílùú Àkúrẹ́. Ògúnyẹmí rọ àwọn onímọ́tò àtàwọn tó ń lo ojú pópó náà kí wọ́n mọ ṣe àmúlò ibùdó ìgbọ́kọ̀sí èyí tí ìjọba tó gbé kalẹ̀ dípò kí wọ́n mọ gbé ọkọ̀ wọn sí ojú ọ̀nà èyí tó lè mú kí ìsúnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ kó túbọ̀ wà. Ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí gómìnà ọ̀hún kò sàtún wá fi ìpinnu ìjọba múlẹ̀ lórí mímú ojútó ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ pàápàá jùlọ bí wọ́n ti ń ṣe ojú ọ̀nà àti afárá nílùú Àkúrẹ́ lọ́wọ́. Ògúnyẹmí kò sàwá pàrọwà sí àwọn èèyàn àwùjọ kí wọ́n tẹ̀lé àṣẹ náà torí pé ó ṣe pàtàkì àti wípé kí wọ́n fọwọ́sowọ́pọ̀ láti lè jẹ́ kí ìlọ bíbọ ọkọ̀ kọ́ mọ lọ gerege nílùú Àkúrẹ́ tí sùúlù ìpínlẹ̀ Ondo. Àwọn ikọ̀ ìlú kan tí wọ́n jẹ́ ọ̀dọ́ tí wọ́n pè ní Ọ̀ṣun Youth Initiative for Good Governance iná pé wọ́n ti pè fún ìwádìí fínífíní lórí ìròyìn ìtàpóró gan eléyìí tí wọ́n ní ó ń wáyé nípínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ikọ̀ ọ̀hún ni wọ́n bẹnu àtẹ́lu iseku pa olalekan oyeyemi ti gbogbo awon eyan mo si emia ajagunbade ati pe won tun ro awon iko eleto abo ki won se iwadi finifini lori gbogbo isele ijamba ile to je pe o ti waye nipinle osun ohun ki won si foju awon ti o se labi ohun ki won fi ki won foju won kiruko ata ofin ninu ati jade ti en to je oludasile iko ohun omowe Adeyemi Akande to fita lo ti ni awon eyan to tobi mejililogun ni won ti gbe mimi lasiko na ti eto dibo gomina to fe waye ba ti gbe bakan lewe ni ko hun ina to fi lede wi pe awon ti won wa ti won ni won je omo ganfi oloselu eyi ti won ni won wa ni ile ijoba oni ki won wuta bakan lewe ni iko na tun ro gomina Ademola Adeleke ki o faru awon eyan na ko fa won le awon iko eleto abo lowo fun iwadi eleyi to ye ajo eleto dibo lolede Nigeria ni won ti soro idanoju fun awon olede yi wipe akoyawo yo wa lori ero eto dibo odun 2027 ti o si je alalafia en to je alaga ajo eleto dibo nile yi ojogbon Josh Amupitan lo soro idanoju yi lasiko ti o n gba lejo iko Ore degbe ile Adulawo lori abojuwo eto idibo saju eto idibo na nilu Abuja eni ti o soju alaga ajo eleto idibo oni ojogbon Roda Gumus eni ti oni ajo na o ti fara won jin lati ri daju pe abajade esi idibo ohun yo je eleyi tawon omo orilede Nigeria to di Gumus ni ajo eleto idibo ti gbaradi lati se ise na bo se to ati bo se ye en to je alaga ajo eleto idibo ohun ko sa ti wa pe fun atileyin papa julo leka eto idanileko fun awon osise ti won fe lo bakan lewe ninu oro re asoju ajo redegbe ile Adulawo ohun to tun je minister foro ile okiri tele lolede Ethiopia Demeke Mekoni oni ajo ohun o lo je pe won wa si orilede Nigeria lati wa wo igbaradi eto dibo ti nbo iroyin kutu aile ngbo lati kan ni Adaba FM 88.9 Akure ile ile Ramo Kinlawa ta tin gbun sadagun ta ba padade ile gbimo asofin ipinle Delta ni won ti bowo lo abado fi kan yi ti won fi mo san osu metala to je owo osu fa won osise an pada bo eku kale
2: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo opo mo ni o se suke suke da towo re le ni oda se kan sun lo ni
3: aba aju ko ti igbo ni nipa 24/7 aba mission korojo gugu bile tawon okunrin n bire fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba mission ko lo ti nu rara o kagu eyin didun ara riro afogedegede do ti ara danu logo lomo kuri agbaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atego la fi pe lo re ajo nadak fun tedugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gbogbo iga ijawa ija osi always guide me
1: e kaabo para lati oke lohun iroyin te siwaju ile igbimo asofin ipinle Delta lo ti buwo lu abado fi kan baye ti won ti mo san owo osu metala fun awon osise oba ni ipinle na to ti dofin abado fi ohun lo je pe won fowo si lana nibi ijoko leti adari abenugan ile igbimo asofin enomo timi guwon ti o le waju won abenugan le ohun ni ofin na ni yo tunbo je ki awon osise ki won tunbo mo sise won bo se to ati bo se ye en to je are ile ise Dangote Limited yini Aliko Dangote lo ti toka si bi owo epo bo se ti won lele de Nigeria bayi fun bi won tin tesiwaju ati mo se fayawo awon epo na lo si awon orilede mi to mo to sumo orilede yi nibi ti won tin ta ni ida 30 si ida 50 Dangote no soro yi lasiko ti won fi oro ojo mi to roro to si ni owo epo ohun o na ni o yato to si je wipe awon olokowo o na je pe won gbe kaaki awon enubode ni owo eleyi to ga ẹni tó jẹ́ balógun ikọ̀ operation adinke yìí ni ọ̀gágun abubakar abdulsalam ló ti fi léde wípé àwọn ọmọ ogun léde yìí ni wọ́n ti rí owó tó tó bíi mílíọ̀nù lọ́nà ọ̀tàlénìọ̀ọ́dúnrún ó dín mẹ́wàá ni wọ́n ti rí gbà lọ́wọ́ àwọn tó jẹ́ onísùnmọ̀mí látìgbà tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ abdulsalam ló fojú ọ̀rọ̀ yìí léde lánàá níbi ìpàdé oníròyìn tó wáyé ní maiduguri nípínlẹ̀ borno ibi tá a rí mọ́ rèé lórí ìròyìn kùtù àìfún ti àárọ̀ tòní àdé ẹ̀mí làwọn àlọ́lẹ́ òtún ìròyìn ọ̀pẹ̀yẹmí jọ̀ọ́dánù wá sétìgbọ̀nyìn iṣẹ́ òní ò pè wá ò lágbára lọ́wọ́ ọlọ́run

0: mi apẹrẹ bàǹbà lọba ní bí ẹrù rírù.
1: Tó bá jẹ́ torí ọ̀rọ̀ iléeṣẹ́ tí ń pèsè stationery.
0: Evergreen àlọ́gá o, àwọn làgbà.
1: Kọ̀kọ́lì tètè.
0: Standard impressive.
1: Affordable and incontestable stationery.
0: Lẹ́fọ̀ bíi drawing book.
1: Exercise book.
0: Biro.
1: Pen.
0: Pencil.
1: Diary.
0: Ruler.
1: Calculator.
0: Eraser.
1: A4 paper.
0: Blackboard.
1: Whiteboard.
0: Agogo àti bíbélì pẹ̀lú àwọn laminated and duplicated material.
1: Oye ẹsẹ̀ rà léyọléyọ ni.
0: Tàbí méjì méjì mẹ́fà mẹ́fà dọ́sídọ́sì pálípálí púpọ̀ púpọ̀ dáínà dáínà tàbí tipa tipa tàbí trailer trailer.
1: Distributọ̀ ńlá ni Evergreen fáwọn tó ń pèsè nǹkan wọ̀nyí kárí ayé.
0: Ọ́fíìsì wọn ti kúrò níbi tí wọ́n wà tẹ́lẹ̀ o.
1: Ẹ máa bọ̀ ní 144 Ọba Adéṣídà Road, opposite Stadium Junction gangan Lápẹ́.
0: Telephone 081-6531-6655.
1: Oye ìpè kí n gbọ́.
0: Evergreen.
2: Ẹ̀tilẹ̀ ti gbọ́ nípa ilé ìwé kan, Jackham College of Health Sciences and Technology. Lórúkọ rẹ̀, ilé ìwé tí ó ti lè ní ìmọ̀ nípa ètò ìlera, ìmọ̀ sáyẹ́nsì àti ìmọ̀ ẹ̀rọ. Ọkí ni wọ́n láàrin ẹ̀yẹ. Wọ́n láwọn ohun èlò ẹ̀kọ́ tó jẹ́ ti ìgbàlódé. Tí àyíká ilé ìwé ọ̀hún gan dáńtọ́. Jackham College of Health Sciences and Technology ló wà ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ekiti State College of Health Sciences and Technology ti ìlú Ìjẹrọ Ekiti nípínlẹ̀ Ekiti. Ilé ìwé yìí ti gbóhùn tẹ ìjọba wa. Àti pé ẹ láǹfààní láti kẹ́kọ̀ọ́ gboyè certificate, diploma, OND àti HND láwọn ẹ̀kọ́ wọ̀nyí. Community Health Technology, Health Assistance Medical, Diploma in Public Health àtàwọn yòókù. Àti pé Ekiti State College of Health Sciences and Technology ti ìlú Ìjẹrọ ni yóò fáwọn akẹ́kọ̀ọ́ gboyè ní certificate wọn. Ibo gan ni ilé ìwé yìí wà. Opposite First Samuel Ogangan nílùú Súpárì Àkókó nípínlẹ̀ Ondo. Fọ́láyé Lẹ́kùnrẹ́rẹ́ sáwọn nọ́mbà wọ̀nyí 08120644426 tàbí 08153778 44 àti 08153750 72. Jackham College of Health Sciences and Technology wọ́n gba ìmọ̀ láti lè di adarí lọ́jọ́ ọ̀la.
3: Òhun ni ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òǹfà ọ̀nà fún ni ò jẹ́ o. Pẹ̀lú ọpẹ́ sí Ọlọ́run ìgbà yìí onígbàgbọ́ rere ni àwa ọmọ àti ẹbí olóògbé Aishi Joshua Afolabi Aro àti ẹbí ọba Lógun fi ń ṣe ìkéde àṣekágbá ètò ìsìnkú màmá wa olóògbé Madam Florence Abike Afolabi, ẹni tó sùn nínú Olúwa ní 20 oṣù kẹfà ọdún tí a wà nínú rẹ̀ yìí, lẹ́yìn tí wọ́n ti lo 96 years láyé. Bí ètò ayẹyẹ ìsìnkú màmá yóò ṣe lọ nìyí, ní ọjọ́ 17 oṣù kẹsàn ọdún tí a wà nínú rẹ̀ yìí ni a ó gbé òkú màmá kúrò nílé ìwòsàn ti Federal Medical Center lọ sílé wọn ní number 1 Ìlàró Street, Oṣùọ̀wọ̀. Lọ́jọ́ yìí bákan náà ni àṣálẹ́ orin onígbàgbọ́ Christian Wake Up yóò wáyé ní ilé wọn. Ayẹyẹ ìsìn ìdágbére fún màmá yóò wáyé lọ́jọ́ 18 oṣù kẹsàn ọdún tí a wà nínú rẹ̀ yìí ní St Andrew's Anglican Church, Oṣùọ̀wọ̀. Kété lẹ́yìn èyí ni a ó fi eérú fún eérú àti èèpẹ̀ fún èèpẹ̀ ní ilé ìsìnkú ti St Andrew's Anglican Church, Oṣùọ̀wọ̀. Lẹ́yìn èyí ni ayẹyẹ wẹ̀jẹ̀wẹ̀mu àti ijó ẹni ọmọ sin lóbímọ yóò ṣẹlẹ̀ ní Rẹbutu ní pápá ìṣeré Oṣù Grammar School, Oṣù. Máa sùn lókàn ya Jésù ti tá ò fi ní pínyà mọ́. Gbogbo ọmọ ló ń ṣe ìkéde lórúkọ gbogbo ẹbí.
4: Ayò abara tíntín ẹni aṣelére tí ò dúpẹ́.

0: ní ọba yìí.
1: Báwo lè ṣe fẹ́ sí?
0: Màálù odindi.
1: Ìlàjì.
0: Ìdásí mẹ́ta.
1: Tàbí ìpín mẹ́rin.
0: Ẹ̀rangó lóṣọ́ àti àgbòkún lẹ́bìbà.
1: Gbogbo ẹ̀yin aláríyá òpin ọ̀sẹ̀ yìí.
0: Ilẹ̀ dúró de.
1: Ọkọ̀ tá a bá yín gbé màálù débi tẹ bá fẹ́ wà lọ́dọ̀ wa.
0: Owó ẹran wa mo ní wọn.
1: Nítorí ìrọ̀rùn oníbàárà ló jẹ wá lógún.
0: Ẹ má rè kóde ṣakí.
1: Ọláluwa káódìlà.
0: Ní dojúkojú
1: Top Line Petrol Station.
0: Omi fan.
1: Fálàyé.
0: Ẹ pé 070-3120-9508
1: tàbí
0: 080-51-38-5391.
1: Ọláluwa káódìlà.
0: Ọ̀tọ̀ ni káún.
1: Láwùjọ òkúta.
2: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
3: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Mission kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrinlọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì. Always guide me.
4: Books?
5: Check.
4: Uniform?
5: Check.
4: School bag?
5: Check.
4: And Bornvita?
5: Double check.
4: It's back to school season. And with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
6: Bornvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
7: Tọpẹ́ mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti àwọn òṣìṣẹ́ tuntun Health Center wa. Àlàáfíà ni èmi àti ọmọ mi wà.
8: Ó ga ò lọ́lá. Nígbà tí wọ́n sọ fún mi pé o fẹ́ bímọ, mo rò pé wọ́n máa darí rẹ lọ sílé ìwòsàn General ni bí wọ́n ṣe ṣe nígbà tí o bímọ kẹ́yìn.
7: Rárá o, gbogbo nǹkan tí mo nílò ló wà ní Health Center wa. Nọ́ọ̀sì yẹn kàn sọ fún mi pé kí n fi ọkàn balẹ̀ pé wọ́n máa tọ́jú mi, mi ò ra ẹyọ ògùn kan ní ìta.
8: Ṣé pé ibùsùn wà fún àwọn tó nílò ìtọ́jú?
7: Bẹ́ẹ̀ni o, yàrá ìgbẹ̀bí tó mọ, àwọn nọ́ọ̀sì tó ní wà, gbogbo ògùn tí mo nílò ló wà níbẹ̀. Àwọn ìjọba wa ń gbìyànjú o.
8: Eléyìí dùn mọ́ mi nínú. Màá sọ fún àbúrò mi obìnrin kó lọ forúkọ sílẹ̀ fún ìpàdé àwọn aláboyún.
9: Ìjọba ń gbìyànjú lórí Health Center o nípa ìdánilẹ́kọ̀ọ́, ìpèsè òògùn àti ìtọ́jú tó péye.
10: Ìwọ náà sì bí Lọlá. Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkó Health Center súnmọ́ ojú bí o ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ó yẹ jájọ sọ́pọ̀ mọ ilé ìwòsàn ẹsẹ̀.

0: kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yá bí.
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
0: Olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
2: Iléeṣẹ́ wa wà ní Dako Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
3: CDK, sọ́yẹ̀ yẹ̀, dẹ́gbẹ̀ẹ́ ayé ìrọ̀rùn.
4: Ó yẹ sọ fún mi, kí ló mú wa?
5: Fún mi nílùú yẹn.

0: ti odiwon ile aye wa
1: idile kan to tin toro tele laarin oko ati yawo biri on na loye lo wa bere ni je pe yan pon yanrin o nsele laarin won ase inu yawo yi ko dun si bi oko re bo se ti mo se oni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile dipo ko pe oko re sakiyesi ki won dijo wa ojutu si isoro to nkoju won yi ko se be dipo ko gbe igbese pelu oko re ise lobirin yi lo ba na se sita amo ko pe ko jina ibe na lo ti gbe jombo wale to si ko bara re sadede lo bere si ru to si bere si nbe ibi ti won ti n gbe kiri ohun ibe lo ti wa jewo wipe e dakun e ba nbe oko mi e si ba nso pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to n ba dore e koko ase eni to n ba dore e koko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo n wa kiri o wa di pe obirin ohun o ge ka ba mo je nigbeyin esi mo wi pe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọrun oba ko ma je ki abamo ko gbeyin oro gbogbo wa eyi ni ile ise to wa nse gbogi 24/7 aba mixture la fi wa ngbara wa niyanju wi pe iwo yawo to oba mo wi pe oko re o se daada to ninu ile gbiyanju ke ejo wa ojutu si ona abayo un ni ki se wi pe awon beta ana seta o na lo le jona abayo iwo na gbiyanju ko ra egbogi 24/7 aba mixture ko ra foko re ko bere si ni takebe a n je n to dun a n mu n to dun elomi wa ko le bere mu nkan le mo be elomi wa ko le ririn seju marun yo ti ma fowo le badi gbogbo awon nkan ta n je didun didun yi to n sakoba fun ago ara wa laye atijo àwọn baba ńlá wa tí wọn bá jẹ nǹkan dídùn ọ láwọn egbòogi tí wọn fi mọ kojú ẹ àwọn egbòogi náà la wá pò papọ̀ sínú 24/7 aba mixture láti máa jẹ ìwúlò fún gbogbo àwọn èèyàn ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà ẹ sì wàá máa wò ó egbòogi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá omi pọ́nbélé náà fi ṣe àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni wọ́n ní kọ́ guide ara rẹ̀ ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà náà mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀
2: bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
3: abba ajo ko ti igbo ni nipa 24/7 abba mixture kọrọjọ gbogbo bile tawọn ọkùnrin bere fun gba gbogbo akanṣe gbogi bile ta gbe kalẹ lọna ti gbalode 24/7 abba mixture ko lọ ti nu rara o kagbo ẹyin dídùn ara ríro afọ gẹdẹgẹdẹ dọti ara danu lọgọ lọmọ ọkùnrin abaduro tọ ti o si ma ṣiṣẹ akọni lọdọ olólùfẹ rẹ iwe atebo la fi pelu rẹ ajọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 abba mixture láti jẹ alágbàtà jákèjádọlẹ nàìjíríà ẹ máa pe 091 60 62 62 53 091 60 62 62 53 orúkọ ọmọ ní ìjánu ọmọ 24/7 abba mixture gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide
0: bẹẹni ìjà wà ìjà ò sí always guide náà ni ṣe wá rí gbogbo ẹyin tí ẹ bá fẹ jẹ alágbàtà fún lè iṣẹ tó ń ṣe gbogi 24/7 abba mixture yìí nọmbà yìí òun náà ni kẹ ẹ mọ pé 091 60 62 62 53 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091 60 62 62 53 tó ó tún dìgbà míì náà tá a tún máa pàdé ire o.
4: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
7: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòmọ́fùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi Star.

0: jíde gbogbo búrẹ́dì wẹ́wẹ́ ṣèbà káìkáì ara mẹ́rìnrìn búrẹ́dì tó ga fíofío tó ki tó kún tó fẹ̀ àtàrí àjàdàkú ni búrẹ́dì eléyìí kì í ṣe ẹrù ọmọdé mọ́kànlá búrẹ́dì ṣe tóbi tó wíńbàrò ni ó gbé léyìí o àwọn èròjà tó ṣara lóore ló jẹ́ kókún bẹ́ẹ̀ tó fẹ̀ bẹ́ẹ̀ tó ga bẹ́ẹ̀ gbogbo agolí ẹ̀ bèrè fún ti yín o búrẹ́dì yìí tún yàtọ̀ àbùbù tán ni ọmọlúàbí gárí sáàṣì ẹ̀ ó gé ọ̀gánlá búrẹ́dì jáde gbogbo ayé ló gbé wò ó búrẹ́dì yìí ti wà ní gbogbo ọjà o supermarket àti lórí àwọn aláte 2000 naira péré ni kò bèrè fún tiẹ̀ ọmọlúàbí bakery and confectionery ló ṣe bóyá júwe ẹ̀ fún wọn pé búrẹ́dì tó ki tó fẹ̀ tó ga ọ̀gánlá búrẹ́dì.
1: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kàn ò sí ńbẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa seed care ìní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa kání nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá ìṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDK máa fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé nínú kalẹ̀
2: ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàárọ̀ orúkọ mi ni Okunola Abdulrakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé oyún fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí ta fẹ́ máa ra bí solar inverter nkankan àtúntà ní CDK a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDK app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápá ń bari ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹ̀ ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ rà yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì ò rárá o tí wọ́n yá mọ ra mattress lọ́wọ́ wọn ò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún nìyẹn kan tó sọ pé ṣé wọ́n ń ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí torí mọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín o kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó o torí a ní ẹ tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK ó pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé oníbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀ mo lè mọ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDK ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbòógbà fún mi màá tún máa sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ so tó bá dẹ̀ yẹ pé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mílíọ̀nù látọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta that is 48 weeks tí bá mọ̀sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDK mọ̀ pé ẹni yìí níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ nǹkan tí CDK wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibì kan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé Nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀ CDK ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti download app yẹn báyìí àyè tẹ́ mọ fi owó yín sí ẹ mọ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
1: office nigba to je pe ni epe kan kaakiri
3: ile ise wa wa ni Exodus Filling Station lalojuko ofe to chief pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995
1: oro le ti gbo wore yan gbogbo eyin ti en fe lati ni dukiya kan abo mi to je pe e tin ro ipe bo le se se bawo ni kini awon se bo si ona na re e tele won CD Care o di bakan na won seun
3: ile ise wa wa ni Exodus Filling Station lalojuko ofe to chief pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995
4: CD Care there for you Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti su mi, ise lo n pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu okan lo oko mo ni, o se suke suke, da towo re le ni, oda, se e kan sun lo ni.
5: Aba, aju ko ti igbo ni, nipa 24/7 Aba Make Sure, korojo gbogun bile tawon ko ri bire fun gba gbogbo, akanse gbogi bile, ta gbe kale lona ti gbalode, 24/7 Aba Make Sure, ko lo tin nu rara, o ka gbo eyin didun, ara riro, afogede gede doti ara danu, logo lo mo Kuri abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nafdak fun tedugba o da lagu ara 24/7 abamisho lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 uruko money janu omo 24/7 abamisho gugu

yọ̀ọ̀kùn èkìtì kẹtì ẹ̀mí ọmọ ni gọ́rọ́sọ èkìtì olúmọlẹ̀kẹ́ jẹ bá wẹrẹ ni wẹlé èkìtì wọ́n fẹ́rẹ̀ rulé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí dk ẹ̀ wọ́n fẹ́ ra tẹlifíṣàn ni o wọ́n fẹ́ ra fàánù ni o wọ́n fẹ́ ra deep freezer wọ́n fẹ́ ra washing machine wọ́n fẹ́ ra microwave wọ́n fẹ́ ra ro kitchen gas cooker and co ẹ̀ yọ abọ̀lú sí dk ẹ̀ ẹ̀ yọ wọ́n yọ asan díẹ̀ gbéhun kọ̀ yára kọ́ ṣé ó ti yé ọbẹ̀ ẹ̀nà rọrùn yéyéyéyé láìsí ẹ̀rọ ilé ni o ọ́fíìsì rẹ̀ ilé danco plaza lajilosun lado èkìtì ẹ̀ owó ọ̀kan sí ọ pẹ̀lú nọ́mbà 0707484-3351 yémi pé lẹ́ẹ̀kan sí 0707484-3351 ṣé ó ti yọ yára ìrùlé o.

0: ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́brìtì tí wọ́n gbé ìgádẹ wọn lárugẹ látọ̀dọ̀ ní yíṣù. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀ àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Tọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olúwa ń tíṣẹ̀ jínsẹ̀ ń ṣe ní o. Pantene joggers, wrist watches, awoka, senator dresses, resource control ní yíṣù. Ọ̀tà gbàǹtagbà tó ta gbẹrẹgàdà síbi gbẹrẹgàdà ní gbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ògbàgbà ti rí gbá ọjà pàtàkì kalẹ̀ sí. Ọjà ìlú kan lókè òkun ni military and paramilitary accessory àwọn officers boot ní ti civil defence soldiers police peace corps àtàmọ̀tẹ́kùn àti bẹ́ẹ̀ àti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ni kò tètè wá máa order for uniform container and sanders. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣeléyọléyọ tàbí dọ́sídọ́sì. Èyí tẹ́ ẹ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé. Ó yá ní nọmba 85 ọba Adéṣidà ní dojúkọ táwọn ọ̀la kúrẹ́. Telephone 08034520455 ní Yéṣù Abibata kókó ká.
1: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: searching for a school where your child's dream can come to reality. Here is the good news. At Precious Jewel International School, we provide a world-class academic program in the context of a small, caring, and nurturing community for pupils in nursery and primary classes. Precious Jewel International School is an institution for academic excellence. Our curriculum gives students a solid foundation to achieve a higher level of academic and personal development. We offer high-quality education in a serene and friendly environment. Not just that, our secondary arm is founded on a strong and positive belief in children. We have qualified and God-fearing teachers that would mentor your children to greatness. What are you waiting for? Visit us today at Precious Jewel International School along Ishare Road, Akure, or call this number 003-354-0101 or 0816-627-0887. You can also call 0806-207-0557. Precious Jewel International School. With us, your children's future is guaranteed.
1: Ẹyin èèyàn mi, ẹ káàbọ̀ sí ìkànnì mi. Lónìí, wọ́n máa ṣàfihàn bí mo ṣe máa ń pè lò Golden Mon aládùn tó kún fún mílìkì.
2: Ó pé o!
1: Màá kọ́kọ́ da Golden Mon mi sínú abọ́. Lẹ́yìn náà ló ń bomi tó lọ wọ́ọ́rọ́ sí. Màá wá rò ó pọ̀. Bẹ́ẹ̀ ni, kí ẹ wá máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílìkì aṣaralóore nínú.
2: Dúró náà, nígbà wo ló fi mílìkì sínú rẹ̀?
1: Golden Mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò. Mi ò nílò àti tún fi mílìkì sí mọ́.
3: Ìyá mi, ó mà dùn gan ni.
4: Golden Mon 3-in-1 jẹ́ èyí tí mílìkì aládùn bá wá. Ẹ rà á fún mọ̀lẹ́bí yín lónìí. Golden Mon, tọ gbogbo èèyàn di wúrà.
5: Lóòótọ́ ni bookshops pọ̀ nílẹ̀ yìí, ṣùgbọ́n ọmọ èyí tó wọ ọjà wọn rọjú jù. Tẹ́ ẹ̀ ní fowó àwọn rajà wọn, tẹ́ ẹ̀ ti rí ojúlówó ìwé àwọn ọmọléèwé láti Kejì dé University. Ó yá ká lọ sí Noble Bookshop, 72B Ọba Adéṣídà Road, Àkúrẹ́. Kásà, Ọba Lọ́ládé Orímọ̀gbà, Noble Bookshop ló ní kátà ìwé AG, Nursery, Primary, GSS, SS, títí dé University. Ẹ̀yin ọmọléèwé Higher Institutions, ẹ máa bọ̀ wá ra ìwé. All disciplines, sciences, humanities, medicine, nursing, computer, engineering, accountancy, business administration, ìwé political science, international relations, mass communication, àti bẹ́ẹ̀ lọ. Stationaries lọ́lọ́kan òjọ̀kan, wọ́n lè bìbà lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ lóríṣiríṣi bíbélì àtàgọ́ gbàlà tí ń léṣù wọlé tipilẹ̀ tipilẹ̀. Noble Bookshop lẹ́ ti bá. Ọjà tẹ́ bá rí ní Noble Bookshop, publisher ò tí gbé jáde ni. Dealer, major supplier and distributor ni wọ́n, pẹ̀lú general contractor. Number 72B Ọba Adéṣídà Road, Àkúrẹ́ ni wọ́n wà. Telephone 08034719097.
6: Wọ́n ti bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
8: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣẹ̀kan sùn lọ ni.
9: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó dá alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253. Orúkọ ọmọ ní ìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjáwá ìjà òsì. Always guide me.
10: Mami. Mami, iṣẹ́ yẹn ti bọ́ sí o.
11: Ọ̀kàrí ọmọ dáadáa.
10: Àwọn àǹfààní kọ̀ọ̀kan tún bá wà ọ́ ẹ̀. Bíi ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
11: Iye náà dáa, àmọ́ ṣó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá.
10: Èmi ò mọ̀ bóyá yẹn bá wà o. Mi mọ́ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹ ni.
12: Kódà, ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wọ́n máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ̀ ó ṣe rí. Nítorí náà, o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwò pọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀ mi ní ọjọ́ ọ̀la. Lápapọ̀, a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ̀ tó. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
13: 02-09-461-3333.
12: Access Pensions.
14: Experience refined living in the arts of Akure. Welcome to D-Date Apartment, where every stay is designed for comfort and excellence. We offer premium, fully furnished accommodation designed for both short and extended stays. Whether you are hosting a wedding, a birthday celebration, or a private pool event, our facility is equipped to meet your needs. D-Date Apartment's amenities include spacious living areas, elegantly furnished bedrooms, a fully equipped kitchen, smart television, high-speed internet access, uninterrupted power supply, and a well-maintained swimming pool. D-Date Apartments features 3 two-bedroom units and 1 bedroom unit. All apartments are fully furnished to provide you with the comforts of home. Experience snooker board, table tennis, table football, badminton, treadmill for exercise, yoga mats, and apps equipment. Unwind at our gazebo bar and host memorable gatherings with our modern barbecue machine. We are located at plot L28, Sunshine Estate, Ilekun, Oda Road, Akure. For reservations and inquiries, please contact 0903-322-5006 or 0903-367-4031. D-Date Apartments. Comfort. Elegance. Excellence.

0: Ẹ kojúmọ́
1: ọmọ.
2: Ẹ kú lélàárọ̀ yìí o, gbogbo ẹ̀yìn èèyàn wa.
0: Ní gbogbo ibi kíbi tẹ̀ tí láǹfààní àti gbọ́ wa lọ́rọ̀ láti kí n pe ojúre mọ́ yín o.
2: Ẹ̀wọ̀n kó ojúmọ́ lónìí.
0: Ní gbogbo ilẹ̀ òtù òjire bí àti gbogbo àwọn ìpínlẹ̀ tó jẹ́ ti aláwùlégbè láti kí n pe ṣe dáadáa lába yín o.
2: Ẹ̀kọ́ ojúmọ́ o.
0: Káàkiri àgbáláyé ń bí ẹ ti ń gbọ́ wa tẹ̀ ń wò wá ketekete lójú òpó ẹ̀rọ káàlùjára ti ń sọ wípé eré àti àánú olódùmarè kó máa bá yín gbogbo ibi tẹ̀ ti ń gbọ́ wa lónìí.
2: Àmì o.
0: Lágbára lọ́wọ́ Ọlọ́run àníran gbé sọnù bí ò ṣe bí ọmọ.
2: Àmì Ọlọ́run.
0: A tún ti lajú símọ́lẹ̀ àlàyé lónìí, a tún ti dé náà gẹ́gẹ́ bí ìṣe wa lónìí ọjọ́ àánú kànú mọ̀ jẹ́ ti gbogbo wa o.
2: Àmì.
0: Gbogbo bí a bá rìn sí ká máa bá àánú pàdé o.
2: Àmì Ọlọ́run.
0: Ẹ ń torí tèwé tàgbà ní ìṣàánú ọmọ tuntun bẹ́ẹ̀ ni tíkì tọ̀gbẹ̀ ní ìṣàánú ìyèrè lóko.
2: Tèwé tàgbà nípasẹ̀ fújà lọ. Bẹ́ẹ̀ ni.
0: Ṣára àánú nánú.
2: Ara àánú ni.
0: Tó wọ́n ní alára àánú ni o.
2: Bẹ́ẹ̀ ni o. Ó dọ̀wọ́ ẹ̀rọ Ọlọ́run.
0: Yóò bá bá wọn lọ́wọ́ lọ́wọ́ ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ lọmọ tuntun fi ń gbéra rẹ̀ gòkè.
2: Ara ẹ̀ náà nìyẹn.
0: Ẹ kẹwàá ṣàánú fún wa lónìí o.
2: Ẹ wọ́n ní ẹnìkan ìbínú ọmọ tuntun ká gba lórí o. Wọ́n ní ẹnìkan ìbínú ọ̀nà kó má rìn bẹ́ o.
0: Ẹ wọ́n lára àánú náà nìyẹn o.
2: Ara àánú ni.
0: Ibi tó lọ lánàá àwọn ohun tó mú bọ̀ ló ń. Òun ló ń ṣàlàyé díẹ̀ díẹ̀ fún yín.
2: Ṣé lè tí mo kọ́ pé fún ọ?
0: Mi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni.
2: Ṣé lè tí mo kọ́ pé fún ọ ló kọ́ sọ lákọ̀ọ́kọ́ yẹn ni?
0: Ẹ̀yà irú ọ̀rọ̀ tó ń kó ní jẹun.

0: Je viens voir ta jambe, quand on habite au low. Tout dit ça, on a dit, mon lit a soli bien, non.
1: Ime ti balẹ ke agbọ mi keniyan ba ti be ti balẹ agbọ to pere ra o
2: ime ti balẹ ki gbọ mi
1: agogo lela amu ko ba lo ti fe agogo ti adule ti omo elamo igoba lagore ime ti balẹ gbọ kede latodo orori ebi ria elamo igoba eni abade apa ale ye iku mo pa ike bre oje agba ule e ka bo abade ako mo labe ido upita ko pade ule elamo igoba lo sulu akore agba osile lare pe ke mo daju fo pade bi elamo e se igboro akore ye bo ti se pade bi elamo igoba sulu igoba abe ase kabiyesi oba deniyi adelewa john oba logun ti le igoba ebi elamo oru amayede ale o morumo igoba titi yade oke oge ebi elamo igoba pekade adure ebi o ti yo se pade afi oba logun ogba egbelegbe ero erin pade o se lebe e ka fo si fo se mo da ebi si beji ni se pade so lori ebi agba ule oju keteri alo e si lebe aboro no fo omo ru abi o ba ti deru re adodidi eje alase ketekete igoba soya majesty oba deni yari lewa oba logun ti le igoba na e ko gera kede fo pade bi elamo igoba igoba no ti se e
3: ọlọ́pàá ọdẹ àbáláyé ọ̀ntà association of nigeria
4: àsìkárí ọdẹ
3: àwọn ẹ̀ka kan nínú àbáláyé tó lámìlaka tó fẹsẹ̀ méjèèjì rìn lẹ̀ dòdòdò
4: òun lọ́lọ́pàá ọdẹ
3: ẹgbẹ́ tó ní ìṣọ̀kan pẹ̀lú adarí rere
4: ẹgbẹ́ ọlọ́pàá ọdẹ
3: lábẹ́ alága abiodun abidoye
4: area commander ọdẹ
3: ìsìkẹ̀lá bóyèjì
4: igbákejì ọlọ́pàá ọdẹ
3: samuel ọlaniyan
4: igbákejì area commander ọdẹ
3: joseph okuola
4: akọ̀wé àsìkárí ọdẹ
3: lawan martin
4: honorable jagaba
3: ọmọ ni
4: ọmọ apẹtubodu
3: ló ní kí gbogbo ẹ̀yin ọlọ́pàá ọdẹ
4: ẹ mọ gbàgbé ìpàdé tá a máa ṣe lóṣooṣù pé yóò wáyé ní àṣẹwélé ọjà
3: ní òdìgbò local government
4: ní ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án
3: gbogbo ọlọ́pàá ọdẹ tí ò bá wá
4: ìyà pàtàkì wà fún o
3: lábẹ́ area commander àti alága ọdẹ
4: bákan náà
3: èmi ọ̀nàrẹ́bù ọmọ níyì jagaba
4: ọlọ́pàá ọdẹ ní àṣẹwélé ọjà
3: mò ń tún kí kábíyèsí
4: ọmọ adẹ́rẹ̀mí adẹ́jàyàn wòró fún ti lápá ahun
3: nàbà wà ní àbáláyé ọdẹ ní gbogbo àgbáyé
4: sifọ́nláwálé abóyèjì ìsọ́nùyé yọmọ adókógun
3: àti gbogbo àwọn board of trustees
4: bí àbáláyé ò ní bàjẹ́
3: torí
4: bórí ẹja ò bá ti bàjẹ́
3: ẹja máa dúró kánpẹ́ ni
4: olùgbàlejò ọjọ́ náà
3: alága ọlọ́pàá ọdẹ
4: sifa biodun abidoye
3: olùkéde
4: ọ̀nàrẹ́bù ọmọ níyì
3: gbogbo àmọ̀ sí jagaba
4: ló ń kéde
3: fọ́ṣọ̀gbọ́n àrò
4: ẹranko ọmọ èèyàn yìí
5: ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọrọ́ kọ́ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni kò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
6: abba ajo oko ti igboni nipa 24/7 abba mission kọrọjọ gbogbo ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbogi ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abba mission kò lọ́ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù abadurotɔ tí ó sì máa ṣiṣẹ́ akɔrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ nafdac fòǹtẹ̀lúgbà ó dá alágbó ara 24/7 abamission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 orúkọ ọmọ ní ìjánu ọmọ 24/7 abamission gbogbo ìgbà ìjà wà ìjà òsì always guide me.
7: to our Community Grammar School Golden Jubilee. Let's come together to jubilate, celebrate, and appreciate God for the 50 years of academic excellence. Yes. Ojo Monday, 21st of September, by 9 a.m., the opening ceremony, press conference, and sensitization parade. Tuesday, in call, career talk, student mentorship, and educational outreach. Wednesday, house for novating match and other activities at Ishua Community Grammar School. Thursday, medical outreach, community service by 9 a.m., and public lecture by 3 p.m. at Information Center in Dofi Ishua. Friday, 25th of September, launch of 200 million CTB development fund, award presentation, and other programs. Saturday, 26th, by 11 a.m. Grand reunion dinner, cultural night, and closing ceremony at Ishua Community Grammar School. Odo Sunday, one Thanksgiving, CAC OK, Shegu Ishua. KKP Omoriri, your financial support is needed. And for any inquiry, call Pastor Benjamin Omoleyi on 0703-230-3246. Ishua Community Grammar School Golden Jubilee. Let's go! Yeah!
8: Kaabo my dear, okunrin kakaka, okunrin kokoko, okunrin wawa wowo ekusha na.
7: Obinrin kan lo nke ololufe ebe yen. Kide wa nse wipo ba fo okuta tabi sise ile kan rara o. Sugbon tori pun ba gun yen daada. O de fo gbogbo egbegbe odo e leyi to ma nje ko do mo ko da sakasaka lai siro ti roti. Obinrin yi se ngosuba kare. Me lokunrin o tun gosuba na pada fun vigoka. Wipo un lo je ko mo odo un o le gun yen de level yen isu o magun mate. Asiku yi kan lo se wa ye mi pe luwe luwe ni won fi soro vigoka herbal capsule tiki je kure okunrin lati gba ball lori papa gbo to bi tege ti santeran ate yara to ti re tele lo ma jidide pada ti oni sismes memo ye gan lo fa ti gbugbu awon okunrin fi yan vigoka layo ayo herbal help limited lo se pelu natural herbs o de ti wa kakiri chemist ati pharmacy chon telephone 0803 860 6858 vigoka iba

0: e kaabo latori keji lohun
1: e seun o akin pe kaabo pada o
0: dadun
1: kayade
0: ile se lopa ni pele ondo lo ti fi ta ko fi gbe awon meta afurasi ajinigbe ni isu akoko le to je orita pe ijoba ibile la orun gusu akoko ni pele ondo gege bi ajo lopa ti so awon afurasi tan fi ta ko fi oni abdullahi abubakar ibrahim abubakar ati useni abubakar ti gbogbo won je olugbe akunu akoko ni joba ibile ila orun ariwa akoko gege bi atijade ti won tari sita lati owa gbenuso ile ise olopa ipinle odo abayo mijimo ni ana ojo isegun ile ise olopa n so wipe awon meji to wa lakata awon ajinigbe ohun ni won do la wale pelu ise akose le ti won se na be na ri million kaabo naira ni won ri gba lowo awon afurasi ajinigbe na atijade won wa so wipe ise akose ti awon olopa se ohun ni won se pelu ifosowopo ajo amotekun ati awon ode ibile to wa ni ipinle ondo ninu atijade ohun lo ti ka wipe ile ise olopa na ni won tun ti se aseyori o pelu bi won se n gbogun ti oro ijinigbe ati iwa odaran ni ipinle ondo latari aseyori ti won se ohun ni won fi ri awon meji to wa lakata awon ajinigbe tan ri won gba wale be na ri milionu kan abo naira ti won ri gba le tan furasi gege bi owo ti won fi gba awon to wa lakata awon ajinigbe ti won fi gba won wale o be ke na tun fi tako fi gba awon afurasi meta ototo to je ajinigbe ni isu akoko ise na lo waye ni ojo eti ojo kokan la oju kesan odun ti a wa nu re latari iroyin to griki leyi ti won fi so pe awon iko aserugba lo ajinigbe kan ni won se be ti won farasin si egangi leyi to je oko ba ni popona ifira idu ani nibi ti won ti pete pero ati kura won jo ki won si se be ki won gba owo itusile lowo awon ti won je awon molebi won gbe te ba fe kayoku e masakire e lo sinu iwe iroyin punch iwe iroyin daily post atopo iwe iroyin mi to jade loni
1: kayade
0: dadun
1: ijoba apapo orile ede yin lo ti so pe kawon eyan ti o raye lati ba awon eyan soro loju opo eyi ti won fi nse ero telephone won pe ki won lo fi okan bale oni tori pe opolopo awon ibi lo je pe oju opo ohun ode ni orile ede Nigeria ti lawon abule kokan oni sugbon ni bayi o ko ni din ni nkan bi awon omo orile ede Nigeria ti won je nkan bi egberun lona 20 million eyi ti won yo ma raye lati pe ki won le lo ero ibara eni soro won laisi pe boya nkan kan faragun ngba to soro na eni ti se minister to wa fun oro ibara eni soro ati idogbon enu lori oro to ni se pelu oro aje ero kayojara iyen Dr. Bosun Tijani o so la na o ni ko to di osu kejila odun ti a wa yi won yo ti ri awon ibi ti won yo ti ma je oriko ibi ti won yo ti ma bara eni soro ti yo ma lo si nkan bi igba o oni eleyi yo fu awon omo orile ede Nigeria lanfani daada lati pe ki won le raye ma bara won soro oni ko ni din nkan bi egberun meta o le edegberin ibi to je pe won yo ri opo mo kaakiri gbogbo orile ede Nigeria papa julo lawon ibi to je pe ila be ko da ti won raye lati pe ki won ma pe e wo e koja lo sinu iwe iroyin punch ke lo ka lekun rere
2: eyin eyan mi nipinle ondo ekiti osun ati gbogbo agbegbe re patapata orire lo wole yi ayo abara tintin family arena ló máa bí sí gbogbo ènìyàn o àti pàápàá ọgbẹni tí ń ta báàgì ra bàtà tó ń ta aṣọ àwọn tí ń ta hóṣèèsì àtàwọn tí ń ta rìtẹ́ẹ̀ ń ta àwọn alọ́sọ́kótó rèé o lápòṣòkòtò alákùúrẹ́ olóyè mẹ́kùn fún ọgbẹni tí ń ra aláràtúntà bàtà aṣọ báàgì obìnrin báàgì ọkùnrin báàgì àgbẹ̀ travel bíi bọ́ọ̀sì lórí ranran àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun kọ́ fẹ́ ra báàgì àti gbé lọ sí ìlú òyìnbó tàbí àwọn tó fẹ́ ṣe aláràtúntà tí wọ́n fẹ́ ra hóṣèèsì ẹ máa bọ̀ ní wìtìwìtì ní family arena torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ń bẹ lórí gbogbo ọjà tẹ bá rà lọ́dọ̀ wa o family arena wà ní Oyin building opposite Mobile Bank Adesida Road Àkúrẹ́ tàbí kí ẹ máa bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó bẹ ní dojúkojú First Bank After Texaco bí ẹ bá lọ sí ẹ̀sọ́ Làkúrẹ́ fún ẹgbẹ́ ní fẹ́ ra bàtà aṣọ báàgì aṣọ ọkùnrin bàtà ọkùnrin tó fi máṣọ ọmọdé báàgì gbére ìlú òyìnbó tàbí báàgì gbé lọ sóde ẹ máa pè wá sórí nọ́mbà yìí 08037453497 family arena iléeṣẹ́ tó bá mi òkè yọnu sí tó sì ń ṣe bẹ́ẹ̀ ń yọnu sí gbogbo ènìyàn
3: ènìyàn kò lè rí oríire gbà bí kò sí pé a fi fún láti ọ̀dọ̀ ọlọ́run wá.
4: Ìnáwó ni oyè náà rí. Ó ti hàn. Ó ti hàn látọ̀run wá. Ó ti hàn.
3: ìdí nìyí tí àparapọ̀ kérúbù àti sẹ́ráfù ìjọba ìbílẹ̀ òdìbò fi fi ọwọ́ ọlọ́run sọ́yà láti yin bàbá wa prophet dr abiodun adepoju jp.
2: lábẹ́ àkóso bàbá wa ọ̀lárẹ̀wájú àṣejìrẹ́ àgbàwà dẹ́rọ̀yẹjẹ látòdìbò àti bàbá alákóso akínníbi látọ̀mí fún ni ó gbin owó májẹ̀mú yìlé prophet dr abiodun adepoju lórí.
3: gẹ́gẹ́ bí olórí gbogbo ọjọ́ cns níjọba ìbílẹ̀ òdìbò lè tó máa wáyé ní sátidé ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án 2026 bí a ti rere tí ọgọ́rọ̀ yẹn láti darapọ̀ mọ́ ìfìdíjọ yìí tó máa wáyé láti owó àwọn àgbààgbà wòlíì lánàá bẹ̀rẹ̀ ní dèdè aago mẹ́wọ̀ òwúrọ̀ níjọ cns olùkùtàn ní wòlíì abbey church òní yóò ti wáyé nílùú ọ̀rẹ́ gbogbo ẹ̀yin ará òru àṣejìrẹ́ oníṣẹ́rin ìgbòho adájà akíntola àṣewélé omi fún ajùẹ́ àgbàbú ọlọ́wọ́ ọjà balẹ̀ kájọ lójúrin arárọ̀mí ládàpọ̀ arárọ̀mí òbù ọ̀rẹ́ àti òdìbò lápapọ̀ ẹ wá kájọ fìmọ̀sọ̀kan gbé ìjọ cns ìjọba ìbílẹ̀ òdìbò lárugẹ mọ́ gbàgbé saturday 19 september 2026 ni yóò wáyé ní 10 a.m. lórúkọ àwọn ìgbìmọ̀ ìfinijóye cns ìjọba ìbílẹ̀ òdìbò àwọn lóyún afọrẹrẹ.
4: Ṣiṣẹ́ ká jẹun tó dáa ká fara nísinmi ní ìṣàtọ́kùn ẹ̀mí gígùn ọ̀rẹ́ wa mélòó wá láyé ọ̀hún tó ní gbádùn ẹ̀mí ẹ̀ wá gbádùn ẹ̀mí ẹ̀ ní the date apartment. Bẹ́ẹ̀ni àlejò bí òkété là ń fèkùrọ́ lọ erin lakata búdé ẹyọ ṣẹ̀ṣẹ̀ the date apartment níbi tí lè tura ti pàdé ìgbádùn àti fọkànbalẹ̀ pẹ́mú bóyá short àbí extended stay lẹ́yìn fẹ́ ni ìgbéyàwó ọjọ́ bí àríyá lóríṣiríṣi abẹ́ fẹ́ ṣe fàájì létí swimming pool the date apartment ní ẹ máa bọ̀ àwọn yàrá wá ṣe gẹrẹmẹjẹ bí àfihàn ọba iná kìí ṣẹ́jú ààbò tó péye wà fẹ́mi àti dúkìá free wifi ẹ̀rọ amóhùnmáwòrán láti máa ohun tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé gbogbo ohun tẹ́ nílò pátá fún ìgbádùn ní lókun the date apartment ní 2-bedroom apartment àti 1-bedroom apartment àwọn ohun tẹ́ fi lè ṣeré ìdárayá bíi snookerboard table tennis table football badminton treadmill yoga mat àti apps equipment lóríṣiríṣi àtúní gazebo bar àti barbecue machine tó jẹ́ ti gbàlódé the date apartment wà ní plot L28 sunshine estate ilẹ̀kùn ọ̀dà road àkúrẹ́ ẹ máa pe 0903-322-5006 tàbí 0903-367-4031 the date apartment comfort elegance excellence.
5: Ìwọ Sátidé
6: ẹ kú dédé wòye o ẹyin tèmi.
7: Èmi Fẹ́mi Alágbolo sọ̀rọ̀ tí ọ́fíìsì mi wà ní Sọ̀lọ̀ Junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park nílùú Àkúrẹ́.
8: A máa balẹ̀ sí ìlú Ìgbọ́kọ̀dá ní Prince Akins Hotel Secretarial Road ní on the 19-23 ní September oṣù kẹsàn-án tá a wà yìí.
7: Tábà rí ìwọ obìnrin tó ti wà nílò ọkọ láti ọjọ́ pípẹ́ tó rọ ọmọ pè ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Èmi Fẹ́mi Alágbo tàbí ìwọ tó ń tọ̀ ní ẹ̀mẹ́rin lẹ́ẹ̀márùn-ún tí ilẹ̀ tó mọ́ ni máa bọ̀ lọ́dọ̀ Èmi Fẹ́mi Alágbo orí eléyìí ò dá fún àgọ́ ara wa tàbí ìwọ tó jẹ́ pé ara yún ni tàbí inú rẹ̀ ń gbóná láti inú wá ni tàbí ara ń já ọ jẹ ni tàbí ìwọ tí ò lè dìde máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo nípa àṣẹ Olódùmarè Ọlọ́run yóò fún wọn níwòsàn. Nọ́mbà wa rè 0706532-6843 tàbí ìwọ ọkùnrin tó lè gbá bọ̀ dáradára lórí pápá pẹ̀lú aya rẹ líle tàbí ìwọ tó jẹ́ pé kò tiẹ̀ mọ̀ kan tó ń ṣe ọ́ lágọ̀ọ́ ara rẹ máa bọ̀ lọ́dọ̀ Èmi Fẹ́mi Alágbo. Nọ́mbà wa rè 0706532-6843 lẹ́ẹ̀kan sí 0706532-6843.
9: Seat of Wisdom Catholic College Alagbaga Akure at 10. Come celebrate with us.
10: SWCC at 10.
9: Activity schedule as follows. Opening ceremonies on Saturday, September 19th, 2026. Tuesday, 22nd September. Alumni activities on Thursday, 24th September. Quiz and debates. Monday, 26th September. Community service. Friday, 2nd October will be for rally. Friday, 9th October for sports fiesta. There will be dinner and award evening. On Wednesday, 14th October and on Saturday, 17th October is the grand finale day. Featuring Thanksgiving Mass, walk-in ceremony, commissioning of projects, landscaping, cultural and social activities, inauguration of the school alumni and support system, and of course, launching. For inquiries, sponsorship and collaborations, please call 0816-485-9878. Major events will take place at the school compound. Be our guests. SWCC at 10. Bringing light to the world.
11: Welcome to the magnificent Evergreen Stationery Warehouse, Akure, where you get the best prices in town. Your one-stop shop for everything, office, schools, and study. Ni agbayanu ile itaja nla Evergreen, lawọn lara tun ta tawọn eleyan yo gbọkanle fun quality stationery materials, bi pen, pencils, erasers, sharpeners, highlighters, markers, whiteboard, correction pens, rulers, tapes, staplers, punchers, paper clips, ati sticky note. That's not all. We sell notebooks, jotters, exercise books, file jackets, document wallets, filing cabinets, and envelopes. envelopes in all sizes and varieties. Koto Sibe, Darius Mbe, paper rims, A4, A5, Tabi A3, drawing books, graphs, drawing board, geometric sets, calculators, office at school registers, stamp pads, laminating and duplicating materials, Citidori computer accessories, direct from factories, Lawo Jawa se cheap be, Okosi Mbenkale, lati bayin kawe rute bara, Gbagede Ojutaye 144, Obadeshida Road, opposite Stadium Junction, Akure, Latagbangba Lebi Oshosi, Fonfani Nyi, telephone 0816-531-6655, Tabi 0803-855-4422, Evergreen Stationery Warehouse, quality, variety, and affordability.

0: Ọlọ́dún. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ti fi kélé òfin gbé àwọn afurasí méjì lórí ìfìyàjẹni, ìjínigbé àti ṣíṣekú pa arákùnrin ẹni ọdún 55 kan Ògúnṣakí Sunday, léyìí tí wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún ló fẹ́ jọ mọ́ ọ̀rọ̀ làásìgbò ilẹ̀ nílùú Àfàò Èkìtì. Àwọn afurasí tí wọ́n rámú ọ̀hún ni Rotimi Joseph Ọlábí wọn nínú tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Mẹ̀ǹtílò, lẹ́yìn tó jẹ́ alága tẹ́lẹ̀rí fún ẹgbẹ́ awakọ̀ Road ní ìpínlẹ̀ Èkìtì, àti ẹnìkan tí ó jẹ́ ìkan lára àwọn olùbáṣiṣẹ́pọ̀ rẹ̀ Adédọyìn Ọ̀pẹyẹmí. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde léyìí tí wọ́n ta rísà lánàá ọjọ́ Ìṣẹ́gun láti ọwọ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkìtì SP Sunday Abutu, oní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní nǹkan 9:00 alẹ́ ọjọ́ Ajé ku ìṣẹ́jú bíi 15 ní ọjọ́ 14 oṣù kẹsàn-án ọdún tí a wà nù rẹ̀, nígbà tí Mẹ̀ǹtílò àti àwọn bíi 5 kan léyìí tí wọ́n ṣe alátìlẹyìn tí wọ́n sì tẹ̀lé lọ, inú wọn dédé sílé olóògbé náà pẹ̀lú ọkọ̀ bọ́ọ̀sì léyìí tó jẹ́ ọkọ̀ Toyota. Gẹ́gẹ́ bọ́n ṣe sọ, àwọn afurasí ọ̀ ni wọ́n sọ pé wọ́n ń wọ olóògbé náà túrutu nílẹ̀ jáde kúrò nínú ilé rẹ̀, tí wọ́n sì lù bí ejò àjẹ́ kó tó di pé wọ́n gbé lọ sí ibi tí ẹnìkan ò mọ̀. Gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣe ṣe àlàyé, wọ́n ní ìgbà tí wọ́n lọ lórí aré, ìní àwọn afurasí ni wọ́n ti olóògbé náà, ìní wọ́n tì í jábọ́ lórí aré ò léyìí tó ṣokùnfà kí ó fọ orí mọ́lẹ̀ tó sì farapa yánnayànna. Arákùnrin ọ̀hún ni wọ́n ní wọ́n gbé dìgbàdìgbà ó di ilé ìwòsàn ìkọ́ṣẹ́ṣe Ògùndí Fáfitì ìpínlẹ̀ Èkìtì láti lè gba ìtọ́jú lẹ́yìn ìgbà tí àwọn afurasí náà ti rí i dájú wípé arákùnrin ọ̀hún ti fọ orí mọ́lẹ̀ ipò tó sì wà ó ṣeéṣe kó já sí ọ̀nà ọ̀run. Wọ́n ní ṣùgbọ́n àkólọ àkóbọ̀ o, ìgbà tí yóò fi dé ilé ìwòsàn ìkọ́ṣẹ́ṣe Ògùndí Fáfitì ìpínlẹ̀ Èkìtì, àwọn dókítà tó wà lẹ́nu iṣẹ́ sọ pé ẹlẹ́mìí ti gbà á lọ́wọ́ rẹ̀. Ẹ lọ kàyókù o, nínú ìwé ìròyìn Daily Post, ìwé ìròyìn Punch àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé.
0: Bí ọdún.
1: Wọ́n mọ̀ ti sọ báyìí o pé tẹ bá dé ìlú Àbújá àti agbègbè rẹ̀, àwọn iléeṣẹ́ epo NNPC ni wọ́n sọ pé wọ́n mọ̀ tún ti fi lé owó orí epo wọn báyìí o. Wọ́n ní tẹ bá débẹ̀ nǹkan bíi 1,395 naira sí 1,430 naira ni wọ́n ta epo ọ̀hún fún jálákọ̀ o, léyìí tó ń fi hàn pé nǹkan bíi 50 naira sí 85 naira ni wọ́n fi lé owó èyí tí wọ́n fi ń ta epo náà. Nígbà tó máa wá sọ̀rọ̀, ẹni tí í ṣe olùdásílẹ̀ iléeṣẹ́ Dangote, ìyẹn Aliko Dangote, ó mọ̀ sọ̀rọ̀, ó ní gbogbo àwọn èèyàn kan bú òun ni tí wọ́n sì ń da ìbírú òun pé owó epo wọn ní orílẹ̀-èdè Nàìjíríà, ó ní kì í máa ń ṣe ẹ̀ bí títòun o, oníṣẹ́ rí nǹkan tó fà á gan tó fi jẹ́ pé owó epo fi ń gbélérí gegege ní orílẹ̀-èdè Nàìjíríà, tó sì tún jẹ́ pé wọn kì í rí epo ọ̀hún ní ọ̀pọ̀ ìgbà kò ju pé àwọn kan wà tó jẹ́ pé wọ́n máa ń fi ẹ̀yìn pọn epo ọ̀hún lọ sí àwọn ìlú tó jẹ́ amúlégbè wa o. Oníṣẹ́ rí àwọn orílẹ̀-èdè tó jẹ́ amúlégbè wa ni ló jẹ́ pé iye tí wọ́n ta epo ọ̀hún tí wọ́n ra epo ọ̀hún ó ju iye gan tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń rà á. O ní nǹkan bí ìdá 20-50 ni èrè tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi ẹ̀yìn pọn epo náà lọ ni wọ́n ń jẹ lórí rẹ̀. O ní bẹ́ẹ̀ sì rèé, nígbà tí wọ́n bá ra epo ọ̀hún ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú owó wọn, o ní wọn yóò wá lọ tà á ní owó gọbọi. O ní èyí lè tó yẹ kí wọ́n fi sílẹ̀ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa jẹ̀gbádùn rẹ̀. O ní wọn àṣẹ bẹ́ẹ̀, àwọn orílẹ̀-èdè tó fi ara pẹ́ wa ibẹ̀ ni wọ́n lọ. O ní ní pàtàkì jùlọ, o ní kí wọ́n wo orílẹ̀-èdè olómìnira ti Níjẹ̀. O ní bìtìbìtì báyìí ni wọ́n kó epo orílẹ̀-èdè Nàìjíríà lọ́bẹ̀ látàrí iye owó èyí tí wọ́n tà lọ́hùn tó ju ti orílẹ̀-èdè Nàìjíríà. O ní èrè àjẹjù ló mú àwọn tí wọ́n ń ta epo náà tí wọ́n fi ń kó epo kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi ń kó lọ sí ibi tó jẹ́ pé wọn yóò ti máa tà á ní owó gọbọi. Ọ̀rọ̀ tó sọ lórí rẹ̀ pọ̀ gan-an, ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
2: Iṣẹ́ olúwa bá ń sán gìrìrà bí àrá ó ń kù gìrìrì bí òjò.
3: Torí náà tètè máa bọ̀.
2: The right hand of God Miracle Ministry.
3: Ní jẹ̀gẹ̀lẹ́.
2: Kò wá fàdúrà sọ pé ìṣòro ò gbúdọ̀ bá ọ gbé mọ́ o, torí bó ti disagree.
4: Aláṣẹ ọ̀run fèsì sọ̀rọ̀ ayé mi bàbá. Ohun gbogbo tí mo fẹ́ kó sọ mí lọ́wọ́.
2: Bẹ́ẹ̀ni, Ọlọ́run ni bàbá ọmọ tó lè gbọ́mọ òun lọ lọ́wọ́ gbogbo rọ̀gbọ̀ àdìgú tí ń yọ ọmọ ẹ̀ nínú ọ̀fìn. Ìbẹ́ ìṣe ìṣòro aláfiṣe ni tàbí alákòóràn tàbí aláǹkó tó jẹ́ ti generational. Èyí tó wọ́n ń fa ìrínà ìrílò àìríṣẹ́ àìríṣẹ́ àtàwọn àìsàn kéékèèké wẹ́wẹ̀wẹ́. Àbí ìṣòro ọ̀rọ̀ bọ̀ tó ń ṣe on and off tàbí èyí tó fẹ́ di permanent secretary tó fẹ́ máa gba sálárì lọ́wọ́ yín for life. Tètè máa bọ̀. Níbi ètò ejitu agwise Jesu fun ara e lu awa fadura jagu to ti momi emi jeun emi wojo emi o ti gbaradi lati wa sina adura bole woru wara ke wa disagree pelu awon kan ti bomo eja fira physically medically mentally financially and spiritually owuro ojo Thursday yetu ni o God bless you as you go.
3: Admission, admission, admission. Ekiti State College of Technology, Ijero Ekiti, Excotech, has commenced admission into the 2026-2027 academic session. Fun ogun eyin ti e gbiyanju ati wo ile iwe giga fun sai keko odun 2026-2027 Ekiti State College of Technology is now an approved state owned polytechnic with over 42 accredited courses ni Excotech awon eka eko olokan ojokan ni aye ti wa fun eko iwe eri ND ati HND available courses include accountancy business administration and management biomedical engineering electrical electronics engineering computer engineering cyber security and data protection software and web development science laboratory technology community health paramedic science dental surgery health information management medical store management public health technology ati bebe lo admission form is now available eko si website won www.excotech.edu.ng tabi epe 003-697-5762 006-946-4930 announcer the management.

0: Yadun
1: Ayade
0: Oba kan leyi ti won yan ni ilu Bọlọrun duro ni joba ibile Ila Orun Ondo nipile Ondo Samuel Fawe Imi ini o mo ti fi aidunu re han lori bi ijoba ipinle Ondo nu se yan ori ade miran sipo na gege bi ori ade ni ilu kan soso ohun nigbati igbimo asejoba ti ipinle Ondo ni ose to koja ina won buwo lu eyan sipo ojogbon Thompson Akinife si gege bi kingbade ti Bọlọrun duro commissioner fun oro ijoba ibile ati oye jije Alhaji Hamidu Takuro ini o mo se be ti o kede eyan sipo le ti o so wipe eyi o mu ki ewo otun ati idagbasoke to gun mu ki o wo ilu na o leyi ti o je ori ta pe ijoba ibile Bọlọrun duro nigba tun soro lori igbese ohun Fawemi juwe eyan sipo ojogbon Akinife si gege bi tite ofin lojumole ati fifi owo sida oro ile ejo ati idajo orilede danu leyi ti o so pe oro ipo oba ohun un lo si wa ni ile ejo o ti ile ejo o ti ida ejo re ninu atijade leyi ti won buwolu to te onoyin lowo lana ojo isegun Fawemi n lo ro ara ilu ati gbogbo awon eyan pe ki won fe ti palaba ikede ti ijoba ipinle Ondo to ke ohun o be lo se alaye wi pe eyan sipo ohun gege bi ori ade ti ilu na ini won ti yan ohun nigbati olugbe Rotimi Akeredolu to se gomina ni ipinle Ondo leyi to si je pe ki won fun lopa ase ati ade loku o ti oro na to fi de ile ejo Fawemi wa se alaye wi pe oro ipo oba ti ilu Bọlọrun duro lo je wi pe o ti fe dabi aye ifamilete tuto o ati wi pe ijoba ipinle Ondo ni won ti ntase agere si oro ile ejo giga ti ipinle Ondo leyi to si je pe ejo ohun wa nbe laarin Samuel Oladi pupo Fawemi ati awon kan pelu gomina ipinle Ondo apelu awon mi leyi to si je wi pe ojogbon Akinife si lo je eni kejo leyi to wa ninu awon to njejo ninu ile ejo ohun te ba fe kayoku e mo sakire o e lo sinu iwe iroyin Punch iwe iroyin Daily Post ata iwe iroyin mi to jade loni
1: Gadun alase ati apase ile ise Dangote yin Aliko Dangote lo mo ti soro kan oni opolopo awon eyan ni won so pe kilode tohun obi okunrin le to je pe o le jogun gbogbo oro yi to ni olohun fe ki awon eyan o mo daju daju wi pe ko pododo wi pe ke eyan oni okunrin ko to di pe boya awon eyan yo jogun re oni se ri awon omobirin meteta le ti Olorun Oba to fi daun lola ni oni won danto daada lati pe ki won le jogun gbogbo oro yi to je pe ohun ni laye oni koda olohun ti wo gbogbo won o si ri kan ninu won to je pe to ba je pe boyo le gbakoso ile ise na oni ile ise ohun yo gboro gegige gan gidi o oni se ri awon omobirin meteta ti Olorun Oba fi ke oni oni ki se pe boyo ohun fi tipatipa mu won pe ki won ma wa ma sise ni ile ise Dangote oni sugbo wu awon fura won ni won si so pe won ma wa nbe oni won si se daada gan gidi oni koda ologan fura ra ohun tohun je baba ohun tohun je baba won ohun o mo pe boyo ohun o le de ibi tohun de loni nitori pe iwe melo lohun ka tohun yo fi wa ma so pe ohun ni gba ohun ni awo oni sugbo oni se ri awon omo meteta ti won je obinrin tolohun fi fohun yi oni won kawe daada to si je pe won le gbe ile ise na koja ibi gan tohun gbe de o oni ti ni won ba wa n so pe boya okunrin nikan n lo le je arole eyan tabi ko jogo eyan oni iyen ko sese oni looto ni gbogbo eyan lo n bere pe Olorun Oba ko fohun ni omokunrin le to je pe yo jogo ohun oni sugbon Olorun ba ri pe o sese ko je pe ile gan ni yo da ileru o lo sese ko ma fun eyan oni tori na oni pe boya ohun obi okunrin oni iyen o se nkan kan o oni to ba je pe awon obinrin meteta e lo Olorun fun ohun ohun ti gba fun Olorun Oba oni o san ju pe boya ko ohun o ni okunrin ko je pe okunrin yi ohun lo ma pada wa bale je oni tori na oni pelu bi awon omo meteta ni bi won se wa o teun Lorun daada lati pe ki won le jogun ohun nitori pe won danto daada e wo oro to so o po gan e ko ja lo sinu iwe iroyin Punch ke lo ka lekunrere
0: gadun
1: ayade
2: Ọmọ ti dé o, ó ti kó wọ̀lú. Part and part, oríṣiríṣi sọ́là ló kó dé. pátápá.
3: Bẹ́ẹ̀ni, pátápá ti tún ti dé pẹ̀lú sólà.
2: Bílẹ̀ ẹlẹ́tíríkì wá tàbí ògbà.
3: Bí jẹnẹrétọ̀ àti epo wọn tàbí ògbà.
2: Ìyẹn ò kàn yín mọ́.
3: No shaking.
2: Wọ́n ti dé pẹ̀lú the best solar energy supplier.
3: Pẹ̀lú 201,999 naira.
2: Ẹ̀wọ̀ ara sólà tó máa gbé gbogbo ilé yín.
3: Àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀.
2: Bẹ́ẹ̀ni, o ní 310,999
3: tún bẹ́ẹ̀.
2: Tó máa gbáwọn èròjà yín fún wákàtí tó pọ̀.
3: Bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé free time bẹ pẹ̀lú just 1,000,000 naira and above.
2: Bákan náà ni pattern part tún dé pẹ̀lú CCTV.
3: Léyìí tẹ́ bá máa fi wo ilé wo ọ́fíìsì wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò.
2: Lórí fóònù yín for security purpose.
3: Ẹ wò ó.
2: Promo ń lọ lọ́wọ́ báyìí o.
3: With just 53,999.
2: Fóònù tó ní 2 cameras.
3: Ṣùgbọ́n just 32,999 naira.
2: Fóònù tó ní kámẹ́rà kan.
3: Ẹ máa bọ̀ ní new ọ́fíìsì pattern part.
2: Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi
3: àti Weber Bank ló ba Adéṣídà Road Àkúrẹ́.
2: Telephone 070-6642-3064.
4: Oríṣiríṣi sọ́là ló kó dé.
0: Olùdíje sí ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress ní ìpínlẹ̀ Ogun, Senator Solomon Adeola tí ó pè yàn mọ̀ sí yáyí ìlú mọ̀ tí léfùrù kọ̀kọ́ wípé àfàìmọ̀ kó mọ́ gba ilé ẹjọ́ lọ lórí bí àwọn méjì kan bí wọ́n ṣe lọ ń sọ wípé ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì ni òun ṣe yáyí lẹ́ni tó ṣojú ẹkùn ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ogun nílé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀-èdè yìí. Ìrìn ó mọ̀ ṣe bẹ́ẹ̀ tó fún ọ̀nàrẹ́bù Àbáyọ̀mí Wúnyè àti ẹnìkan léyìí tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n fi ọwọ́ òsì júwe lé fún ní túbẹ̀ níjọba ìbílẹ̀ Ìpókíá pẹ̀lú ambassador Fọlákẹ́ Marcus Bello léyìí tí ó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP ní wákàtí 24 péré wípé kí wọ́n mú ẹ̀rí jáde wípé ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì ni òun ṣe tàbí kí wọ́n ká ọ́pọ̀n yìí níwájú ilé ẹjọ́ gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó fi síta lánàá ọjọ́ Ìṣẹ́gun láti ọwọ́ olùbánidámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn sí Káyọ̀dé Ọdúnnaró Wúnyè àti Marcus Bello ọ̀hún ni wọ́n sọ ọ̀rọ̀ yìí nínú ìfọ̀rọ̀wérọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán wa Channels níbi tí ètò kan ti ń lọ. Ọdúnnaró wa sọ pé àwọn méjèèjì náà sọ pé Adeola ló jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì o léyìí tí wọn ò sì mú ẹ̀rí tó ṣe àtìlẹ́yìn ọ̀rọ̀ wọn tí wọn mú jáde. Ẹ lọ kàyókù o nínú ìwé ìròyìn Punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé
0: bíọ́dún
1: lásìkò ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n sọ pé sẹ́nítọ̀ kan bẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó sọ pé kí wọ́n mọ̀ pa àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Àkọ́ọ̀dù o. Ṣùgbọ́n ní báyìí àwọn ọ̀dọ́ kan ní ẹkùn rẹ̀ ni wọ́n ti jáde ò tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìwọ́de tí wọ́n sọ pé káwọn èèyàn kí wọ́n jọ̀ ọ́ kí wọ́n gbàgbé gbogbo ọ̀rọ̀ tí sẹ́nítọ̀ ọ̀hún tó ti sọ sẹ́yìn. Sẹ́nítọ̀ Francis Fádànsùn lè tó sọ ọ̀rọ̀ ọ̀hún lásìkò ètò ìdìbò náà ni àwọn èèyàn ni wọ́n gbójú aga sí tí wọ́n sọ pé láyé àbádà kò ní padà sí ipò náà mọ́. Ṣùgbọ́n nígbà tí àwọn ọ̀dọ́ ọ̀hún tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìpolongo lánàá tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìwọ́de ni wọ́n sọ fún àwọn èèyàn wọn ní kán jọ jáde kí wọ́n mọ̀ ro ọ̀rọ̀ èyí tó jáde látẹnu rẹ̀. Ṣùgbọ́n ṣá kí wọ́n wo àwọn iṣẹ́ èyí tó jẹ́ pé ó ti ṣe ní ẹkùn wọn léè tí ó jẹ́ ìtọ́kasí táwọn èèyàn yìí ó lè máa fi yan gan. Àwọn ọ̀dọ́ ọ̀hún léè tó jẹ́ pé wọ́n kóra wọn jọ sí agbègbè Ìsokùn ní ìlú Iléṣà tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n lọ sí òkè ọlà láti ibẹ̀ lọ sí ìta Kọgun tí wọ́n tún gba ibẹ̀ lọ sí ọjà Takumọ̀sà kó tó di pé wọ́n wá lọ sí ọ̀nà olóbìrípo tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ fún àwọn èèyàn pé kí wọ́n jọ jáde o kí wọ́n gbàgbé gbogbo àwọn ọ̀rọ̀ kòbákùgbé èyí tí sẹ́nítọ̀ ọ̀hún tó ti sọ. Lẹ́yìn ìgbà tí wọ́n ṣe léyìí ní gbogbo wọn ni wọ́n wá kúrò ńbẹ̀ ni wọ́n lọ sí ẹrẹ́jà o ìyẹn ní ààfin bẹ̀ tí wọ́n sì sọ pé kí gbogbo àwọn èèyàn kí wọ́n jọ jáde o kí wọ́n mọ̀ rò eléyìí tí sẹ́nítọ̀ ọ̀hún tó ti ṣe sẹ́yìn. Ẹ wò ó ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á.
0: Bíọ́dún
1: Káyọ̀dé
0: ṣé ìyá ò bábà wọn ní sọ̀rọ̀ ní gbèsè ìsúnkù sí ní ìṣètè gangan bẹ́ẹ̀ ni ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin tó tún jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ogun Àbáyọ̀mí Wúnyè òun ló mọ̀ ṣe bẹ́ẹ̀ tó ní òun dúró dédé o òun sì ti wọ bàtà kókó ka ìjà nígbà tí òun ti mú ìgbàanú òun tí òun san nípa ọ̀rọ̀ tó sọ lórí olùdíje sí ipò gómìnà nínú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 nípínlẹ̀ Ogun ẹni Sẹ́nítọ̀ Solomon Adeola léyìí tí ó fi sọ wípé òun ti faramọ́ kó lọ sí ilé ẹjọ́ o òun ó sì kó gbogbo àwọn ẹ̀rí wálé èyí tó rọ̀ mọ́ wípé omo bibi ipinle ekiti ni se o adeola to yi opo eyan mo si yayi ni lo mo se be to ti fun uye ati nikan ti o je oloye na egbe oselu pdp ambassador folake marcus bello ni wakati merin le logun pe kun mu eri jade o lalai se be won wo won lo si ile ejo ohun gan ti won ri ati wipe eri to fara han wipe omo ipinle ekiti lo nse o le je pe uye lati owo akowe iroyin re femi oye wale ni o mo fi atejade sita lana ojo isegun le to so pe awon se tan o lati ki won pade senator na ni ile ejo to si gborun legi pe gbogbo eri ma je ni so n lo wa nle bi ewa ososo leyin to je pe won fi se atileyin gbogbo oro to n so o ni oro to n so na ilo n duro de o ki won pe ohun lati ile ejo bi pe ko n wa so tenu ohun won si se alaye gbogbo oro leyin ti o ti wa nle latodun mariyan ati wi pe to n ba de waju ile ejo o ni won to salaye oro n tori wakati 24 ti adeola to fun ohun ni o ti poju gan nitori na ko ja seyin ko je npade nile ejo ki gbogbo aye le mo ti won se ti le fi jona e lo kayeku nu we royin punch daily post atan we royin mi to jade loni
1: kayade
0: biodun
1: minister to wa fun olu ilu le wa yeson wike ati awon gomina ninu egbe oselu apc ni won ma ti bere si ni fi ori gbari gan gidi bayi o se awon gomina ninu egbe oselu apc ohun ni won so fun wike pe ni ti won o to ba wu ko lo ma ko egbe kankan jo ki won pe ni rainbow coalition latari eto idibo gbogbogbo yi to ma waye lodun 2027 won ni ko kan won ti won o sugbon sa omo egbe oselu apc to ba ti gbapo ti awon gan ni awon ma se atileyin fun ninu egbe oselu apc o ki se pe tenikan koko omo egbe oselu apc omo egbe oselu pdp ati awon omo egbe oselu mi jo ko wa so pe eni bayi lo nfe lati pe ko le de ipo gomina tabi ipo kipo ninu ipinle kankan tabi nibi kibi ni orilede yi eyi gan ni wike gbo to fi wa so fun won pe e ma gba won oniyeye awon to je pe won yo le gidigidi gan to ba je pe ka so nipa ti oro oselu oni gbogbo nkan ti won so ni oni bi igba to ba je pe boya won mo nkan ti won so ni oni tori pe are bola ahmed tinubu te re ni ohun lo nse atileyin fun iyen o si so pe ko won o fi egbe oselu ohun sile tabi ko n so pe kare ẹnikẹni ninu awọn egbe oselu ohun ki won ma se fa oludije kan kalẹ oni sugbon ni tohun o are bola ahmed tinubu lo n se atileyin fun ki n se egbe oselu apc rara ati rara ni ati pe ohun o kuro ninu egbe oselu pdp onise ri are bola ahmed tinubu nikan soso n lo lẹnu rẹ si gba lati pe ko bere lọwọ ohun onise ri ki se pe boya won se bere si ni gbogun ti ohun o oni koda igba to n se gomina ni ipinle rivers bẹẹ gẹgẹ n lori o ni agaga ngba ti won tun wa yan ohun si ipo minister nilu abuja o ni iyen gan lo wa bẹrẹ si ni fọ won lori gan gidi o ni sugbon sa o ni gbogbo nkan to n ri o lawon eleyi o ri oni to ba je pe won ri ni oni ki won lo bere lọwọ are bola ahmed tinubu o lawon to je pe won yo kan wa si ilu abuja ti won yo fekente sibe ti won ni lo si ipinle won nibi ti won ti dibo fun won to je pe nkan bi ose bi melo kan ni won ma lo nilu abuja sugbon ti won yo lo ojo kan bi ojo meji ni ipinle won oni se bi won se nse oro oselu niyan oni oro oselu bere lati ese kuku oni gbogbo ile patapata ni awon ti won je gomina ati awon elomi ninu egbe oselu apc ohun ni won amomo oro po gan gidi to so e koja lo sinu iwe iroyin daily post iwe iroyin punch iwe iroyin vanguard ati gbogbo awon iwe iroyin to jade loni
5: roko ko gba gbe ile
6: o ya fe gbe mi abe ope anuya lerin yin ekiti
7: o da kokoro moto temida o dara moko ekiti
8: 2026 pastor conference is here again
9: olorun ayo
8: àpérò àti ìpàgọ́ lọ́dọọdún àwọn àlùfáà àjọ apostle ti Christ lábẹ́ àkóso pastor S. Oladele àbẹ́ ìjọ apostle ti Christ Nigerian Overseas ìpè gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run ìjọ apostle ti Christ síbi ìpàgọ́ lọ́dọọdún níbi tí gbogbo àwọn olùkópa yóò ti gba agbára àfàmì ọlọ́run tó fi sí ìránṣẹ́ tí a pè wọ́n sí wá gbójúlówó òkodo ọ̀rọ̀ ọlọ́run ìdánilẹ́kọ̀ọ́ lórí ètò ìlera rẹ ni ìrò lágbára fún gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run àdúrà àti ìsọjí tó gbóná janjan àkókò láti lé ìdàpọ̀ mẹ́wọ́ pẹ̀lú ọlọ́run bí a ti ń retí sí agbára rẹ̀ láàrin wa àkórí gbòòrò ìpàgọ́ tọdún yìí ni bíbélì náà ọ̀rọ̀ ọlọ́run sí gbogbo ènìyàn tí ìsìn ọjọ́ 22 sí Friday ọjọ́ 15 oṣù kẹsàn-án 2026 ló máa wáyé lórí ilẹ̀ májẹ̀mú àpọ́sẹ́lì àjọ babalọ́lá international miracle camp kejì ara kejì nípínlẹ̀ ọ̀sùn àdúrà pàtàkì fún orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọ àpọ́sẹ́lì ti Kristi lágbàáyé ọgọ́rọ̀ àwọn ẹni àmúrò ọlọ́run tó kún fún iná ẹ̀mí àti agbára rẹ̀ ni olúwa máa lò prophet Ezekiah Owoladeji Adimire àgbàjọ àpọ́sẹ́lì ti Kristi Nigerian Overseas pastor E. Odejobi alábòjútó àgbà pastor S. Owoladele ààrẹ ìjọ àpọ́sẹ́lì ti Kristi Nigerian Overseas mọ̀gbàgbé Tuesday 22nd sí Friday 25th September 2026 ni o conference planning committee àwọn olórí ẹ̀ kéde.

0: ti ọmọ ẹlẹ́mọ̀ ìgòbà lágbọ́lá.
1: Ìfẹ́ ti balẹ̀ gbọ́n.
0: Kéde.
1: Látọ̀dọ̀.
0: Oró ni ebi ni a.
1: Ẹlẹ́mọ̀ ìgòbà.
0: Èyí àbárí apá.
1: Alẹ́ yẹ ikú mọ̀ pa yí kébrẹ̀.
0: Ọjẹ́ àgbà wulé.
1: Ẹ káàbọ̀.
0: Àbárí akọ́ ọmọ lábẹ́ ìdòwú Peter.
1: Kókó pàdé wulé ẹlẹ́mọ̀
0: ìgòbà.
1: Lọ sùnú àkúrẹ́.
0: Lágbọ́ ṣílẹ̀.
1: Láàrẹ̀ pẹ́.
0: Ké mọ̀ dájú bọ̀.
1: Pàdé bí ẹlẹ́mọ̀.
0: Ẹ ṣe ìgboro àkúrẹ́.
1: Ó yẹ kọ́ ti ṣe pàdé.
0: Ebi ẹlẹ́mọ̀ ìgòbà.
1: Sùnú ìgòbà.
0: Lábẹ́ àṣẹ
1: kábíyèsí.
0: Ọba Adéníyí.
1: Àdìlẹ́wà
0: John.
1: Ọba Lóògùn tilẹ̀ ìgòbà.
0: Ebi ẹlẹ́mọ̀.
1: Ọdún àmà yédè.
0: Ṣé àlẹ́ o?
1: Ìmọ̀lùmọ̀.
0: Ìgòbà títí yàdé.
1: Òkè ọ̀gẹ̀.
0: Ebi ẹlẹ́mọ̀ ìgòbà pẹ̀ka dé.
1: Adúlé ebi.
0: Wọ́n ti yóò ṣe pàdé.
1: Àfin ọba Lóògùn.
0: Ọgbà ẹgbẹ̀lẹ́gbẹ̀.
1: Èrò.
0: Èrè pàdé òun ṣe lébẹ̀.
1: Ẹ ká fọ́ sí ìfọ̀.
0: Ṣé mọ̀ dá ebi sí méjì?
1: Ìṣe pàdé.
0: Èso lórí ebi àgbà wulé.
1: Ojú kedere alọ.
0: Èsì lébẹ̀.
1: Àbọ̀rọ̀.
0: Náà fọ̀.
1: Ọmọlúàbí.
0: Wọ́n bá ti dẹ́nu rẹ̀ adó nídi.
1: Ẹ̀jẹ̀
0: aláṣẹ kètekété ìgòbà.
1: Ìsọ́yà Majesty.
0: Ọba Adéníyí Àdìlẹ́wà.
1: John.
0: Ọba Lóògùn tilẹ̀ ìgòbà náà.
1: Ẹ̀kọ́ kẹ́rẹ́ kéde fọ.
0: Ọ̀pàdé bí ẹlẹ́mọ̀

0: care. O le ra phone, television, ẹ̀rọ amúnáwọ́tò lu agbára ìtànsán-òòrùn. Àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
1: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹlẹ́pẹ́ 0707-483-3351.
2: Akíyẹ̀yẹ̀ yẹn wá pé ẹ̀kú dédé àsìkò yìí láì ògbò tí atẹ́gùn ìkànnì tí ó ń fẹ́ dé. Ìròyìn ayọ̀ lámútọ̀ yìí wá pàápàá jùlọ gbogbo àwọn ọmọ tó fẹ́ wọlé ìwé gíga àti àwọn òbí tá à ń sáré pé kí àwọn ọmọ wa náà lè wọlé ìwé gíga. Ẹnì kan bẹ́ẹ̀ ń bí pẹ̀lú mi, ẹ bá mi káwọn tó ń gbọ̀ wá lé.
3: A kú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yàn ara lé, a kú ọjọ́ méjì mẹ́ta. Orúkọ mi ni Olórí Daniel láti iléèwé Cedar Seductional Consult tí a kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Edo Lodge lókè Ìjẹ̀bú Lákùrẹ́.
2: Ẹ ṣeun, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ iléèwé yìí, kí ni ti ẹni fún àwọn tó ń gbọ̀ wá báyìí?
3: Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wá ní gbogbo pé iléèwé Cedar Seductional Consult láti gbé kalẹ̀ láti ọjọ́ pípẹ́ láti máa ran àwọn ọmọ lọ́wọ́ láti bọ́ sí ipele kejì ní yunifásitì ní orílẹ̀-èdè wa bí báyìí tí ọmọ bá fẹ́ lọ.
2: Kí ni àwọn tí ọmọ gbọdọ̀ ní láti kópa níbi ètò yìí?
3: Akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ kópa ó kéré tán ó gbọ́dọ̀ ní kírẹ́dìtì 5 ní NECO tàbí WAEC. Ó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí ọmọ bá fẹ́ lọ kọ́ ní ìpele kejì ní yunifásitì tó bá wùn lórílẹ̀-èdè wa Nàìjíríà níbí.
2: Bó o ní ti ọ̀rọ̀ owó san àti ilégbèé, níbo ni iléèwé yìí sì wà? Kí ni àwọn ojú òpó tí wọ́n mọ bá yín sọ̀rọ̀?
3: Gẹ́gẹ́ bí a ṣe mọ iléèwé Cedar Seductional Consult pé a wà ní ẹgbẹ́ Kajola Hotel ní Edo Lodge ní òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́. Owó iléèwé wa kò gúnpá rárá o. Àkí ni àwọn òbí lára torí gẹ́gẹ́ bí a ṣe mọ bí àkókò yìí bó ṣe rí. À ń fi ẹrù àwọn òbí lọ́rùn láti máa san nípele nípele. Owó stẹ́ẹ̀lì wa náà kò dẹ̀ gúnpá rárá. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wá, àkí ń fi owó iléèwé àti owó stẹ́ẹ̀ àkí fi ni àwọn òbí wa lára. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 0803331-2794 lẹ́ẹ̀kan sí 0803331-2794 iléèwé Cedar Seductional Consult ó kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Edo Lodge ní òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́.
2: Kí ni àwọn ètò tuntun eléyìí tí iléèwé yìí tún ní fún àwọn ọmọ tó fẹ́ lọ kàwé lókè òkun?
3: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí àti àṣeyege eléyìí tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ṣe fún wa ní dédé àsìkò yìí. Ní ọwọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, Ọlọ́run ti ràn wá lọ́wọ́ láti lè ran ọmọ lọ́wọ́, àwọn ọmọ tí wọ́n bá ní ìfẹ́ láti lọ kàwé ní òkè òkun lọ́wọ́lọ́wọ́ báyìí. Àti ní yunifásitì ní country 4 ní Europe, àdẹ̀tí ní yunifásitì ní country 4 ní UK. Ọmọ tó bá fẹ́ ṣe foundation program ní Europe, a ní ọmọ tó bá fẹ́ ṣe first degree, àdẹ̀ ní master's degree. Fún anybody tí ó bá fẹ́ ṣe. Owó tí wọ́n fi ń ṣe kiní kò gúnpára torí ìpele nípele ni owó wọn. Wọn kì í san ní ẹ̀ẹ̀kan torí wọ́n ti mọ bí gbogbo ẹ̀ ṣe rí. So wọn fi ní anybody lára nípele nípele. Bí o bá dẹ̀ ṣe ń tẹ̀síwájú ní admission process yẹn, ìwọ fúnra rẹ wà máa rí gbogbo ẹ̀ nínú méèlì ẹ bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ. Iléèwé Cedar Seductional Consult Ọlọ́run ti ràn wá lọ́wọ́ dé ibi a lè ṣe ju country 4 lọ. Àwọn ò kì í ṣe oníjìbìtì àti no. Ìtẹ̀síwájú àwọn ọmọ wa òun ló jẹ wá lógún. Nítorí ẹ̀ la ṣe tún gbìyànjú láti tẹ̀síwájú nǹkan tí iléèwé wa lè ṣe láti ran àwọn ọmọ lọ́wọ́ ní àsìkò yìí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run dẹ̀ ti ràn wá lọ́wọ́ láti lè rí ilé ìwé 4 ní country 4 ní Europe, country 4 ní United Kingdom lọ́wọ́lọ́wọ́ báyìí.
2: Àwọn tó bá fẹ́ kópa, kí ni ìgbésẹ̀ tí wọ́n máa gbé báyìí báyìí?
3: Ìgbésẹ̀ àkọ́kọ́ tó máa kọ́kọ́ gbé náà ni pé wọ́n wá sí iléèwé wa ní Cedar Seductional Consult. Ibẹ̀ la ti máa ṣàlàyé fún wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ní ìpele ní ìpele. Torí ìpele mẹ́ta ni ètò yìí ni ìpele ẹ̀ já sí. So one step after another bó ṣe wà nìyẹn. Títí tí Ọlọ́run ṣe máa ràn wá lọ́wọ́ tí wọ́n á fi rìlíìsì ìwé tẹniyẹn fi máa lọ sí ìlú bi tí wọ́n bá ta bá ṣe admission ẹ̀sìn ọ̀ọ́ ìlú bi tó bá fẹ́ nínú àwọn country 4 ní Europe tàbí ní UK yìí.
2: Àwọn ojú òpó wo ni wọ́n lè lò láti máa bá yín sọ̀rọ̀ béèrè tàbí kejì?
3: Lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa òun ni 0803331-2794 lẹ́ẹ̀kan sí 0803331-2794.
2: Ìmọ̀ràn yín ní ṣókí fún àwọn òbí àtàlágbàtọ́?
3: Ìmọ̀ràn mi fún àwọn òbí ní àkókò yìí ni pé ohun gbogbo ni àkókò wà fún. Àǹfààní tá a rí gbà ní ọwọ́ àwọn yunifásitì tí a rí ní òkè òkun yẹn jẹ́ ká lo àǹfààní yìí. Àwa tá a bá dẹ̀ tí ní agbára láti lè lọ àwọn ètò tó wà ńlẹ̀ tá à ń ṣe sí ìpele kejì ní yunifásitì fún ọmọ to ba ni ife lati lo gbogbo lo wa eje ka make use of this opportunity to wa le lati le tete lo tori atumo nkan to tun ma sele ni awon odun to nbo ni waju
2: to won ni ke dun ko po soki bayi lo bi oge titi igba mi mu kiyin ire o
4: Dede asiko yi ni bi gbogbo jake jado ti e ba ti lori ofe lati ma gbo wa bayi atugbe nkan mi de laro oto be si ni ma ja gbo kun si nbe tori pe n to ti kale to ti kako ni e ti ma gbo nipa seed care eni le se ko ara oto to je pe won ti mu ki ohun gbogbo ko de ran fun gbogbo to lori telemu ta ba so nipa kani nkan gbogbo ni oniranran ta ba nfe lo ta mo si dukia yi se mo ma woran television ni abun yowu isoko atawon kan mi ti e fi mu ki ayo derun fun ni sugbon ta won ori pe bile aye se ri lode oni je ona ti ri awon kan won ni rorun wa be ni yi ni dahun sugbon won ni enu nikan lati gboporun lojo ni alejo kan be pelu mi ti won di asoju ile ise CDK ma fe ki won na nbe fun eyan ara ile mo kale
5: e seun olotu e ku ohun ni ataro oruko mi ni Okunola Abdulrakim gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o ac ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o ati bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ̀nà báyìí ta fẹ́ máa ra bí solar inverter nkankan àtúntà ní CDK a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún ẹ̀yìnlí fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDK app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápá ń báyìí ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mọ̀ ra mattress lọ́wọ́ wọn ò pé ókè mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún nìyẹn kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tó ní mọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín kẹ wá sọ fún àwọn káwọ wa lọ bá yín sanwó nítorí a ní ẹni tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK ó pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó wó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn ó ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀ mo lè mọ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDK ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbowó fún mi màá tún máa sanwó lọ síbẹ̀ tí máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa san owó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mílíọ̀nù látọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta that is 48 weeks tí n bá mọ̀sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDK mọ̀ pé ẹni oníbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ nǹkan tí CDK wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibì kan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé ní Nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí play store tàbí app store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ ti rán àwọn èèyàn wa tó ti mọ kí yín káàbọ̀ CDK ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti download app yẹn báyìí ayé tẹ́ mọ fi owó yín sí ẹ mọ rí níbẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde afani tun wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
6: office nigba to je pe ni epe kan kaakiri
1: ile ise wa wa ni Exodus filling station ladojuko ofe to chief pharmacy oluwa to yi quarters akure ele pe 0707-454-2995
6: oro le ti gbowo re yan gbogbo eyin ti yan fe lati ni dukia kan abo mi to je pe e tin ro ipe bo le se se bawo ni kina won se bossi ona na re e tele won cd care o di bakan na won seun
1: ile ise wa wa ni Exodus filling station ladojuko ofe to chief pharmacy oluwa to yi quarters akure ele pe 0707-454-2995
7: cd care there for you
8: Sade ku si oko mi o bi yara igbalejo mi ati yara idana mi se mo ti mo de abi titun
9: mami
8: sugbon duro na o se fi hypo nu ile ati tabili pelu awon bi ta tin dana yin
9: hypo ke
8: beni awon kokoro efojuri ki igba lero tori na lawa na se gbodo ma pese abo lojojumo pelu hypo
10: ma gba fa awon kokoro efojuri daabobo ile re pelu hypo
11: say after millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
12: Millions of naira shall locate us as we take part in the Millo text and win promo.
13: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Millo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Millo.
14: Mo ti bere. Mo le se lai mo panilerin lakoko apejopo itakuro sori la molebi mi. O ti eda o ti gbogbo won ni fe si ni mo nse. O na ni ami danimo mi ti se Maggi native jollof rice. Itowo e kan lasan, ari kan ko si leyin e.
15: Maggi star ta se latara e wa soya, alubosa adu chili ati konofuru.
14: Onje ale ti dele, e ma bo jeje tabi ke ma wa rara.
15: Maggi star yo so gbogbo nje ta se do won ara oto. Yo si tu so akoko na da koko mo ni gbagbe.
16: Toy yi la fin ki gbogbo awon eyan tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo to ni
17: e to igbeyawo lalo
18: e jowo e duro na jare
19: ki lo sele
18: ki won to so wa po nje o ranti po sele ri television fun mi fi ridge nkan ero foso ise le wa ma fowo foso nle en 2026
16: eh ni tuto
18: ka ta so pe o ti ran won abi
16: kan lo ti so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
19: e mo lo tun je cdk bayi
16: be ni o cdk e le ra fridge yin ero foso ati be lo
18: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu

0: aṣẹ́kù ka ara ẹni là á fi ń ṣe.
1: wọ́n bínú kó ṣẹkẹ́ṣẹkẹ́ sọ́mọ lọ́mọ lọ́wọ́.
2: rárẹ̀ òun rẹ̀ ń pẹ́.
0: nínú ọ̀rọ̀ àwọn yorùbá wọn ní bára ilé ẹni bá ń jẹ́ kòkòrò búburú bá a bá wí fún un òrùhẹrẹ ò ní já sùn.
1: sọ́mọ lẹ́sẹ̀.
2: ọ̀rọ̀rẹ́ òun rẹ̀ ń pẹ́.
0: àwọn yorùbá kan náà náà ní ọba tí ò fẹ́ gbàmọ̀ràn irú wọn yìí máa pẹ́ fẹsẹ̀ kọ̀.
2: ọ̀rọ̀rẹ́ òun rẹ̀ ń pẹ́.
1: ìbájá ká.
0: nínú ọ̀rọ̀ làákàyè àwọn yorùbá wọn ní bàbá pàdé àdí ẹ̀rọ ní bàjímèrè bàbá ọ̀bọ̀.
2: ọ̀rọ̀rẹ́ òun rẹ̀ ń pẹ́.
0: àgbàrá odò tẹrí yẹn ò sì ní òun nílé wò ó nílé ni ò ní gbà fún.
2: ọ̀rọ̀rẹ́ òun rẹ̀ ń pẹ́.
0: akẹ́yìn jẹ́ kò mọ̀ pé dínrú adìyẹ.
1: alàǹtà tó ti ràn mú ti pẹ́. aṣọ kí.
0: òwe lẹ́ṣẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́ṣẹ̀ òwe bọ́rọ̀ bá sọnù òwe yorùbá fi ń wà. ìkà òfẹ́ rẹ̀ rù ká sọ̀ orí ẹni ní sọ ni o.
2: ẹlẹ́ ti jẹ.
1: ẹ lárí lẹ́gbẹ́ olójúra tó kò bọ̀.
0: àwọn yorùbá kan náà wọ́n ní ìpàkọ́ onípàkọ́ láàrí ẹni ẹlẹ́ni ní rí tẹ́nì.
1: dájúdájú sẹ́ ara ilẹ̀ ń dá lóró.
0: ẹbí tí ó pé ra aráalé ẹni ní ṣe ni.
2: létí ń jẹ.
0: àwọn yorùbá wọn ní igi gangan má gunmi lójú òkèrè láti ń lọ.
1: a sọ̀rọ̀ fún bàbá tó rán wọn níṣẹ́.
2: ọ̀rọ̀ lọ́mọ ilé ti jẹ.
0: bẹ́ẹ̀yàn bá ń gúnyán bọ́ọ̀lù kò ní ó má lọ́ta.
2: ọ̀rọ̀ lọ́mọ ilé ti jẹ.
0: àwọn yorùbá kan náà lẹ́ni ẹ̀yìn kùlé lọ́tà wà inú ilé la ṣe ní ń gbé.
2: ọ̀rọ̀ lọ́mọ ilé ti jẹ.
1: àwíwíwíwí wọn láwọn
0: kọ́. àwọn yorùbá kan náà ní bàbá sọ fún kàpọ́ ń ṣe kàìkà ò ní jáwọ́ yóò sọ pé rere lòún ṣe.
2: ọ̀rọ̀ lọ́mọ ilé ti.
0: ẹni gbẹ̀bùkà orí ọmọ rẹ̀ ni ó fi gbé.
2: ilé ti jẹ.
0: mo kí ọ ọlọ́run o mo yan ọba ọ̀rọ̀ ọlọ́run ọba àṣẹ ọba aláàánú ọba aláforíjìn ọba ọ̀gá àgbà. ọba tó dókùnkùn tó dá mọ́lẹ̀ ọba tó déèyàn tó dálùjọ̀nù ọba tó dáwọn màláíkà àtàwọn ẹ̀mí mímọ́ mo kí ọlọ́run mo yàn ọ́ ìwọ nìkan ní máa sin ọlọ́run ọ̀dọ̀ rẹ nìkan ní ti máa wárà lọ́wọ́ ọba elédùnmarè mo kí ọ.
2: ọ̀rẹ́
0: òun rẹ̀ pẹ́ẹ́. ó kí ọba àlàáfíà tí ń fẹ́ ni ó wù lálàáfíà. ọba tó dáwà èèyàn ló ní rúurú ẹni tí ń ṣe rere ẹni tí ń ṣèkà. tí ó sì sẹ̀san fẹ́ni ó bá wù ú bó bá dọjọ́ ògúta bá dọ́dọ̀ rẹ̀. lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alikiyama yóò dájọ́ fóníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. mo kí ọlọ́run mo kí ọ ìwọ nìkan ní máa sin o ọ̀dọ̀ rẹ nìkan ní ti máa wárà lọ́wọ́ o. mo kí àwọn ẹni ọlọ́run lódodo. mo kí àwọn aṣáájú ìlú lódodo. mo sì kí àwa tá à ń fò tẹ́tẹ̀lé wọn mo kí yín náà. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò òkọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ti iléeṣẹ́ rédíò àdàbà níbi gbogbo ibi tẹ́ ẹ bá wà mo kí yín o ẹ kú déédéé wòyí. àlàáfíà ká bá yín bí ẹkú bá sì kó ṣe rí o. Ọlọ́run ni ó gbà wá lọ́wọ́ ara wa o. Ìwà bí ọwọ́ wa pọ̀, àwa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìwà ibi tí ń bẹ lọ́wọ́ wa pọ̀, Ọlọ́run dákun má fi bí wà. Ọwọ́ ara wa ni wàhálà ọ̀pọ̀lọpọ̀ wa ti wà. Bàbá sì sọ fára wa ànígbà. Àìṣòdodo ń bẹ náwó wa pátápátá wọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Bí ṣe ń bẹ lọ́wọ́ olórí náà ní bẹ lọ́wọ́ ẹlẹ́mù wa. Gbogbo wa la láìṣòdodo lọ́wọ́. Ṣùgbọ́n àwọn wo là ń dẹ̀bi irú, àwọn ṣáájú nìkan là ń dẹ̀bi irú, eléyìí ti ń bẹ lọ́wọ́ wa pọ̀. Àwọn tí ń pààyàn, àwọn terrorist, àwọn bandit, àwọn ajínigbé, àwọn jàǹdùkú, àwọn aṣẹrubání, gbogbo wọn là ń pariwo, àwọn alárùpò já ń pààyàn. Èyí tí àwa ara wa ń pa ó pọ̀jù ti àwọn aṣẹrubání wọ̀nyí. Ọwọ́ ara wa la fi para wa díẹ̀ díẹ̀ nítorí kíni, torí ìfẹ́ owó. Káṣà lówó ìṣá náà ni. Gẹ́gẹ́ bí òǹkọrin ni, ó ní owó owó yìí owó ṣá ni. Láìgbé láìsọ̀ ká máa lówó, owó owó owó ṣá ni, àbí owó ìṣá náà ni. Àfẹ́ kí àbí tá a ti rí àsìfẹ́ kí àkọsíkúnṣẹ́. Àfẹ́ kí à nǹkan tí ó fà, àdẹ̀fẹ́ kí à nípa nǹkan tó bá ibi tá a ti rí. Ọwọ́ ara wa la fi ṣera wa Nàìjíríà o. Bàbá sì sọ̀kò sọ́jà, ará ilé ẹni ní ń bà. Àwọn Yorùbá láṣẹ kò kà, ara ẹni lèèyàn fi ń ṣe o. Eléyìí tá a fi ń ṣera wa, eléyìí tá a para wa ló pọ̀ jù. Kéèyàn máa bẹ Ọlọ́run ni pé kọ́lọ́run má jẹ́ kóun ṣàárẹ̀. Bẹ́ẹ̀ ni o, kọ́lọ́run má jẹ́ kéèyàn ó ṣàárẹ̀ o. Àdúà tá a máa ṣe lórílẹ̀-èdè Nàìjíríà náà nù. Bẹ́ẹ̀ bá lọ sí ìkìwẹ̀ pẹ́rẹ́. Àwọn oògùn tí ń bẹ láwọn ilé ìtajà wa, ayédèrú ló pọ̀ jù mbẹ́ o. Èyí ó sì lóògùn lóògùn lóògùn lóògùn, kò ní ṣiṣẹ́ nǹkan tá a fẹ́ kó ṣe. Bórí bá fọyàn pẹ́rẹ́ béèyàn bá lóun lọ sílé ìṣègùn pé òun lọ fẹ́ lọ róògùn, ayédèrú ni ó rà mbẹ́. Àwọn wo ni kò wọ̀lú, ara wa náà ni. Bó bá sì débẹ̀ iye tí wọ́n ń ta eléyìí tó jójúlówó ni wọ́n tó eléyìí tó jẹ́ ayédèrú fún ọ. Èyí yóò wá kó ṣọ́ọ̀kì jẹ, yóò kó ṣọ́ọ̀kì jẹ, yóò pẹ́ kò ní lọ, àìsàn ò ní lọ. Ẹlòmíì yóò rìsọ́ọ̀tì sí kú. Eléyìí tá a fi ń ṣera wa lọ́pọ̀ jù, ṣe báwa náà là ń kó oògùn wọ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé báwa là ń ṣe ayédèrú oògùn lórílẹ̀-èdè Nàìjíríà? Ṣé báwa là ń lọ ìlú Èbó tá nìkan bá dín bí ó ṣe ń ṣiṣẹ́ kù ká bá lè jèrè tó pọ̀ nítorí owó yìí náà? Ṣé ẹ mọyì ẹ̀mí táwọn tí wọ́n ń pòògùn wá láti ìlú Èbó, àwọn tí ń to oògùn láàrin ìgboro tí wọ́n ti gbà? Ẹ̀mí tí wọ́n ti gbà ju àwọn táwọn tí terrorist ti ń pa, àwọn aṣẹrubani tí wọ́n ń pa. Àwọn ó sì máa rẹ́rìn lọ ilé ìfowópamọ́. Ẹ sì bẹ̀rù Ọlọ́run ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ sì bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù ọjọ́ tẹ́ sùn tẹ́ ní jì. Ẹ bẹ̀rù ọjọ́ tẹ́ pàdé Ọlọ́run ní gbangba àlìkíámà. Bẹ́ẹ̀ bá bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù ìkà tẹ́ ń ṣe, pé ìkà tẹ́ ń ṣe yóò padà hù lórí ọmọ yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń káyédèrú oògùn wá sórílẹ̀-èdè Nàìjíríà, tẹ rò pé ń jèrè. ki se pe o e ni jere nkan te ba fi se na e ko ni da nitori pe e ti pa opolopo awon eyan lekun e ti pa opolopo awon eyan saye e ti pa awon opolopo eyan sorun gbogbo ore te ko ni e ranti ni gbogbo moto te fi ra ni e ranti ni gbogbo aso te ra ni e ranti ipe ni meyo kokan lo si orun be be ba lucky kan wo kootu kan si yin lorun te ba je christian abi kan gbagbada si yin lorun kan wo bata si yin lorun eyo kan na ni wo si si yin pelu e mo e ranti pe ni mu je yokan yen na lo sorun be ba wa je muslimi e ranti pe gbogbo eleyi te ni tin be lorun yin yan wo bo le aso funfun ni wo fi wo yin ti wo gbe yin be e a mo pe ko si nkan te mu wa saye ko si nkan te mu lo kilo de ta wa ngbe mi ara wa kilo de ta para wa saye gan awa borile de Nigeria a ma pariwo ijoba ile ti nbe lowo wa po a ma pe ijoba ni awon ebi ti e nitori pe won moju to opolopo nkan tin wole sugba wa gan fun ara wa awa la para wa awa la sera wa lese o e wo opolopo aye de ro nje ti nbe nguro yato sogun e maya awe eyan te ti fogun te nfi si lo nje te fi pa e ma won ye fake awon nje te nse jade te si koruko original si ni Nigeria ina ni e maya awe eyan to ti rorun leri oro

0: Orúkọ tèmi ni Abimbọ́lá Afọlábí.
1: À ń gbọ́ yín o.
0: Bólẹ̀ láti ọ̀rẹ́.
1: Abimbọ́lá Afọlábí, à ń gbọ́
0: yín. Mo kí ẹ pé ètò sà.
1: Ẹ ṣeun.
0: Gbẹ́gbọ́.
1: Mo ń gbọ́ yín.
0: Olókè lẹ̀ ń wò, ìsàlẹ̀ lẹ̀ ń wò ẹ̀wò ẹ̀wò kì. Tí a bá ní ká fojú inú wò, ẹbí ta ni kinní. Inú mi dùn pẹ̀lú ẹ tó sọ̀rọ̀ tán nísìn. Tí àwọn NAFDAC tàbí àwọn agbófinró tí a bá lè mú ní ọkọ̀ kan dùn yóò da. O kì bá ní ìsìn mi jókòó sínú ṣọ́ọ̀bù ní ìsìn. Mí sọ ọlọ́pàá, mí sọ NAFDAC. Yẹn tí ń ṣe ìbàjẹ́ yẹn, mo rí. Tí n bá gbéra tí n bá lọ rìpọ́ọ̀tù. Ọ̀rọ̀ mi ò wá rẹ́dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ewúrẹ́, àtàlágídí, àtoló eléwúrẹ́. Tẹ́ tí ń lé ewúrẹ́ bá lé wọnú ilé alágídí. Tí ò bá fẹ̀lẹ̀ ṣe tó bá tó bá lóun fẹ́ lé wọbìrín fẹ́ lọ bá. Ìyá tó yẹ kí ewúrẹ́ ja tó léwúrẹ́ ló máa jẹyà yẹn o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́ tó bá lọ rìpọ́ọ̀tù ẹnìkan bóyá lọ tẹ̀sán àbúrò rìpọ́ọ̀tù ẹnìkan. Wọ́n fúdi eyín kọ́ fake ti pọ̀ jù láyé tá a wà yìí. Now ọ̀gẹ̀rẹ̀ tá a bẹ́ tó jẹ́ ń ṣe sòrò sòrò sòrò bẹ́ jọ kẹta sí jọ kejì ó di 3,000 yìí jẹ kíní ẹ̀dẹ̀ ni wọ́n bá ní ìfẹ́. Àwọn dókítà
1: ẹ ṣe wọn bí n bọ́lá Afọlábí látọ̀ rẹ̀ ẹ ṣe. 0816251999. Hello.
2: Hello.
1: Hello.
2: Ẹ ká ọ̀sà.
1: Ọ̀rẹ́ orúkọ yín o.
2: Báwọ̀ṣì tó confam láti ilé ìṣúra.
1: À ń gbọ́ yín o, báwọ̀ṣì tó confam.
2: Ẹ kú ètò sà.
1: Ẹ ṣeun.
2: Pẹ̀lú àmọ́ àrùn yín lọ́wọ́ sà.
1: Ẹ ṣeun.
2: Ṣé ẹ rí gbogbo kinní wọ̀nyí tí wọ́n sọ wọ̀nyí? So ó wà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wa, kì í ṣe ìjọba nìkan o. Èmi báyìí ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ sọ fún yín o. Torí ọ̀rọ̀ NAFDA báyìí, màá gbé pàṣẹ ìyẹn wà ìyẹn ti wà. Ẹ bá róúnjẹ dáhùn jẹ́ bá oríṣiríṣi ẹ̀bà fake ló pọ̀ jù. Ẹ bá dé irúfún mi báyìí, wọ́n á náà fọ àpò rẹ̀ fún. Ètí gbọ̀gbọ́ máa fọ àpò rẹ̀ fún. Ẹ bá dẹ̀ jẹ́ fún yẹn báyìí, ẹ máa dípa máa fún yà máa jápò ẹ̀ pẹ̀pẹ̀ kò ní dúró ní ọwọ́. Tò àpò náà fi rẹ̀ yẹn kọ́mọ̀ ní àpò pápá àpò ẹ̀nẹ́pà wọ̀nyẹn. Oúnjẹ dáhùn jẹ́ bẹ̀ àpò náà fi rẹ̀. Tòkọ́ àwọn ìjọba kó bá mọ́tọ̀ oúnjẹ dáhùn jẹ́ bẹ̀ yẹn kínní. Tó ọ̀gá ìkókó tó ìfẹ́ sọ fún sáà ọ̀rọ̀pọ̀ torí ìjọba ń tráì. Àwa tó wà ní ìgboro ni ìjẹ́jọ́ mọ̀ pé ìjọba ń tráì. Ìjọba ṣe prógámù kan láìpẹ́ yìí o. Ó ṣe prógámù kan láìpẹ́ tó yẹ pé wọ́n kó máa fún àwọn ọ̀dọ́ àwọn àgbààgbà lówó. Tó yẹ pé owó yẹn báyìí wọn ò rojú tó owó yẹn. Tó yẹ pé owó yẹn báyìí wọ́n ní 7,000 lówó yẹn. Àwọn míì báyìí 25,000 lọ fún wọn. Àwọn míì báyìí 50,000. Àwọn míì báyìí 70,000. Èèyàn míì báyìí wọ́n kò lọ wọ́n lọ nísìnyẹn láti ìjẹta báyìí ní ìfira. Wọ́n lọ nísìnyẹn báyìí àwọn tí wọ́n dẹ̀ fọwọ́ gbowó. Tí wọ́n fọwọ́ gbowó tọ́jà gba owó yẹn tọ́jà kó yẹn jẹ ọ̀tọ̀ ni. Wọ́n gbó yẹn rárá wọn fún rárá. Àwọn míì báyìí 25,000. Èèyàn míì báyìí wọn gba owó yẹn wọn kò gba wọn kò ná. Wọ́n dẹ̀ kọ́ orúkọ jáde pé o ti gba owó. Ìwúrẹ́ mi túmọ̀ sọ́ bá orúkọ mi jáde pé mo ti gba owó. Bí ìdẹ̀mọ̀ nípa owó yìí. So ìgbọ́n tá à ń ṣe kì í ṣe ọ̀rọ̀ ìjọba nìkan o. Èyí tí àwọn tá à ń ṣe ó pọ̀ o. Tí o bá ṣe láti fira láti fi lè fira ni o. Ẹ kú iṣẹ́ sà.
1: Ẹ ṣeun bá ṣe tó confam láti fi ra iṣẹ́. 0816251. Ẹ̀lọ́.
3: Ẹ̀lọ́ sà.
1: Orúkọ yín o.
3: Tèmi lẹ́yìn láti òkìtì pupa.
1: À ń gbọ́ yín o tèmi lẹ́yìn.
3: Yà ẹ nǹkan tó kàn ṣẹlẹ̀ kò wú àwọn èèyàn bẹ́ẹ̀ náà kán gbé irú ìgbésí ayé ìtàn gbé kán bẹ́ ọ̀gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ máa fi nǹkan bò ó. Sẹ́rí tí nǹkan ò bá ti rọgbọ gbogbo nǹkan tí wọn bá ní tó ní ìsàlágbára òun láti fi jẹun. Ẹlòmíín wà wọ́n lé ọmọ ẹ̀ jáde fún ọ̀ṣù ẹ̀sàmù kó ọ̀sẹ̀ kan wọ́n ní kó san iye owó kan báyìí báyìí. A gbogbo ọgbọ́n tó bá mọ̀ ọ̀nà tó bá mọ̀ ló máa kò sáà lè jáde. Sẹ́rí tó bá jẹ́ pé ìlú dá ìlú dáadáa tó fararọ dáadáa ṣiṣẹ́ lọ bó ṣe yẹ kí òwò lọ bó ṣe yẹ kí iléeṣẹ́ wà tá à ń ṣiṣẹ́ ńbẹ̀. Ẹ̀yin náà ẹ wo bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn sórí báyìí ni. Ìgbà tí ò bá ti ṣètò tó dáa láti kí jọ èyí tó ń sọ pé bóyá wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn. Ẹyin tó fún ni 10,000 naira náà kí ni kò fi ṣe kò tó ta gúgúrú àtẹ̀pà kò tó ṣe bẹ ọjọ́ mẹ́fà. Tó kọ́lọ́run sọ wa àdúrà ní ká máa gbà kọ́lọ́run kó bá ṣe olùrànlọ́wọ́ dìde ká ṣàánú àwa mẹ̀kúnù.
1: Ṣùgbọ́n ẹ jẹ́ ká rántí pé àwa náà là ń kọ̀nsúmù gbogbo nǹkan tí wọ́n ń gbé jáde yìí o. Àwa náà là ń kọ̀nsúmù rẹ̀ àwọn là ń jẹ́. 0816251999.
4: Ẹ̀lọ́ Alájí.
1: Orúkọ yín o.
4: Ọmọláyọ̀ látọ̀ rẹ̀.
1: Ọmọláyọ̀ à ń gbọ́ yín o.
4: Ẹ mà ṣe gan ẹ kú ètò. Ọ̀rọ̀ tẹ̀yìn fẹ́ sọ ni pé gbogbo òkú tẹ̀yìn àbámọ̀ ṣe kó máa ṣe láyé. but ejo

0: ọlọ́run tọ́lọ́run ó da torí pé mo bàbá kan kẹ́ ń gbọ́ mi sà bàbá yìí tó bá ti fẹ́ gbé iṣu ó máa ń gbé eléyìí tó máa jẹ lọ́tọ̀ ni ó máa ń gbé eléyìí tó fẹ́ tà ó máa gbé lọ́tọ̀ ni eléyìí tó fẹ́ tà yẹn àwọn fámìlì ẹ ò gbúdọ̀ jẹ níbẹ̀ ó wá ní nǹkan tó fi gbé kinní yẹn ṣé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé ó da kéèyàn máa ṣe tí wọ́n máa nìkejì èèyàn a dẹ̀ ní gọ́ọ̀mẹ̀tì ṣé gọ́ọ̀mẹ̀tì ló ń ṣe gbogbo àwọn nǹkan yẹn ṣé òun kọ́ lọ́run ṣàánú fún wa
1: ẹ ṣe ẹkú òkè sá 0816251999 hello 0816251999 hello
2: hello
1: ẹjú rédíò ní sísàlẹ̀ orúkọ yín
2: orúkọ mi ni
1: Mrs. Olókè láti bọ̀
2: láti ọ̀kà
1: à ń gbọ́ yóò
2: ẹ ṣe gan-an ọlọ́run ràn yín lọ́wọ́ o ẹ ṣiṣẹ́ gbèrè lórúkọ Jésù ọkàn yín á balẹ̀ pẹ̀lú program tẹ gbé jáde yìí sà torí a rí ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà ẹni yẹn ń sá ó lọ sí ní gbẹ́rẹ́ ó lọ sí ọ̀gẹ̀dẹ̀ yẹn ní gbẹ́rẹ́ tó lẹ̀ tí wọ́n ń sá fúnyàn ẹni yẹn ti díjẹ nínú ó wá ń ṣàkíyèsí wípé wọ́n sí gbẹ́rẹ́ sí ara ọ̀gẹ̀dẹ̀ yìí ẹ wo á da fún yín sà ọkàn yín abalẹ̀ o ẹ ní rìn jọ bí pọ̀ náà o ojú òsì ní tì yín láàrin àwùjọ program yín náà á túbọ̀ máa gbèrú sí i ibi iṣẹ́ yín náà kò ní jóná lórúkọ Jésù
1: hello ẹ káàrọ̀ orúkọ yín o 0816251999
3: hello ẹkú yàlẹ́ta
1: ẹ̀rọ àti ẹkú
3: yàlẹ́ta orúkọ tèmi ni jíni akàtàfà àmúfè látàrí dé gbèsè ṣe rí gbogbo wa la lọ́wọ́ ń bẹ̀ tí gbogbo nǹkan tó ń wá tó ń ṣẹlẹ̀ yìí tó bá fẹ́ da àti gbogbo àwa tá à ń pè kọ́ra tá a ṣe tí ó pè àtọ̀gá àtọ̀tọ̀wà àgbè àtẹ̀tẹ̀ èso lórí kọ́kátá tá a bá fẹ́ jẹ́ kí nǹkan ọ̀dà ìwọ ọwọ́ ara wa ni kẹ́ jẹ́ ká lọ fọ̀ kó lè mọ̀ ó wá gbàdúrà pé ìgbà tí níjà bá wọn àdá wọn ò ní fi yín ṣàwátì o bíi ní gbọ́ kò jìjì orí yín àti ìdílé yín àti ìyàwó yín àtọmọ yín o ìjìnà kàsáfà ló pè látàrí dé ọ̀pẹ̀sẹ̀.
1: 0816251999 hello.
4: Hello, ẹkú ṣe sọ.
1: Ẹ ṣeun orúkọ yín o.
4: Kó ní glory ni ẹkú ṣe sàkóso. Ṣé ẹdúkọ́ lọ́run gbà wá lórílẹ̀‐èdè ni? Ṣé ẹ lọ rò pé àwa fúnra wa là ń ṣera? Ṣé business ò ló ba nǹkan jẹ́? Epo báyìí wọ́n mìsì nǹkan mẹ́po pupa. Ọlọ́run gbà wá, òun ló fa heart failure, kidney problem, jẹjẹrẹ lóríṣiríṣi, stage 1, stage 2, stage 3, stage 4. Kọlọ́run ṣàánú wa ni àwọn ìjọba ń gbìyànjú tiwọn ṣùgbọ́n àwọn tí wọ́n ń fi owó wọ̀nyẹn rán àwọn ni jẹgúdí jẹra wọn ò ń jíṣẹ́. Ibi tí wọ́n jẹ́ mi níjọba ibi tí mo bá ti sọ pé kí wọ́n ṣe nǹkan síbẹ̀ yẹn ò bá ṣe dáadáa màá tún ṣèǹjẹ àwọn tó wà ń bẹ̀. Àwọn tí ò ṣe dáadáa ẹ̀ màá tún sàkíye wọn àwọn tó tá ṣe dáadáa màá fi wọ́n sẹ́nu iṣẹ́ yẹn kí oru bí nǹkan tí mò ń fẹ́ kí wọ́n ṣe kókó lè da. So àbí àwọn ìjọba ewé epo tó wọ́n sìn ọmọléèwé wọlé epo wọn owó skul gbogbo ẹ̀ ìdààmú bá àwọn òbí lọ́pọ̀lọpọ̀ agbọmọ wa gbọmọ sórí ọ̀kadà agbọmọ sí mọ́tò owó skul wa bẹ gbogbo ẹ̀ wà ń bẹ̀ ìfúnpá ti ga
1: owó
4: ọlọ́run kó gbà wá ni ẹ kú ètò.
1: Hello. Hello.
5: Ọmọ àpọ̀jù mọ́ta.
1: Orúkọ yín o.
5: Ẹ máa ní wàlẹ̀ lágbọ́ ọlọ́run. Ẹ sọ tí mo ẹ sọ́jú máa jẹ lágbọ́ ọlọ́run. Gbígbẹ̀ ló pe láti fi tàbí lọ́bẹ̀ bíi àná. Ara nú balẹ̀ orúkọ Jésù. Òrùn jẹ́ tẹ́lẹ̀ mú wá lónìí ọ̀rọ̀ ńlá ni. Ipò tá a ń mú lásán sí ipò tá a fi ń ṣe bẹ̀. Àpá tí wọ́n sọ pé wọ́n fi kàṣàkà yín sínú ẹ̀. Ó lè tètè máa pọ́n ju òkúta tó ní òjèré. Ẹ̀rí pé kò dẹ̀ káà tó. Kò dẹ̀ kó máa rí bẹ̀. Àṣepo kó dáa ẹ̀ tó máa fi kàn mí sí. Ṣé ọ̀gẹ̀dẹ̀ la fẹ́ sọ ni? Kẹ́míkà yìí, òun ti fẹ́ lára. Òun ti fẹ́ lára gidigidi ẹgbẹ́ oúnjẹ tá à ń jẹ láyé àtijọ́. Táwọn bàbá wa jẹ́ tá a bá lẹ́run wọn. Òtí ní ni, bàkálà ni, rògbòdì ni. Àwọn náà ti pààtì je ka pada si be ni ka ma se die die bu kon se mi ka yi ti po ju lara e ro mo se bi ti je alaji mu lese e ri gbugbe on to ko se ni e nkulu ko jesu ala ma se se se wa o a mi ti je lo ko jesu a re mi ti mu lagba olohun e ni wa le ni yojo ati wa laye e de ka so mo olohun je mo ni bolo wa
6: 0816251999.
7: Hello. So when ni tele okay wo si ka ti won mu nisin awon to nse won so wi pe is dangerous to health kini ni ta won na da ko se lo ti be pa ti mo to no ma ru si ka won ye wa si ru ilu ni ni pesi ko ye ko ri be na e wo nje ta nje e wo ni si bayi won awon ko won kiri yogurt ni boro okay but e ken kiri yogurt won ye se n gbo sa
6: na
7: gbo yin wa fake na not that number no fifi iru iso abayi won produce yogurt n be o ye ka won never to lo si be ko lo si because omi lasan no ko fi chemical fi ko da bayi ejo o la ran yin lowo sa
6: eyin na be se so yen o da awon labo na o ma gbo e je ki awa na ma so e ma je ka bo bi e ma je ka bo awon tin se bi ara wa la ma nse ta ba ti bo won o 0826251999
5: 0826251999 lati awule akure
6: afawa aye danboyo
5: dapo akan bi awon ijoba na ni kan dapo ya gbenu so wa fun omo Nigeria kan mo kan love dan kan mo jade lori sirisi okay penapu ti o ti pon loko awon iyen wa ge sinu kini wa mo kiri ka kiri oni ti won fi joto ti o to pon yo ninu bi kan ba tin kiri e aisan wa po ni gboro ifun pa giga ifun pa lilo to mo data gba ti o si laye atijo gbogbo kan o fun re ni mo pon laye atijo ah olorun abi wa la Nigeria ko ra ko lu wa la koja pelu owo girigiri ton maraye wa e ku eto baba
6: e se won afawa aye latawule akure e se 0816251999 e karo
5: sa
6: oruko yin o
5: Alafia tayo lati ni jare.
6: Eh? Alafia tayo lati ni jare. Eh, sale. Alafia tayo lati ijare abi.
5: Eh. So e pe tu gan mu da je to te bi kale yi. Ona to ma ran ni na lowo. Eh, ni bi aso.
6: Amen.
5: O ya so ni je ti wa o.
6: Amen.
5: Ni ti ku gbe la ma ti ja joba, ya won joba ni sai ti won. So awa eyan gan te an gbe nkan ti o da. O ba nkan to ba ti da ku da. O ye ka ma chatie sara wa ka to ma fun aba ni problem aba la para wa de bi oro fe le kon o te ya ba gbe kan ka gbe pe lo nu to to ye ka ma fi nkan to pe kin kan le wu ka ma fi chemical si ku da an gbe nara wa ni e yan to gbe kan to ye pe a gbe ti ti e so ta gbe ti awon to pe ta a wa fi chemical si so ro a ti poto a gbo wo ma mu ma tan
6: Ẹṣẹ́ Tayo láti jàre, ẹṣẹ́ o. Ẹ̀dá kò tí ẹ bá ti pẹ̀ jẹ́ ká máa yí rédíò wá sísàlẹ̀ ká bá lè gbọ́rọ̀ wá dáadáa. 0826251.
8: Hello.
6: Hello, ẹ̀kárọ̀.
8: Ẹnu ẹ̀kárọ̀ sọ.
6: Orúkọ yìí o.
8: Mr. Ṣẹ́gun Sẹ́lẹ̀ rú láti ọ̀rẹ́.
6: Mr. Ṣẹ́gun.
8: Sẹ́lẹ̀rú
6: látọ̀rẹ́.
8: Látọ̀rẹ́. Yes, nípa ọ̀rọ̀ ìjọba wa wọ̀nyí àwọn NAFDAC yẹn wọn níṣẹ́ ṣe ọ̀rọ̀ ọ̀pọ̀ lóde kàwé tí ó jẹ́ pé yẹ kọ́ ní ọ̀pọ̀ sí láti wà ní ipò NAFDAC ní Nàìjíríà yìí tí wọ́n wà ní ipò yẹn tí òbí lè jẹ ìyàlówọ́ lórí àwọn tó tún fún irú iṣẹ́ yẹn wọn ò tún ṣe bó tiẹ̀ kó ń ṣe pẹ̀lú pé ọ̀rọ̀ bribe àbí kankan because kò yẹ kó máa wáyé bẹ́ẹ̀ yẹn bí irú àwọn kọ̀ọ̀kan tó ń ṣẹlẹ̀ àwọn nǹkan tí NAFDAC tó yẹ pé lọ́wọ́ sí tí ò sí tó ọ̀dẹ̀ lọ́wọ́ sí wọ́n dè mọ̀ ó yẹ kó gbèbèsẹ̀ tí nàìjíríà kó lè dáa
6: ẹṣẹ o mo dúpẹ lọwọ gbogbo àwọn tí wọn ti pẹ lórí ètò lénìí gbogbo àwọn kan tá à ń sọ náà nípa ẹjẹ jáwọ nínú ìwà àbúrò nítorí pé ara wa àṣekù tàka
1: se ko ka ni ara ni la fi se o ara wa la ma fi se na sugbon e je ka ja won be nitori kini nitori aisan nitori wahala nitori atunbotan mo dupe lo prophet femi latowo mrs ogufun mi ni wahala to re jima ni owo lati kajora kajola padaga abin bola afolabi latore ba o se to confirm lati fira temi len lati okitu popa omalayo latore mrs oloke latoka enjina kasava latogbese mami glory latajo wa joge lati ta ogbolu solomon bbc lati pese akoko alfa wai lati awole akure alafia tawo lati jare ati seleru lati ore ati gbogbo te fe pin sugbon te raye da si eto leni atun ma pade lojo mejo lagbara olodun ti lojo mejo na adiye mi la wa loke pe olodun wo mo yin o god bless nigeria

0: ẹgbà mi ẹra mi kalẹ ọrọ kọ mi yi ma ti sumi ise lo n pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mo pe ko le mu ọkọ lo oko mo ni o se suke suke da towo re le ni koda ti e kan sun lo ni
1: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gbogbo bile tawon ko ri bire fun gba gbogbo akanse gbogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu ẹyin didun ara riro afogedegede idoti ọrọ danu logo lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ akọni lọdún olólùfẹ rẹ ìwé àtẹgbò láfi pèlú rẹ àjọ nafdac fòǹtẹ ló gbà ó dá alágbó ara 24/7 abamisọ láti jẹ alágbàtà jákèjádò lẹ nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ ní ìjánu ọmọ 24/7 abamisọ gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
4: HBM Nigeria PLC, we be Lafarge before, they invite serious business people, we get ginger to grow, to become them distributors.
5: If you get 250 million Naira business money, 500 square meter warehouse, 520 or 40 ton trucks, use a V-Join body with the company, we be one of the 10 companies, we be on top for Nigerian exchange, where they make over 1 trillion Naira every year.
4: Join HBM distributor today. Call 0913-901-3242 or 0913-969-3510 and 0916-863-2019. Visit us for HBMNGPLC.com or HBM Nigeria for LinkedIn and HBM Nigeria PLC for Instagram. We go train the people where they select for our school, where they help people grow their business. HBM, beyond building.

0: afẹ́ sọ ni washing machine ni iron ni blender ni microwave ni gbogbo nkan ta ba fẹ fi gbe pata lo gbe be sun la lawon ile to le gbe pump machine pelu
1: laise na nepa
0: ara o
1: lodo yin bayi
0: be ni be si tun ni solar freezer wa lodo wa
1: en to ba ni di solar freezer
0: be ni
1: o wa lodo yin
0: o wa ni ile ise wa
1: en ba mi juwe bawo la won eyo se dele ise yin
0: ile ise signal strength ni ilu adu ekiti office wa wa ni go tv yellow building to wa ni ifegbe kegbe uba bank ni ajilosun ni adu ekiti ni ilu oye ekiti a wa ni signal strength office district 6 omodowa street ni idojuko afin baba wa oloye of oye kingdom ni ifegbe kegbe ti anti I to wa ni akure wa ni signal strength house 123 dstv go tv yellow building old hospital road oba osupa way ni ilu akure to ba je pe osile tabi ijokale yin gba wole ile keta si olukayo de roundabout ni apa otun yin e ti ma ri ile gogoro na ba signal strength house won kun ni oda yellow to ba je pe nepa le yin fe gba wole te ba si koja aquinas college gate si waju die e ma koja si waju die eyin e kan soda ke wo awo si yin ke to kan olukayo de roundabout ile keta ke to kan olukayo de roundabout te ba ti soda e ti ma ri yellow building yen go civic building e ti ma ri be gan gan gan la fi kale si ni ilu awo I want ni DSTV Go TV office. To wa ni adjacent Power Junction House. Legbe Adeolu Nursery and Primary School ni Oke Ogun ni Ilu Owo. Office wa to wa ni Kare wa ni DSTV office. A-frames Plaza, Jubilee Road ni Ifegbekegbe Polaris Bank ni Kare Akoko.
1: Ero bani soro tawon eyan le pe si nko.
0: Ero bani soro wa ni 081
1: 081 01 04 04 28 28 04 04 ya tun mule kan si
0: 081 081 01 04 04 28 28 04 04
1: asiko re ti to lati je gbadun to po repete ma je kanfani eleyi o fu oru wepa signal send nigeria limited tun gbara mi ide won fo ba le lote yi ni pelu awon solar system ti won sese ko wo lu biba awon solar system to yan kilala ki mole o le wa fun teru tomo ni an sun lokuku ko ru o tun ma mu ni osimo pelu signal strength solar tun yi je ko run o sanwo imole re ko run o si tun je ki fanu o fi ategun alaafia si wa ti molebi re lowo perete bere lati 200,000 naira o le die soke ni bi aye gbedemuke ti bere ni le ise signal send nigeria limited obambari ibe ni pe o tun lanfani lati gba television tabi fanu go tv tabi dstv kan si lofe pelu adehun atoro ajoso ni o ma gbe gbogbo ohun elo ilo na nu le bere latori television fanu atawon decoder gbogbo yoju seyi keyi le ise signal send nigeria limited kanfani o to tenubepo won wa ni signal strength office go tv yellow building legbe uba bank ajilosun adu ekiti number 123 signal strength house go tv yellow building obo osupa road old hospital road akure ati adjacent baba adjacent house oke ogun owo to fi mo fm plaza legbe polaris bank ikari akoko falaye epe 081 01 04 2804
2: Bazo, Olorun ma jarogun aisan.
3: Moki onile moki alejo ani faisan lo gba oruko ti emi ni Babangana ti gbogbo aye ma pe ni Baba Kerewa alase ati oludari Stand Action Koboko eike ikudie kudie to wa le ma ba iwo lomokunrin ja kan si mi
4: ni iwaju Continental Guest House Nepa nilu Akure
3: phone number mi 081 64 12 27 77 lekan si 081 64 12 27 77
5: ki la mo si Stand Action Koboko awon egbogi to da fun olomo okunrin nikan soso o ni a pe ni Stand Action Koboko ani ni olomi ani oni powder olomo okunrin nikan soso lo sise fun o ti nkan omo okunrin re ko le ma gbera daada ki agbo re ko le ma kan bi agbo ki e se ara re ko le ma gbera abi oruko ti e ti tri pada si boda asukesuke niwaju ololife re iru nkan bayi ko da o ma fa itiju fun olomo okunrin ni tori re lase mu egbogi Stand Action Koboko wa fun olomo okunrin nikan soso aisan ti gbogun olohun oni fe se wa gbogbo nkan ti o ba le ma se wo olomo okunrin fe ko gbiyanju ko wa ba mi
4: ni iwaju Continental Guest House Nepa nilu Akure
3: phone number mi 081 64 12
5: 27777 egun je egun osajo osa ogun temi o ba mo emi o ni soro nipa e egbogi ti emi gbe kakiri ngo ti mo jogun lo ba nla wa ni baba wa a ma dagba a ma wo 90 wa ma fe iyawo meji meta merin won si ma capable to ti ma ba won se boya omo ogoji odun ni eni adota odun ni eni ogota odun ni eni tori pe e sara re ogbera dada agbore o le kan bi agbo abi e sara ti rekereju ojo ori re lo aja fo re o le gbera dada ma fi dagula
4: mo wa ni waju Continental Guest House NEPA nilu akure
5: ibe ni wa to mo okunrin ni kon mo nse toju ti e ba wa si odo wa e mo pe omi yato sagbo agbo yato somi gbogbo e ti e ba wa si odo wa o ni eje anfani ayewo ofe nipa ona igbalode wa ati awon baba nla wa ti a mo ni ona onifade eyi rerin ni gbogbo igba eri keri ka ran ro ni ara nje eje ni abi omi ji ara re ti o fin bi so fin re si ko po to ba fi dagula o le pe mi sori ero ba ni soro mi 08162 7777 081 64 12 2777 nkoki nkan ti o ba nse boya won se eyo e marun e mefa kile to mo bo se nse eyo lo se momi abi ti o ba le se eyo ti e a ma ta a ma yun e ba fi dagula gbogbo nkoki nkan ti o ba ma se ninu ago ara re boya ara nta eni abi ara nja eje ni abi nu re nkun ni gbogbo igba orukun ru eni orikerike ara ru eni abi ati rin ibuso kan sibi keji o di ogun abi won ti e ti ni ipenija ninu isu ara ni iye olomokunrin ni pe ko ji lowuro ki nkan omokunrin re ko duro dede to ba ti pe nkan omokunrin yo dodere a je pe aisan kan wa to nfa a pe nija ninu isu ara ni se mo pe ogun kan wa ninu moto ti a pe ni carburetor ti carburetor yi to ba ti ni idoti o to ba ti ni ipenija ninu awon waya to gbe ise wole sinu e o lo ma nfa ki carburetor ko ma le se bo se nse ibi to bi n gba wole omi o ni le gba be wole mo carburetor yi ko ni le se daada o de wa ninu isu ara omo olomokunrin isu ara kan wa to sise pato ti isu ara yi to ba ti ni ipenija o ni olomokunrin ma di boda suke suke abi won ti e ni aisan ti a pe ni arun jedijedi won fe se gaati e nkan ma jade nibi gaati e won ma fo ti sinu iru nkan bayi yo da kon si mi
4: ni iwaju Continental Guest House NEPA nilu akure
5: ibe ni mo wa gbogbo nkan ki kan ti o ba nse wo olomokunrin ninu agbo ara ninu isu ara olomokunrin nikan ni mo npe o gbogbo nkan ti kan ti o ba nse kon si mi
6: phone number mi 08164122777 08164122777
5: agbo marugbo takebe ohun ni agbo ti emi n gbe kakiri ti olomokunrin to ma le dangaja to ma le se daada abi ipenija titi e o ti e ti fa ese re n wu ni o le sun daada bo se n sun tẹtẹlẹ gbogbo orukọ bayi ko da elomi to ba loogun lọwọ a sise ti oogun ba tan a tun pada si bo se n se ni irukọ bayi ko da a ni lati se ayẹwo ka le mọ iru oogun to ma ba e lara mu ti irin ajo ọsẹ kan ti o fi ni di ọdun kan mọ e lọwọ ti o ba wa si ọdọ wa ti a ba bere lọwọ awọn to nilẹ a mọ pe nkan bayi lo n se o ka to mo ogun ta ma fun o awa ki n se eyi awa ki n se ohun itọju olomokunrin nikan ni ti e ba ri olomobirin ni ọdọ mi boya o wa nitori ọkọ rẹ ohun ni o se wa itọju olomokunrin nikan soso ohun ni mo n se kan si mi
4: ni iwaju Continental Guest House NEPA nilu akure
6: phone number mi 08164122777 lẹẹkan si 08164122777
7: Books?
8: Check.
7: Uniform?
8: Check.
7: School bag?
8: Check.
7: And Bornvita?
8: Double check.
7: It's back to school season. And with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
9: Bornvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
10: Ẹni gbèrò lẹnu ọjọ́ mẹ́ta yìí.
11: Wòó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná ọ̀nà ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wòó ọ̀rẹ́ mo ti gbìyànjú
10: fi wí àtẹ̀gùn ṣọmọ
12: ara ye lore lori eyike yi isoro to yo mo idalenu iwo na biyanju ko si ba oge ogun loni e ma pe 0706460649 0706460419 baba oge ogun agbalagba ode to nfi wi atego sewosan
13: mo ki gbogbo eti to ngbo mi ni dide akoko yi agbalagba onisegun kan be nbi pelu mi baba oke ogun loruko won seri baba yi ti ba ti ri won ton ba ti wa bayi ati mo pe ohun ti yo se gbogbo omo Nigeria lanfani ni won ma mu wa ohun ti o se pataki o ma je ohun to je nipa ago ara eniyan lo ma n gba ni nimoran le lori baba e ba wa ki gbogbo omo Nigeria
14: o se atokun mo ki okunrin mo ki obirin mo ki omode mo ki agbalagba emi te n kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin baba lowo lawo alaafia na laafi lole aye olorun ma je ka laafia ara wo di fi afia o a gbadọ ma wo alaafia ara wa niran a gbadọ mojuto ara wa kọna ma se wa leni ti o ma wa nule ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yami lane opposite oyemekun grammar school nilu akura baya wa wa fe gbere one lowo mi abo ni morakan to fe bi mi abo fe bere lori one abayo pe mi sori ero ba ni soro mi yi o samu 64 60 64 19 o samu 64 60 64 19
13: e seun baba amo ipe ohun teyin ma ngba ni nimoran le lori ile ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
14: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo nu ara na lo ti ni isoro yen apere wo ni won wa nri ninu ara ti e wo to n gbo mi ninu ile elomi ni to ba ti sun to ba ti je bayi laaro lo ma ri pe gbogbo nu ara lo bere si ma ro hun ni elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbẹ̀jú tó so orun wákàtí kan àbọ̀ orun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò nílẹ̀ dìde nílẹ̀ yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí i pé ń ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹni májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kó wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064 60 64 19 07064 60 64 19 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sìkẹtẹ ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni ẹgbẹ́ kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ́n òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ ń gógógógó bẹ́ẹ̀ lómiì bá sùn báyìí kí lè tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú ìsẹ́yìn oòrùn tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ bani sọ̀rọ̀ mi re 07 64 60 64 19 07 64 60 64 19 ẹlòmíì ti ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lò ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú Àkúrẹ́ tọ́jọ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nínú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò yìí ó rí pé lọ́gọ́ ọlọ́run ò ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ̀ yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ náà ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlomi ẹ̀ sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ̀ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà bẹ́ẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school nílùú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 64 60 64 19 07 64 60 64 19
13: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀jù tó ń ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
14: ó ṣe àtọkùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjókòó ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàràdì ló bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tá bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bí tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe ẹ ṣe á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tọba ní eléyìí ní yọ òun lẹ́nu lẹ́nìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtẹ̀gbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú Àkúrẹ́ bóyá òun fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápè mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtẹ̀gbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó tí báyìí tọ́jú òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹ̀gbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹ̀gbò ọ̀nà wọn ti jìn kò sí nítòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá sí ọ̀dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí o de ni baba mi awon de si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu se ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe atebo yi na la wa na je nitori amo fini kan yi ni awa je anfani ewe atebo mo ti ko egbo gi to wulo fo wa lati ilu seyin oro papa egbo gi mo wa kuro mo ti ko wa wa ta lo ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure nbe lawa ani fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 ba la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure to ba fe bere one tabo ni mare to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia oriba
15: ọmọ tí ẹ̀rí ẹni gbòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó bẹ́ẹ̀ lábí ní ìṣòro isara iná mọ̀ ni tó bá jí gbogbo ara máa romí tí isara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gbogbo débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gbogbo kódà ìrorun sùn dédé ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú corona báyọ̀ jẹ ayé ọ̀hún ti wá sú mi tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ogun lónìí ẹ máa pẹ 07064606419 07064606419 bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
16: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtò ní.
17: Jọwọ ẹ dúró náà jàre.
18: Kí ló ṣẹlẹ̀?
17: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
16: Ní tòótọ́.
17: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
16: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
18: Èmo ló tún jẹ́ CDK báyìí.
16: Bẹ́ẹ̀ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
17: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
16: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
17: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
16: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
19: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, Ládọ́júkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 07074843351.
20: CDK, sọ díẹ̀ díẹ̀, dẹ́gbẹ̀ẹ́
21: On your track, set.
22: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà. 88.9 FM ó ti gbà pò kíní ó síwájú àwọn ẹgbẹ́ ìtẹ̀lé lẹ́yìn.

0: ẹkùlé ẹkùlé ẹ sẹkù àkókò yìí gbogbo ibi táfẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé lákòókò tá a wà yìí iléeṣẹ́ àdàbà fm lẹ́wà yìí ìjọ ibùdó àná prayer ministry àwọn lókalẹ̀ kò mí kókókó mo sì jẹ́ wọ́n ní iṣẹ́ pàtàkì kan ń bẹ tí wọ́n fẹ́ jẹ fún yín àkànṣe ètò lélẹ́yìí ọkàn pàtàkì irú ẹ̀ láti fi ta yín lólobó nípa àwọn ètò kan eléyìí ti ń lọ lọ́wọ́ nínú ìjọ yìí ibùdó àná prayer ministry pẹ̀lú òórí ọ̀fẹ́ ọlọ́run ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́run gbé ìpè yìí lé lọ́wọ́ apostoli bámidélé làwà bàbá wà pẹ̀lú wa lọ́sàn yìí bàbá mo kí yín ẹ káàsán ẹ bá wa kí àwárá alékalẹ̀ mọ̀ pẹ́ ń bẹ látẹ́gùn.
1: Mo kí gbogbo etí tó lè mọ gbọ́mi káàkiri igun mẹ́rin àgbáyé. Mo sì kí gbogbo ojú tó lè mọ rí ètò káàkiri igun mẹ́rin àgbáyé. Ṣé àlàáfíà ni mo bá yín?
0: Àlàáfíà.
1: Èmi ọmọ yín apostoli bámidélé ràn làwà. Ló wà ní yàrá àgbà.
0: Ẹ kọ́kọ́ bá a fi àdúà ẹ bá a fi ṣíde ètò yìí bàbá.
1: Mo kí gbogbo ojú tó lè mọ gbọ́ mi lẹ́ẹ̀kan sí. Mo sì gbàdúà fún yín pé gbogbo ẹ̀dá tó ń gbóhùn yìí lọ́sàn-án yìí ọlọ́run àánú kó ṣàánú fún yín.
0: Àmì.
1: Mo gbàdúà fún yín o gbogbo ohun tí wọ́n rò pé ẹ lè ṣe mọ́ yẹn àánú yẹ̀ǹda rẹ̀ fún yín lẹ́nu.
0: Àmì.
1: Mo gbàdúà fún yín gbogbo ẹni tó ti rí ìfàsẹ́yìn. Ee, àánú gbé eyín dìde.
0: Àmì.
1: Gbogbo ẹni tí rí ìbálòpọ̀ lójú oorun lójú àlá àánú tú yín sílẹ̀. Gbogbo ẹni tí ń bá ayé wọ ìdáyé ń bá wọ ìjàkadì lọ́wọ́lọ́wọ́. Mo gbàdúà fún yín àánú tú yín sílẹ̀. Bó o bá lè tú Dáníẹ́lì sílẹ̀ ẹnu wo kìnìún àánú tú yín sílẹ̀ lẹ́ni. Bó o bá lè tú Paul òun sílà sílẹ̀. Ee, nínú ọgbà ẹ̀wọ̀n mo gbàdúà àánú tú ẹ̀yin náà sílẹ̀ lẹ́ni. Nínú ẹ̀wọ̀n ayé tẹ wà nínú yàrá àgbà tẹ wà nínú yàrá àkòdì tẹ wà àánú tú yín sílẹ̀. Bí àánú bá lè lọ tú òkú ọjọ́ mẹ́rin sílẹ̀ òkú Lásàrù mo gbàdúà fún ọ àánú tú ọ sílẹ̀. Ní ìkóríta tí ayé rẹ tá a dáa dúró sí ní ìkóríta táyé rẹ ti ń pòǹgbẹ àánú gbé ọ dìde mo gbàdúà fún ọ ọlọ́run ọ̀run kó dì ọ mú gbogbo etí tó lè mọ gbóhùn yìí ẹ lọ ra àánú gbà ẹ lọ rí ojú rere àánú fọhùn fún yín ẹ ní ṣe dá dúró ìyanu ṣẹlẹ̀ jésù olúwa wa.
2: Òun dáhùn kan gbà wọ́n lójú rẹ̀.
3: Lóòótọ́ àná ni máa ń gbani lọ́jọ́ tí ipá ìdá bá pin gbogbo ẹ̀yin tẹ́ ẹ nílò àánú. Ẹ̀sùn rẹ̀ tètè kẹ́ ẹ wá gbọ́n mi. Ìjọ ibùdó àánú prayer ministry ṣe àgbékalẹ̀ ètò ìsọjí ọlọ́jọ́ mẹ́ta olóṣooṣù. Eléyìí tí àkòrí rẹ̀ ń jẹ́ God of mercy. Ọlọ́run àánú. Ara ọ̀rẹ́ ibo ni ayé rẹ ti nílò àánú. A wá da kó o bá Ọlọ́run pàdé nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta yìí. Eléyìí tí máa ń wáyé lóṣooṣù ìyẹn ní 16, 17, 18. Ìsọjí alágbára yóò gbéra sọ ìyẹn ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́ ní Progressive Community. Gaga Ànàgbó ṣe ní Family Layout Phase 2 Ìpínṣà opposite Fulton North Gate Àkúrẹ́. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tí Olúwa yóò máa lò fún wa náà ni Apostle Bámidélé Làwà, Felicia Làwà àtàwọn ìránṣẹ́ Ọlọ́run àlàyé mìíràn. Ara ọ̀rẹ́ má fi ìgbàlà rẹ jáfara, òní gangan ni kò ní dọ̀la.
0: Bẹ́ẹ̀ni wọ́n ní òní gangan ni kò ní dọ̀la gẹ́gẹ́ bá a ti ṣe gbọ́ ọ́nà fọ́nrán yìí. Bàbá kí lohun tó gbé yín wá sórí ètò gangan kí ni iṣẹ́ tẹ ẹ ní pàtàkì fáwọn tó ń gbọ́ wa lọ́sàn-án yìí.
1: Pàtàkì tí ó gbé mi wá sórí ètò yìí náà ni pé láti wá fún rere àánú Ọlọ́run. Torí pé gbogbo ènìyàn Ọlọ́run máa ń ṣàánú fún kò sẹ́ni tọ́lọ́run ò lè ṣàánú fún. Ó lẹ wá sí ibi omi ẹ̀rà láì díyelé àánú là ń fún rere ẹ̀ àánú là ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Torí wípé ó dá mi lókun tí èmi gangan bá rí àánú gbà mo mọ̀ pé ìwọ náà lè rí àánú gbà. Kìkì pé kò gbéra ńlẹ̀ ní tó gbé mi wá sórí ètò ni wípé àánú Ọlọ́run la fẹ́ sọ̀rọ̀ lé lórí àánú Ọlọ́run la fẹ́ ṣiṣẹ́ lé lórí àánú Ọlọ́run tú wèrè ara gádàrà sílẹ̀ àánú Ọlọ́run ó jí òkú ọmọ Jáírù àánú Ọlọ́run ó lajú Bátílómì wá fọ́jú àánú Ọlọ́run ó mú àwọn ọmọ Ísíráẹ̀lì kúrò ní ilẹ̀ Íjíbítì àánú Ọlọ́run ó pín òkú pupa ó lànà fún wọn níbi tí ò ti sọ̀nà rí níbi tí ìran wa ò ti rìnà rí níbi tí a ti gbọ́ pé àwọn ènìyàn gbabẹ̀ kọjá rí àánú Ọlọ́run lànà níbẹ̀. Tí àánú bá lè lànà fún àwọn wọ̀nyẹn kìkì pé kò dìde kí ìwọ náà wá kò sí tí àánú ò mọ̀ lè ṣe. gbogbo eyin omo Olorun te wa labe ohun yi te le mo gbohun yi mo gba fun ogun kogun bori re mo gba kogun aye bori re Olorun se nse anu bititi igba ni omo eru lasan lasan o di ayaba eseri di ayaba laafin anu na ni a ba ti lo mi o so opanu anu na ni wo ko si nta anu o le se anu la fe soro le lori anu la fe sise le lori tori wi pe Olorun fe sise o emi gan te mo wa lori joko emi gan se nfe anu si anu to wa lowo mi o ti to ti emi na ba nfe anu o lo je mo fun rere anu pe emi na ri anu gba iwo na le ri anu gba je ka jojo wa roko ma anu yi
0: o da ojo melo ni ipade adua yi ati pe ojo wo gan ni o bere
1: ojo meta ni ipade adua ipade adua is ti bere ni dede ago merin leni
0: loni
1: o ti bere leni ni dede ago merin ta ba ti bere dede ago merin wakati bi meji si meta pere ni ta ba ti pari e ni dede ago meje
0: awon eyan kan be lona jijin ti won mo gbohun wa lowo lowo ba tin soro yi awon no si fe darapo mo ipade adua yi bawo ni won o se dele ijosin yin gan
1: gbogbo en to ba ti tibi kibi bo to ba ti de futa futa not gate to ba ti debe se agbi okada ko lo lo si ibudo anu prayer ministry to ba si ti de to ba ti gbi okada yi laarin iseju mewa pelu ori ofi olohun won ti gbi e debe
0: eyan to wa ni moto abokada ati ti e nko bo ni o se dele ijosin
1: gbogbo eni to ba ti ni moto a se bi eni to n pada to n lo si ona ile ise adaba nbi to ba ti n kuro ni futa to ko to da free futa e yo ti ri gas station o ni kan ni gas station to tu kuro te ba ti kuro ni futa o ni kan ni gas station ti e le kan te ba si nbo ke to de futa ke to de futa not gate yen o gas ile se gas yen le kan ke to de futa bo te ba ti koja futa te nbo te ba ti koja die si waju die e ti ri gas station yen e ti ya wole lowo otun yin te ba si ti ya wole e tu gbe yin gas station yen te ba ti gbe yin gas station yen first turn second turn e mo lo soke straight e ti ri wa nbe
0: o da awon eyan kan be wa mi o mo ni toro lapo lowo won o ni senji lapo mi o si wo mi ndarapo mo pade adua yi ona won la wa gba se ijo olorun pese oko le fa awon eyan ti o mo ka awon eyan lobo
1: ijo olorun pese oko o wa la ikan wa la degbola o ti wa nbe lati ago meta abo ni o ti wa nbe lati mo ko ero ti o ba lowo moto ti o ba si ti
0: se yo gbe won lo pada bo ni
1: yo gbe won lo pada to ba ti gbe won wa a tu gbe won pada ta ba ti n sori ofe bayi ni moto yen na ti pada senu ise bi moto meji yo ti pada senu ise yo ti mo ko awon eyan pada
0: ibo ni moto keji o wa
1: moto keji ikeji ma wa ni ile epo to wa ni roadblock star filling station ile epo o ti wa nbe o na mo ko eyan lati dede ago merin si ibudo anu Olorun a ran wa lowo ba se nse loruko Jesu
3: Ibudo Anu Prayer Ministry presents a 3 days power packed revival. Tag God of Mercy. For the Bible says it is by the Lord's mercy that we are not consumed. Do you need God's mercy? Join us every month on the 16th, 17th, and 18th at our church auditorium, Progressive Community, Gaga Anobushemi Family Layout, Ikunsha Phase 2, opposite Futanot Gate, Akure. Ministry, Apostle Bamidele Lawal, Felicia.

ẹ̀tọ́ lẹ́nu ṣẹ̀wọ̀n àtọwọ́ ọkọ rẹ̀ ni ọpẹ́ wọn ilé ìdùmarè ọba yìí náà yíjó náà rán yóò tọ́ sọ pé jáká wá àwa yóò mi sàn wá yóò mi tọ́jú wá mojú bá rẹ̀ wọ́ lọ́hùn torí wọlú kan orí sagbára ẹ̀mí wa ní àtò òǹdédé lórí ètò yìí jáká gùn apápá yáká gùn á lèlè báyìí rí máa ka sọ pé ọ̀sẹ̀ yìí ìbáyìí àtọ́sí àtìtì múṣe torí ìṣẹ́jẹ́ yìí nílẹ̀ báyìí nágbára ọlọ́run kó àjí wa pa ọ̀nẹ́mí gùà múrin ọ̀nẹ́mí rìn èyí mà pọ́ kò dóje bẹ́ẹ̀ kẹ́ jínijíni òun òdóje rí bí ó tẹ̀mí fọfọ láǹgbà àdékó àwa sọmi èkó àwa kìí ní èkó rí wẹ́rẹ́ yìí ra nìdán wáyé ọ̀ràn rẹ gẹ́dẹ́ rí o ayé rẹ gẹ́dẹ́ ó jẹ́ jínijíni ó jẹ́ jínijíni mo kíde dọ́nẹ́mí gbọ́ mi pé tiré lè mà pé ó ra yé ọ̀hún tiré lè é mà pé ó ra yé ọ̀hún ọgbọ́n ò gbà ní o ọgbọ́n òun àdá fi gbà ní oko òjé mà dèní agbamugbamu o ọ̀nẹ́ wáyé ó mà dára o ọ̀nẹ́ wáyé ó mà dára o ọ̀ràn musí ní yáká wo bóyí wọn àti àṣẹ ní ní malòkun yẹ lálá ní o àjẹyàká tẹ jẹjẹ o mo fi gbà rán ọ̀dọ́ wa ìrìnàjú ojúlójú èjú fi rìn mojú rẹ balẹ̀ jẹ́ wo ọ̀nàmọ́ rẹ pápá làjú nílẹ̀ ojú yálà nílẹ̀ ìsìnpé tó gbó mọ́ ẹ ríran o àrọ́rá o yá tẹ jẹ́jẹ́ o àrọ́rá o yá gbo jẹ́jẹ́ o àrọ́rá o yá sí múnẹ̀múnẹ̀ o yóò gbòrí má rọ́wọ́ wa yóò gbòrí má mà pé àwárí mi wá àgbàlagbà sọ pé àwárí o àtẹ́fà àwárí o tó nílẹ̀ má bẹ̀rù

0: Life is exciting on Adaba FM.
1: Kò ṣe má gbọ́ BBC Yorùbá.
2: Ha, ikú dúró.
1: Kí ló tún ṣẹlẹ̀?
2: Àgbà òṣèré Olújẹkọ̀s ló jáde láyé lónìí ọjọ́rùú.
1: Àwọn mọ̀lẹ́bí òṣèré náà ló kéde wípé bàbá ti lọ sinmi láyà olùgbàlà.
2: Bí o bá fẹ́ mọ ẹ̀kúnrẹ́rẹ́ nípa ìgbé ayé Olújẹkọ̀s àti ohun tó ṣẹlẹ̀ ṣáájú ikú rẹ̀.
1: Lọ sí òpó bbc.com/yorùbá láti kà á.
3: BBC Yorùbá.
2: Àwọn darandaran agbébọn ṣekú pa ọlọ́pàá méjì, ṣe ọ̀gá ọlọ́pàá léṣe ní Benue.
1: Kàsà.
2: Àsìkò tí wọ́n láwọn ọlọ́pàá náà ń bọ̀ láti olú iléeṣẹ́ wọn tó wà nílùú Makọ́dé.
1: Ni àwọn darandaran náà dènà dè wọ́n pẹ̀lú ìbọn.
2: Ọjọ́ mẹ́rin lẹ́yìn tí wọ́n pa ọlọ́pàá mẹ́rin àti aráàlú méje.
1: Ni ìkọlù eléyìí tún wáyé.
3: BBC Yorùbá.
2: Ìjọba ilẹ̀ South Africa ti ṣèlérí.
1: Láti gbé ìdájọ́ òdodo kalẹ̀ lórí pípa àwọn obìnrin tó ń wáyé níbẹ̀.
2: Obìnrin mẹ́jọ ni iléeṣẹ́ ọlọ́pàá láwọn ti rí òkú wọn ní òwò ọmọlúàbí níta gbangba.
1: Ààrẹ wọn Cyril Ramaphosa ti wá fọwọ́ sọ̀yà pé.
2: Gbogbo àwọn amọ̀kùnṣèkà tó wà nídìí pípa àwọn obìnrin yìí ni wọn yóò ṣàwárí.
4: Ẹ kàn sí wa lórí bbc.com/yorùbá.

tí ẹ fẹ́ máa gbọ́ báyìí ya pè mí ní báńgbé nǹkan mi àti ìrírí àwọn ìràwọ̀ àgbáyé èyí tí CAC Greatest God Chapel tí olú ilé ìjọsìn wọn wà ní number 4 God's Grace Estate Yakoyo Bus Stop Asimolowo Mowe Ogun State àti ẹ̀ka ìjọ wọn ní number F2186 Iriakari Estate 2 Orítàn Bẹ̀lẹ́ ní ìlú Àkúrẹ́ sí onípọ̀wọ́ rẹ̀ bàbá wa prophet olúwàgbémìdìde israel nasiri aka ẹni ń wọ́lọ́run yìí wá àyàn lolúwa yóò máa lò fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ mo gbàgbọ́ wípé ẹ ó jẹ́ alábùkún fún jọjọ bí ẹ ti ń bá wa ká lọ.

ti ní orí ọ̀fẹ́ láti máa gbọ́ mi ní àkókò yìí. A wá sórí ètò yín, ètò wa bá gbé ìkan mi àti ìrírí àwọn ìràwọ̀ èyí tí a fi rán èmi ọmọ yín, ọ̀rẹ́ yín.

Násìrì Isẹ́ Olúwagbémidìde nínú ìjọ apọ́sù ti Kristi kárí ayé. Ètò yìí wà fún ìgbéniró, ìmúdàgbára Kristi, ìrere ìpadàbọ̀ Jésù Kristi lẹ́ẹ̀kejì.

0: Yannick Pepkon, bi a ti n gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, mo gbàdúrà lórúkọ bàbá tí ọmọ tí ẹ̀mí mọ́. Ètò yìí yóò jẹ́ alábùkún fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ̀ ń gbọ́ mi, yóò jẹ́ alábùkún fún gbogbo ilẹ̀ Ondo State, pàápàá ìlú Àkúrẹ́ àti agbègbè rẹ̀, yóò jẹ́ alábùkún fún ilẹ̀ Yorùbá àti Nàìjíríà jẹ́nẹ́rálì, yóò jẹ́ alábùkún fún ìjọba ìpínlẹ̀ Ondo, gbogbo ọba ní ìpínlẹ̀ Ondo àti ilẹ̀ Yorùbá ní àpapọ̀, yóò sì jẹ́ alábùkún fún gbogbo Body of Christ, yóò jẹ́ alábùkún fún ìgbéyàwó wa, ìdílé wa, ìran wa, àti gbogbo àwọn tí ń gbọ́ ètò yìí ní ọ̀sẹ̀ọ̀sẹ̀, yóò sì jẹ́ alábùkún fún gbogbo rédíò station tí wọ́n ń gbé ètò yìí, pàápàá yóò sì mú wa súnmọ́ ọba àwọn báṣe, yóò sì mú wa ìrìnàjò ìgbàgbọ́ láì farapa, yóò sì jẹ́ ètò tí yóò mú ọkàn wa, ayé wa, ìran wa jogún bí Olúwa ṣe tó, a ó sì parí ìrìn àjò wa dáadáa, ní ìkẹyìn ẹ̀yìn wa yóò da jojú wa lọ, lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ìfẹ́ Ọlọ́run yóò sì ṣẹlẹ̀ wa ní orí bí a ti ń gbẹ́ ètò yìí, pàápàá together with Sami Ketanity, a ó dẹ̀ rí Kristi kí a tó rí ikú.
1: Nígbà tó Olúwa dásọ̀rọ̀ ayé Jábésì, olórí burúkú padà dolóríire, ó dá sáyé Hana, ó pẹ lẹ́gàn lẹ́nu mọ́ fún un. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe tán ṣe nínú ayé ẹni bá gbàgbọ́ nínú agbára àti ipa tó Olúwa fi ń dásọ̀rọ̀ ayé ẹni bá mọ̀. Èyí ni Christ Apostolic Church Greatest God Chapel, orí òkè ga sí Olúwa Ọlọ́run ipa rẹ̀ ká tó wà ní F2186 Iria Carry Estate 2 oríta ọ̀bẹ̀lẹ̀ nílùú Àkúrẹ́, fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà ga sí Olúwa Ọlọ́run ipa rẹ̀ ká, léyìí tí ó wáyé fún odidi ọjọ́ mẹ́ta gbáko, bẹ̀rẹ̀ láti ọjọ́ kọkànlélógún sí ọjọ́ kẹtàlélógún oṣù láàgbé méje ságbé mẹ́sàn-án rọ̀ ojoojúmọ́, níbi tí Ọlọ́run yóò ti máa lo ìránṣẹ́ rẹ̀. Prophet Olúwa Gbémidìde Israel Nursery aka ẹni wọ́lọ́run ìwáàyàn, àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè ni yóò wà níkàlẹ̀ láti máa fàdúrà gbogbo ayé onípòjípò ní Christ Apostolic Church Greatest God Chapel, orí òkè ga sí Olúwa Ọlọ́run ipa rẹ̀ ká. Ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìrànlọ́wọ́ fẹ́ bí àdúrà 0803-803-0562 tàbí 0803-459-7312 bó sì jẹ́ 0812-703-5866. Jésù ń pè ọ́ àfi ìṣòro.

0: ní rìnrìn àjò ìgbàgbọ́ ọ̀nà sí ìjọba ọ̀run ọ̀pọ̀ àwọn ohun ló ṣe pàtàkì tí a nílò láti mọ̀ tàbí fi sí ìṣe èrèdí nìyí tí a fi nílò láti mọ ọ̀nà títọ́ kí a fi irin pán irin kí ìdá ìpẹ̀wọ̀n kí a jẹ́ alágbára nínú olúwa vision and visionary congress 2026 ti wọlé dé àkókò láti jùmọ̀pọ̀ wà níwájú olúwa ni vision and visionary congress 2026 àkòrí pàtàkì lolúwa tọ́ka ẹ̀ sí wípé kì í ṣe ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ìdènà àti ìdíwọ́ ni nípa kíkà nínú ìwé mímọ́ nípa gbígbọ́ àti nípa ṣíṣe àkíyèsí ní ti ẹ̀mí ní òye èyí ṣe lè yé ni èrèdí nìyí tó ṣe jẹ́ pàtàkì fún gbogbo ọmọ ọlọ́run láti darapọ̀ vision and visionary congress 2026 níbi tí prophet olúwagbòmìnìdè israel nasiri aka ẹni wọ́lọ́run kì í wá ènìyàn àti ṣáájú wa ní ti ìkọ́ni tí wọ́n sì jẹ́ olùgbàlejò sunday ọjọ́ kẹrin tí sunday ọjọ́ kọkànlá oṣù kẹwàá ni láago mọ́kànlá alẹ́ sí méjì òru ojoojúmọ́ ní cac greatest god chapel number 4 god's grace estate yakoyo bus stop aṣimọlówó mòwe ogun state ẹ kájọ pàdé níbẹ̀ jésù ni olúwa.
1: Kí a tó máa lọ sínú ìrírí àwọn ìràwọ̀, ìkan nínú ìrírí àwọn ìràwọ̀ tí mo fẹ́ sọ lọ́sẹ̀ yìí àti ọ̀rọ̀ Ọlọ́run ní kúkúrú, mo fi àkókò sọ fún gbogbo àwọn ọmọ Ọlọ́run kí wọ́n gbé omi wa, òróró wa, fọ́tò wa, tọ́mọ wa àti prayer point wa ká ń gbé síwájú bí a ti ń bá ètò lọ. Mo sì gbàdúrà bí a ti ń ṣe léyìí lórúkọ bàbá tọmọ tẹ̀mẹ́ mímọ́, ọwọ́ Ọlọ́run, àṣẹ Ọlọ́run, ìmísí Ọlọ́run, títóbi Ọlọ́run yóò bà lé. A ó dẹ̀ rí àmì ní rere. Bíbélì wípé àdúrà olódodo a máa ṣiṣẹ́ agbára, iṣẹ́ agbára yóò sì ṣe lórí gbogbo rẹ̀. Ní orúkọ Jésù Kristì, Olúwa wa, àmì, àmì, àmì lórúkọ Jésù. Kí a tó gbàdúrà méjì àwọn àyànfẹ́ àti ọ̀rọ̀ Ọlọ́run ní kúkúrú, ẹ gbọ́ ìkan nínú ìrírí mi kí a tó gbàdúrà. Ní ọdún díẹ̀ sẹ́yìn, mò ń ja àwọn ogun kan tí ó ní agbára. Kí ni sì ni ogun tí mò ń ja yìí? Mo máa lálà pé mo máa ní ìbálòpọ̀ ní ojú àlá. Nínú ìbálòpọ̀ ojú àlá yìí bò mí, ó wá ní kí n wá sọ mi pé wọn ò kí n bọ́ra sílẹ̀ ní orí òkè gbàdúrà pé ìwọlé. Èmi ò sì mọ̀ pé irú òfin bẹ́ẹ̀ wà ń bẹ́ẹ̀, àti ogun tó tì mí sí nǹkan náà kò jẹ́ kí ìmọ̀ mi ó débẹ̀. Ní kúkúrú ni wọ́n mú mi sọ̀kalẹ̀ wá sí ìsàlẹ̀ látorí àpáta. Wọ́n sì sọ pé wọn ò lè rìlíìsì mi ní ọjọ́ náà àfi tí bàbá fún ṣàkàndé bá padà wá tó wá sí orí òkè. Ní kúkúrú wọn bá mú mi lọ sí sẹ́ẹ̀lì ní ibẹ̀ nítorí wọ́n ti kọ́ police station síbẹ̀. Wọ́n bá tì mí mọ́ inú sẹ́ẹ̀lì. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ̀ ń gbọ́ mi. Ogun tó ní odò ọjọ́ tí a bá ṣẹ̀ṣìn tán kí òun tó ṣe fún wa. Iná àti ìdásí Ọlọ́run yóò gbé ogun yẹn níbi ẹ ti ń ṣe àmì. Ní kúkúrú wọ́n tì mí mọ́ sẹ́ẹ̀lì fún ìgbà àkọ́kọ́ ńbẹ̀ láyé. Bí wọ́n ṣe kúrò ńbẹ̀, bàbá fún ṣàkàndé ò sí o. Mo tún bọ́ra sí ìhòhò nínú sẹ́ẹ̀lì yẹn. Mo gbàdúrà mọ́jú. Nígbà tí ilẹ̀ mọ́ ni wọ́n wá mú mi jáde, bàbá fún ṣàkàndé ti dé lọ́jọ́ náà. Bí wọ́n ṣe gbé mi jáde tí bàbá fún ṣàkàndé rí mi ní ìgbà náà, mi ò tí ì di ìlú Màáká díẹ̀ tí a wà ní ìsìn. Bí wọ́n ṣe wá mú mi jáde síwájú bàbá, àwọn èèyàn péjọ lé mi lórí. Wọ́n ní àwọn aládùúrà kínní ni àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ onírú ọ̀rọ̀ ni wọ́n sọ. ṣùgbọ́n bí bàbá fún ṣàkàndé ti rí mi, kò tí ì mọ̀ mí náà gbà náà. Ni bàbá wípé kí gbogbo olúkúlùkùn pẹnu mọ́. Tó ní àdúrà ìhòhò wà pé òun náà ti gbàrí, ṣùgbọ́n kò ní jẹ́ public place tí mo ti gbà yẹn. Tó wá ní kí n máa lọ, tó sì gbàdúrà fún mi. Lọ́jọ́ náà Ọlọ́run ó wá sọ wípé òun ò ni owo si sel ta gbe mi si o ka lo wa bi ko ni be sugbon to ba ti de odo la to ba dide ma so pe won o won sel ni ori oke baba bi o sugbon o to fe ma ni pe ohun o gbe o si sel o ko si se ni kaka sugbon awon yen won tele ofi ati ase ori oke li pe olopa to ni ki wo sel yen pe ko ye ki o se be o ye ko ka fi mi si kanta ni nigba ti mo ko ninu sel ohun tan ni ogun yen be se ti mi ori ala ibalopo yen ma eyin omo olorun ti e gbo mi e gbadura meje e pe oruko jesu ogun to ni o dojo ti ba sesin ko won to se oluwa fi maje mo adi to gbe ogun yen mi lori awon ma mi adura ekeji e pariwo maje mu ti mo wa ninu re ti o n ba ojo ori atodun je ma mi lara oluwa fi titobi re yo mi adura ekata oluwa saanu mi dekoreta ti aye oni fi ala ma gba ajo ogun laye mi ma latun lo adura ekerin rescue adura ekerin e pe oruko jesu oluwa gba mi o lọ́wọ́ ogun asini de ìkórìta ẹ̀sìn ogun asini de ìkórìta ẹ̀sìn àdúrà karùn-ún ẹ pe orúkọ jésù gbogbo ẹni tí ó ń gbàbọ̀dé ojú àlá fún mi olúwa fi wọ́n rú ẹ gbọ́ àṣeyọrí mi láyè gbogbo ẹni tó fi àlá gbàbọ̀dé fún mi olúwa fi wọ́n rú ẹbọ fún mi bí mo ti ń gbàdúrà yìí àtẹ̀mí àtàwọn ọmọ mi àdúrà ẹ̀kẹfà olúwa gbà mí lọ́wọ́ ogun mi ò mọ bí mo ṣe fẹ́ jà ogun mi ò mọ bí mo ṣe fẹ́ jà olúwa gbà mí àdúrà ẹ̀kẹje olúwa fàánú bá mi ṣe ogun tó fẹ́ kí n kà wá sí ayé asán kí n má ba rí ayé tí mo wá lò ẹ fi ilé ikọ olúwa ràn mí lọ́wọ́ jẹ́ ń parí ìrìnàjò ayé mi dáadáa jẹ́ kí ẹ̀yìn mi ó dá ojú mi lọ bẹ̀jẹ́ ń bá ọjọba ní ìkẹyìn fi ìfẹ́ rẹ ṣíṣe rọ̀ mí lọ́rùn láti ṣe dópin mo gbàdúrà fún gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run tí ẹ gbọ́ mẹ́ṣẹ́ẹ̀jì yìí lábẹ́ bó ti wọ́n rí ẹni tí ń fi àlágbàbọ̀dé fún ìmọ̀ àtiwọ́ ara àti iná yóò kalẹ̀ wọn mọ́ ogun àdẹ̀tìrí nísinsìnyí o ikú àdìtú bẹ́ẹ̀ yóò yanjú wọn ogun mà ní fún jésù lọkọ ní orúkọ jésù kristi olúwa wa àmì.
2: Ìpàdé àdúrà àti ìsọjí ńlá kan wà tí wọ́n ń pè ní Bambikọ́mi. Ibi ìjàngbara lọ́wọ́ ajínigbógo tí ò fẹ́ káyé ẹni rojú ni. Ibi tá a ti ń ṣe àwárí ọ̀gọ̀ọ̀gọ̀ ọ̀nà táwọn agbéwìrì òkùnkùn ti rápálá wọlé. Give me my bandage. Christ Apostolic Church, Greatest God Chapel, Akure Branch ló gbé kalẹ̀. Bambikọ́mi. December edition máa wáyé lọ́jọ́ Friday, ọjọ́ kẹrin oṣù kejìlá. Bẹ̀rẹ̀ láago méjìlá sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Orí òkè já sí Olúwa lọ́rùn ìgbà rẹ̀ ká ló ti máa wáyé. EF 2186, oríta ọ̀bẹ̀lẹ̀ Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Ibi ìpàdé àdúrà Bambikọ́mi. Mo ti létò lábẹ́ òfin ẹ̀mí láti gbogbo ẹ. Àwọn asọmọ ológo 5G di ológo 2G. Wọ́n ti fi kọ̀ntẹ́nà ru ògùn ẹlòmíì lọ. Wọ́n fi agolo mílìkì rọ́pò. Ó tún dunnú. Àlàáfíà àlùyọ ìtẹ̀síwájú gbogbo tá a ti gbà lọ wá gbà padà. Ní Bambikọ́mi. Ìsọjí yóò gbàlejò wò ní olókìkí ni. Prophet Olúwa gbẹ̀mí dìde Israel nursery. Ẹ̀kẹ́ ẹ̀ ni wọ Ọlọ́run kì wọ́ ènìyàn. Àtọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run tí ó gbàdúrà fún ọ. Ti gbogbo bánà ìṣù akádànù. Má gbàgbé o. Friday ọjọ́ kẹrin oṣù kejìlá. Àkòrí eléyìí la pẹ̀lú àánú òkú àgbáyé.

0: nígbà tó lu wa dá sọ̀rọ̀ ayé dábésì olórí burúkú padà dolóríire ó dá sáyé hánà ó pẹ́ lẹ́gàn lẹ́nu mọ́ fún un bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ́sẹ̀ tán ṣe nínú ayé ẹni bá gbàgbọ́ nínú agbára tipa tó lu wa fi ń dá sọ̀rọ̀ ayé ẹni bá mọ̀ èyí ni Christ Apostolic Church Greatest God Chapel orí òkè dá sí olúwa lọ́rùn tipa rẹ̀ ká tó wà ní F2186 Iria Carry Estate 2 oríta ọ̀bẹ̀lẹ̀ nílùú Àkúrẹ́ fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà dá sí olúwa lọ́rùn tipa rẹ̀ ká léyìí tí ó wáyé fún nídìí ọjọ́ mẹ́ta gbáko bẹ̀rẹ̀ látọjọ́ kọkànlélógún sí ọjọ́ kẹtàlélógún oṣù láago méje ságo mẹ́sàn-án rọ̀ ojoojúmọ́ níbi tọ́lọ́run yóò ti máa lo ìránṣẹ́ rẹ̀ prophet olúwa gbémi dìde israel nursery aka ẹni wọ́lọ́run yìí wà yàn àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè ni yóò wà níkàlẹ̀ láti máa fàdúrà gbogbo ayé onípòjípò ní Christ Apostolic Church Greatest God Chapel orí òkè dá sí olúwa lọ́rùn tipa rẹ̀ ká pè fún rẹ̀ àlàyé tàbí ìrànlọ́wọ́ fẹ́ bí àdúrà 0803-803-0562 tàbí 0803-459-7312 bó sì jẹ́ 0812-703-5866 Jésù ń pè ọ́ àfihìsorí ni.
1: Ọ̀rọ̀ Ọlọ́run fún ti òní àkọlé wàásù mi ni pé àdìtúkà sì wà kí o sì lè lò. Ẹ jẹ́ ká wo ìwé Act of Apostles 16:23-25 Act of Apostles 23-25 nígbà tí wọ́n lò wọ́n púpọ̀ wọ́n sọ wọ́n sínú túbú wọ́n kìlọ̀ fún olétíkú kó pa wọ́n mọ́ dáadáa nígbà tó gbọ́ irú ìkìlọ̀ bẹ́ẹ̀ ó sọ wọ́n sínú túbú ti inú lọ́hùn ó ka àbà má wọn lẹ́sẹ̀ ṣùgbọ́n láàrin ọ̀gànjọ́ paul òun sílà ń gbàdúrà wọ́n kọrin ìṣe ọlọ́run àwọn ará túbú ti tẹ́tí sí wọn lójijì verses 26 ìṣẹ̀lẹ̀ ńláṣẹ̀ tó bẹ́ẹ̀ tí ìpínlẹ̀ lẹ́mìtìtì ọ̀gá gbogbo ilẹ̀kùn sì sí ìdè gbogbo wọn sì já gbogbo ọmọ ọlọ́run àti àyànfẹ́ ẹgbọ́ o ohun tó ṣẹlẹ̀ nínú ìwé gbogbo wa láti mọ̀ No. 1 wọ́n lù wọ́n No. 2 wọ́n sọ wọ́n sínú túbú lọ́hùn No. 3 wọ́n fà wọ́n lé onítúbú lọ́wọ́ No. 4 onítúbú dákún ìsọ wọn nípa sísọ wọ́n sínú túbú lọ́hùn ìyẹn ni pé túbú àìní ìrètí ẹni ìyàtọ̀ wà ní kántà àti iṣẹ́ yẹn ni pé ibi tí àwọn èèyàn tiẹ̀ mú wọn sí tẹ́lẹ̀ wọ́n sì ń rí àwọn èèyàn ṣùgbọ́n wọ́n á sọ wọ́n sí ní túbú àìní ìrètí No. 5 wọ́n ka àbàmọ́ ẹsẹ̀ wọn ṣùgbọ́n o pẹ̀lú gbogbo rẹ̀ wọ́n gbàgbé láti so ẹnu wọn pa wọ́n sì gbàgbé láti gba ọkàn wọn láti má lè gbàdúrà wá pẹ̀lú gbogbo iṣẹ́ tí wọ́n ṣe yìí àdìtúkà sì kù fún paul àti sílà wọn ò sun ẹnu wọn bẹ́ẹ̀ ni ọkàn wọn gbà láti má gbàdúrà ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀yin àyànfẹ́ tí ẹ̀ ń gbọ́ mi ohun tí mo fi bá wa sọ̀rọ̀ lónìí ni pé ibi tí a bá ọ̀rọ̀ rẹ dé àdìtúkà sì wà kí o sì lè lò there is still a mystery you can use ibi tí ọ̀tá bọ́rọ̀ wa dé ibi táyé bọ́rọ̀ wa dé àdìtúkà sì wà fún ọ tí wọn ò tí ì parí iṣẹ́ lé lórí tí paul ní àdúrà tí ẹ antisela ní iyìn ìwọ náà àdìtúkà sì wà fún ọ tí wọn ò tí ì parí iṣẹ́ lé lórí ìkan nínú àdìtú ẹ̀yìn ọmọ ọlọ́run gbogbo àwa ọmọ ọlọ́run nígbà tí ọ̀tá bá parí iṣẹ́ wọn má gbàgbé láti máa yin ọlọ́run 2 má gbàgbé àdúrà 3 má gbàgbé láti máa ka ọ̀rọ̀ ọlọ́run 4 má gbàgbé láti ní ìgbẹ́kẹ̀lé sí ọlọ́run 5 má gbàgbé láti rí dájú wípé ìbẹ̀rù a máa múni kúrò nínú olúwa gbé ìbẹ̀rù kúrò nínú ọkàn 6 má gbàgbé láti ní tọ́ka yìí pé mi ò ní kú síbi mo wà yìí 7 rí dájú wípé ìwọ fún ara rẹ won pari ise le wa lori sugbon aye se wa fun lati ni ironu pada kuro ninu ese because bibeli so pe olowo mimo ati aya fifun eni ti ko gbe okan re soke sasa ti ko si bura etan di daju wi pe ise ti a pari le ma ti won lori aditu kan so wa awon aditu yen ni pe o si mi olohun to ju eni to pari ise le olori lo o si ni igbe o si ni igbagbo o si ni adua ki o si le lo lati fi ri daju pe mi o ko ti kan ireti si wa ninu aisi ireti epin ti mo fe mu jade niyen ireti si wa ninu aini ireti ni ipa titele awon ti mo la kale mo gbadura fun gbogbo awon omo Olorun ti ireti ti pin si ti a ti so ireti nu e gba ireti pada ibi ti aye ro pe a pari esin a ni pari esin le o a de ri anu gba mo de fi akoko ipe wa si ipade 21, 22, 23 ni ori oke dasi Oluwa Olorun ipa re ka ni osusun ni area karitu F2 186 oni elede orita obele nilu Akure ebi a ma pade ni 21, 22, 23 ati awon program wa miran ti a o ma so fun wa lori eto yi mo de be gbogbo eyan omo Olorun e ma gbadura fun mi ki emi na ma gbe apere sokan ti o bokolo ati gbogbo awon ti n gbe eto mi ki Olorun ki o ti wa leyin lati ri ogun ti o fe je ki a ri aye wa ti o si fe gba orun lowo wa ko Olorun ba wa se e tun le ma pade wa ni Nasiri Ise Loluwa Gbemidide Facebook page ati Nasiri Ise ni YouTube ati Nasiri Oluwa Gbemidide ni TikTok ati bẹ́ẹ̀ lọ a dẹ̀ rí àánú gbà a dẹ̀ bí ọ̀run sinmi together we shall make eternity. Mo gbàdúrà fún omi wa òróró wa orúkọ wa prayer point wa ohun gbogbo tí ó jẹ́ ẹ̀dùn ọta wa iṣẹ́ agbára kó ṣe àmì ha Olúwa ló tẹ́lẹ̀ Olúwa kó fi hàn kó tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ lórúkọ Jésù ẹ̀rí a máa sọ a ó dẹ̀ pè mí fún ẹ̀rí tó ní agbára.
2: Ètò tí ẹsẹ̀ sì bọ́ta ni bá ń gbé nǹkan mi àti ìrírí àwọn ìràwọ̀ àgbáyé èyí tí CAC Greatest God Chapel tí olú ilé ìjọsìn wọn wà ní number 4 God's Grace Estate Jàkóyó Bustop Asimolowo Mowe Ogun State àti ẹ̀ka ìjọ wọn ní number F2 186 Iriakari Estate 2 Oríta Ọ̀bẹ̀lẹ́ ní ìlú Àkúrẹ́ sí onípọ̀wọ́ rẹ̀ bàbá wa tí olúwa ti lò fún wa lórí ètò náà fún tòní ni Prophet Olúwa Gbemidide Israel Nasiri aka ẹni wọ́lọ́n ìlú Wàyàn anígbàgbọ́ wípé ẹ ti di alábùkún fún nípa ètò tí ò ní gbogbo wa rí bẹ́ẹ̀ ẹ pàdé wa ní déédé àkókò kan náà lọ́sẹ̀ tó ń bọ̀ lórí rédíò tẹ ti ń gbọ́ wàyí o bí àwọn ètò ìsìn ilé ìjọsìn wa sí lọ nìyí ní olú ilé ìjọsìn wa tó wà ní Mòwe ní ìpínlẹ̀ Ogun every Sunday ni Holy Ghost hour láàrin aago méje sí mẹ́sàn-án òwúrọ̀ gbogbo ọjọ́ Thursday ni ìpàdé àdúrà fàánúdá sí láàrin aago méje sí mẹ́sàn-án òwúrọ̀ every second Saturday of the month ni Saturday ìyanu láàrin aago mẹ́fà sí mẹ́sàn-án òwúrọ̀ tó bá wá di Thursday kejì oṣooṣù ni ìpàdé àdúrà Olúwa Gbèjà Abiyamọ tá a máa ń ṣe bẹ̀rẹ̀ láago méje sí mẹ́sàn-án òwúrọ̀ àti ìṣòro bẹ̀rẹ̀ láago mẹ́wàá alẹ́ sí mẹ́ta òru gbogbo alẹ́ ọjọ́ ìsinmi Sunday ní ìṣòro àṣálẹ́ ìrànlọ́wọ́ bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ sí méjì òru àti ìṣòro àṣálẹ́ àwọn ọba Night of Kings ní gbogbo ọjọ́ tó bá gbẹ̀yìn oṣù bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ sí méjì òru gbogbo ìdí awí yìí ní Greatest God Chapel number 4 God's Grace Estate Jàkóyó Bustop Asimolowo Mowe Ogun State wàyí ní ẹ̀ka wa ìpínlẹ̀ Ondo ní gbogbo ọjọ́ 21 ọjọ́ 22 àti ọjọ́ 23 oṣooṣù ni ìpàdé àdúrà dási Olúwa Lọ́rùn ipa rẹ̀ ka láàrin aago méje sí mẹ́sàn-án òwúrọ̀ bẹ́ẹ̀ ni quarterly program wa tá a pè ní bàǹgbé nǹkan mi ní CAC Greatest God Chapel number F2 186 Iriakari Estate 2 Oríta Ọ̀bẹ̀lẹ́ Àkúrẹ́ Ondo State láti máa tẹ̀síwájú pẹ̀lú wa nínú àwọn ètò wa gbogbo lórí rédíò ní gbogbo ọjọ́ Tuesday ẹ máa pàdé wa ní alálàyé 96.5 FM Àkúrẹ́ láàrin aago méje àbọ̀ sí mẹ́jọ alẹ́ Àdàbà 88.9 FM Àkúrẹ́ láti máa ń ṣètò ní gbogbo ọjọ́ Wednesday láàrin aago mẹ́ta àbọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́
3: bí ọlọ́run bá fi sí yín lọ́kàn láti darapọ̀ mọ́ wa nípa sísọ nígbọ̀ngàn tàbí kún wa lọ́wọ́ ìtẹ̀síwájú ètò yìí àti iṣẹ́ olúwa ẹ pẹ̀lú wa nípa fífi owó ìrànwọ́ yín sanwó sínú àsùnwọ̀n yìí.
4: FCMB account number 588-493-1010 lẹ́ẹ̀kan sí FCMB 588-493-1010 account name TAC Greatest God Chapel.
3: Láti darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára nígbà tí àwọn ètò ilé ìjọsìn wa bá ń lọ lọ́wọ́ ẹ lè máa rí wa wò nípasẹ̀ ojú òpó yìí. Israel Nasiri Oluwagbemidide lórí Facebook, TikTok, Instagram àti bẹ́ẹ̀. Fún àlàyé, ìmọ̀ràn tàbí ẹ̀bẹ̀ àdúrà, ẹ pé bàbá wa Prophet Israel Nasiri Oluwagbemidide sórí èyíkẹ́ yìí nínú àwọn nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 0803-803-0562 tàbí 0803-459-7312 lẹ́ẹ̀kan sí 0803-459-7312 bó sì jẹ́ 0812-703-5866 0812-703-5866 títí ọ̀sẹ̀ tó pọ̀ ta ó pàdé lórí àkọ́tún ẹ̀dùn yìí ìwàláàyè ọlọ́run.

0: ìmọ̀kànlá àti láptọ́ọ̀pù òun ni wọ́n rí gbà lọ́wọ́ wọn. Òun gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Àwọn afurasí dáràndáràn kan wọ́n dẹgbóde DPO wọ́n ṣekú pé èèyàn méjì àwọn ọlọ́pàá méjì. Ìbò ti ṣẹlẹ̀ ìpínlẹ̀ Benue ni. Òun gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Àwọn ọlọ́pàá wọ́n ti dóòlà ẹ̀mí ọmọ kékeré kan èyí tí wọ́n tì mọ́nú ilé ìgbọ̀nsẹ̀. Wọ́n bá tún fi kélé òfin gbé lọ́kọ láya ọ̀hún nípínlẹ̀ Rivers. Òun gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Kìí ṣèròyìn mọ́ láti ìpínlẹ̀ Èkìtì wípé ẹni tó jẹ́ adarí alága ẹgbẹ́ awakọ̀ tẹ́lẹ̀. Àwọn ọlọ́pàá wọn ti fi kélé òfin gbé lórí ẹ̀sùn ìṣekúpààyàn. Òun gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọgbà bẹ́ẹ̀ kìí ṣèròyìn mọ́. Àwọn ọlọ́pàá fi kélé òfin gbé àwọn afurasí mẹ́ta tí wọ́n jẹ́ ajínigbé. Ọgbà bẹ́ẹ̀ ni wọ́n dóòlà ẹ̀mí àwọn èèyàn méjì. Ìpínlẹ̀ Ondo eléyìí ti ṣẹlẹ̀. Òun gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀yá mo tún kó ń bẹ̀ ìbò ni kí n tún lọ. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rí ọyẹ́ gbọ́. Òun gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Nípínlẹ̀ Kánò àwọn ọlọ́pàá wọ́n rí àwọn ọkọ̀ mọ́kànlá kan eléyìí tó jẹ́ pé wọn ò ní nọ́mbà tí wọ́n lọ jí gbé. Wọ́n bá tún fi kélé òfin gbá àwọn afurasí mẹ́wàá. Òun gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Àjọ elétò ààbò DSS ló ti wọ́dìí ọ́ ni àwọn ò tún wọ́dìí àwọn afurasí márùn-ún tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn. Wọ́n ò tún wọ́dìí wọn lọ ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ ìjínigbé tó wáyé ní oríire. Òun gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Èyí àtàwọn kòkòrò ìmí lẹ́gbọ́ lọ́sàn-án tòní. Ọyẹ wá nǹkan kẹ́ fìdílé ẹja tún jọ jẹ̀gbádùn ẹ̀. Òun gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
1: Yíga ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m̀bẹ́ ìròyìn lẹ̀ ń gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀. Wàláì ògbónánú. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà iléeṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́, tàbí kẹ́ ẹ pé jọ ọ̀ọ́dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806-904-6714.
0: Bẹ̀m̀bẹ́ ìròyìn. Ẹ jẹ́ àjọ máa gbọ́ lọ. Ọ̀yẹ́ ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pápápá lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ìpínlẹ̀ Katsina ni wọ́n ti bẹ̀rẹ̀. Àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá wọ́n ti fi kélé òfin gbé ọkùnrin kan èyí tó jí bàbá ẹ̀ gbé. Wọ́n bá tún dóòlà ẹ̀mí àwọn èèyàn méjì tí wọ́n jí gbé nípínlẹ̀ náà. Òun gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Katsina ló jẹ́ pé wọ́n ti fi kélé òfin gbé afurasí kan tó jẹ́ ọkùnrin ọmọ ọdún méjìlélógún ni Sunny Dikko lórí ẹ̀sùn pé ó lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn méjì míì láti jí bàbá ẹ̀ gbé, tí wọ́n sì ń béèrè owó tuntun mílíọ̀nù mẹ́ta náírà kí wọ́n tó lè túlẹ̀. Dikko ọ̀hún nọwọ́ bà pẹ̀lú Kabiru Sunny tó náà jẹ́ ọmọ ọdún méjìlélógún àti Salisu Bello ọmọ ọdún méjìlélógún lòun náà lásìkò tí àwọn ikọ̀ elétò ààbò tí wọ́n gbéná wojú àwọn ajínigbé. Àǹtọ́jà alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà DSP Abubakar Aliyu ó fojú ọ̀rọ̀ ìlédè náà àtidáde tó fi ta lónìí lórúkọ kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ náà Ali Vage nínú àtidáde ọ̀nà ti ní àwọn afurasí ọ̀hún. Iná jẹ́ pé níṣe ni wọ́n ṣe iṣẹ́ láabi náà o, gẹ́gẹ́ bí wọ́n ṣe ni wọ́n jí bàbá wọn. Wọ́n mọ̀ jí bàbá wọn gbé tí wọ́n sì ní wọ́n béèrè owó lọ́wọ́ wọn. Àwọn afurasí ọ̀hún san ni Dikko ó fún àwọn yòókù rẹ̀ níròyìn tiẹ̀. Wọ́n ní àwọn ọmọ òun wọ́n ti wá jẹ́wọ́ o.

lori iwa buku ti won wu iwe iroyin punch onugbe dade losan ni o gbona no tutu leyin bembe iroyin lori oro jinigbe lele na awon olopa fi kele ofin gba awon afrasi meta to je ajinigbe won dole mi awon meji ni ipinle Ondo ile ise olopa ni ipinle Ondo lo ti fi kele ofin gbe awon afrasi meta kan ti won je ajinigbe ni isu akoko eyi ti je to je olulu ijoba ibile ila orun gusu akoko ni ipinle Ondo ye je bi ile ise olopa bon si ti wi won ni owo ba awon afrasi ohun Abdullahi Abubakar Ibrahim Abubakar Hussein Abubakar ani se ni awon eyan ohun ni won ni won gbe ni akoko na ni apa ila orun ariwa akoko ninu atijade ti alukuru ile ise olopa Abayomi Jimoh to fita na ti ni ile ise olopa ina fi lede pe awon meji o ni won to dola emi won lasiko ohun be ni won tun ri owo toto million kan abo ni won tun ri lakata awon ajinigbe na ninu atijade ohun ti won fita na ti ni atawon iko amotekun atawon iko a ode oni won jo se ise na iwe iroyin punch onugbe jade o gbona no tutu leyin bembe iroyin mo to ko nbe ibo ni kin to lo iroyin ele lati ipinle Ogun awon olopa ma won meji won tun ri awon phone mokanla ati laptop won tun ri lo gba lowo won ile ise olopa ni ipinle Ogun na ti fi kele ofin gbe awon afrasi meji kan lẹ́yìn tí wọ́n pinwọ́ ìdígun jalè èyí tí wọ́n fẹ́ ṣe sí ibùgbé àwọn akẹ́kọ̀ọ́ èyí tó wà ní eruku agbọ̀n ní ìjọba ìbílẹ̀ Ewékuru nípínlẹ̀ náà àwọn afurasí ti ọwọ́ bá wọn ni Wàrísì Dáúdà àti Tàmíyù Abiodun ni ọwọ́ bá wọn láàárọ̀ kùtùkùtù lẹ́yìn tí àwọn ìpín elétò ààbò tí wọ́n dà sí ìpèpé àwọn adigunjalè wọ́n hàn ti ń ja àwọn akẹ́kọ̀ọ́ kan lólè ní ibùgbé wọn gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ogun ti ofita iye ni olùṣeyí Babaṣeyí tó fita ní eléwéran lábẹ́òkúta wọn fi léde wípé àwọn tètè tọpasẹ̀ ìṣẹ̀lẹ̀ lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà tó ti wáyé tí wọ́n sì ní àwọn afurasí ọ̀hún náà bá ju gbogbo àwọn báàgì eléyìí tí wọ́n jí ọ̀hún ni wọ́n jùlẹ̀ nígbà tí wọ́n gbìyànjú láti fẹ́ sá lọ ṣùgbọ́n níṣe ni ọwọ́ àwọn ikọ̀ elétò ààbò ònu tó wọn wọn ní fóònù bíi mọ́kànlá láptọ́ọ̀pù àtàwọn aṣọ àtàwọn nǹkan míì ni wọ́n rí gbà ìwé ìròyìn punch onugbe jade lọ́sàn-án òní. Ògbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ọ̀yọ́ ẹjẹ́ ń lọ sí ìpínlẹ̀ Rivers. Àwọn ọlọ́pàá wọn ti dóòlà ẹ̀mí ọmọ kékeré kan tí wọ́n tì mọ́ yàrá ilé ìgbọ̀nsẹ̀ ọwọ́ bàbá lọ́kọláya. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Rivers ni wọ́n ti fi kélé òfin gbé ọkọ àtìyàwó kan lórí pé wọ́n ti ọmọ ọ̀dọ́ wọn ti ń bá wọn ṣiṣẹ́ ti ṣe ọmọ ọdún 15 tí wọ́n pokọ rẹ̀ ní Amechi. Wọ́n ti mọ inú yàrá eléyìí tó jẹ́ pé wọ́n ti mọ gbọ̀nsẹ̀ ní ìlú Abuloma nílùú Port Harcourt níjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Rivers. Ìṣe ni ọmọ ọ̀hún ni wọ́n ní ó wá láti ìpínlẹ̀ Ebonyi tó jẹ́ pé àwọn ikọ̀ elétò ààbò ni wọ́n lọ dóòlà ẹ̀mí ọmọ náà lẹ́yìn tí ẹni tó jẹ́ onílé tí wọ́n ní ó ké gbàjarè lórí ìṣẹ̀lẹ̀ bí wọn ò sì ti rí ọmọ náà o wọn ní lọ́kọláya ọ̀hún tó jẹ́ pé wọn ò dákọ wọn ni wọ́n ní wọ́n lọ ti ọmọ náà mọ́ tọ́lẹ́ẹ̀tì ibi tí wọ́n jẹ́ pé wọ́n gbọ̀nsẹ̀ sí ńlá lódìdí bíi ọ̀sẹ̀ díẹ̀ òun náà fi tì mọ́ tọ́lẹ́ẹ̀tì ọ̀hún rè wá fi ẹni pé lọ́gán ọmọ ọ̀hún ni wọ́n ní ṣe ni wọ́n jẹ́ pé àwọn oúnjẹ eléyìí tí wọ́n jẹ kù òun ni wọ́n ń gbé fún un láì wo ti bí ó sì ti rawọ́ ẹ̀bẹ̀ sí wọn wípé kán sàánú ọ̀hún ni ẹnìkan tọ́jọ́ ń gbélé ọ̀hún wọn ni ọmọ ọ̀hún ariwo bí ṣe ń ké òun náà ni wọ́n gbọ́ tí wọ́n sì fi ké gbàjarè pé sí iléeṣẹ́ ọlọ́pàá láti wá dá sí i ẹ̀tọ́ jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà Blessing Agabi ó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ ó ní ọpẹ́lọpẹ́ ẹni tó jẹ́ láńlọ́ọ̀dù náà òun ló ṣokùnfà bí wọ́n sì lọ dóòlà ẹ̀mí ọmọ ọ̀hún ìwé ìròyìn punch onugbe jade lọ́sàn-án tòní. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ìròyìn eléyìí náà láti ìpínlẹ̀ Benue ni àwọn afurasí dáràndáràn kan ni wọ́n ti ṣekú pa àwọn ọlọ́pàá méjì. àwọn afurasí dáràndáràn kan tí ọjọ́ pé wọ́n ń daràn
ni iroyin fi ni pe won ni won mo de gbode en to je oga olopa DPO ni ijoba ibile Logo ni ipile Benue won si seku pa olopa meji isele ye o na na lo waye leyin ojo die eyi ti awon afrasi daran daran kan ti won ni won to seku pa olopa merin atawon ara ilu bi meje nilu onkan na iroyin wa fi ni pe en to je oga olopa DPO hun ni won ni orin irin ajo lo si makodi ise ilu lo nba lo igba to si nbo pada si aye lamo o na ni awon daran daran ohun ni won lo degbodi ti won si bere si ni yin ibon si won ani awon iko ileto abo na won gbe na woju won sugbon yin se ni won se ku pa awon ise ileto abo meji iwe iroyin punch ono gbe jade losan tuni o gbona no tutu leyin be nbe iroyin.

ọkùnrin kan eléyìí tí wọ́n porúkọ rẹ̀ ní Adéjúwọ̀n Adékúnlé tí gbogbo àwọn èèyàn mọ̀ sí àṣà ó ní wọ́n ti yìnbọn àwọn agbébọn kan ni wọ́n ti yìnbọn pa báyìí ní agbègbè Délé Yẹsà nílùú Òṣogbo ti Sòlúlu ìpínlẹ̀ Ọ̀ṣun. Adékúnlé ọ̀hún ni ìròyìn fi ni pé wọ́n ní wọ́n ṣe ìkọlù sí àwọn èèyàn ọ̀hún tí wọn ò mẹ́yẹ tó súnwọ̀n ni wọ́n ṣe ìkọlù sí tí wọ́n sì ni wọ́n tọpasẹ̀ rẹ̀ lọ sí agbègbè náà. Ohun tó ṣokùnfà bí wọ́n ṣe kú pa ó ní kò tíì yẹ ẹnikẹ́ni títí a fi ń kó ìròyìn jọ. Ìgbà iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti ní ìwádìí tí wọ́n ṣe. Ó fi hàn pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣe é ṣe kó ní ṣe pẹ̀lú ìwà ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n sọ̀rọ̀ dá lójú pé ìwádìí òun ló ti bẹ̀rẹ̀ lórí àtìmọ́ tó ṣokùnfà ikú rẹ̀ gan. Ẹ̀ńtọ́ jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Abiodun Ọ̀jẹ́lábí ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí ó fi múlẹ̀ fáwọn oníròyìn pẹ̀lú àlàyé pé ẹni ọ̀hún ni wọ́n gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn lẹ́yìn tí wọ́n yìnbọn fún un tán ṣùgbọ́n tí wọ́n sọ nílé ìwòsàn pé ó ti gbẹ́mìí mì.

0: ogbona nu otutu leyin be nbe royin oye to gba eleyi ajo dss ni won ti fi lede bayi wipe to ba tin di ojo keji dini ogbon ti se ojo keji dini ogun won ti fi lede pe to ba ti di ojo keta dini ogun jayi ti se ola ode yi ni won yo tun bo kawo awon afrasi marun kan ti won ni won lowo ninu isele jiji awon akeko gbe ni ojo kedogun osu karun odun ta wa atawon oluko won ni ijoba ibile orire nipinle oyo gege bi won si ni won tun seku pa eyan meji nbe iroyin fi ni pe kikawo won pon iroju awon ni won ti fi esun mefa ni won ti fi kan won loruko ijoba apapo yin se ni awon ti won fi esun kan ohun ona ni jamawon jamatu ansaru eleyi ti o je pe lara won ohun lati ri abu bara abbas muktar eyati abubakar abbas to fi mo abdurazak umar yunusa musa ati samsu adamu san ni ani awon afrasi ohun ni won ti kawo won pon irojo lojo 26 ojo 26 osu ta waye ti o si je pe ni se ni awon eyan ni won fi esun kan bakan na ewe o ni en to je agbejoro yi ni akila luye setima no ti fi lede bayi wi pe awon mararun ohun na ti tan lati tun fi oju won bale ejo iwe iroyin daily post onugbe jade losan toni o gbona no tutu leyin be nbe iroyin ogbona no
1: otutu lẹyin bẹ bẹ iroyin
0: e seun
1: baasi to confam lati ile sira ni o
0: oye dasi
1: ọrọ ti mi fẹ dasi ni ọmọ to ji baba baba e gbe so idajọ to yẹ to tọ o lẹ kun pe sori ẹ o ẹ ku eto sa
0: e seun e seun 08162549991 ogbona nu
2: otutu lẹyin
0: bẹ nbẹ iroyin
2: ẹ mọ ku eto
0: e seun
2: abi bada fọlade ni o bonus lati ọrẹ
0: oye am going
2: nípa àwọn tí wọn tẹ ẹmí agbófinró àti dp àtàwọn ẹṣọ rẹ kí wọn dá lẹgbọdọ yẹn tíjọba ó dákun ojú ọ tó mọ wọn fi ojú rẹ wo àwọn agbébọn irú àwọn ìjìdá ilé ìsìn tọba bóyá àmì ló mú wọn ni òbúrò ọlọpàá ló mú wọn lọjọ iwájú ni o mọtò àtàn torí wọn sí olóòtú ti bàjẹ tíjọba kò tún sí irú àwọn ọlọpàá tí wọn dé ẹmí lẹgbọdọ báyìí wọn lọmọ wọn níyàwó ẹrànlẹ iṣẹ aráàlú ti jẹ n bá káàkiri kó tó pàdé kó òjijì tó ọlọ́sà náà pàdé wọn o
0: ẹsẹ̀ pẹ̀tọ̀. ẹ ṣe àdúpẹ́ o 08162549991 ó gbóná nu.
3: ó tutù lẹ́yìn ìbẹ̀bẹ̀.
0: ẹ ṣeun.
3: ẹ ká sọ́sọ́ ẹ pẹ̀tọ̀.
0: ó yà ń gbọ́ yín.
3: ẹ ṣá ẹyìn mo kí yín sá pé ẹ kú iṣẹ́ takuntakun sa olúwa wà pẹ̀lú yín orúkọ mi ni ti sicilia ní aládé ìdánrè.
0: ọyẹ dasi.
3: ẹ jọ sá ẹ àwọn tó ń pààyàn tó ń pa tádẹ tó ń jìyàn gbé tádẹ rí wọn kó ìwọ̀n yìí ẹ káwọn ìjọba wá jọ ọ olóhùn jẹ káwọn ọmọ káwọn èèyàn wọn yìí máa pọ sí i nígbà tí wọn bá ti rí wọn kó oyè kan lẹsẹkẹsẹ ká máa pa wọn ni. Ká máa pa wọ́n ní nígbà tí wọ́n bá ti pa wọ́n tán bá ń fi wọ́n sílẹ̀ báyìí ọlọ́run ṣẹṣẹ́ ìyanu ẹ̀ ọlọ́run fún àwọn agbófinró wa lọ́kùn àtàgbára wọ́n rí wọn mú bẹ́ẹ̀ nígbà tán bá ti ń rí wọn mú yẹn àwọn apànìyàn ni ó wà nínú báìbù ṣáájẹ́ ká tẹ̀lé jẹ́ káwọn ìjọba wa kan jọ kán tẹ̀lé ìlànà tó wà nínú báìbù.
0: ọrẹ ẹ ṣeun 08162549991 ẹ jẹ́ àwọn ẹlòmíì ó gbóná nu.
4: O ti tún bẹ́ẹ̀
0: bẹ́ẹ̀rù yìí ṣeun.
4: Kí n ṣàṣẹ́ra mọ wá náà kò dáa kàkúrẹ́.
0: Ó yà ń gbọ́ yín.
4: Àwọn olórí wa òun ló yẹ ká bẹ̀ dáadáa. Àwa ọmọ Nàìjíríà àwa àtijọ́ àti mú lọ. Àwọn gbénigbéni á gbé wa. Ọdún bíi márùn-ún mẹ́fà wọ́n á sì wà nídìí má débẹ̀. Ìjọba tó máa tọ́jú wọn. Àwọn olóko àti máa ti tẹ́ sí wọn ẹ jọ̀ọ́ kẹ́ bá ìjọba sọ̀rọ̀ tó bá ti mú àwọn olùbí wọn ló yẹ kó máa pa wọn ní kíákíá ìjọba tó máa tọ́jú wọn lọ́gàá ẹ̀wọ̀n.
0: ọ̀dà ẹ̀ ṣeun

0: Jẹjẹ wo yi o ẹyin temi
1: emi fẹ mi alagbo lo nsọrọ ti office mi wa ni Solo Junction legbe Democracy Park
2: ama balẹ si ilu Gbọdọda ni Prince Akins Hotel Secretariat Road ni on the 19 on the 23 ni September oṣu kẹsàn-án ta
0: wa
2: yi
0: ẹwọ obirin to ti wa nile ọkọ latọjọ pipẹ to jẹ pe ore ni pe ranṣẹ ma bọ lọdọ fẹ mi alagbo to jẹ pe oṣooṣu ninu rẹ bajẹ to wa nipa kini itu ti wa wa ma bo ko si ronu fun omo tabi iwo obirin to je pe nkan osu re se lo nle tabi se lo ndi a ru eleyi o da to fun oni banuje okan ma bo lodo wa number wa re 07065326843 lekan si 07065326843 awon ogun to poju owo wa nibi ma bo lodo emi fe mi alagbo kini ojo ri re 30 ni 40 ni 50 ni 60 even 70 papa kilode awon baba wa to laye ojo yen to je pe wa ni awo merin marun mefa kan de soju se won laarin won iwo ma bo lodo fe mi alagbo iwo to mo ngba bi Ronaldo tabi Messi ma bo ko wa gba ogun to poju owo lodo fe mi alagbo awon miran wa ma jade ni orun lo to bi e meta e merin e marun e mefa urele yo da fun ago ara wa e ma bo ke wa gba ogun to poju owo lodo emi fe mi alagbo number wa re lekan si 07065326843 iwa kuri to le gba po lori papa daradara kilode mo kole mo ra moto inu lo si papa du si mi oruko bayo le je kinu obirin dun ti wo ba le gba po lori papa daradara pelu aya re nile pa lo se munu e ma se dun inu re lo jesu o dara iwo ma bo lodo emi fe mi alagbo awon miran ati yagbe ni problem won to je pa wo mo tutu fe yagbe bayi kini yan tun jade kinu jade kilo ba leru lati yagbe aba olorun ni pe ka je ka si ma yinbon idi ka de si se kini ka si yagbe wo ma bo lodo fe ma lagbo won to fun oni iberu lati ojo pipe ma bo lodo fe ma lagbo tabi won to je pe won se pe kini yo se se kilo de kilo se se lodo olorun ba wo ma bo lodo fe ma lagbo sa ma bo dagbara olorun olorun yo da soro gbogbo aye wa o ya iwo to je pe o ti e mo ko to se olagbara re to fun oni ifoya to fun oni fokanbale kilode ma bo lodo fe mi alagbo lagbara olorun olorun yo fun oniwosan ni odo wa awon ko ati dide ni para ni problem won ati gbera eranrun mi awo eyin mi kilo se e leyin ma bo lodo emi fe mi alagbo ni pase Eledumare iwo yo ri wosan number wa re lekan si 07065326843 office wa gba ni Isolo Road ni waju Democracy Park ibele ti ma ri wa ni eyin Mosalashi Central Mosque
1: awon kan ni pe kan run lagbara won awon kan ni pe ogan ja won je lara awon kan ni pe inu won gbona lati nu wa ma se beru nipa Eledumare ma fun ni ogun to ma ba o lara mu
3: eku dede iwoye o emi aya fe mi alagbo lo nki ti office wa wa ni Isolo Junction ni egbe Democracy Park ni Akure
4: Kaba balẹ̀ sí Prince Akins Motel ní Secretariat Road, Ìgbọ́kọ̀dá ní on the 19th títí di on the 23rd nínú oṣù September tí a wà yìí.
3: Tabọ́ rí ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó o réyàn pè rán níṣẹ́ máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbo tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbo tàbí ìwo tí o lè gbábọ̀ dáadáa lórí pápá bí o sì mẹ̀ àti ìgalò máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbo àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbo dì sín máa bọ̀ ká fi fún ẹ. Ẹ ò bá mi, ẹ ò bọkọ mi ní ilé iṣẹ́, à ń retí yín.
0: Bí ìyàwó mi ṣe sọ ni, bẹ́ẹ̀ ló ṣe rí o, bẹ́ẹ̀ ló ṣe rí, ẹ̀ ọ̀pẹ́ ẹ̀yin obìnrin ló mọ̀kọ́ tó ń ṣe obìnrin o, àwa ọkùnrin náà ló mọ̀kọ́ tó ń ṣe ọkùnrin. So ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní ilé iṣẹ́ wa, ẹ ò rí mi, ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi.
2: Ní on the 19th di on the 23 ní September oṣù kẹsàn-án ta wà yìí ìlú Gbọ́kọ̀dá ní Prince Akins Hotel Secretariat Road.
0: A ní ọ́fíìsì ilẹ̀ Hausa, níbo nílẹ̀ Hausa, mo ní sí Jẹ̀mẹ́ta ní Yola. Ibẹ̀ ni ọ́fíìsì mi wà. Mo ti ní sí Ogbolafo ní Enugu State nílẹ̀ Ibo. Àsìkò rèé tẹ ẹyin tèmi kẹ́ni wàá jàǹfààní Fẹ́mi Alágbo. Adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ń dúpọ̀ lọ́kàn o. Tẹ́ni pé Fẹ́mi Alágbo aṣẹ́ o, ògùn tẹ fún wa, ó ń bá wa lára mu. Ọlọ́run ló ṣe o, Fẹ́mi Alágbo kan. Ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà, gbogbo nǹkan tó bá ṣe yín, màá ṣe àyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágbo ara rẹ̀ nípa àṣẹ Eledumare. Gbogbo ohun tó ń jẹ́ ìṣòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ mi Fẹ́mi Alágbo. Àlàáfíà yín kò máa ní di fíafíà.
5: In a fast-paced world,
6: Funke
5: is always prepared. Introducing new SoClean with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. SoClean, it's your time to shine.

0: ǹjẹ́ ẹ mọ̀ pé Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeé ṣe ò kí ọmọdé kó kú láàrin ọjọ́ tán bíi sí ọdún márùn-ún lágbàáyé. Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú lórílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó 2,000,000 to 2,300,000 ni kò tí gba abẹ́rẹ́ àjẹsára kankan lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Bẹ́ẹ̀ ni o, wíwo àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba pàápàá, ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn ọmọ kókó yín látòrí ọmọ òòjọ́ títí dé ọmọ oṣù 23 lọ fún abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹgbẹ́ wọn lọ sí ilé ìwòsàn aláwọ̀dé tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ wípé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
0: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A lè tún fún àwọn obìnrin ní abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ń dojú egbò. Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún 9 sókè, wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́lé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì léwu rárá tí a sì sanwó fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbò bo àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí, ẹ pé àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7-7-2-2. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency.
2: My brother, I hear say Lafarge don't change name.
3: Yes, now Lafarge Africa PLC don't transform, come become HBM Nigeria PLC. The name don't change, but now still the same Ogbonge Cement and other building solutions company. Where Ella build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge, them Cocoa House, National Theatre, plus plenty HBM construction for this week country since 1960.
4: HBM Nigeria, formerly Lafarge.
5: Ìnìyìnìkẹ́ni ó tún lè ṣe ní
6: High Central School.
5: Ìyẹ̀rẹ́ ọ̀wọ̀ dúpẹ́dúpẹ́ pé òkan lọ́wọ́ gbogbo òbí àti alágbàtọ́
6: tó fi ọmọ sílé ìwé
5: High Central School.
6: Ìyẹ̀rẹ́ ọ̀wọ̀
5: àti ní ìpẹ̀mẹ̀
6: ẹ̀ṣẹ́
5: àbùdínitọ́ lókun àbùdínitọ́ lọ́sàn
6: yóò ní tán lọ́wọ́ yẹn.
5: Ẹ̀ṣẹ́ bí ẹ ti fọmọ́ sílé ìwé
6: wa. A dúpẹ́ fún ìbádòwòpọ̀.
5: Ẹ ń jèrè àwọn ọmọ yín.
6: Àwọn ọmọ náà dege àlọ́yé.
5: Wọ́n di gómìnà, wọ́n darí orílẹ̀-èdè, wọ́n di dókítà, wọ́n di lọ́yà.
6: Wọ́n dòjíṣẹ́ olúwa.
5: Ìyẹn ti wá di àtú, bẹ́ẹ̀ ni ọbẹ̀ di àtú sí.
6: Ìlú sáà ta wọ̀ yìí.
5: Àti tẹ́pẹpẹ ẹ̀kọ́ ti sáà yìí.
6: Tàbí tayọjú àwọn ọ̀yọ́.
5: Ẹ ti wá mú ọmọ yín wá.
6: Láti nursery, primary,
5: secondary, GS1 to SS3.
6: Opportunity half open.
5: All parents and guardians
6: to enroll their children.
5: Christ Central School.
6: Ìyòwò kọta ìyẹrẹ ọ̀wọ̀.
5: Well conducive learning environment.
6: Computer science laboratory
5: and body facility.
6: Transport is available for the day students.
5: For more inquiry,
6: 0806276-5273. 0806276-5273.
5: Christ Central School.
6: The Lord is our life.
7: Vito!
8: Which one you don't win again?
7: Baba! Now bet where you want to! Bonus points! Loyalty offers! VIP packs! At the collect points, they convert that to cash! Hey! Ole me!
8: Ah! Ole you! I beg, show me!
7: Enjoy Betway Rewards! Play, end points, and win big!
9: Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
2: My brother, I hear say Lafarge don't change name.
3: Yes, now Lafarge Africa PLC don't transform, come become HBM Nigeria PLC. The name don't change, but now still the same Ogbonge Cement and other building solutions company. Where Ella build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge, them Cocoa House, National Theatre, plus plenty HTRM construction for this week.

0: LLC, Beyond Buildings.
1: Hello, say, brother.
2: Ongbadu Adava.

0: kókó àtàwọn wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù ú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Books, uniforms, school fees. Mattress.
2: Mommy, please, I want the one I slept on at Auntie Regina's house. Mocha.
1: Say no more. Don't leave sleep out of the back-to-school checklist. Doctors say quality sleep aids better learning. Choose Mocha students' mattresses today.
3: Sleep better, live better, Mocha.
4: Mocha, adding comfort to life since 1950.
5: Mo ti bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kòmọ́fùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣètò.

ọ̀pọ̀ àwọn bà ní ádámọ̀ ọmọ ànábì ádámọ̀ tí wọ́n fi ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ní kí ni ìfẹ́ àníjù sí àwọn ẹni rere, ìfẹ́ àníjù sí àwọn wòlíì ọlọ́run, ìfẹ́ àníjù sí àwọn ànábì ọlọ́run, ìfẹ́ àníjù sí àwọn ààyè ọlọ́run ọba. A ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí agbọ́nrin yìí kí a mọ̀ tó máa sọ pé a tún ń dá ọ̀rọ̀ padà sẹ́yìn. Àfa ni fahadi alhadisu falafa. Àwọn àdísì tí a kà yìí eléyìí níbi tí a ti dánu dúró ní ìjòkó tó kọjá. Àwọn àdísì mẹ́ta tí a kà síwájú yìí wọ́n ló ń júwa pé ó ń júwa níwèé wípé èèwọ̀ ni kí a máa ṣe àṣejù nínú ìjọsìn. Wà á nàwó sábàbí lílìlàk. Wọ́n ní ó sì jẹ́ ìdí tí ó kó ìparun bá ó ṣe sábà bí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ fi parun sísàkà ni mímọ ọlọ́run ọba àlèkè lálọ́kan. Wà á nà níwájibá àti wípé ilé tí ó jọ́ràn yàn. Ayẹ síra lè ábidó ìlọlọ́hí bẹ́ẹ̀nà tọ́rọ fainakid fìdí ní wásàt. Òun náà ni kí ọmọnìyàn kí ẹrú ọlọ́run ọba kó máa rìn lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba àlìkẹ́lá ní ojú ọ̀nà ti àárín gbùngbùn. Kò sáṣe jù bákan náà kò sí àṣe ètò eléyìí. Òun náà ẹnìkan tí wọ́n rọ̀ wá fún wọn ní kí a dúró lórí ẹ̀. Orí ẹ̀ náà ni a sì ń bára wa sọ̀rọ̀ lórí. Gbogbo àwọn àdísì tá a wá kà yìí àfa àjẹkọ́yà wípé àwọn àǹfààní tó pọ̀ òun ló wà níbẹ̀. Alákọ̀ọ́kọ́ òun náà ni wípé anna man fahima hadha albab, wípé ẹnikẹ́ni tí ó bá understand ohun tí à ń sọ yìí bí mọ́mọ́ rọ̀ mí tafsir al-ayat al-karima pẹ̀lú àwọn aya tí a kà sẹ́yìn pàápàá jùlọ ibi tí ọlọ́run ọba àlékẹ́lá ó ti ń sọ wípé wàkọ́lú látàdárúnà àálìyàtàkún tí ọlọ́run ọba àlékẹ́lá tí ó ń sọ nínú quran kerim wípé àwọn ìjọ ànábì nuh wọ́n sọ fún àwọn èèyàn wípé wọ́n mọ̀ tẹ́tí gbọ́ àwọn nǹkan tí ànábì nuh nǹkan tí wọ́n sọ pé ẹ mọ̀ fi àwọn ọlọ́run ọba yín ẹ mọ̀ fi sílẹ̀ eléyìí tí nuh ń sọ yẹn ẹ mọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ o. Ọba àbáyé ní ìbàdàkú àti àwọn báàbù méjì tó tún tẹ̀lé lè tí a sọ yìí òun náà ni kí ni o ádámù lìbùlù fìdí báàbù aláàkọ́ nìyẹn. Báàbù ẹlẹ́ẹ̀kejì ni pé máa já àánà sábàbà kúfùrù ìbà ní ádámù wàtẹ́rì kìí ń dínà hún wà lìbùlù fi sọ̀lì hìn. Báàbù ẹlẹ́ẹ̀kejì tó tẹ̀lé òun náà ni wípé ìdí tó fà á tí ọ̀pọ̀lọpọ̀ fi di kẹfìrí tí wọ́n fi ṣe kẹfìrí sí ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ni wípé nífẹ̀ẹ́ àníjù àti ìsàṣejù àọ́bó sísàkà ni àwọn ẹni rè. Wọ́n ní ẹni tó bá gbàgbọ́ yìí dáadáa tàbá ìyànà láhó ògbóró bátúlì islam. Wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá understand the maxim tá a sọ yìí yóò padà hàn gbàgàdà sí wípé islam ti di àjòjì ní àwùjọ. Wàhálà hakùn àfààní eléyìí tí a sọ yìí kò sí iyèméjì ń bẹ̀rẹ̀ kò sí iyèméjì ń bẹ̀rẹ̀ rárá. Fàyínà islam al-mabniyu ala tawhid al-khalis ghorib. Wọ́n ní islam eléyìí tó yẹ pé ó dó lórí ṣíṣe ọlọ́run ọba àlèkè lálásán òun ni ó ti di nǹkan àjòjì torí pé tẹ́ ẹ bá ń sọ fún àwọn èèyàn nípa kíní yìí ẹbọ ni ìkan náà àwọn ọ̀rẹ́ wa ó ń sọ fún bọ̀dá rẹ̀ wípé ọ̀rọ̀ tawhid náà ni wọ́n sọ débẹ̀. Wọ́n sọ fún bọ̀dá rẹ̀ wípé téèyàn bá ní tawakul nínú ọlọ́run ọba tán yányán kò ní ṣe òkígbẹ́ kò ní ṣe ìfúnpá kò ní ṣe ayẹta sí ara rẹ̀. Bọ̀dá rẹ̀ wọ́n sọ wípé àfa gbogbo ohun tó sọ pátápátá mo ti understand ẹ̀ látòkè délẹ̀ mo ti gbọ́ yé ṣùgbọ́n ẹyọ kan tó sọ yìí mi ì tí wà convince ní ìgbà pé kí n ṣe ogun ayẹta sí ara mi àfa gbọ́ o ìyìn bá tọmọ làkejì jẹ́ o àfa ìyìn lọ́júmọ́ ẹ̀ ní kíkẹ́ mọ́ da o ṣùgbọ́n mò ń lọ jẹ́jẹ́ mi ẹnìkan wá fẹ́ dùn mí ládàá tí mi ò dẹ̀ sẹ́ tọ́lọ́nà sì mọ̀ pé mi ì sẹ́ ó wá sọ fún mi ní ìsìn wípé ẹbọ ni pé kí n ṣe nǹkan tó ṣe wípé àdá yẹn ò fi ní wọlé sí ara mi pé àfa àtúndànù nítorí sọ yìí kò ní ṣe kí ni o kò ní rọgbọ. Arákùnrin yìí
o lati mo lo omo iya wa o lati mo lo ninu tin ja niyan pe ah

n tẹ́ ń sọ yìí ìyà tó dẹ̀ rí ìṣá ni pé kí n ṣe ìṣúra ti ara mi pé kán yìn mí níbọn kó mọ́ wọlé kẹ́ ẹ wá sọ fún mi pé ìyẹn gangan ipe ẹbọ ni àpébò ló ṣe jẹ́bọ afá ẹbọ ni torí pé kí ni o èèyàn ti ṣe tàwákùl èèyàn ti gbára lé nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala mélòó mélòó àwọn èèyàn tí wọ́n yìn níbọn tí wọ́n sì tún tàtù torí pé kí ni o wọ́n ti kọ́ wípé ọjọ́ tí wọ́n jáde láyé wàláì kò tí tàsìkò ni ọjọ́ tí ẹ̀mí wọn ó bọ̀ kò tí tó àsìkò ni tó bá jẹ́ pé àsìkò tẹ́mi yorùbá bọ́ bá ti tó kò sí nǹkan kan tó lè sọ síwájú kò sí nǹkan kan tó lè fà á sẹ́yìn àwọn nǹkan wọ̀nyí òun náà ni àwọn ìgbàgbọ́ eléyìí tí a fẹ́ jẹ́ kí ó rinlẹ̀ ní ọkàn wa wípé tọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ewé kan ò ní jábọ́ lórí igi ilá bìíní ọlọ́run ọba subhanahu wa ta'ala nǹkan kan ò ní ṣẹlẹ̀ láyé ilá bìíní nǹkan kan ò sì ní dún ilá bìíní aboyún ò ní bímọ àfi kí ọlọ́run ọba àlékalá kó sọ pé àsìkò tí ó bímọ náà ló bímọ so definitely téèyàn bá ti ní gbogbo ilé ìsàkà ní ọlọ́run ọba tó ti rinlẹ̀ tó jẹ́ òdodo nínú ẹ̀mí rẹ̀ kò ní páyà nǹkan kan pàkàbùtò lẹ́kọ́ ju ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ tó gba àwọn nǹkan tí à ń sọ àtàwọn àkàwé tí à ń mú wáyé olùgbọ́ nínú ilé ẹ̀rí gbangba gbangba ló jẹ́ fún wa dájúdájú wípé islam òdodo ilé tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó fi sílẹ̀ fún wa ó ti di ohun àjòjì làbáfi sọ wípé fàkẹ́fẹ́rò mílẹ̀ bìlìdánì ìsìlámíyá tẹ́jìdò fíhá àlùkùlùwà fi sọ̀lìhí fi kòbórè wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú nínú àwọn ìlú islam gan kú mọ́ ẹ rí àṣejù tí àwọn èèyàn máa ń ṣe sísàká ní àwọn ẹni rẹ pẹ̀lú pé kí wọ́n lọ sí itẹ́ kí wọ́n lọ sí ibi tí wọ́n ṣe wọ́n sí tó yẹ pé ẹ mọ̀ ẹ rí wọn ó mọ̀ tọrọ nǹkan lọ́wọ́ wọn ó mọ̀ jílẹ̀ bẹ́ẹ̀ sọ́dọ̀ wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí kì í ṣe nǹkan tí islam tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó mú wá kì í ṣe nǹkan tó wà ní ìbámu sí fàlá tẹjìdù bálàdá mùsùlùmán ilà wà fi ìhò olówí fi kò bórí sọ́ọ̀lì wọn ni ó fẹ́ẹ̀ mọ́ sí ìlú islam kan tẹ́ dé àfi kẹ́ rí pé àwọn èèyàn wọ́n ń ṣe àṣejù wọ́n ní ìfẹ́ àfẹ́ jù wọ́n sì yin ẹ̀yìn àyìnbó sísàkà ní ibi tí wọ́n sin àwọn ẹni rẹ tí wọ́n sin wọ́n sí wàkọ́díyà kúnú láìsà kọ́bùrù rọ́júlù sọ́ọ̀lì wọ́n ní lódodo sàárè tí wọ́n lọ síbẹ̀ gan ó lè mọ́ jẹ́ sàárè ẹnìkan tó jẹ́ kan náà àwọn ẹni rẹ kọ́díyà kúnú wà mọ́ ni ó sì lè jẹ́ àbámọ́dá ó lè jẹ́ àbámọ́dá káwọn èèyàn kan kàn ń kán hun irọ́ kan jọ pé ṣéwù kan níjàmbá tó rù ó ní wọ́n sin síbẹ̀ tẹ́lẹ̀ pé àwọn èèyàn wá ń gbà látahandahan látẹnudẹ́nu débi pé àwọn èèyàn náà wá lọ ń jọ́sìn nídìí sàárè ṣéwù yẹn tó sì jẹ́ wípé lódodo ẹnì kankan ò sí níbẹ̀ mísìlú kọ́bìrì hussein bùnú alì rọ́dẹ̀lá àdì lápèjúwe gẹ́gẹ́ bíi sàárè àfàwà alì hussein ọmọ alì pẹ̀lú ọba àlìkọlá kí ọba ẹni sí wa fàhálì iraq àwọn ará iraq yẹkùlù àwọn sọ wípé wà ìndànà ní ọ̀dọ́ wa ni hussein wà o iraq lọ wà o ọ̀dọ́ wa lọ́wọ́ ọ̀dọ́ wa náà ṣiṣẹ́ wàhálù sham àwọn tó ń bẹ ní syria náà àwọn náà sọ pé ìndànà hussein dáhùn sọ yẹn o tó jọ maali o tó jọ mọ anabi salasala ọ̀dọ́ wa lọ́wọ́ o wàhálù ní sọ ẹ̀rí àwọn ará cairo àwọn ará egypt àwọn náà sọ pé ìndànà àwọn náà sọ pé ọ̀dọ́ wa lọ́wọ́ o wàbádùn ń yẹkùn a sì tiẹ̀ tún rí náà àwọn tó sọ wípé ó wà fi mọ gidi kódà àwọn ní morocco gan ló ṣe kí ni o morocco ló wà fàṣọ ọrọ lè hussein ní ìmọ anahu arba tó rí jà wọn ní sẹyìn táwọn aṣọ ní pé ṣé hussein tá à ń sọ yìí tó jọ máa lì sẹyìn mẹrin ní jẹbẹ ni yá ilé yìí kò rí bẹẹ àwọn mọkọ tán àwòsọ lan àbí ká sọ yìí pé wọn gé sí wẹwẹ kélekèle tí wọn wá ha ìríkìríkà rẹ sí àwọn ìta àṣọ yìí afaani gbogbo ní ìtàn sọ yìí kò sí nǹkan tó láàfin bẹ palimuhi ìta afẹ ló ń bẹ anahu kàmá kọlá sheikh islam muhammad bin abdul wahab òun náà ni tí afa sheikh muhammad bin abdul wahab tí wọn sọ wípé bàbá ìjànà láka gòrò bàtà islam ayé fìlì mùsùlùmí tẹ ẹ bá dé lu islam tẹ ẹ bá rí gbogbo àwọn harakat gbogbo àwọn taharukat gbogbo àwọn hawadif gbogbo àwọn ìṣẹlẹ tó ń ṣẹlẹ gbogbo táwọn èèyàn máa ń ṣe sísàkà ní ibi tí wọn àwọn ẹni rẹ ṣáájú sí ẹrí wípé àwọn èèyàn jìnnà sí tawhid àwọn èèyàn jìnnà sẹ́sìn gan púpọ̀ gbúrò àwọn kan yìí òun náà ni ìbánisọ̀rọ̀ wà yìí òun ló ń dálé lórí ọ̀kadà ní kàlíjẹ zero tìlà àròbí yá
oni bakana awon erekusu larbawa obladawa ti sheikh muhammad bin abuhab saaju ki ipepe afawa muhammad bin abuhab saaju ki o to jeyo oni opolopo awon eyan ni le larbawa na sare na ni won mo pe ti sey pe won lo joko ti sare elimi ka qur'ani nbe elimi sa adua nbe koda ise pe sare nikan awon o tun mo odi le ori sare yen na pe ni kibab damu kuba au kubab o le je kibab o ti je kubab damu kiba oni tu'badu min dunillahi ti awon yen si mo njo se fun ti won si dagun la si olorun ba subhanahu wa ta'ala koda e ma joya wa lenu ti a ba go pe wa yufiju ilaha wa tuqsadu awon eyan ma digbadigbon ti won so pe awon fe lo se ziyara lo si ibi sare woli kan abi bi ite kan abi aye kan ti won se woli kan si gbogbo awon si si bayi idali o ma na bi para si de ebo ni o ngba ta wa ni ile larubawa ni orilede egypt ti awa ti keko awon kan ina ti won je oni sufi abo sare lati nigeria o si sanwo baalu awon eyan ti won le ni 200 jama o sanwo baalu awon eyan ti won de ni 200 wa si alexandra ti yan ba de egypt to ba de cairo to ba de cairo tan lati cairo si alexandra 4 standard hours wakati merin ni nbe laarin cairo city ati alexandra 4 hours pelu driving ti o ti driver no si mo sa ire daada ona si te afa ona te ko si galloping ko si anything awon eyan o si wo flight lati eko wa si cairo tan ba de cairo lati lagos to cairo is more than 5 hours conveniently lagos to cairo is 6 hours the dot e ba gbe la ni airport ni keja te land the cairo international airport 6 hours ni o ma tun wa de cairo o tun wa wo moto lo si alexandra jama ki na wa ka ti won wa sare awon woli awon ti won so pe woli olorun ba ni won awon woli ya ita de so iko se nikankan ninu won to pe yin kale pe to n ba ti ku o e wa mo be lohun ni di sare won ko se nikankan to so ko sa ko le kankan to wa yi pe imam kan o afa kan o ko sinu tira to ko o ko sinu iwe to ko ni pe to n ba ti ku o eyin eyan e wa mo se tawa fun ni di sare mu o gba awon nkan won yi o je nkan ti o nju we wi pe islam wa yi o tin pada si ilu ajoji gege bo se bere lana walakin bi tawfikillah o ma pelu pe ko nge olorun ba subhanahu wa ta'ala annahu aana hadha ar-rajula ma'a al-imam muhammad bin sa'ud woni aba ta anso yi e sheikh muhammad bin wahab ta anso yi olorun ba ali pela o ran won lowo pẹlú ìkún lọwọ ẹni tó jẹ muhammad bin saud tó jẹ ọba saudi nígbà náà kọdọ aleha wahadamha ọlọrun ọba alekiola ó fi òpin sí àwọn nǹkan wọnyí pé káwọn èèyàn lọmọ pé ti sáré tàbí kí wọn sìnyàn tán kán tún mọ ilé kán tún mọ odi kán tún mọ ẹni lórí tàbí kán wulẹ tiẹ gbé àwòrán rẹ síbẹ gbogbo àwọn nǹkan wọnyí ó di nǹkan ìgbàgbé pẹlú ìkún lọwọ ọlọrun ọba alekiola tí ó ṣe fún àwọn olùmọwa méjèèjì ọba àti àfa sheikh muhammad bin wahab bákan náà ọba tó jọba ìlú òun náà ni ali saud àwọn náà kún wọn kún ọba ní wọn kún lọwọ débi pé àwọn nǹkan wọnyí ó di nǹkan ìtàn wàsọrọ tìlì bíláàdù wàlíláì alhamdu alátàwọhídì khalis débi wípé gbogbo mọmúlákàtú làrọ bí ato sọrọdí àpáta ló padà di ìlú ìsì ọlọrun ọba àlejòlá lásán ló padà di ibi tí wọn ti gbé egun mọ ló padà di ibi tí wọn ti gbé oru mọ ló padà di ibi tí wọn ti gbẹbọ mọ tẹ yí pé ó sì ti fìgbà kan kún fún gbogbo àwọn ìṣesí jákujáku báyìí bákan náà nínú àwọn àǹfààní eléyìí tí a tún rí nínú àwọn ọrọ tí a sọ yìí ẹlẹẹkejì máàrífàtú awùwálé ṣíríkì hádà fàfílì àrùtù wọn ní nínú àwọn àǹfààní tí a tún rí bẹẹ náà ni pé nínú ẹkọ yìí a mọ dájú pé awùwálé ṣíríkì hadafa fil ard o na ni pe ebo akoko to ye pe o waye lorile waju dhalika anna hadhihi al-asnam allati abadaha qawmuhu kanu aqwama salihin woni intafima na ni pe awon osa ti awon ijo anabi nu ti won josin fun patakata gbogbo lati dilele
àwọn ikọ̀ kan tó jẹ́ wípé ẹni rere ni wọ́n ni wọn kì í sèyàn burúkú wọn kì í sèyàn láabi gbogbo ẹ̀ náà láti ṣàlàyé ní àwọn ìjókòó tí ó ṣáájú fahada falgo ló wù fíìhì wọn nígbà tó lọ bẹ́ẹ̀ àṣejù wá wọ ìfẹ́ tí àwọn èèyàn ní sí àwọn ikọ̀ àwọn ẹni rere tá a sọ yìí túmọ̀ obìnrin mìíràn nìlà nígbà tó ti sa ṣàìtọ́nù tó wá gbé sí àwọn jẹnẹrẹ nígbà táwọn jẹnẹrẹsàn tí wọ́n mọ wọ́n tán lọ tán tán kú tán jẹnẹrẹsàn mi tó tún wá padà dé ṣàìtọ́nù tó wá gbé sí wọn lẹ́yìn pé ibi dá jókòó sí ni àwọn ẹnire àwọn èèyàn yín tó jẹ́ ẹnire inú yín tí àwọn bàbá yín tí wọ́n lọ tí wọ́n mọ ìrí wọn kalẹ̀ wọ́n máa ń jọ́sìn fún wọn ni ṣàìtọ́nù tó gbèrò nínú yín yẹn tó gbé sí wọn lẹ́mìí fa obì dún ìlú ẹ̀lẹ̀ ló wá di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní jọ́sìn fún wọn tí wọ́n pa ọlọ́run ọba tì torí pé kí ló ìfẹ́ àníjù tí wọ́n ní sí wọn fàfihì alhadaro nínú ẹlòmọlówí ìsọlìhì àfáà ní eléyìí tí a sọ yìí a tún rí níbẹ̀ wípé ká jìnà sí ìfẹ́ àníjù àti ẹ̀yìn àyìnbó sísàkánú àwọn ẹni ọlọ́run ọba subhanahu wa ta'ala afáàlìfà fáni ẹlẹ́ẹ̀kẹta máàrífàtú awàlìṣẹ́yìn gbójúrọ̀ bíi jínú àbíyà mímọ nǹkan àkọ́kọ́ tó jẹ́ sábà bí nǹkan tí wọ́n fi yí ẹ̀sìn àwọn ànábì ọlọ́run ọba padà wọn náà sábàbù dáàlìkà àti àwọn ìdí tí ó fà máàmá arífàtí anamlọ́ha àṣàlàhùn pẹ̀lú wípé ọlọ́run ọba àníkẹ́lá ni ó rán àwọn ànábì ọlọ́run ọba níṣẹ́ awàlìṣẹ́yìn gbójúrọ̀ bíi jínú àbíyà wà ṣẹlẹ̀ nǹkan alákọ̀ọ́kọ́ tó jẹ́ wípé àwọn èèyàn fi yí ẹ̀sìn àwọn ànábì ọlọ́run ọba padà òun náà ni ẹbọ wọ̀sábàbù wo wàlùgùlù wo fi sọ́ọ̀lì hàn wọ́n ní tó sì bi òun náà ni ìfẹ́ àníjù ẹ̀yìn àyìnbó ẹ̀yìn àyìnpá sísàkánì àwọn ẹni ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀kan olùhu máàmá arífàtí anamlọ́ha àṣàlà wọ́n ní ọ̀rọ̀ tí àáfàá sọ wípé pẹ̀lú wípé wọ́n mọ̀ pé ọlọ́run ọba àníkẹ́lá ló rán wọn fọlọ́láhu ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ nínú alukur'an kẹrin pàápàá jùlọ súrátù bákọ́rọ̀ ọlọ́run ní àyà 213 ọlọ́run ní káàdà nasu ummatan wahidatan àwọn èèyàn tẹ́lẹ̀ ìjọ kan ni wọ́n bàbá afẹ́lọ́hùn nàbì yìí ọlọ́run ọba àníkẹ́lá wá gbé àwọn ànábì dìde ní ìṣẹ̀lẹ̀ ńtẹ̀lẹ̀ ńtẹ̀lẹ̀ ńtẹ̀lẹ̀ mo bá ṣírí ní wọn mo rìn rí mo bá ṣírí wọn mọ fún àwọn èèyàn ní ìròdùnú pítọ̀ tẹ́ ẹ̀ bá ṣẹ́bọ́ tẹ́ ẹ̀ kú sórí tawhid àlìjọ́nà lẹ́wọ̀ wà mo ń ṣírí bákan náà wọn sì tún máa kìlọ̀ fún àwọn èèyàn pítọ̀ bẹ́ ẹ bá ṣẹ́bọ́ tẹ́ ẹ mọ orogún pẹ̀lú ọlọ́run àbí ẹ mú ẹgbẹ̀rá pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala ibi tọ́rọ̀ yóò já sí inú náà ni o ayé kánú ummatan wahidatan ala tawhid pé nípìnlẹ̀ orí tawhid náà ni wọ́n wà pàkítàlàfù nígbà tó yá ìyapa inú ṣẹlẹ̀ lọ́mi sí omi ètò ó wáyé láàrin wọn ọba afẹ́lọ́hùn nàbí yìí ọlọ́run ọba àlìkà wà bẹ̀rẹ̀ sí ní bí àwọn òjíṣẹ́ dìde mo bá ṣírí wọn fún wọn nírò ìdùnnú wípé tẹ́ ẹ bá ṣe tọ́lọ́run tẹ́ ẹ lórí tawhid àlìjọ́nà ti dúró fún yín ọmọ ń rírí wọ́n sì ń kìlọ̀ fún wọn pítọ̀ tẹ́ ẹ bá ṣẹbọ tẹ́ ẹ sì tọ́lọ́run ọba àlìkà ọlá mọ́ tẹ́ sọ pé tẹ́ bá sọ pé mọ̀ ṣẹbọ pé ẹbọ lẹ́mọ ṣe pé ẹ ní jọ́sìn fún ọlọ́run ọba subhanahu wa ta'ala mọ́ ìyá ẹlẹ́ta ẹlẹ́rọ ó ti wàhálẹ̀ fún yín wà ń zala máa hom kitab ọlọ́run ọba àlìkà ọlá kò fi dé lórí eléyìí ó tún wá sọ ìwé kalẹ̀ ní tí ọlọ́run ọba àlìkà ọlá sọ kalẹ̀ òun náà ni guidance òun náà ni yóò mọ jẹ́ tutọ̀ pàápàá jùlọ nígbà tí àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n bá ti lọ tán àwọn ìwé yìí yóò mọ jẹ́ ìjúwe àwọn ìwé yìí yóò mọ jẹ́ ìtọ́ka àwọn ìwé yìí yóò mọ jẹ́ àdébọ̀ wàá bá fún àwọn ikọ̀ tí wọ́n tún ń bọ̀ lẹ́yìn tí wọn ò lórí ọ̀fẹ́ láti bá àwọn ànábì ọlọ́run ọba àlìkà ọlá láyé fàkítàlàfù bàbá afàlọ́hùn nàbí yìí náà bá ṣírí náà mú síré wàá ń zala máàmù lè kìtàbà lè yá kùmọ̀ báyìí náà fí mọ̀kítàlàfù fi kò sí nǹkan tí ọlọ́run ọba àlìkà ọlá nítorí rẹ̀ sọ ìwé ìkàlẹ̀ ju wípé kó máa jẹ́ àlàyé àti ìyànàná àti àlàyé nípa gbọ́nmi sí omi ọ̀tọ̀ àbí ìtakora eléyìí tí ó ń bẹ láàrin àgbọ́yé àwọn èèyàn wọ́n ní fàáda awàlù mahadata mina ṣíríkì fi bani adam wọ́n ní eléyìí òun náà ni nǹkan àkọ́kọ́ tí ó fa ẹbọ láàrin àwọn ọmọ ànábì ádámù níparí ẹlẹ́ẹ̀kẹrin kọ̀bùlù bídáyé ní kọ́ni ṣàráyé wàlfítírì tarudùhà wọ́n ní bákan náà òun náà ni sísílẹ̀kùn fún bídíà ìyẹn la pè ní àdádálẹ̀ torí pé kí ni ànàfóso tẹkbaluwa láàlẹ̀ ànàhàmọ̀ṣúra
wani emi ma fara mo bidia lani anna ha mashrua ki se yi pe tori pe bidia olorun oba le kala lo legalize o ki se pe bidia ki se olorun oba le kala legislate o bali inna sharaiha tarudwa wani gbogbo ofe olorun oba le kala o na ni o da kini o onu da bidia para pe eyi te gbe wa bidia ni o ni lo okadhalika alfitru salima tarudwa bakana adamu ni ti olorun oba subhanahu wa taala o da awon mo ni ona se kini ona da para pe ara adamo takwele jibili olorun ba ni pe la bo si da awon iru re o takwele bo si da awon iru re na ni pe kini fa'akin wajakali dini hanifa fitratallahi lati fatara an-nas alayha ito olorun ba ni kola o doju oro re ko awon nabi re oni olorun ni wa'akin wajakali dini hanifa pe da oju re ko ese dodo fitratallahi lati fatara an-nas alayha ona ni ese adamo ile ti olorun ba ni kola to damo gbogbo awon ida to da patapata fal fitru salima la takmalu tashri'a illa mimma yamliku dalika oni nti ape ni adamo to lalafia to gbadun ko ni gba wi pe elomi to le sefun afi eni ti o ba ni ikapa lati sefun ohun na olorun ba subhanahu wa ta'ala elu go olorun ba subhanahu wa ta'ala to ba tun ju ko to nbo ato mo tesiwaju o ga gbon ni ele karun abi olorun ba subhanahu wa ta'ala imanihi وفضله وكرمه ليه تعوي قدام كدو وفي ميزان محسناتي و تعوى تعوي تعوى تعبو يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم سبحانك اللهم وحمدك صلى الله لا إله إلا أنت أستغفرك وأتوب إليك تو جمع الوقت ما قال لي تنين تو إجعل داء إنما يعني أبو أيمن العسلي دون تقول فعيك لقوه نادي العسلي السلام عليكم ورحمة الله وبركاته

0: gbogbo ni oniranran ta ba nfe lo ta mo si dukia ise mo ma woran television ni abun yowu isoko atawon kan mi ti e fi mu ki ayo deun fun ni ṣugbọn ta n wo wi pe bile aye se ri lodi oni nje ona ati ri awon kan won ni rorun wa bẹẹni yi ni idahun ṣugbọn won ni ẹnu onikan lati gbọpọrun lọjọ ni alejo kan be pẹlu mi ti won di aṣoju ileiṣẹ cdk ma fẹ ki won na nbẹ fun eyin ara ile mo kale
1: e ṣeun olotu e ku ohun ni ataro oruko mi ni Okunola Abdulhakeem gẹgẹ bi e ṣe so ni ekan CDCARE application ti o so ala omo orilede Nigeria di mumu ṣe nitori pe o ni o fun wa lanfani lati ra gbogbo nkan ilu nu le patapata ti o wu wa ti a fe ra lati ori inu yara mattress la fe ra ni o a fe ra fan ni o AC ni a bo si le dana a fe ra gas ni o pot ni o microwave fridge ni a fe ra freezer ni o ati bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣẹ̀ṣẹ̀ mọ̀nàmọ́ná báyìí ta fẹ́ máa ra bí sólà inverter kankan àtúntà ní cdk a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún ẹ̀yìn fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí cdk app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápánbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú cdk ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọkan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì ò rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ mo rò pé okay mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mo sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí cdk wà fún ni kán tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tonímọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá mọ́tò tó wù yín
0: o
1: ẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹ tó bá bára mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú cdk rò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún cdk ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbowó fún mi màá tún mọ́ sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin cdk mọ̀ pé ẹni oníbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún mọ sanwó lọ nǹkan tí cdk wà fún ni kò wá òyìnbá tí ó ti mọ kí yín káàbọ̀ cdk ò wá ní sọ pé kẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn lè ẹ ti ṣe tẹ bá ti ń dálóòdù app yẹn bá ayé tẹ mọ fi owó yín sí ẹ mọ rí ń bẹ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ bá ti download àbí kẹ chati lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ lè wà.
0: ọ́fíìsì nígbà tó yẹ pé ní ẹpẹ káàkiri.
2: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ ọ̀fẹ́ Tochi Pharmacy Oluwatoyin Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
0: ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yan gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tí ó jẹ́ pé ẹ ti ń rò ó wípé bó lẹ ṣe ṣe báwo ni kíní àwọn ṣe bọ́ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn cdk ó dìgbà kan náà ẹ ṣeun.
2: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ ọ̀fẹ́ Tochi Pharmacy Oluwatoyin Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
3: CDK there for you.
4: Yeah.
5: Live it, live it,
6: my forever.
7: ADAB.

0: Chelsea Beyond Buildings.
1: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Every time there's a match, there are two kinds of screams. First, the regular fans. Then there's this. That's Betway users celebrating louder for their team and for their winning bets. Play and win with Betway, your destination for all things sports and casino with solid odds, fast payouts, and 24/7 support. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
4: On your track. Set.
5: Wọ́n sáré ìjẹyìn lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbapò kìíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ìtẹ̀lé lẹ́yìn.

0: sọ̀rọ̀ dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Àròkọ Bátúndé o, àròkọ Bátúndé o, iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa, àròkọ Bọ́dúndé o. Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ kan pàtàkì àdáyébá tọ́lúwọ́ bá fi jíǹkì àwọn ọmọ adarí hun, ọ̀lẹ́ ò lè ṣiṣẹ́ àgbẹ̀ ó dá mi lójú, akọni ọkùnrin ló lè mẹ́gàn. Ó yẹ gbogbo àgbẹ̀ pátá lọ̀rọ̀ yìí kan o, oògùn àtàtà tá a pè ní ova pọ́wà ló ń jẹ́ bí idẹ́fun kòkó, obì, ọ̀gẹ̀dẹ̀, iṣu, àgbàdo, kaṣú, ewébẹ̀ àti gbogbo nǹkan ọ̀gbìn pátá. Oògùn ova pọ́wà ó ti wà káàkiri orílẹ̀-èdè yìí o, táwọn àgbẹ̀ ń rà ní wìtìwìtì. Iléeṣẹ́ Futures Chemical Affairs ló jẹ́ alágbàtà káàkiri gbogbo Nàìjíríà. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, orí nọ́mbà yìí ni ẹ pè sí 08171891202. Oògùn ova pọ́wà, ọ̀rẹ́ àwọn àgbẹ̀ ló jẹ́ o. Mo fẹ́ kẹ́ ẹ gbà bẹ́ẹ̀. Oògùn ova.

ẹkú lẹ gbogbo ọmọ Nàìjíríà ìlúkùnrin ìlúbìnrin. Ẹ̀yin àgbẹ̀ lókè ẹ̀gàn, mo kí gbogbo yín o, ẹkú iṣẹ́, ẹkú ìgbìyànjú, ẹkú akitiyan, ẹkú kó lè dáa, mo kí yín, ẹkú ìgbìyànjú, nítorí pé alárojinlẹ̀ ní ṣeṣẹ́ oko, alárojinlẹ̀ ní ṣeṣẹ́ oko, aláforítì ní gbé lókè ẹ̀gàn. Ṣé mọ̀ pé ọjọ́ abágbésu kọ́ ni súnta, àgbẹ̀ ní àforítì púpọ̀ jù, ọjọ́ abágbèǹgbàdo kọ́ ní yọmọ, eré àgbẹ̀ wà ń bẹ̀ dáadáa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń fomi dé fúrúgbìn lẹ́fà ọ̀ka lágbára Ọlọ́run ọba, ojú yín ti rí pípọ́n bí iná lókè ẹ̀gàn, ẹ sì padà rí yendeyinde bí idẹ. Má lọ mọ́ kí yín o, ọmọ olóde Ògúnbíyí tìlú Ẹ̀tayé gbajú Èkìtì Kwara, bọ̀dá ẹlẹ́nu.

0: gbogbo ẹyin tẹ n pè mí lábẹ́ aṣọ pé nọ́mbà 070 54 51 44 77 lẹ́ẹ̀kan sí 070 54 51 44 77 nọ́mbà tó dọ̀dọ̀ eléré okunu àrẹwà dàrẹ́tọ̀ pátápátá nọ́mbà gm wọn ọlọ́wọ́ ọ̀tún wọn ó ní 080 51 83 15 25 080 51 83 15 25 ẹ ò nọ́mbà gm nìyẹn gbogbo nǹkan tí ẹ bá àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí gbogbo nǹkan tá a ti sọ látẹ̀kan lórí kí ọ gold plus ni o lórí lórí grow mighty ni o lórí ofa power lórí reactive lórí fa partner lórí green star gbogbo àwọn nǹkan tá à ń tà nílé iṣẹ́ wa ẹ bèrè lọ́wọ́ wọn lẹ́kùnrẹ́rẹ́ ń búlẹ́wà wọn ò gbéràn àwọn èèyàn wọn á wá gbé fún yín tẹ bá ti jọ sọ̀rọ̀ ọ̀rọ̀ tiwa ò le tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ tiwa ò le tó bẹ́ẹ̀ mo fi kí yín o lẹ́ẹ̀kan sí o ètò ń tẹ̀ ẹ́ wájú ètò ń tẹ̀ ẹ́ wájú.
1: bẹ́ẹ̀ ló fi òye jẹun rọ̀ lágbogbo méjìlá àti máa gbé dọ́jà dókítà òyìnbó ká tó fura.
0: ẹ̀yin tẹ́ ẹ bèrè lọ́wọ́ mi bóò la ṣe ń lo Cure Go Plus nọ́mbà ọ̀gá lẹ̀ pè lẹ́yìn ètò tàbí tẹ́ ẹ bá ti fẹ́ wà rà á wọ́n mọ̀ ń já yín sí bẹ́ẹ̀ ṣe ń fi tókù náà la ṣe ń fi ṣùgbọ́n oríṣi méjì ni Cure Go Plus tọ̀dọ̀ wa a ní olómi àti gbẹrẹfu tó wà ń sásẹ̀tì àtolómi ẹ̀ méjèèjì lẹ́wàá papọ̀ ló bá tán ló bá tán tẹ bá ti fin lẹ́yìn ọgbọ̀n ọjọ́ ni lẹ́yìn ọgbọ̀n ọjọ́ ọgbọ̀n ọjọ́ náà kọ sínú ẹ̀ ṣùgbọ́n a mọ̀ pé ó ju ọgbọ̀n ọjọ́ lọ bẹ́ẹ̀ ni ibi tó bá súnmọ́dò tó wà nínú omi pé omi wà lọ́tún omi wà lọ́sì tá a mọ̀ pé ilẹ̀ alábàtà iye ni òní ogúnjọ́ àtọjọ́ mẹ́rin ogúnjọ́ àtọjọ́ márùn-ún ogúnjọ́ àtọjọ́ mẹ́ta lẹ́ẹ̀rin ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta òní ká lọ gba sílá ṣùgbọ́n ibi tó bá ti wà lókè tí ò súnmọ́dò ọgbọ̀n ọjọ́ ni ọgbọ̀n ọjọ́ ó lé ní ṣùgbọ́n ọgbọ̀n ọjọ́ la gbọ́dọ̀ sọ fún yín ṣe gbọ́ báhùn ní ti Cure Go Plus bẹ́ẹ̀ sì máa lò nìyẹn grow mighty ofa power reactive ọmọ ìyálà àwọn mẹ́tẹ̀ẹ̀ta a lè wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ bá a bá ṣe ń fi Cure Gold a tún lè máa a máa bu díẹ̀ díẹ̀ sí náà torí kíkó ipò yẹ kó lè máa jáde lóṣooṣù kó lè máa jáde lóṣooṣù kéèyàn lè máa jáde kéèyàn lè máa yọ tuntun yọ tuntun a máa ṣe bẹ́ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ green star àìfí òun titi ẹ̀ a máa ń fi fín ara gini kò ní dára ewé sílẹ̀ ẹ̀lẹ̀ kòkó obì bó ṣàgbàdo a lè lò fún a máa ń lò fún ẹ̀gẹ́ a ń lò fún isu a máa ń lò fún isu gbogbo nǹkan tá a bá ń gbìn tó ṣàti wọnú lẹ̀ la máa ń lo gbogbo àwọn nǹkan wa fún ẹ ṣé o ṣe ń tẹ̀lé mi bọ̀ mò ń kí gbogbo yín lẹ́ẹ̀kan sí o ọba làgbẹ̀ o.

0: ọ̀rọ̀ lẹgbẹ́ òun bó la ṣe ń lò lòun ta bá fẹ́ fi fín kòkó ta bá ti pa kíọ́gò ta bá ti pa reactive àti reactive papọ̀ mọ́ gromite àti ofa power ta bá ti mix mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ sínú ibì kan láwa mọ́ yọ́ sínú kíọ́gò plus ta bá fẹ́ fi fín nù o so mo bá jẹ́ pé a fẹ́ da fín àti ewé àti igi àti egbò láàfin fò náà fi ń titi ẹ bó ṣe kòkó bó ṣòbí àmọ́ tó bá jẹ́ pé a fẹ́ fi fín isu ni ewé isu àti ibi tí òpin isu gbà lọlẹ̀ láàfin fín yóò sì ta débi pé inú wa ó dùn bó bá jẹ́ pé ẹ̀gẹ́ bẹ́ẹ̀ náà ni àmọ́ tàgbàdo àti sọ́ńjò ni pé ó ní ọ̀nà tá à ń gbé tàgbàdo gbà tẹ bá fẹ́ kó mú yẹ̀ sí ọ̀nà tá à máa ń gbé gbà rèé ọ̀nà tá à máa ń gbé gbà rèé a bá kọ́kọ́ fi rò ó ká tó gbìn ta bá ti wá gbìn tán tó bá ti tó bíi oṣù kan tá a ti gbìn gromite onìkan là á lọ fín sí gromite àti reactive tó bá jẹ́ pé ilẹ̀ tí ò gbéra dáadáa méjèèjì lákọ̀ọ́kọ́ lọ fífin a fi fin gbogbo ewé mọ yẹ̀pẹ̀ mọ lẹ́ẹ̀lẹ́ẹ̀bẹ̀ a bá ti wá fin tó bá ti ń wọ bí oṣù méjì tó ti ń tú kó tó dà pé yóò tú tán dáadáa ta bá láti ri pé ó ti ń tú pé kò lè ga mọ́ nù tágbàdo bá ti tú àgbàdo ò lè ga mọ́ kó tó dà pé yóò mọ yọ mọ́ o ò láti lọ fi papọ̀ mọ́ jẹ̀jẹ̀rẹ́ ẹ̀ wálẹ̀ àmọ́ ìgbà náà a gbọ́dọ̀ fi ofa power pẹ̀lú ẹ̀ a fi ofa power pẹ̀lú ẹ̀ ọmọ wọn á gùn dáadáa bá ṣe ń ṣeta lágbàdo nù á fi fin á ti jẹ́ kó tú tán torí tí ò bá tí ì tú ta bá lọ fin ọ̀pọ̀lọpọ̀ àgbàdo òun ó sábà máa ń ga ju ọmọ lọ ṣùgbọ́n ta bá ti ri kó ti tú kò lè ga mọ́ ó ti dópin a wà lọ fin báwọn a lọ fin kó tó dàpá fẹ́ mọ́ yọ ọmọ yẹn a ti mọ́ yọ ọbẹ̀ yẹn díẹ̀díẹ̀ a wà lọ fin bẹ́ẹ̀ ta bá ti rí sẹ́ńtà ibi tó ti ń yọ ọmọ a tún wá tẹ̀ sójú ẹ̀ dáadáa jẹ́ kó fin ẹ pàtàkì fún mi oògùn tí mo kọ́ yín bọ́ńbọ̀ ẹ jẹ́ kí n dókè odò ká jẹ́wọ́ bí àwọn nǹkan kan tó tún kù kó tó dàpá àmọ́ nǹkan garawa díẹ̀díẹ̀ fún tọ̀sẹ̀ yìí.
1: Igun dédé àsìkò yìí o, iléeṣẹ́ Funtos Modern Farmers, Ọbalagbẹ Globally, iléeṣẹ́ tí ń bá àwọn àgbẹ̀ tán ṣẹ́ ló rànmẹ́ sí gbogbo àgbẹ̀ pátápátá. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilé wa, iṣẹ́ tó lọ́lá púpọ̀ ni. Ẹ̀yin àgbẹ̀, ẹ má jẹ́ kí iṣẹ́ ó sun yín. Ẹ wò ó, tọdún yìí ó tún dára ju tàwọn ọdún tó ti kọjá sẹ́yìn lọ. Bá a bá ṣe ń ṣiṣẹ́ wa, a rí wípé à ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ ká tẹ̀lé ká sì lo àwọn èròjà tí ń jáde níléeṣẹ́ Funtos Modern Farmers Ọbalagbẹ Globally èyí tí ó mú kí àwọn ọ̀gbìn wa ó ṣe dáadáa ká sì kórè lọ́pọ̀ yanturu ẹ̀wá jẹ́ àsunmọ̀ iléeṣẹ́ yìí ká bá wa dowó pọ̀ ká sì gbàmọ̀ràn láti iléeṣẹ́ wa ọ̀rẹ́ àgbẹ̀ ni wá a sì ti dúró gẹ́gẹ́ bí ojútùú sí ìṣòro gbogbo àgbẹ̀ àwọn ń fàsìkò yìí rọ gbogbo ẹ̀yin ọba baálẹ̀ gbogbo ọ̀tọ̀ ọkùnrin ìlú wípé ẹgbárùkù ti iléeṣẹ́ Ọbalagbẹ kẹ́ ẹ darapọ̀ mọ́ wa ká lè túbọ̀ jọ gbé iṣẹ́ àgbẹ̀ lárugẹ nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrànwọ́ àti ìrónilágbára níléeṣẹ́ yìí ti ṣe tá a sì tún ń tẹ̀síwájú láti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ sí i iléeṣẹ́ Funtos Modern Farmers ti pín ìwé ìyẹn notebook fáwọn 10,000 akẹ́kọ̀ọ́ 10,000 students bákan náà ó lé ní 6,000 àwọn àgbẹ̀ tá a ti ṣe ìrónilágbára fún iṣẹ́ ìrànwọ́ wọ̀nyẹn sì ń lọ ni kò dúró ká kún iléeṣẹ́ Funtos Modern Farmers lọ́wọ́ ká lè jọ gbẹ́rù dákẹ̀sán ti ṣèbálẹ̀ ọjà ní báyìí àwọn èròjà oògùn tí mú kíṣẹ́ àgbẹ̀ ó rọrùn fún ni tí sì mú ká dọlọ́rọ̀ nídìí iṣẹ́ àgbẹ̀ èyí tí iléeṣẹ́ yìí gbé jáde lọ́kan òjọ̀kan gbogbo ẹ̀ ló tún ti fi agbára kún agbára ó wúlò púpọ̀ fún gbogbo àgbẹ̀ tó fẹ́ kórè lọ́pọ̀ yanturu àwọn èròjà bíi overpower amokojipepe amú ìgbé ayé ro àgbẹ̀ lọ́rùn gromite awogbaàrùn aṣọkọ fún ẹrẹ́ oògùn kòkòrò tí ń ba nǹkan ọ̀gbìn jẹ́ reactive force èròjà fúnlẹ̀ lókun àti agbára àti nǹkan tá a gbìn sórí ilẹ̀ greystar ọ̀gá organic soil conditioner eleyi ti lo sona jijin lati pese onje ti ile wa nilo bakan na ni Cure Gold Plus ekun oko korikori loke egan ti gbogun ti kokoro ti ba koko ata tomato ata won kan ogun mi je gbogbo awon eruja won yi ni nbe nle be bara te lo eyi na o ma dupe fọlọrun ni lati ba wa duwo po e ma bo ni le se Funtos Modern Farmers obalagbe awon address ile se ware o ni ilu ore awani 11 Oluseyi Street Orita Ojo Odigun Ore ni Londo 35 Ile Moboro Street Sabo Ondo bakona ele kan si wa ni Ijebu Jesa ati Iwoye Jesa awani Onibokun Building opposite St Matthew Primary School fun ibadowopo ibere tabi alaye lekunrere e ma pe sori awon number ero ibanisoro won yi are 070 54 51 4477 Iyalaje 080 34 68 44 19 GM 080 51 83 15 25 Royal Father 080 66 40 63 12 E magbagbe o ile ise Funtos Modern Farmers obalagbe globally gbangban la wa leyin gbogbo agbe e sumo wa e ba wa dowo po e si gbaroko ti wa ki gbogbo wa o le bere ise agbe je ise wa o ni dise o ami
0: o da ise modupe o alalubarika association le mi na ba lo number GM to dodo general manager Funtos Modern Farmer ona ni 080 51 83 15 25 080 51 83 15 25 team gege okay share team okay 080 51 83 15 25 ulododo GM wa epe number won bi te ba wa agbedodo yin ni seju aya ko da be wa Canada o se London ibi te ba ti wa eyin agbe loke egan ni ogun ata nfun rere Cure Gold eyin agbe e need e bayi o e titira te n fi ko 33 days ojo marun marun ojo mewa mewa un rara e ba ti fi ko yin tun travel e ba ti fi ko yin tan to mi o jina sibe agaga yin te do lohun eyin ti sifa e wa ko ni witi witi te ba ti fi ko yin te travel te lo mo ye ko ni 22 days be ri pe eyan lo ye takute okerewo rara rara rara te ba ti fi te ku me olorun ade mo dawole gba to je pe olorun na la ba duro ni le se wa e o number ileri oko wa are wa e pe number awon na fun awon opolopo alaye lori gbogbo awon kan ta ba ti da ko lati ekan 070 54 51 44 77 le kan si 080 54 51 4477 number to de odo oga aminu efajeli stylewo eromi dola 080 oni ti yaafin ajoke oba lagbe 080 51 83 15 25 eje ki sare mummy tin to man kangara mi die die
2: e ti mo lanu ko to tori bo si mi lenu fe mo la mi akam ori ni
0: ise dope ninu ise ogbin oga mi ni kin je ko ye wa o pe eyin sagodabule loko egan lohun won ni ke kora yin jo logun logbon e o ke ba ti kora yin jo tan e o e pe number wa ka wa ba yin a ko ogun fun yin tori pe a so pe ise dope ninu ise ogbin awa agbe ti awa todo wa a de fi ara ni eyin agbe tori ari akitiyan yin e o ari akitiyan yin o la fi so wipe e kora yin jo logun e kora yin jo logbon ke pe number wa ka wa e je kin gbo jingle Cure Gold Plus n tan tin ba ti wa gbo ba hun kin wa ma nlo bo se jenu e kora yin jo logun logun lo laba oko wa eyin te si n wa se eyin na e ma nbo ise dopin ninu ise ogbe o

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹyìnà, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti dàpọ̀ kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

kó túbọ̀ nígbàkanjọ ni lọ lápá ibi ìpínlẹ̀ Ògùn eléyìí tó sì ṣokùnfà báwọn ènìyàn bí wọn ò ti ṣe lè lọ síbi iṣẹ́ wọn ọgọ́rùn àwọn ènìyàn tó ti ẹ̀ ń bọ̀ láti ibi iṣẹ́ ni wọn ò lè délé tọ́pọ̀lọpọ̀ ni wọ́n sùn sójú ọ̀nà ọ̀hún sókèrè fàkèrè náà ni ló ti wá dójú ẹ̀ báyìí pọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́kadà àtàwọn ọlọ́kọ̀ tára wọn ò balẹ̀ bí wọ́n ti ṣe ń gba ojú ọ̀nà eléyìí tí ò yẹ kí wọ́n gbà títí di àkókò tá ń kó ìròyìn yìí jọ sókèrè fàkèrè ọkọ̀ náà ni ló sì ní eléyìí tó ń ṣòro fáwọn ènìyàn láti lè làájá àjọ tó ń bókútó ọ̀rọ̀ ìgbòkègbodò nípínlẹ̀ kó làṣẹ́mà akọ̀wé rẹ̀ dókítà olúfẹ́mi dámilọ́lá òkè-ọ̀sán-ìtòlú ló wá jẹ́ kó di mímọ́ wípé ìwádìí ń ló ti fihàn báyìí wípé àwọn ọkọ̀ àjàgbé kan ń ló ṣe léṣe ní ojú ọ̀nà náà nígbàtí àwọn míì tí wọ́n bàjẹ́ sí ojú ọ̀nà ọ̀hún tó ṣokùnfà ọ̀ràn gòdògbò tó nílé ò lè délé tó ló kò lè dúkò náà ọ̀gá àgbà yanyan ilé ẹ̀kọ́ gíga fásitì bámidélé olúmilúà tó wà ní ìlú ìkẹrẹ ọ̀jọ̀gbọ́n andrew ọmọjọlá ló ti jẹ́ kó di mímọ́ wípé ilé ẹ̀kọ́ gíga fásitì náà ń ló gbájúmọ́ ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì rẹ̀ ọmọjọlá ń ló tako ọ̀rọ̀ kan wípé ilé ẹ̀kọ́ ọ̀hún dẹyẹ sí sísan nǹkan tó tọ́ fáwọn òṣìṣẹ́ fẹ̀yìntì àti wípé lọ́wọ́lọ́wọ́ báyìí ohun tí wọ́n ń jẹ wọ́n ó ní owó oṣù kẹjọ àti àbọ̀ oṣù keje ó sì jẹ́ kó di mímọ́ wípé ìdádúró ọ̀hún ń ló wáyé látàrí owó tó ń wọlé léyìí tó dánu dúró lákòókò tá a wà yìí láti ọwọ́ àwọn tó ń bókútó ètò àtò ìṣúná eléyìí tó ń bókútó àsùnwọ̀n ìṣúná ilé ẹ̀kọ́ ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì nílé ẹ̀kọ́ gíga fásitì ọ̀hún ni wọ́n fẹ́ sójú pópó lọ́jọ́ ajé nínú èyí tí wọ́n ti ń fẹ̀hónú àtakò owó wọn eléyìí tí ilé ẹ̀kọ́ ọ̀hún tó ń gbẹ́sẹ̀ lé àtẹ̀jáde kan eléyìí tó ti ilé ẹ̀kọ́ náà jáde nílùú ìkẹrẹ lọ́jọ́rú látọwọ́ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ ọ̀hún ló jẹ́ kó di mímọ́ wípé ìfẹ̀hónú ọ̀hún ó ní kí wọ́n ṣẹ́wélé o látàrí wípé ohun gbogbo ní ilé ẹ̀kọ́ ọ̀hún ṣe láti lè dáhùn ìbéèrè wọn ọgọ́rọ̀ àwọn ènìyàn ló tún ti ń gbóríyìn fún ààrẹ bọ́lá tinubu báyìí fún bó ti ṣe ṣe gòdògòdò méje yàyà mẹ́fà láàrin ọdún mẹ́ta tó ti lò lápèrè ọba tìlú obìnrin ọmọ ọ̀nùbà ló wá jẹ́ kó di mímọ́ wípé ìṣèjọba ààrẹ bọ́lá tinubu ń ló ti sa ọ̀pọ̀lọpọ̀ ipa láti lè jẹ́ káwọn ènìyàn kí wọ́n rírì jẹ́ ìṣèjọba jẹ ọba ìwú ààrẹ ẹni tó gbàlejò àwọn ikọ̀ tó ń polongo ìbò fún ẹgbẹ́ òṣèlú apc láàfin rẹ̀ eléyìí tí sẹ́nítọ̀ abdulasis yari tó darí ló jẹ́ kó di mímọ́ wípé gbogbo ọ̀rọ̀ táwọn olùbẹ́nu àtẹ́lù tí wọ́n ń sọ sáàrẹ̀ bọ́lá tinubu ló jẹ́ eléyìí tí ò lè yí ipa tó ti kó padà o ó ní àwọn iṣẹ́ rere rẹ̀ ń láwọn ènìyàn nígbàgbé títí ayé bákan náà lánàá ikọ̀ ìpolongo ìbò fún ẹgbẹ́ òṣèlú apc ń ló ṣe àbẹ̀wò sí sheu ti bọ̀rọ̀nù abubakar ibn umar nínú èyí tí onítọ̀hún ti jẹ́ kó di mímọ́ wípé ohun gbogbo tí ìṣèjọba ààrẹ bọ́lá tinubu ń ṣe ló jẹ́ látàrí àti lè jẹ́ kórílẹ̀-èdè nàìjíríà kò dúró déédéé àwọn adarí àwọn akẹ́kọ̀ọ́ tó ń ṣojú ilé ẹ̀kọ́ ní àwọn ìpínlẹ̀ mọ́kàndínlógún àti olúlulẹ̀ yìí ó ní wọ́n ti buwọ́ lu àtúndì ìbò ààrẹ bọ́lá tinubu báyìí nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tí wọ́n jáde láti ilé ẹ̀kọ́ fásitì ilé ẹ̀kọ́ gbogbo níṣe ilé ẹ̀kọ́ kọ́lẹ́ẹ̀jì àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n kéde àtìlẹ́yìn wọn nígbàtí wọ́n ń búra wọlé fún àwọn aṣíwájú wọn eléyìí tí ó mọ darí ẹgbẹ́ arẹwàfọ̀ aṣíwájú a4a abdulmalik sheriff ẹni tó jẹ olùdarí fún ikọ̀ arẹwàfọ̀ aṣíwájú ló wá jẹ́ kó di mímọ́ wípé ẹgbẹ́ àwọn adarí akẹ́kọ̀ọ́ ọ̀hún yóò sa gbogbo ipa wọn láti lè rí wípé ààrẹ bọ́lá tinubu padà gà péré lọ́dún 2027 alága àjọ tó ń pawó wọlé nílẹ̀ alága àjọ tó ń bókútó bówó ti ṣe ń wọlé ọ̀mọ̀wé muhammad sheu ló ti gbóríyìn fún gómìnà alex oti fún ipa tó ń kó ní ìpínlẹ̀ abia
sewun lo foro na lede lojo isegun nigba to je ko di memo wi pe awon eniyan ile ise ohun

0: wọ́n tún bẹ̀rẹ̀.
1: Mo lè ṣe aláìmọ́pánilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣètò ohun ara.

0: ẹkú kalẹ̀ gbogbo òbí abiyamọ gidi tẹ ń gbọ mi àkànṣe ètò nìyí tó jẹ wípé tẹ ẹ bá gbọ tán ẹ padà dúpẹ ni ò pàápàá jùlọ gbogbo ẹyin tẹ ti lọmọ tó ti ṣe wàhálà ẹka àti nẹkọ pẹlú gc tí wọn ò sì rọnà àbáyọ láti wọlé sí yunifásitì kankan ó yá ẹ fi ti balẹ̀ kẹ ẹ gbọ́rọ̀ lálejò pàtàkì mi yìí fẹ́ sọ ó yá àlejò mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn wa kẹ ẹ sì sọ iléeṣẹ́ eléyìí tẹ́ ń ṣojú fún.
1: ẹ ṣe gan ni olótú orúkọ mi ni mrs jemine mo jẹ aṣojú iléèwé st albans university college tó kalẹ̀ sí number 17b ijero street ìjàpọ̀ estate ní àkúrẹ́.
0: ilé ẹ̀kọ́ st albans university tẹ́ ń sọ yìí kí ni wọ́n ń fi àwọn ọmọ rán lẹ̀.
1: lákọ̀ọ́kọ́ ná a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa tí wọ́n sì rán àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ st albans university college. a gbé ilé ẹ̀kọ́ yìí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ti ṣetán ní ilé ẹ̀kọ́ girama tí wọ́n sì fẹ́ tẹ̀síwájú lọ sí universities. ilé ẹ̀kọ́ st albans university college ń ṣe a level programs bíi cambridge international jupeb àti igmb èyí tí ọmọ lè lò láti lọ sí universities ní 200 level directly.
0: kí wọ́n ní àǹfààní tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ mẹ́ta ilé ìtẹ́ ti dárúkọ wọ̀nyí.
1: ẹ ṣeun lótú ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní ilé ìwé st albans university láàrin oṣù mẹ́sàn-án sí mẹ́wàá ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní ìpele kejì ní university. ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní ilé ìwé st albans university ní àǹfààní láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nítorí pé a máa ń fún wọn ní ètò ẹ̀kọ́ tó yanrantí ní ilé ìwé wa èyí sì máa ń ràn wọn lọ́wọ́ láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university ní 200 level directly.
0: ó dáa kí wá ní tíyín fi yàtọ̀ sí tàwọn tó kù.
1: lákọ̀ọ́kọ́ ilé ẹ̀kọ́ st albans jẹ́ ilé ìwé tí ó gba àṣẹ ìjọba àwọn olùkọ́ tó sì wà ní ilé ìwé yìí jẹ́ olùkọ́ tí ó dángájíá tí a sì fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ ẹ̀kọ́ tí ó yè kooro. our teaching and learning method jẹ́ ti ìgbàlódé a dẹ̀ tún wà ní conducive learning environment anybody knows facilities fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá wá láti ọ̀nà jíjìn. a máa ń ṣe ìgbáradì fún àwọn akẹ́kọ̀ọ́ wa èyí tí ó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nígbà tí wọ́n bá dé universities nítorí pé a tún máa ń ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ nípa kíkọ́ wọn ní english language mathematics and computer.
0: kí ni àwọn nǹkan àmúyẹ tí ẹni tí ó bá fẹ́ wọlé sí iléèwé tí ó ní ìyẹn entry requirements.
1: ẹni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní iléèwé st albans university college máa ní 5 O-level credits ní èsì ìdánwò waec tàbí neco.
0: ìbéèrè kan tí ó máa tawọ́tasẹ̀ inú àwọn èèyàn báyìí ni ti ọ̀rọ̀ owó iléèwé yín ṣé kì í ṣe léyìí tí yóò kan yàn lẹ́gùn ẹ̀yìn.
1: olóòtú owó iléèwé wa ò pọ̀ rárá kò ní kán àwọn òbí ní egun ẹ̀yìn a sì tún gba kí àwọn òbí máa sanwó yìí díẹ̀ díẹ̀.
0: gbogbo ẹni tó bá wá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ iléèwé yìí ọ̀nà wo ni wọ́n gbà.
1: ọmọ tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní st albans university college kó wá sí ilé ìwé wa ní number 17b
2: ijero street ìjàpọ̀ estate ní àkúrẹ́. tí ẹ bá ti wọlé láti òkèjẹ̀bù gate ẹ kàn rọra rìn díẹ̀ sísàlẹ̀ tàbí kí ẹ drive down wá sísàlẹ̀ ẹ ó rí second turning ní apá òsì kí ẹ yà síbẹ̀ tí ẹ bá ti débẹ̀ ẹ ó rí pátákó ajúwe wa tó wà níbẹ̀ tó ń tọ́ka sí ilé ìwé st albans university college ní ijero street
1: number 17b. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí 0703398 8200 lẹ́ẹ̀kan sí 0703398 8200 tàbí
2: 0703006392.
0: ó dáa kí n tó yọ̀ǹda yín kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn òbí àtàlágbàtọ́ pẹ̀lú àwọn ọmọ iléèwé gan pàápàá tí wọ́n wà nílé tí wọ́n sì ń wọ̀nà láti wọlé sí yunifásitì.
1: àmọ̀ràn mi fún àwọn òbí àti alágbàtọ́ ni wípé kí wọ́n má jẹ́ kí àwọn ọmọ wọn dúró sílé máa fi àkókò ṣòfò di ìgbà tí èsì ìjáàbù wọn máa dára ẹ jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ wa ní ilé ìwé st albans university college láti wá ṣe ẹ̀kọ́ a level èyí tí ó máa fún wọn ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní yunifásitì tó bá wù wọn láti ṣe course tó bá wù wọn lọ́kàn. láàrin oṣù mẹ́wàá péré ni wọ́n fi ṣe ẹ̀kọ́ a level program yìí ní st albans university tí wọ́n bá dẹ̀ ti ṣetán wọ́n á lò láti wọlé sí yunifásitì èyíkéyìí tó bá wù wọn láti lọ ṣe course tó bá wù wọn ní 200 level.
0: tó bó ti jẹ́ òun lẹ ti gbọ́ yẹn o láti ilé ìwé st albans university college matthew adekunle ọlájì lórúkọ mi tẹ́ ń pè.

0: iléeṣẹ́ naira wa distributors.
1: Okay.
0: NRA ifẹ ko je pe every street ni distributor naira ma wa ni bi naira to fe ka je distributor won fe ko je pe naira ko di home kinan koruko every home
1: okay
0: product
1: okay.
0: Every home medicine pe ke awon igbogbo ile ka kire ba se gbo ni paracetamol e ma binu e ri ko ti pe ta tin pon pa to je gbogbo ile gbogbo everybody lo ma n pare be na naira se n wo pe gbogbo eyan ni kan mo ni pa egbogi naira
2: nkan ti o je ki eru yen ba mi ni pe seri to wa je pe ogun ti e kan fe nu nta egba won orisirisi nkan wa
0: very sir
2: to je pe ba se dawon pastor kan to je pe 80% promo na ni di lori ategun 20 to ku ni miracle awon kan da wa to je pe 80% miracle na se 20% ni promo be na ni NRI
0: awon sir to je pe awon yen bo mara to je pe o ti se won ni jaba ejo idi ni ita na bi gbe ayewo ofe ni gbogbo offices ti won daruko yen NRI gbe kale sir olotu pe kan mo wu wi pe njo teyin o ba to ri ba ituro ofe ni ayewo yen egbogi NRI yen to ma sayewo tan e to ye ko ra to fi tagbara re se ko aba padin pesa
2: mo salaye fun yin awon bi ti e ti le ri NRI ti o ba ti mo pe o mo bi to wa ni to si e number ti wa ko si ni 091 57 54 9390 091 57 54 9390 tabi 090 29 12 85 02 090 29 12 85 02 yàtọ̀ sí pé ogun yìí wúlò fún àgọ́ ara mo tún gbọ́ pé ẹ tún wá àwọn alágbàtà káàkiri.
0: Bẹ́ẹ̀ ni sá torí bọ́ ṣe ń pe ẹ rí pé ẹ̀yin náà gbọ́ báwọn yẹn ṣe pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ bọ́ mo ti improve bẹ́ẹ̀ ṣe sọ yẹn tí a bá ti ṣètò kan báyìí in fact maa si gbagbe ọjọ kini ọjọ maa sẹsẹ in fact so ẹjọ àwọn èèyàn mi tó jẹ pé mo máa fún nọmba pé kẹjọ kan bá mi pa àwọn èèyàn mi mo fún wọn nọmba tó dáa fẹ tètè máa dá wọn lóhùn kíákíá
2: ni
0: ní ẹsẹkẹsẹ bá èèyàn bí fífi lè pè mí léraléra
2: ẹ ti rí kankan
0: wọn a kàn máa pe akọlùkọ gbà so ẹjọ tẹ bá ti gbọ pé aṣojú NRI pé òkè o látọdọ pásọ solo ni ẹ mọ bẹrù
2: tẹ bá ti mọ pé mc pastor's number number mi leleyi olówó kéré ju 08033 84 2322 08033 84 2322 o le ti atẹjiṣẹ to ba fẹ jẹ alagbata NRI kan send message NRI yes I can NRI yes I can nkan ti mi ba ri mi o ni sọ iwọ to wa jẹ pe o kan le joko si kọna nu ile 10,000 20,000 lọsọọsẹ o nibi to le din ni agbo ara ẹ ẹ bá n sefute 10,000 lọsọọsẹ nipari ọdun ni iye to ma jẹ o yàtọ sí iṣẹ tó ń ṣe minimum to dẹ to le ri gba ni NRI as an agent niyẹn ẹnna ẹ jẹ ki n tó fọkàn yín balẹ ọrẹ mi kan ló bèrè ó ní olówó kéré joseph NRI tó ń polówó yìí síse àwọn tán wa betune slippers káàkiri ìgboro tán máa ń bèrè lift mo ní tiwọn ti kọjá bẹẹ tẹ bá ti rí mọtò tanko NRI sí ilé iṣẹ́ NRI gbé ọkọ̀ fún àwọn èèyàn wọn ni ṣùgbọ́n kí n tó gbàgbọ́ gan ni a fi jórí ìgbà tẹ́mi náà bá gbà.
0: Ẹgbà tí yín bọ̀ ìwé ẹ̀ bọ̀ sọ̀rọ̀ pé bó ṣe ríre ṣẹ́rí NRI gangan nípòrí ọ̀fẹ́ ọlọ́run wọ́n ní àwọn ètò àtìlẹsẹsẹ tí yín náà bẹ lójú ọ̀nà njẹ tó bá dé ebi orí afẹfẹ láti sísọ
2: ẹ jẹ ká sí bi eléyìí
0: yóò sì tẹyin lọwọ yóò dé láyé
2: lágbàrọ lọhùn ẹ jẹ sí bi eléyìí 091 57 54 9390 091 57 54 9390 tàbí 090 29 12 85 02 ìwọ́n lè máa bèrè pé kí ni NRI iléeṣẹ́ tó lo tewétegbò lọ́nà ìgbàlódé láti máa tọ́jú àgọ́ ara yẹn
0: mi
2: ní sọ́jú yẹn lọ tí ò bá ti ní ọwọ́ ayé nú tó wá dẹ̀ jẹ́ pé ó ní ọwọ́ ayé nú náà báwọn kan ṣe máa ń dè làwọn kan ṣe máa ń tú mi ní sọ́jú yẹn náà lọ ọdẹ wẹ́rẹ́wẹ́rẹ́ nípa ikún o èyàn kí mo jọ́ tí èèyàn sòtò ń tọ̀ sílé mo kàn ní kí mi ní ẹ máa pé kì í ṣe gbogbo ọ̀rọ̀ lálẹ́ sọ lórí atẹ́gùn àtàgbàlagbà bá mú mú kú mọ́ àtọ̀ sílẹ̀ ọ̀sán gangan ọ̀sán làgbàlagbà ń ṣègbọ̀nsẹ̀ sáàrin ìta ó bá dé àwọn fẹ̀mọ́jú máa ní orúkọ ọjọ́ á ní tó átà ìfọ̀mọ́ á ní kí ní àwọn ewé ní kọ́ńtà tó bù.
0: tí ẹ bá ti pẹ́ ní onítọ̀ ṣúgà yá máa tọ́ lórí àgbàlagbà jọ kàn sí lẹ́sẹ̀ wa ṣúgà àpọ̀jù rẹ̀ kò dá lára.
2: ọ̀dọ̀ ayé tí ẹ bá fẹ́ pe pastor solomon 091 57 54 93 090-5754-9390 tabi 090-2912-8502 090-2912-8502 number mi lele 080-3384-2322 o le te atejise to ba fe je alagbata NRI can send the message NRI yes I can NRI yes I can enti e wa ni ipinle Ondo e lo si Oke Agbe Lerama Palace roundabout Oke Agbe ni ipinle Ondo to a de pe ilu Akure ni opposite Ade Super Hotel ni egbe AP filling station leti ma ri NRI complex to a si je pe enti e wa ni Agbegbe Ondo ni e lo si Ademakin wa shopping complex opposite First Bank Agogo Oke Yaba nipinle Ondo enti e wa ni Ore e ba me lo si idojuko Pima Hospital Akeredolu complex ni Okitupa Road nilu Ore enti e wa ni ipinle Oyo e ba me lo si Adebayo shopping complex opposite Polaris Bank lona Manhattan Adex
0: Adex bus stop
2: lona Manhattan ni Wo Road ni Ibadan to ba si je pe apa Ibomi le tun wa Ibadan e lo si Olorun wa complex Alekuso ni bere ni Ibadan eyin ti ipinle Osun e lo si Chiamaka complex Fagbesa adjacent Polaris Bank ni Osogbo enti e wa ni agbegbe Ikirun Agunbe e lo si Iso Isu area Okeba ni Ikirun yin ki wa ni Lesa I ma lo sona Cornerstone complex Cornerstone after Onfoloke beside Unique Oil Muslim High School after Sabu Nilesa to ba ti je po fe daru me loju number meji to wa pe lele 091-5754-9390 tabi 090-2912-8502 yato si pe NRI ogun won olorun fa se e tun empower won youth
0: e se
2: ba mi salaye yen
0: ah youth empowerment ti NRI o je ara oto nitori pe gbogbo awon youth to je pe won wa ni NRI ti won gbo nipa NRI ti won si ko bi ase nlo tewe tegbo so youth na nko dada so ona ta won tun wa gba ni pe awon yato sa won to je pe won fese ni kakiri igboro ehn le du youth wa kakaka e di kan ma fese gba igboro kakiri awon eleyi won ma e wo phone ta gbe dani yen a gbe kankan ni digital marketing to je pa won yen fi owo yebiye se yen ni ba se le ta nkan ba se le ta oja lori Facebook lori Jumia lori Konga won online debi wi pe opolopo awon eyan lo je pe won ma ra oja latori online awon youth wa ari pe a ma se danileko yen lo fe da la ma se fun won ofe so ati empower opolopo youth to je pe loni mi graduate tan o se NYC ko rise ma bo le nara wa dupe lowo Olorun laarin isube fasodun kan nitori pe oni ma toro owo lowo awu bi eko to je mo a ko e nigba ta ba ti ko e tan iwo no se kini iwo no press ni je yan lawujo
2: ise le mo ti koko ero pe ogbon sakama nje se pe awon kan ma nse be ya ni pe awon lo kere ju se lo ba hun oluwo oja e je ka ma send nkan si nu account e lo sose ko le potelu pe lo to ni NRI sugbon gba ti mo wo nu agodo awon isongbe to tele yin wa ti mo foro wa won lenu wo mo ri
1: Malo emi nisin in to je kimi koko darapo nena o ni se kan ti mo se awon se to pe te yan ba nse gogo odun iyan le ma la kojo
2: igba te ti wa lo to se be ke ma lo ni kile to wa se nena rai
1: to wo wa nbe
2: e tun lowo
1: baba owo school fees awon momo ile mo fun school rara rara jeri ogun nena ko se le sotan but awon yo ba ti tori pon ti ro won ti ra ro seyin ti won ba to nena rai won ni won po to ni bo an fi akoko iso fun won kon gbin ju kon ma lo gun na
2: that is you e ma lo e ma lo mi pe lo mi mo mi o pe lo mi mi ni pe lo wo 0915754930 0915754930 tabi 0902912852 e mu mi gba yi ni bi se mi ni tan yi emi na wa tari gbogbo ose yen e ro pe mo ni ewo labi ya ni igberaga ni mo bi ma ga pa bi eni ah emi na ba se olorun to juwe ona fun yin kuni si lona
0: tamita
2: eyin eyan na ti alera ku die ka ka to fun igmare to lojo ni afun ni alafia e mo na gbara e mo na gboro yato si pe o wa ni ilera to pe o ba fe ma ri toroko bo pe number ti mo so yi tabi ko te atejise nri yes I can
0: yes
2: wona le je alagbata o ko le ko ni pe ilu bi eleyi emi mo de fe je major distributor
0: exactly
2: igba kan ba to je pe won ma lobby won alausa ti won ni fun won laye mo o
0: be ni sir lobby olotu in to dojo mi den ni pe ebi we gbogi yen mo mi mo lo fun gba
2: mo e so be
0: o lo je ki o pe ah won lo nde se gbogbo ba se lo gba na
2: oda 0915754930 0915754930 tabi 0902912852 0902912852 tabi ke te atejise si number mi ma for di si Pastor Solomon 0833842322 0833842322 Pastor Solomon lakotan eyara
0: Ayara ilera logoro alafia olomo je keyan raye se gbogbo nkan bi te yan ba fe se emi gbogbo ati alafia mo so pe yo je ipe ti eyin ati ile yin lati le se enara amen
2: to olowo kere joseph ni oruko temi awo irin tin damu isona ki ajin dara ko mo je ki ara gbogbo wa ko ma le

0: ti bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
2: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Silkly, it's your time to shine.

0: Winner, oh, oh, oh! Winner, oh, oh,
1: Victor!
0: Oh,
1: Victor! Winner. Victor!
2: Which one you don't win again?
0: Baba! Now bet where you want to!
3: Eh?
0: Bonus points, loyalty offers, VIP perks, and they collect points, they convert them to cash! Hey! Ole me!
2: Ah! Ole you!
1: I beg, show me!
0: Enjoy Betway Rewards. Play, end points, and win big.
4: Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action. The Goldberg back-to-ba promo is here again, and it's bigger. Enjoy two bottles of Goldberg and get instant 400 Naira airtime, plus a raffle ticket for a chance to be one of four weekly winners of 250,000 Naira each. So, head on to your favorite bar and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.
5: Se ngbadun adaba
6: mo ngbadun adaba
5: mo ngbadun adaba
6: mo ngbadun adaba
5: mo ngbadun adaba
6: gbugbu ala ngbadun adaba
7: hero ayo
6: wípé irú ayọ̀ láwọn máa gbọ́ ní àgọ́ àwọn olódodo à ń kì í káàbọ̀ sórí ètò yìí ètò irú ayọ̀ èyí tí ìjọ St. Paul's United Church of Kerubim and Seraphim tó wà lẹ́yìn ṣébí òkè méjì community nílùú Àkúrẹ́ ṣe onígbọ̀wọ́ ẹ̀ ìránṣẹ́ ọlọ́run àlùfáà àti ajínrere dáadáa ọpẹyẹmí ni ọlọ́run á máa lò fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ jẹ́ ká fara balẹ̀ bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí náà.
8: Ògo ni fún Ọlọ́run lókè ọrún. Bàbá wa àti Ọlọ́run Ọlọ́run láíláí olùwàgbà ọ̀pẹ
9: rẹ̀. Àmì
8: ẹ̀mí mọ́ olùwàgbà ẹ̀yìn
9: wa. Àmì
8: fún orí ọ̀fẹ́ rẹ̀ olùwàgbà ọ̀pẹ
9: rẹ̀. Àmì
8: fún ọwọ́ agbára rẹ̀ olùwàgbà ọ̀pẹ
9: rẹ̀. Àmì
8: lásàlẹ̀ yìí olùwàfi ara rẹ̀.
9: Àmì
8: ẹ̀mí mọ́ sọ̀rọ̀ jáde.
9: Àmì
8: àwọn máa yìn ọ́.
9: Àmì
8: Jésù olúwa wa.
9: Àmì àmì àmì ní orúkọ Jésù.
8: Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ mìíràn tó tún fún wa lónìí, torí pé òun ni Ọlọ́run gbogbo ayé. Ọ̀rọ̀ Ọlọ́run tí à ń gbọ́ láti inú ìjọ Kérúbù àti Seraphim oníṣọ̀kan United Church of Kerubim and Seraphim Organization ẹ̀ka tí bàbá mi ẹni Òdúró Jayé Adéretí láti inú ìjọ Kérúbù àti Seraphim ìlú Ayọ̀ láti ìlú Àkúrẹ́. Ọ̀rọ̀ Ọlọ́run yìí tí à ń gbọ́ ẹ máa fi ọkàn bá wa bá lọ, torí ọ̀rọ̀ Ọlọ́run yìí ó sì ní agbára. Ohun tí a ó máa gbé yẹ̀wò lónìí náà la ó tún máa tẹ̀síwájú wípé àwọn tó wà nínú ayé ǹjẹ́ o mọ̀ pé ìdánwò ni ìdánwò tó máa mú kí ènìyàn padà sẹ́yìn ni àwọn nǹkan tó wà nínú ayé. Ẹ máa kíyèsí ọ̀rọ̀ Ọlọ́run yìí, ayé la wà, ayé la bá ayé, ayé la ó fi ayé sílẹ̀ sí ohun gbogbo ti ayé yóò sì bá ayé lọ. Ṣùgbọ́n ìwọ onígbàgbọ́, ìwọ ọmọ Ọlọ́run, ìwọ ènìyàn tí a dá, o ní ipa kan láti lò gẹ́gẹ́ bí àkókò ìgbà tó wá sínú ayé. Rí ayé yìí gẹ́gẹ́ bí ayé tó kọ́kọ́ wá, rí ayé yìí gẹ́gẹ́ bí ayé tí ò wá gbẹ̀yìn, rí ayé yìí gẹ́gẹ́ bí pé nígbà tó bá ti lọ kí ni o máa jẹ́ èrè rẹ, ibo ló ń lọ lẹ́yìn ayé yìí. Ẹ jẹ́ ká wo nǹkan tí ìwé Jòhánù ìkíní orí kejì ẹsẹ̀ kàndógún ẹ jẹ́ ká wo nǹkan tó sọ fún wa.
10: Ẹ má ṣe fẹ́ràn ayé.
8: Yes.
10: Tàbí ohun tí ń bẹ nínú ayé.
8: Yes.
10: Bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé, ìfẹ́ bàbá kò sí nínú rẹ̀.
8: Bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé, Bíbélì sọ pé ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tó wà nínú ayé. Ṣé bí ayé la wà, ó wá ní ká má fẹ́ràn ayé tàbí àwọn nǹkan tó wà nínú ayé. Ó ní bí ẹnikẹ́ni bá wá fẹ́ràn ayé, ó nífẹ̀ẹ́ bàbá kò sí nínú rẹ̀. Ẹ kàwé yẹn síwájú.
10: Nítorí ohun gbogbo tí ń bẹ ní ayé.
8: Yes.
10: Ìfẹ́kùfẹ́ ara àti ìfẹ́kùfẹ́ ojú àti ìrera ayé.
8: Àwọn ìfẹ́kùfẹ́ ara ló wà nínú ayé, ìfẹ́kùfẹ́ ojú àti ìrera ojú. Àwọn nǹkan tí ó wà nínú ayé, nǹkan ojú lásán ni, nǹkan tó jẹ́ wípé kò gbé ni débi kíbi. Yes.
10: Kì í ṣe ti bàbá bí kò ṣe ti ayé.
8: Ti ayé ni ti èṣù ni, kì í ṣe ti bàbá bí kò ṣe pé ti ayé. Yes.
10: Ayé sì ń lọ pẹ̀lú ìfẹ́kúfẹ́ rẹ̀.
8: Ayé yìí ń lọ pẹ̀lú ìfẹ́kúfẹ́ rẹ̀.
10: Àwọn tó bá ṣe ìfẹ́ Ọlọ́run.
8: Yes.
10: Ni ó dúró láéláé.
8: Àwọn tó bá ṣe ìfẹ́ Ọlọ́run, àwọn ló máa dúró láéláé. Torí náà, ṣíṣe ìfẹ́ Ọlọ́run àti ṣíṣe ìfẹ́ ayé. Bí ènìyàn bá ṣe ìfẹ́ ayé, ó túmọ̀ sí pé kò ṣe ìfẹ́ Ọlọ́run. Ìdí nìyẹn tí Bẹ́ẹ̀lì sọ fún àwa onígbàgbọ́ àkókò yìí. Àwa ènìyàn rò wípé ayé ń yí padà, Ọlọ́run ò yí padà, àwa ènìyàn là ń yí padà. Ìrísí ìran ayé yìí ló ń yí padà gẹ́gẹ́ bí ìwé Dánìẹ̀lì ti wí. Ṣùgbọ́n bí ènìyàn bá fẹ́ràn ayé, irú ẹni bẹ́ẹ̀, ìfẹ́ Ọlọ́run kò sí nínú rẹ̀. Àwọn nǹkan kókó mẹ́ta kan wà tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí, ṣùgbọ́n ó ti ṣe kó má jẹ́ òní, màá mú ẹyọ kan ńbẹ̀ lónìí. Kókó yẹn ni wípé bí ènìyàn bá nífẹ̀ẹ́ ayé, irú ẹni bẹ́ẹ̀ á máa wùwà bí ọmọ kékeré. Childless act, ìfẹ́ ayé a máa mú kí èèyàn wùwà bí ọmọ kékeré. Àgbàlagbà a máa wùwà ọmọdé, a máa wùwà ẹ̀gọ̀, a máa wùwà àgọ̀, a máa wùwà òpònú. Ìgbà mìíràn a máa wò pé ṣé bí àgbàlagbà ló pera ẹ̀, ṣe bó yẹ kó yeye. No, ìfẹ́ ayé ló mú kí ènìyàn wùwà bí ọmọdé. Hallelujah.
3: Hallelujah.
8: Ẹ jẹ́ ká wo nǹkan tí First King sọ. First King 21, ẹ̀ka láti ẹsẹ̀ ìkíní. Yes.
3: Ó sì ṣe.
8: Lẹ́yìn
3: nǹkan wọ̀nyí.
8: Yes.
3: Nàbọ́tì ará Jésùrẹ́lì.
8: Yes.
3: Ní ọ̀gbàgbà tó wà ní Jésùrẹ́lì.
8: Yes.
3: Tó súnmọ́ ààfin Ahabu.
8: Yes.
3: Ọba Samaria gírígírí.
8: Yes.
3: Ahabu sì bá Nàbọ́tì sọ wípé.
8: Yes.
3: Fún mi ní ọ̀gbàgbà rẹ.
8: Yes.
3: Kí èmi kó fi ṣe ọgbà ewébẹ̀.
8: Ahabu yẹn ọba ni. Nàbọ́tì jẹ́ ènìyàn, kìí ṣe ọba, ọmọ ìlú lásán ní Ísírẹ́lì. Ahabu wa sọ fún pé fún mi ní ọgbà àjàrà rẹ kí èmi kí o fi ṣe ewébẹ̀. Bó bá tọ́ lójú ẹ̀, yẹ́sẹ̀ kàwé náà.
3: Nítorí tí ó súnmọ́ ilé mi.
8: Torí pé ìdí

0: láyé mi ò sì ní ta ogun àwọn bàbá mi tó bá jẹ pé òun ayé jó lójú sílé yẹ kó tètè gbowó ọ kó gba ọba àjàrà tó sàn jù lọ ṣùgbọ́n ní ń dà o no ṣùgbọ́n kábíyèsí ẹni tó jẹ pé nǹkan ayé ló kúlé kan tó jẹ pé nǹkan oníkan ló jọ lójú ìwọ náà kí ni àwọn nǹkan oníkan tó jọ ẹ lójú kí ni àwọn nǹkan oníkan tó kó sáyà tó dẹ pé ra ẹ ní kristẹni ó dẹ jẹ pásítọ ìyá wòlíì bàbá wòlíì ẹyin ọmọ ìjọ ọlọrun ẹyin àwa èrò ìjọba ọlọrun àwa kristẹni ẹ kàwé yẹn síwájú.
1: wá fún sí wá sílé rẹ.
0: wá sílé ẹ.
1: ó wúgbọ.
0: ó wá bẹ̀rẹ̀ sí wúgbọ.
1: inú rẹ sì bàjẹ́.
0: inú ẹ bàjẹ́ gbogbo ẹnu gúdugùdù ojú gbogbo gúdugùdù ojú wá mi torí ọgbà àjàrà ọlọgbà àjàrà ẹ kàwé yẹn síwájú.
1: torí ọ̀rọ̀ tí
0: nábótì sọ fún. ọ̀rọ̀ tí òyẹ kan lè sọ fún ọba wọn sọ fún nígbà tí ọba wọra ẹ ńlẹ̀ ẹ kàwé.
1: nítorí òun ti wípé.
0: ó wípé.
1: èmi kì yóò fún ọ ní ogún àwọn bàbá
0: mi. èmi kì yóò fún ọ ní ogún àwọn bàbá mi.
1: ó sì dùbúlẹ̀ lórí àkété rẹ̀.
0: ó wá dùbúlẹ̀ lórí àkété.
1: ó yí ojú rẹ̀ padà.
0: ó yí ojú rẹ̀ padà. àbí ọmọdé àwọn nǹkan tó yẹ kó jà sí wa máa jà sí ìwà àtọlọ́kadà máa jà lórí 50 naira wa máa jà ìwọ lady evangelist ò ń gbọ́ kadà bọ̀ ń chọ́ọ̀chì ó kù 20 naira ó dẹ̀ dúró ó dẹ̀ léètì sáfíìsì torí change 20 naira nǹkan ayé nǹkan ayé ó ti gbàgbé pé bó bá jẹ́ ìjọhun ló kúpọ̀ ọlọ́run lè gba ọ̀nà mìíràn jáde sí ọ ẹnikẹ́ni tó bá kó nǹkan ayé lẹ́kàn á máa wùwà bí ọmọdé a máa wùwà ń gbà mìíràn out of sense ẹ kàwé yẹn síwájú.
1: ìṣe báàlì aya rẹ sì tọ wá.
0: ó tọ wá.
1: ó sì fún un pé.
0: ó fún un pé.
1: ìṣe tí inú rẹ.
0: kí ló dé tí inú ẹ fi bàjẹ́.
1: tí wọn kò fi jẹun.
0: tó dẹ̀ jẹun.
1: ó sì fún un pé.
0: yẹs.
1: nítorí tí mo bá
0: mi tì. mo ti sọ pé dábò ti fún mi ní ọgbà àjàrà torí pé kò fún mi.
1: ara jésù lè sọ.
0: yẹs.
1: mo sì fún un pé.
0: yẹs.
1: fún mi ní ọgbà àjàrà.
0: fún mi ní ọgbà àjàrà.
1: fún
0: owó. kò lè jẹun nítorí ọgbà àjàrà ẹnikẹ́ni tí ó bá kó nǹkan ayélé kan a máa wùwà bí ọmọdé a sọ ògbónù irú ẹni bẹ́ẹ̀ a gbàgbé ipò tó ń wà torí pé nǹkan ayé ojó lójú òun ló mú bàbá àgbàlagbà tó ń sùn ti ọmọ kékeré nǹkan ayé a ti gbàgbé ọjọ́ orí ẹlòmíràn ti gbàgbé táìtù ẹ̀ àwa ba níbi tí ò dáa ó ti gbàgbé táìtù ó ti gbàgbé pé ìránṣẹ́ ọlọ́run ó ti gbàgbé pé ẹ̀dà lòun ẹlòmíràn jíwó ní ṣọ́ọ̀ṣì ó ti gbàgbé nǹkan ayé ó wọ̀ ńlẹ̀ nígbà tí wọ́n padà mú dádì sẹ́yìn á lè sùn ni èṣù lákúkú lè parọ́ mọ́ ṣùgbọ́n lónìí mo fẹ́ kó o mọ̀ wípé bó o bá ti nífẹ̀ẹ́ ayé àwọn nǹkan tó a máa fọ́ọ̀lù sí nìyẹn wà á máa wùwà bí ọmọdé ó ti gbàgbé pé ìyàwó ọmọ rẹ ni ó ti gbàgbé ibi tó ti ń gbé àwọn ọmọbìnrin kiri tó ti ń gbólóṣó gbé alájẹ kiri ó ti gbé ìyàwó ọmọ rẹ lólóṣó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin ọmọ ìwọ̀n náà ní stéèjì tó ti bá ìgbàgbọ́ dé ó yẹ kí òye ti yí ọ jù bẹ́ẹ̀ lọ. ẹ jẹ́ káwọn nǹkan tí bẹ́ẹ̀lì sọ genesis 38:15-16 yes.
1: nígbà tí júdà rí ó sì fi pe panṣágà.
0: ó fi pe panṣágà
1: nítorí ó bojú rẹ̀
0: torí pé ó bojú
1: ó sì yàtọ̀ ní ẹ̀bá
0: júdà ìkan lára àwọn ènìyàn ísírẹ́lì òun náà ló tún lọ gbé alágbèrè obìnrin yẹn dẹ̀ dúró sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà ó mọ bàbá yìí ò mọ́ ṣùgbọ́n torí pé bàbá yẹn fẹ́ràn nǹkan ayé ní àkókò yẹn júdà nígbà tí obìnrin yẹn rí yẹs obìnrin yẹn bojú yẹs
1: kìlọ ó yàtọ̀ ní ẹ̀bá ọ̀nà
0: ó yàtọ̀
1: ó sì wí pé
0: omi pé
1: èmi bẹ̀ ọ́
0: mo bẹ̀ ọ́
1: wa ná jẹ́ kí n wọlé tọ̀ n kò sáà mọ̀ pé
0: kò mọ̀ pé aya ọmọ rẹ̀ pẹ̀lú pásítọ̀ tó mú ọ̀gá akọrin lọ sí hòtẹ́ẹ̀lì pẹ̀lú àmì òróró tó wà lórí ẹ ó gbọ́ bẹ́tà lónìí kó yí padà bẹ́ẹ̀ náà ni júdà kò mọ̀ pé aya ọmọ òun ẹ̀yẹ́ ṣe kàwé síwájú.
1: ó wí pé kí ìwọ yóò fi fún mi.
0: obìnrin yẹn tọ pé kí ló máa fún mi.
1: kí ẹ̀mí kí ó lè wọlé tọ̀.
0: kó o lè wọlé tọ̀ mi yẹs.
1: ó sì wí pé èmi ò ran ọmọ ewúrẹ́ kan
0: sí ọ. mo máa ran ọmọ ewúrẹ́ sí ọ.
1: látinú agbo wá. ó sì wí pé wọn kò fi ògo fún mi.
0: ó ò fògo fún mi.
1: tí
0: o fi máa ran wa yẹs. ó bi pé
1: ògo kí ni èmi ò fi fún ọ.
0: kí ni o tún fẹ́ kí n fi fún ọ.
1: ó sì wí pé
0: nítorí ó wí pé
1: èdìdì
0: tó wà lọ́wọ́ ẹ̀.
1: àti okun rẹ̀. àti ọ̀pá
0: rẹ̀. ẹ wo nǹkan tí ọmọbìnrin yẹn fẹ́ gbà lọ́wọ́ bàbá àgbàlagbà tó fẹ́ràn ayé. ó fẹ́ràn ayé wọ́n wá sọ̀rọ̀ rẹ̀ di bébì níwájú ọmọbìnrin lọ́wọ́jú aya ọmọ rẹ̀ ó sọ̀rọ̀ rẹ̀ di bébì ọmọ yẹn wá sọ pé fún mi ní ògo rẹ̀ fún mi ní ọ̀gọ́ tó wà lọ́wọ́ ẹ̀ fún mi ní èdìdì ọwọ́ ẹ̀ ọmọ yẹn wá gba gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ kó tó ba láṣepọ̀ ó wá kó wọn pamọ́ bàbá wa ń lọ lọ́wọ́ òfo wo sọ mọ̀ pé ìfẹ́ ayé a máa sọ ni di olófo.

0: ifi aye a ma so ni di kurufo ifi aye a ma gba kayira yi lowo eniyan gbogbo wa ti a gboro yi eje ka kiye sara ni gbeyin gbeyin nigba ata lo fun won loyun o leni to ba ti ni awon kan to wa lowo mi baba se wa ri alaisi pe ohun ti fi ogun aye raye ohun gole tori na mo ro iwo to gboro yi iba beta ohun to n se ni kokon yen ko tete lo yi pada gbeli so pe enikeni to ba feran aye onu a ma ba aye lo abaye lo e ma gbagbe koko meta koko akoko na ni mo soro lori e loni wi pe childless act a ma wuwa bi omo kekere awon nkan to ye ki oye re ti koja wa ma pada sinu e je ka won kan ti iwe James so iwe Jacob ori kerin e ka lati ese kerin yes
1: eyin pansaga okunrin
0: o ni eyin pansaga okunrin
1: ati eyin pansaga obinrin
0: ati pansaga obinrin e o mo pe ibari aye
1: sotara olorun
0: o ba ti feran aye yiju ati gbogbo eru to wa nu e o ma dota olorun gbogbo wa owo lo gbe wa duro ṣugbọn kii ṣe pe ko wa nife owo ife owo lo maa mu keyan si awuruju nipa owo ife owo lo maa mu ko maa parọ change ẹni yẹn owo to yẹ ko fun wa ma maa yi mọra tori pe o fẹ dolowo awọn to si fẹ dolowo wọn a maa bọ sinu idẹwo ẹ kawe yẹn siwaju
1: nitorina ẹnikẹni to ba n fẹ lati jẹ ọrẹ aye
0: to ba ti fẹ lati jẹ ọrẹ aye ọta ọlọrun lo maa da iwe mimọ odede sọrọ
1: ẹmi ti o fi sinu
0: wa ẹmi to wa ninu wa yẹn ẹmi mimọ inu wa n jowu ẹmi to fi sinu wa o n jowu gidigidi lori wa yẹ
1: ṣugbọn
0: o fun ni ni ori ọfẹ ori ọfẹ yẹn naa ni mo fi n ba ọ sọrọ loni ti mo tun ba ara mi sọrọ wipe ki a kiye sara ki ifi aye ko ma ba so wa di ẹni yẹpẹrẹ yes o wipe o kọju ija si awọn agberaga o fi ori ọfẹ fun awọn onirẹlẹ ọkan o ti da abẹyin alagba nitori akoko wa ẹ ti ka wo ẹsẹ bíbélì kan si kolosantiri ẹ ka lati ẹsẹ ikini yes
1: njẹ bi a ti ji yin dide
0: ba ti wa ji yin dide
1: pẹlu kristi a ma safẹri awọn to n bẹ
0: loke awọn nkan to wa loke lo yẹ ki a se afẹri kii si awọn nkan to wa nisalẹ
1: nibi ti kristi gbe wa
0: o wa yẹ ko wa n bọ ayiga ko jẹ pe nkan ayé yìí ló ọmọ awọ ayiga wa lu jìbìtì wa yíwe lọfíìsì wa ṣe gbogbo ẹ simply because kan ṣàlè rí pé kò lè kọ́lé Abuja yẹn kò lè kọ́lé ẹ tó wà ní alágbàká kò lè kọ́lé ẹ tó wà lẹ́kọ kò lè kọ́lé ẹ tó wà ní bíbá ilé tó bá bèrè lọ́wọ́ ìwà parọ́ ayé ẹni tó lè bàjẹ́ kó bàjẹ́ kí wọ́n ṣàti rówó wo o ní ẹ máa wo àwọn nǹkan tó wà lókè yes.
1: ẹ máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè.
0: lókè.
1: kì í ṣe àwọn ohun tí bẹ ní
0: ayé. kì í ṣe àwọn nǹkan tó wà láyé yìí.
1: nítorí ẹ̀yin ti kú.
0: a ti kú.
1: a sì fi iye yín
0: pamọ́ pẹ̀lú kristi. a ti fi iye wa pamọ́ pẹ̀lú kristi.
1: nínú ọlọ́run.
0: nínú ọlọ́run.
1: nígbà tí kristi
0: bá wá dé.
1: ẹni tí ṣe iye wa yóò fara hàn.
0: tó bá fara hàn.
1: nígbà náà ni ẹyin pẹ̀lú.
0: ìgbà àwa náà lè fara hàn bí ìfẹ́ ayé kò bá ti gba ọkàn wa. mo rọ̀ ní àṣálẹ̀ yìí gbogbo àwa tó jẹ́ pé ó lè wá nǹkan ayé mọ́ yàtẹ̀lẹ̀ kó o máa mọ̀ ṣùgbọ́n nísinsìnyí yóò ti mọ̀ kan lára ẹ̀ gbogbo ìwà ọmọdé ìwà tí ìfẹ́ ayé tó ń mú ọ wù tẹ́lẹ̀ tètè lọ yí padà ẹ̀jẹ̀ àgbàdua ọlọ́run gbogbo ayé ẹ̀gbà ọ̀pọ̀ ẹ̀ wá ẹ̀mí mà ẹ̀gbà ẹ̀yìn wá gbogbo ẹ̀sìn ọlọ́run dáríjì agbára láti ọ̀run wá ó yẹ sùjìbò wá gbogbo ẹ̀mí òkùnkùn ó yẹ gbiná gbogbo ẹ̀mí asọ́nídẹ̀rọ̀ ẹ̀yìn ó yẹ wá bí gbà ìjọ ẹ̀kọ́ tẹ̀síwájú ètò yìí kọ́lọ́run gbé ga bẹ́ẹ̀ ló máa rí gbàdua jésù olúwa wa àmì lórúkọ jésù.
2: gbàgbọ́ wípé ọlọ́run ti bá ayé yé pàdé nípasẹ̀ ọ̀rọ̀ náà èyí náà lè bá wa jọ́sìn nínú àwọn ìpàdé àdúrà wa tàbí lọ́jọ́ ìsinmi ìjọ St Paul's United Church of Caribbean Seraphim wà ní ẹ̀yìn ṣe bí ní òkè méjì community bẹ́ẹ̀ bá ti wọlé láti ilé epo north west ẹ béèrè ìjọ CNS èrò ayọ̀ ibẹ̀ lọ́lọ́run ti ń dábìrà fún àdúrà ìbéèrè tàbí ìtọ́ni ẹ máa pe bàbá àlùfáà àti ajíhìnrere dàda ọ̀pẹyẹmí sórí nọ́mbà yìí 08060757895 ẹgbọ́n nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 08060757895 àlàáfíà olúwa kò ní fi wá
3: lẹ́wọ̀. In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Silkly, it's your time to shine.
4: Ibiza, Pamaga, oh, oh, yeah, Eko dede a koye. Se la fi ale wa se. Layo layo mo de bayi. Mbule wa te ti fe ma gbo ale ni. Eti agba wa isegun bile ni to se agba tero fun. Ye ni alaji agba baba la nu. Woni kin so woni kin so mo. Woni kin salubarika baba oro. Àwọn tó ń ṣẹlẹ̀ káàkiri ayé là ń papọ̀ tá a fi ń sọ bí dúnìyàn ṣeré fún yín lórí ètò. Gbogbo ọgbọ́n tẹ bá sì ń kọ́ ẹ máa fi pamọ́ sí apá òsì kẹ́ ẹ lè bá a fi kọ́ ẹlòmíì. Sunday Akànjí Adélókè ń yẹ̀lẹ́ ń bẹ̀ o. Nọ́mbà ilé iṣẹ́ tó ràn wá níṣẹ́ tí ẹni a máa sọ kó sì máa jó yín gbọ́ àti wípé gbogbo ń tẹ bá rédè mú ń bẹ̀ kó ṣe láǹfààní. Nọmba yìí sì lọ́wọ́ ilé iṣẹ́ náà ẹni tí ó sì gbé ni Alhaji Àgbà Bàbá Aláàánú 08063 970829. Ṣèrántí ọmọ ilẹ̀ Badagry kan tó ralẹ̀ sí Cemetery níbi tí a ń sìnkú sí. Lórí bẹ́ẹ̀rì kan tó wà ní Cemetery yìí ọ̀pọ̀lọpọ̀ òkú ni a ti sí sórí ilẹ̀ náà. Ní ọ bá tabẹ̀ fún ní bẹ̀ sí ń já yẹ̀pẹ̀. Tó sì fà á àwọn ọmọ orílẹ̀ lọ́ta fún wípé wọn ò lobẹ̀ mọ́. Àwọn ẹ̀gán sì ti gbabẹ̀ wọn ò lobẹ̀ mọ́ lóòótọ́. Ṣùgbọ́n àwọn òkú kan ti wà ní ọdún mẹ́wàá ọdún márùndínlógún ogún ọdún tí wọ́n ti sin sí Cemetery tá à ń sọ náà. Ìgbà tí wọ́n mọ̀ ṣánbẹ̀ tí wọ́n wúge ìrókò wúgbá wú àwọn wúkòkò bábà aṣáṣun. Ní a bá fi téèpù wọn fún 60x1 kan wọ́n ṣáà talẹ̀ fún ọkùnrin tá à ń sọ yìí. Wọ́n bá lẹ ọ̀rọ̀ Cemetery lọ́wọ́ wọn. Wọ́n fi rọ́pọ̀n wọ́n pọ́nrọ́ wọ́n gbé dọ́kúmẹ́ǹtì kan léwọ́ rẹ̀. Wọ́n ní kó tiwọ́ bọ̀ ni a bá gbowó ribiribi lọ́wọ́ rẹ̀. Òun ralẹ̀ tán. Wọ́n bẹ̀rẹ̀ sí ń jápé yẹ̀pẹ̀ àtòkúta sí. Wọ́n bá fẹ̀ kan ó fìlì gbogbo lẹ̀ òkúté ń bẹ lábẹ́ ilẹ̀ ń kò wú wọn. Ọkàn fẹ̀ kan fìlì wọn. Ọjà kúta ọjà gráfò kò ṣe foundation ilẹ̀ kankan ń bẹ̀ o. Ohun tó ṣe ni pé ń fò kúta ó tẹ gbogbo ẹ̀bọ́nú àwọn sàárè òun ni wọ́n kúkú ni wọ́n ṣe kíni ni wọ́n bá kan kéré orí rẹ̀. Tó sì ń ṣe lórí ibẹ̀ ni pé ń ta mọ́tò. Ọ̀pọ̀lọ̀ ká máa ta mọ́tò kò nílò wípé a ṣẹ̀ṣẹ̀ ń ṣe foundation à ń kọ́ gbákọ́ àwò. Gbangba wálíà ló ti máa wọkọ̀ òun sì máa nù ń jojúmọ́. Àwọn ọkọ̀ tí ń lọ yìí kó láti ìlú Òyìnbó tí wọ́n kò dé pọ̀tù ibẹ̀ ni lọ máa já wọn sí. Àwọn tòkúbọ̀ tó lé ńlẹ̀ ni ọkọ̀ tó jẹ́ pé salẹ́sà inú rẹ̀ ńgbọ̀n bá ti kọ́kọ́rọ̀ bọ̀ omi ọmọ jáde látẹnu rẹ̀ lẹ́yìn.

0: ta kojo lu kodo
1: ise owo awon ara bi tin somo ologo domo lofo ni
0: o ya tete
1: to eni tolorun ko kokoro itusile
0: le lowo
1: alhaji agba baba la no spiritual
0: okunrin dan dan
1: eyi ke iya isan ara
0: o sese bere tabi olojo pipe
1: promise and faith
0: ashiri bibo
1: eyonu ebe awon agba
0: baba la nu kaju e
1: eyonu agba
0: ko senti oye ko ni lowo
1: contractors oloselu
0: n lo fun interview
1: eyonu agba lu koja be
0: awon kan ba di alhaji agba
1: yo
0: tori adi tun ti yo
1: oja re o tani
0: o fe gbomojo oyun iju ashiri bibo
1: atude ashina
0: o ya lodo eni ti ala firan
1: e ma pade baba laanu alhaji agba
0: lojojo Wednesday
1: Thursday ati Friday ni lu akure
0: en la fe junction
1: folo kada pe
0: ile baba laanu
1: idi mango loki ogba lo lo
0: Saturday and Sunday
1: e le ri baba laanu
0: ni na God Plaza opposite Alafia Hotel
1: lojojo
0: Monday and Tuesday
1: e ri baba laanu
0: ni Bakusa Street
1: opposite ile ya Bakusa
0: ilu ore
1: telephone
0: 0063970829
2: Eyi ni lati so feyin ti egbo ilu meta pere le ti le re office baba laanu alhaji agba yato sawon ilu meteta ta bare ni to so fun yin wipe alhaji agba baba laanu nbe nbe kan o nbe ni gba nbe lawo irolobade ilu akoko ni ilu akure ojo Wednesday Thursday Friday si le ri won lakure oloye mekun ibi kibi te ba gba wo ilu akure ebere lafe junction lati lafe junction yi e ba won lokada to wa lafe junction e ba won soro wipe ki won gbe yin doke ogba ni di mango lodo alhaji agba baba laanu dodo lo san oso lagbara lodo mare ilu keji ni ilu ore nipinle ondo ebere ile iya bakusa to wa ladugbo bakusa ni ilu ore ojo monday atojo tuesday ojo meji e laarin ose ni won lo mo nilu ore ibe le si ti ri baba laanu nilu ore o e mo gbagbe ilu kan to ku ni ilu owo nipinle ondo saturday atojo sunday njo mejeje n le ri won nilu owo ni na god plaza ni dojuko ile itura lafia hotel ku pin meje te ba ti debe abusebuse ere lati akure te delu ore ore to fi delu owo ko sibi ti owo ja baba laanu ode nipinle ondo number kan soso si lowo odo alhaji awon oni pa ti o gbe o owo baba laanu funra won alhaji agba owo ni obo se fun ko yowo te ba fe bere aye oni se wa se bala se bolo e pe alhaji agba baba laanu lori number yi 08063 970829 08063 970829 Don pikini koni iyonu agbalo mo ni awon alaye kan keke lori re iyonu agbalo ti mo n salaye n pare oni o fun gbogbo eyin te ba fe wa si agbala ile ise baba laanu alhaji agba kan se iyonu agbalo kan ti wa nile fun yin baba ti n ji ta ba n sun ẹjẹ a ma gbadura kọlọ mọ jẹ kórí olórí kí wọn gbà ṣe wa ṣe kòdìgbà tí èèyàn bá ní ṣòro kó tó ní ìyọnu agbàlóye lọwọ wọn ṣàlàyé tí ó gún mọ lórí rẹ torí àwọn ayé tẹ rí òun ọ̀fẹ́ ká rẹrù ká sọ àforí ẹni ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ ayé ò sì fẹ́ ká kọ́lé bí pé ká sin kọ́kọ́rọ́ kò ní ayé ọmọ fẹ ká lọmọ láyé lẹyìn ìgbéyàwó ọpọlọpọ ní wojú ọmọ ayé ọfẹ kí ara mọtò wọn ò tí ẹ fẹ ká ní promotion lẹnu iṣẹ bíi pé ká wà ń rà kíkan ni ẹ wàá rí gbogbo ntá ńlá kọjá nílé dúnìyà yìí gan wọn fẹ sọ fún yín pé ǹjẹ ẹ mọ wípé èèyàn nílò ẹyọnú agbàlo kí ni wọn ń pè lẹyọnú gan fún ara rẹ kí n kàn ṣàlàyé nípa ìyọnú fún yín ẹni tọlọ́run bá yọnú sí ọ̀nà rẹ ó gíyá ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn ẹ bá ń gbọ́ wípé ẹnìkan lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan ń lò ó ń kàn án wọ́n ń ṣílẹ̀kọ̀ ẹ̀yọnú ayé ń lórí gbà bẹ́ẹ̀ bá sì rí ìyọnú ọlọ́run kò yàtọ̀ síta ayé ọ̀kan náà ni ayé àní kárílé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyà yìí ká ìlú gbà rè. ìdí ni ti alhaji agba baba ala náà tí wọn fi gbé àkànṣe ètò kan kalẹ fáwọn tó bá wá sí ọfíìsì wọn. Ìletò ọ̀hún kí lọ sí ìdálé lórí àkọlé wòlé afẹ́tọ̀ náà ni ẹ̀yọ́nú àgbàló. Wọ́n ní agbélu àgàló àgàló gàràgà kọ̀jẹ́ ká mọ bí ayé rè. Ọ̀rọ̀ ẹ̀yọ́nú àgbàló yìí ń ṣe ló dàbí ilé iṣẹ́ àbáwọn ilé iṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni. Bí wọ́n bá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé njọ́ tí irú ọkọ̀ yìí tó bá láṣídẹ̀ǹsì bó sì jẹ́ wípé ilé iṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

0: ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàlo tí bàbá láàánú ẹ̀ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ̀ bá wá sọ́dọ̀ wọn. Owó lò fún iṣẹ́ ọwọ́, owó lò fún ọmọdé, ó sì wúlò fágbà kan wá sẹ́ni tí ò kọ yọ́ba àtijọ́yè ìlú ilẹ̀ gan. Ìjọba ò tètè fún ọmọ promotion rẹ̀, ó sì ti díù fún. Ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàlú Ọlọ́run jẹ́ ká yọ ìyọnú sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú olúwa láti kúrò nípò àgàn. Wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan, ṣùgbọ́n tí wọ́n bàjá kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ ló ọba ń. Ó wúlò fáwọn ọmọ mi tọ́jẹ́ pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Ọ̀rọ̀ a kò pé kí wọ́n ó fòǹtẹ̀lú àti ìrìn àjò rẹ̀. Ó dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé tí ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ ìyọnu sí wa. Ẹjọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi ìbádùn kẹ́ẹ̀kẹ́ aláàjì àgbà bàbá aláàánú pẹ̀ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ ká jí gìrì nínú ọdún tá a tún bọ́ sí. Ọyẹ ká wò wípé kọ̀yẹ kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí, finú hàn wọ́n, ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ, àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyẹ láti tẹ̀síwájú. Ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú aláàjì àgbà lórí 08063 970829. Bó ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàlo fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ, wọ́n pè kí ni ń jẹ́ ẹ̀yọnú àgbàlo. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ súnmọ́ wọn, ẹ pa sọ̀rọ̀ kan lórí ètò tí aláàjì àgbà tó ṣe ń bọ̀ ọ́ fún. Pam mẹ́nu ń ba pàtàkì ẹ̀yọnú àgbàlo bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa, kínní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò. Kò síbi tọ́mọ wọn ó dé, wọn ó mọ báláàánú pàdé ni. Lórí iṣẹ́ wọn, ọjà ó tà wàràwàrà, gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí. Kọ́dà lẹ́yìn ìgbéyàwó, àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ìmọ̀ ńgbà táyé wa ń de tolóyìnbó, wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Àkànṣe ètò tí wọ́n ń pè ní ẹ̀yọnú àgbáyé látọwọ́ aláàjì àgbà bàbá aláàánú jẹ́ ẹ̀mọ̀ wípé tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn, àyẹ̀wò ni wọ́n kọ́kọ́ fi mọrú ẹ̀yọnú àgbàlo tẹ̀ nílò. Nítorí pé olórí jorí làwa ẹ̀dá, ntọ́ bá hé lára mu o lè mọ́ bá bí lára mu. Àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lo bí Ọlọ́run bá ti bábá fi ámì sí àjẹpọ̀ parí. Mo wá fẹ́ pe àkíyèsí yín, bẹ́ ẹ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú, ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọnú àgbàlú lórí ohun gbogbo tẹ bá bá wa. Ọ̀nà ó sì gíyá, iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtráàtì níbì kan. Ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó, ayé ń retí ọmọ kò sí. Ẹyin tẹ́ ń gbìyànjú, ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú. Àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnú sí ní ńlàlóyọ bí mo ti wílẹ̀ kan. Báyé bá yọnú sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí. Ẹ ṣe púpọ̀ yín tí ẹ̀ ń gba lórí ètò ẹgbẹ́ nọ́mbà aláàjì àgbà. Ìwọ náà tètè kàn sí wọn léni, má jẹ́ kó pẹ́ jò, nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣòwò wá ṣe fún 08063 970829. Ọlọ́run má jà bọ́ sí páńpẹ́ ayé.
1: Òun aláǹda kù, kò lè dìbì, kò lè dìṣù, ṣùgbọ́n tó bá fi dọ̀mọ èèyàn, títí ayérayé kò lè já.
2: Ó takòjò olúkòdó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bí tí ń sọmọ ológo dọmọ olófòlì.
3: Ó yá tètè.
2: Tó ẹni tọ́lọ́hún kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
3: Ilé lọ́wọ́.
2: Aláàjì àgbà bàbá aláàánú spiritual.
3: Ọkùnrin dáindáin.
2: Èyíkéyìí àìsàn ara.
3: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
2: Mọ́mí Sam Faith.
3: Àṣírí bíbò.
2: Ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà.
3: Bàbá aláàánú kájú ẹ̀.
2: Ẹ̀yọ́nú
3: àgbàlú. Kò
2: sẹ́ni tí
3: òye kó ni lọ́wọ́. oyun ijo asiri bibo
4: atude asina
3: o ja lodo eni ti ala firan
4: e ma pade baba laanu alaji agba
3: lojojo Wednesday
4: Thursday ati Friday ni lu akure
3: en la fe junction
4: so folo kada pe
3: ile baba laanu
4: ide mango loki ogba lo lo
3: Saturday and Sunday
4: le ri baba laanu
3: ni na God Plaza opposite Alafia Hotel
4: ojo
3: Monday and Tuesday
4: le ri baba laanu
3: ni Bankusa Street
4: opposite ile ya Bankusa
3: ilu ore
4: telephone
3: 006 397 0829.
5: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòlọ́fùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dó wọn.

0: onile mo ki alejo ani faisan lo gba oruko ti emi ni baba ngana ti gbogbo aye ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikudie kudie to wa le ma ba iwo lomo okunrin ja kan si mi
1: ni iwaju continental guest house nepa nilu akure
0: phone number mi 08164122777 lekan si 08164122777
2: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. O ni a pè ní Stand Action Koboko. A ni ní olómi, a ni oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣin ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ó gbóògùn ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣe wọ́n lọ́mọ ọkùnrin. Mo fẹ́ kó o gbìyànjú. Kó wá bá mi
1: ní iwájú Continental Guest House Nepa nílùú Àkúrẹ́.
0: Phone number mi 08164122777
2: Egúnjẹ egún òṣájọ òṣà ògùn tẹ́mi ò bá mọ̀ èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà a máa wọ 90 wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni 50 ọdún ni ẹni 60 ọdún ni ẹni torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa àgbòrè ò lè kàn bí àgbò àbí ẹṣin ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ ajá afọ rẹ ò lè gbéra dáadáa má fi dẹ́gbula.
1: Mo wà níwájú Continental Guest House Nepa nílùú Àkúrẹ́.
2: Ibẹ̀ ni wà tó mọ ọkùnrin nìkan ni mò ń ṣètọ́jú. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irú ẹ̀rín ní gbogbo ìgbà oríkèríkè ara ń rọ ni ara ń jẹ ẹ̀jẹ̀ ni àbí omi jí ara rẹ tí wọ́n fi ń bí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágula o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
0: 08164122777
2: Nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ẹ́ bóyá wọ́n ń ṣe ẹ̀yọ́ ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi àbí tí o bá lè rẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ́ wọ́n fi dẹ́gula. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá máa ṣe ẹ́ nínú àgọ́ ara rẹ bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ́jẹ ni àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà orúnkún ń ro ẹ́ ni oríkèríkè ara ń ro ẹ́ ni àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á ìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́ carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò dáa. Kan sí mi
1: ní iwájú Continental Guest House Nepa nílùú Àkúrẹ́.
2: Ibẹ̀ ni mo wà gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe wọ lọ́mọ ọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọ ọkùnrin nìkan ni mò ń pè o gbogbo nǹkan tí nǹkan tí ò bá ń ṣe. Kan sí mi
0: phone number mi 08164122777 08164122777
2: Àgbo márúgbó takébé òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọ ọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ̀ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orúkọ báyìí kò dáa. Ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ á ṣiṣẹ́ tí oògùn bá tán á tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò dáa a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀ òun ni ó ṣe wá. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ṣoṣo òun ni mò ń ṣe. Kan sí mi
1: ní iwájú Continental Guest House Nepa nílùú Àkúrẹ́.
0: Phone number mi 08164122777 lẹ́ẹ̀kan sí 08164 12 27 77.
3: Eyo iyanra oyunkun ekitikete emomo ni goroso ekiti rumole keje bawere ni wele kiti wo fere rule lolon ka muro olorun abolu si dikie wo fere television ni wo fere fan ni wo fere deep freezer wo fere washing machine wo fere microwave wo fere ro kitchen gas cooker and co eyo abolu si dikie eyo wo yo asan die kan de gba ne ele lori wo yo san lososu wo yo san losose ko ati san ore darin a gbe un ko yara ko so ti ye obe na run yeye lai se ele ni o office re le danko plaza laji losun lado ekiti e o wo ko si o pelu number 0707484 3351 emi pe le kan si 0707484 3351 so ti yo yare rule o
4: Ayo abara tintin
5: eni ase lori ti o dupe

0: dúpẹ́ o, orí oníbejì tó wọlé tó wá. Fún Community Development Association ACDA.
1: Both Hope and Diaspora.
0: Fi ìmoore hàn fún gómìnà ìpínlẹ̀ Ondo, His Excellency Honorable Dr. Lucky Orimisan Ayédatiwa.
1: For his renewed confidence in our children.
0: By reappointing Honorable Kevin Solomon Olaholu.
1: KSO as SSA on Student Affairs.
0: And Honorable Arole Dennis
1: Alongeneyi
0: as full-time commissioner in Ondo State Local Government Service Commission.
1: Hey.
0: Another call to greater responsibility and service.
1: Ìgbàgbọ́ wa ni pé ẹ túbọ̀ ṣe àtìlẹyìn fún Dàtíwa pẹ̀lú ìrírí
0: ọgbọ́n
1: ìmọ̀
0: òtítọ́ òun agbára yín fún ìlọsíwájú ìpínlẹ̀ Ondo lápapọ̀.
1: Olúwa fún yín ní okun tẹ́ fi ṣe ju tàtẹ̀yìn.
0: Our East governor.
1: Afro community is solidly behind you.
0: Láti mú ìpínlẹ̀ Ondo dé.
1: Ìlérí náà.
0: Congratulations KSO and Arole Dennis.
1: Thank you Mr. Governor.
0: Mr. Samuel Ola Olowu.
1: President.
0: Mark John Alabi, Secretary of Community Development Association.
1: Announcer.
2: Bàbá ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, máa ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan sùn lọ ni.
3: Abba, ayé òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixture kò lọ́ tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixture. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253. 091-60-62-6253. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 Abba Mixture. Gbogbo ìgbà ìjàwá ìjà òsì. Always guide
4: me. Up National. Wọ́n ní ká máa sọ fún gbogbo ìyá ìrìn àjò látàkùrẹ́ lọ sílùú Èkó. Tá a bá wẹnu lẹ̀ tá a wẹnu ẹkọ́ a rí pé gómìnà wa Lọ́kẹ́ Orimisan Ayédàtiwa ń ṣiṣẹ́ ribiribi lọ́wọ́ láti mú ìtẹ̀síwájú ìgbòkègbodò ọkọ̀ yá garaga nípínlẹ̀ wa. Ń láṣẹ ń rọ̀ yín láti máa bọ̀ tààrà sóńdó garage. Tẹ́ bá fẹ́ wọkọ̀ lọ sílùú Èkó látàgo mẹ́rin ìdájí sáago mẹ́jọ àárọ̀ a sì wà ní kàtídírà náà. Ṣùgbọ́n tílẹ̀ bá ti mọ́ látàgo mẹ́jọ títí dàgo mẹ́jọ ìrọ̀lẹ́ Ondo garage la wà. Má bá wọn wọkọ̀ nírọ̀nà ó léwu. Bẹ́ẹ̀ni ayé bandits la wà wọn ní jíwa gbẹ́tẹrù jẹ́. Máa bọ̀ tààrà sóńdó garage. Ibẹ̀ la ti ń wọkọ̀ Èkó tààràtà tí ò séwu tí ò sí wàhálà. Kékulé ó gbọ́ kó sọ fún toko. Ẹni tó bá ń gbọ́ kó rò fẹ́ tí ò bá ìgbọ́ pé Ondo garage nílùú Àkúrẹ́ la ti ń wọkọ̀ Èkó. Òfò ẹ̀mí àti dúkìá ò ní ṣe wá. Lẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pe Súkànmí sórí 0806-207-6510. Isiaka 11 lórí 0803-873-3334. Ọlámilékan Òjò 0803-936-1561. Ọlámilékan Giwa 0803-408-3173. Tàbí Akin ọmọ jẹdọ́là sórí 0903-442-0099. Ìkéde pàtàkì yìí wá látọ̀dọ̀ Comrade Ọmọni Yòní tí gbogbo èèyàn mọ̀ sí ẹ níbà àti gbogbo àwọn chairman Sunshine ní Cathedral. Àsọ̀kálá fíà. Up National.
5: Please listen to this announcement. The Permanent Secretary, Local Government Staff Training School, Ita Ogbolu, Barrister Yodeji Andrew Ayeku, felicitates the newly appointed Chairman on Ondo State Local Government Service Commission, Pastor Segun Ayerin, and board members on their well-deserved appointment by His Excellency Dr. Lucky Orimisan Ayédatiwa, Governor of Ondo State. Barrister Ayeku describes the appointment as a significant development capable of strengthening the local government service and promoting effective grassroots development across the state. He congratulates the new chairman and members, wishing them wisdom, dedication, and success as they assume their responsibilities in advancing the local government system. Barrister Ayodeji Andrew Ayeku, Permanent Secretary, Local Government Staff Training School, Ita Ogbolu, announcer.
6: The Goldberg Back to Bar promo is here again, and it's bigger. Enjoy two bottles of Goldberg and get instant 400 Naira airtime, plus a raffle ticket for a chance to be one of four weekly winners of 250,000 Naira each. So head on to your favorite bar and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.
7: There is a school in Ondo State.
8: Ọ̀rẹ́ wa, kí ló dé tó forúkún tẹ̀ pé àrònú?
7: Ọ̀rọ̀ ọjọ́ iwájú àwọn ọmọ mi máa ní. Torí wọ́n gbúdọ̀ ní ìpìlẹ̀ gidi nílé ẹ̀kọ́ tó pọ̀jù owó. Ó sún mi.
8: Má jẹ́ kó sún ẹ̀. Tó bá jẹ́ pé tilé ẹ̀kọ́ gidi ni. Ilé ẹ̀kọ́ kan bẹ nípínlẹ̀ Ondo tó fini lọ́kàn balẹ̀. Ìlú Àkúrẹ́ ló wà. Gbogbo àwọn irinṣẹ́ tó lè jẹ́ kó mọ òyege kó soríire ni wọ́n bójú tó dáadáa. Pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ tó nímọ̀ ìjìnlẹ̀ nínú ẹ̀kọ́ ìjìnlẹ̀. Tí ṣe àbójútó ọmọ gẹ́gẹ́ bí ọmọ tiwọn nínú àyíká tó fini lọ́kàn balẹ̀. Adétọlá International school ni mo nso won ni class je lo simi alakobere ati girama be lo wo won o si gbo parara tipetipe ni won ti nko awon omo to ti nsorire ni gbogbo eleka je ka ilu adetola international school wani number 42 oshinle quarters akure ati 30 and 32 oshinle quarters akure won ni oko fun le lo bibu awon omo ile gbigbe nbe fa awon omo e to mi tun wa to mo le ode lati monday ti o mo pada sile won lopin ose pelu abo to poju owo iforukosile ti nlo lowo e pe number yi 0806-634-5067 tabi 0806-970-5880
9: Okereke erogo gede enyi ma tati dange bomi o
10: ga joba bilowo owo ma rami sigeregere nge o fofi
9: kire mo yeti fona gawo fenu ja pelebe
10: bon kite atun yo joma geregede un yo mo gogoro che
9: yo
10: won ti deba o
9: ino bele gegere wati ma fofi on orichichi un yo jamo nga yi
10: e orichichi aisan sara yo ja fi ege mi ku
9: kire mo yo won to gogoro yo won ti pelebe merun ja igaya jongo loko
10: atoju titi joba atowo ye ko jade
9: ala ala isigbagi
10: o le na owo joba ba ti ba e ma ma jo pepero ko ba o
9: eni ba ti ma fun wa tote duka e ka ti jobo te e yo te ijoba mo wo si
10: ijoba bile owo fo fi bere
9: atojo monday
10: ojo kerila otu kesa odun 2026
9: o ma gbo firo o wa be si re ka ko ne yo ba ti mu
10: ti e ta un be abi yo ba ka mo wo e ti e mo
9: e ma ma jo pepero ko ba o
10: alaga joba bile owo onorebo eda to pe omo layo
9: owo fo fi
10: alafia we ni ya olorun
9: won je joba gun
11: is catfish sweet o and I bet we bet influencer money they take ball now
12: bet influencer what be that
11: simple join betway book your game and share your code with your guys every week betway go summer you 4% commission
12: hi I bet sign me up
11: enjoy betway bet influencer share your code and weekly download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily 18 plus only play responsibly betway feel the action
13: Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dúbẹ̀ látàbà. Ọjà ọdún ti bẹ̀rẹ̀.
14: Ọjà ọdún ti dé. Àdàbà gbé.
13: Kí lẹ ń tàṣà? Kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde. Lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́gíṣẹ́. Ètò ọjà ọdún òní Classmate. Tó bá débi kápò olówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ da ìparí December gbọ̀ngbọ̀n.
15: Oya ẹ máa bọ̀ wá o.
14: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé ọjà ọdún ti dé.
13: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó ní iṣẹ́ ti ń fe ní méní fèjì méjì fìtà mẹ́ta tá jẹ́ kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní. Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Adéṣídà Road Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún ẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbàyògbà á jì jọta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 0803041434.
16: Grace 0803247 4686.
13: Àbí Fẹ́mi sórí 0806086442. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
17: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing Office Àdàbà FM ni wọ́n wá. Number one lawa ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Adéṣídà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe Marketing Manager sórí 0803041434. Ronke sórí 0703529 5755 tàbí Grace sórí 0803247 4686.
18: Ipe High School, Ipe High School, Old Student Association of Ipe High School, Labi Alaga, Board of Trustee, Akitunde Adewale, Ati Akowe Egbe, Ajayi Victor, Mufi Tayo Tayo, Kede Ayeye Golden Jubilee, Ti Ipe High School, Ti O Waye Losu Yi.
19: Congratulations.
18: Gbogbo Old Student Association of Ipe High School nílé àti ní diaspora àsìkò tó ẹjẹ́ àjọ fìfẹ́ ṣàjọyọ̀ àádọ́ta ọdún ilé ìwé wa Ipe High School Golden Jubilee bẹ̀rẹ̀ láti ọjọ́ Monday 21st sí Saturday 26th ọjọ́ Saturday gangan ló máa loud jù nínú ọgbà ilé ìwé wa ní dédé aago mẹ́wàá àárọ̀ pẹ̀lú oríṣiríṣi ètò pàtàkì bákan náà ètò ìkówójọ ọlọ́gọ́rùn-ún mílíọ̀nù fún ṣíṣe àwọn iṣẹ́ àkànṣe amáyédẹrùn fún ilé ìwé náà àti gbígbàlejò àwọn èèyàn pàtàkì bíi His Royal Highness Ọba Francis Àpáta Ẹnjiníà Ọmọlẹ́yìn June Ayégbọ́sí chairman Akoko Southeast local government, Dr. Jerry Olurantin, US based, is promised to be an electrified and unforgettable celebration. Old Student Association of Ipe High School, Board of Trustees, New Lukedi.

0: lórí ọba yìí.
1: Báwo lè ṣe fẹ́ sí?
0: Màálù odindi.
1: Ìlàjì.
0: Ìdásí mẹ́ta.
1: Tàbí ìpín mẹ́rin.
0: Ẹ̀rangolóṣọ́ àti àgbòkúnlé bìbà.
1: Gbogbo ẹ̀yin aláríyá òpin ọ̀sẹ̀ yìí.
0: Kílẹ̀ dúró de.
1: Ọkọ̀ tába yín gbé màálù débi tẹ bá fẹ́ wà lọ́dọ̀ wa.
0: Owó ẹran wa mu níwọ̀n.
1: Nítorí
0: ìrọ̀rùn oníbàárà ló jẹ wá lógún.
1: Ẹ má rè kóde ṣakí.
0: Ọláluwa Cow Dealer.
1: Ní dojúkojú
0: Top Line Petrol Station.
1: Omi fan.
0: Kálàyé.
1: Ẹ pé
0: 070-31-20-95-08
1: tàbí
0: 080-51-38-5391.
1: Ọláluwa Cow Dealer.
0: Ọ̀tọ̀ ni káún.
1: Láwùjọ òkúta.
2: Èrò wìtìwìtì nínú ìjọ Christ Power of Holy Spirit Prophetic Ministry orí òkè agbógunmi níbi tọ́lọ́run ti ń lo ikọ̀ àti ẹni ìrìjú tí ìpè wọ́n fọ̀hún láì foríbalẹ̀ fún Báàlì. Bàbá Prophet and Evangelist David Délé, bàbá gba agbára ẹ̀mí mímọ́ láti máa rọ̀jò ìbùkún dáhùn àdúrà kalẹ̀. Wá pàdé Ọlọ́run lọ́jọ́bọ Tọ́sídẹ̀ ọ̀sẹ̀ yìí nínú ìpàdé ìdásílátòkè wá bẹ̀rẹ̀ láti aago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán níbi tí ìgbàlà, ìwòsàn, ìdáǹdè, iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ti ń dúró dè ó tún dara pọ̀ mọ́ wa bákan náà nínú ìsìn ọjọ́ ìsinmi wa Sunday service ní Christ Power of Holy Spirit and Prophetic Ministry orí òkè agbógunmi ẹ̀yìn Arabambi House Glory Land Community Adu Expressway Àkúrẹ́. Lọ́gán tẹ́ ẹ bá ti dé ọmọ ní junction ní agbogbo ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sórí òkè agbógunmi ní Glory Land Community ẹ máa bọ̀ wá pàdé Ọlọ́run bí yóò ti máa lo ìránṣẹ́ rẹ̀ Prophet and Evangelist David Délé fún ìbéèrè tàbí ẹ̀bẹ̀ àdúrà. Ẹ pé bàbá sórí 08068-39-6422. Jésù ń retí yín o.
3: My guy, you know say Betway get plenty plenty casino games for Naija. Over 400 games, aviator, blackjack, roulette, baccarat, slots, live casino. The list not a finish, eh? No matter what you like, it did there for you. Every game in one place. Join Naija's home of casino and win big today. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway, feel the action.
4: Ìjọ Kẹ́sàpútó ní Church Healing Center District Ẹ̀kọ́tà Mountain of Destiny Restoration Ìbàjọ́ Warushi Street Ìwárọ̀kà Kòkó nípínlẹ̀ Ondo. Ó pé lọ́dún mẹ́tàlá gbàkó tọ́lọ́run ti gbé ìjọ rẹ̀ kalẹ̀. 13 years anniversary Thanksgiving alágbára ńlá 2026 ló tún wọlé. Ọ̀pọ̀ iṣẹ́ àmì pẹ̀lú iṣẹ́ ìyanu ló ti ṣẹlẹ̀. Èrí ti pọ̀ lóríṣiríṣi. Ọlọ́run bàbá wa bí o alámòye ṣe bẹbẹ lórí òkèèrè. Ọjọ́ kẹrìnlá oṣù kẹsàn-án ọdún tá a wà yìí òun ni ìsọjí alágbára yóò ti gbéra sọ títí di ọjọ́ kẹta lógún oṣù kẹsàn-án ọdún yìí. Aago márùn-ún ìrọ̀lẹ́ ìsọjí ó ti máa bẹ̀rẹ̀. King David Bàbá Aláyọ̀ òun lo ní sọjí. Friday ti ń ṣe on the 18th September òun ní praise night níbi tí ẹ ó ti máa pàdé àwọn ọ̀gọ̀rọ̀ olórin ẹ̀mí. Ọjọ́ Sunday ti ń ṣe ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún tá a wà yìí òun ní pọ̀pọ̀ ṣìṣì ayẹyẹ àjọ̀dún ọdún kẹtàlá ìjọ wa. Àkòyí àjọ̀dún orí ọ̀fẹ́ ńlá. Àjọ̀dún ti bẹ̀rẹ̀ láti aago mẹ́wàá òwúrọ̀. Bàbá wa Wùlí bí o alámòye ni ó mọ gbàlejò gbogbo ìrìn. Ìjọ Christ Apostolic Church Healing Center Mountain of Destiny Restoration Ìbàjọ́ Warushi Street Ìwárọ̀kà Kòkó nípínlẹ̀ Ondo. Ó pé ọdún mẹ́tàlá tọ́lọ́run ti gbé ìjọ rẹ̀ kalẹ̀. Ẹ wá bá wa gbóluwaga.
5: The Goldberg Back to Bar promo is here again and it's bigger. Enjoy two bottles of Goldberg and get instant 400 Naira airtime plus a raffle ticket for a chance to be one of four weekly winners of 250,000 Naira each. So head on to your favorite bar and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.
6: Mo ti bere. Mo le ṣalaye ma panilerin lakoko apejọpọ itakuroso ri la molebi mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ ni gbàgbé.
5: Every time there's a match, there are two kinds of screams. First, the regular fans. Goal! Then there's this. That's Betway users celebrating louder for their team and for their winning bets. Play and win with Betway, your destination for all things sports and casino with solid odds, fast payouts, and 24/7 support. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
8: A ò máa tiẹ̀ rí ẹnìgbòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
9: Bẹ́ẹ̀ lábí ni ìṣòro iṣẹ́ ara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, o
8: gbogbo ara máa ro mi ti isara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa ro mi gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé o ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú corona báyọ̀ jẹ́ ayé ọ̀hún ti wá sú mi.
9: Agbóyin ìṣe ló sì ń jẹ lọ́bẹ̀ ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yẹn lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 0706460649 0706460649 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
10: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bọyọ fẹ bèèrè kankan bọ fẹ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ bèèrè lọwọ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19 kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rán lólórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọjẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀ ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíà ò lè dúró pé ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yẹ bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rírun sun rẹ̀ ìṣòro ni ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀ tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nírẹ ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19 nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́mọ́ ọ̀fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀ bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dọta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ́n náà ń lò nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀ àwọn egbò ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19 àlàáfíà ara wo.

0: Tabac promo is here again, and it's bigger. Enjoy two bottles of Goldberg and get instant 400 Naira airtime, plus a raffle ticket for a chance to be one of four weekly winners of 250,000 Naira each. So, head on to your favorite bar and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.
1: Àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, màá ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
4: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni. Nípa 24/7 Abba Mission, kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Mission kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán, tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòun tẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì. Always guide me.
5: Gbadun adaba.
6: Mo ń gbádùn àdàbà.
5: Mo ń gbádùn àdàbà.
6: Mo ń gbádùn àdàbà.

0: pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run ẹ jẹ́ máa kí bàbá prophet mike olú adégòkè bàbá ọlọ́wọ́ ńlá káàbọ̀ sí orí ètò fún tòní bàbá mo kìyìn ẹ káàbọ̀ sórí ètò.
1: Ògo ni fún ọlọ́run lókè ọ̀run.
0: Hallelujah.
1: Mo tún wí pé ògo ni fún ọlọ́run lókè ọ̀run.
0: Hallelujah.
1: Òdodo.
0: Bàbá.
1: Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí mo ń gbọ́ ètò yìí. Pàápàá jùlọ àwọn tí ò lè ṣe tí wọ́n mọ̀ yín sí ìkànnì yìí. Lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ láti gbọ́ bàbá ọlọ́wọ́ ńlá lórúkọ Jésù Olùgbàlà. Ẹ ò ní gbọ́ àgbọ́nù.
0: Àmì bàbá ẹ mọ̀ pé ǹtí ẹ̀ tí ì jẹ́ jókòó tán tí mo fi fẹ́ sọ eléyìí tí mo fẹ́ sọ yìí bó ṣe ká mi lára ni ọ̀pọ̀lọpọ̀ ni ó mọ̀ rò báyìí wípé ṣé ní gbọ́ wàásù nípa ti ìdílé mọ́ nítorí pé láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan báyìí àdúà là ń gbà lórí ètò.
1: Òdodo
0: bàbá
1: èmi náà ti ń rò bẹ́ẹ̀ mo sì mọ̀ pé bẹ́ẹ̀ ló máa rí nínú ọkàn gbogbo àwọn olùgbé.

0: sókè sókè táyé ènìyàn bí dá orí tó kòkó mọ́ àtáàkì tí nǹkan burúkú fi máa ṣẹlẹ̀ sí yàn yes àwa ṣiṣẹ́ lórí orí méjèèjì ododo jẹ́ kí n sáré fi orí méjèèjì han àwọn ènìyàn kí
1: dábẹ́
0: ṣe lọ́la kó lè ní mínì kó sì lè yé wọn ní ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá ní àárọ̀ ọ̀la aago méje nípàdé máa bẹ̀rẹ̀ sí aago mọ́kànlá nípàdé máa parí.
1: bàbá ṣe ń tẹ́ ń sọ báyìí wípé ìpàdé àdúrà eléyìí tá àwọn jí gbà ní pẹpẹ àánú ṣé kò ní wáyé lọ́la ni.
0: àlọ́ ododo
1: bàbá
0: àdúrà ti àárọ̀ tá a máa ń jí gbà yẹn. Àdúà 7 to 8:30 ó sì kọ̀ntínú olúwa sàánú àwọn ọmọ mi ní pẹpẹ àánú àdúà yẹn sì máa kọ̀ntínú aago méje nìyẹn sí aago mẹjọ àbọ̀ ní altar of mercy gbogbo èèyàn ni mo wá sípàdé àdúà yẹn ẹ kó àwòrán ọmọ yín dání olúwa sàánú àwọn ọmọ mi àánú lè ṣe ọmọ àwáyé ní 7 to 8:30 àánú lè ṣe ènìyàn tá a bá ti wá gbà yẹn tán a máa bọ́ sí gbọ̀ngàn àdúà padà láti gba àdúà ọlọ́wọ́ ńlá tí mo pè ní ìtúsílẹ̀ orí láò ododo jẹ́ kí n fi nǹkan tí àwọn èèyàn ń bọ̀ wá dé bá lọ́la jẹ́ kí n sáré fi hàn wọ́n orí lọ́nà méjì in the book of psalm 3:3 dáfídì wípé olúwa lé olùgbé orí mi sókè ododo orí ẹ̀mí yẹn ni dáfídì ń bá wígbà yẹn o olúwa ni olùgbé orí mi sókè orí ẹ̀mí yẹn ni dáfídì ń bá wígbà yẹn kódà tó bá jẹ́ pé orí ara ni ṣe bí ẹnìkan lè dá orí ẹ̀ gbé.
1: bẹ́ẹ̀ ni àbí.
0: ìwọ gan gbé tiẹ̀ báyìí èmi náà ń gbé tiẹ̀ a lè gbé yẹn fúnra wa nígbà tí àlàáfíà ọlọ́run tó bá ti wà nínú ayé wa a lè mọ gbé yẹn bó ṣe wù wá. ṣùgbọ́n orí ẹ̀mí ni dáfídì ń sọ̀rọ̀ bá nígbà yẹn tó fi sọ pé olúwa ni olùgbé orí mi sókè bọ́lọ́lúwa ti gbé orí ẹ̀ sókè wá níjọ́ tí ẹyin ọba nílé jésè wọn ò rántí dáfídì.
1: wọ́n ti gbàgbé ẹ̀ sí gbó agéjù.
0: bẹ́ẹ̀ ni òdodo wòlíì wá dúró níwájú jésè bàbá jésè sọmọ yín ti tán gbogbo àwọn eliabu gbogbo wọn ni ẹ kọjá níwájú wòlíì wòlíì wípé kò sọ́bàánú àwọn èyí ó ti ẹ̀fẹ́ fìtara yẹn ẹnìkan tó sì gbọ́nlẹ̀ tó ga olúwa wípé gbọ́wọ́ rẹ sọ̀rùn èmi kì í wò bí ènìyàn ti ń wò ènìyàn ń wo ojú olúwa wo ọkàn olúwa bá sọ fún wòlíì pé eléyìí kan sí gbọ̀nlẹ̀ ni ọkàn ga ni kò sí ọkàn ọba nínú rẹ̀ gbogbo wọn wá kọjá tán wájú wòlíì wòlíì bá kọjú sí jésè jésè sáwọn ọmọ rẹ ti tán ló bá rán sí ó wípé ó kù kan léje léje báyìí ṣùgbọ́n eléyìí a lè jẹ́ ọba bí torí pé nínú gbólówà títí ń sọ àgbo àgùntàn wòlíì wípé àwa kì yóò jókòó títí yóò fìdé wòlíì di ìgòrò rómọ́yà bàbá jésè náà wà níwájú rẹ̀ títí dáfídì fìdé ìdí nìyẹn bí dáfídì ṣe ń dé báyìí olúwa sọ fún wòlíì pé ọba lóde yìí o ó dẹ̀ da òróró yèlé lórí ó fi ìfàmì ròyìn ọba yàn án ni dáfídì wá di ọba ìdí nìyẹn tó fi sọ pé olúwa ni olùgbé orí mi sókè ìyẹn ni pé ipò ọba tí mo dé yìí o ipò tí a gbé mi sókè sí yìí o ènìyàn ò fi rántí mi o bàbá mi ò fi rántí mi o olúwa ló kanlẹ̀ rántí mi tó gbé orí mi sókè ẹnìkan sàmì nínú ilé olúwa yóò gbé orí rẹ sókè mo sọ tẹ́lẹ̀ lórúkọ olúwa a ó gbé orí àwọn ọmọ rẹ sókè mo sọ tẹ́lẹ̀ lórúkọ jésù gbogbogun tó tẹ̀ ọ́ lórúkọ jésù ogun yà ṣe pátápátá ogun yà ro wómúwómú olúwa yóò já ìdè atẹni lórí ba lórúkọ jésù gbogbo ìdè tó tẹ̀ lórí ba olúwa máa já dànù ododo ìdí nìyẹn tí dáfídì fi wípé olúwa ni olùgbé orí mi sókè ya orí ìtẹ̀mí ni dáfídì ń bá wí nígbà náà orí tí a máa ń gbé sókè tí ayé èèyàn fi ń nítumọ̀ orí tí a máa ń tú sílẹ̀ tí ayé èèyàn fi máa ń gòkè ṣe rere òní dáfídì ń sọ̀rọ̀ bá tó wípé olúwa ni olùgbé orí mi sókè orí kìíní nìyẹn o now orí ìtara igan kọ́ orí ìtara tí ń bẹ lókè ara wa yìí orí yẹn náà tún ní sí nínú ìwé àwọn onídàájọ́ orí ìkẹtàlá ẹsẹ̀ ìkejì sí ìkarùn nígbàtí aya manua ń wojú ọlọ́run fún ọmọ aya manua ń wojú ọlọ́run fún ọmọ àtọkọ àtaya wọn wojú ọlọ́run fún ọmọ wọn wá lọ gbàdúà áńgẹ́lì olúwa farahàn fún wọn ododo áńgẹ́lì yẹn sọ wípé ọmọ tẹ́ bí o ọmọ ìlérí ni o ìwọ ọ̀yá tó lóyún mọ́ mu ọtí líle mọ́ mu ọtí wáìnì mọ́ mu ọtí líle rárá o torí pé ọmọ tí ó ti nù rẹ jáde náà sì rí ọlọ́run ni o ẹwà gbọ́ o wípé abẹ kò sì gbọdọ̀ kàn án lórí ní gbogbo ọjọ́ ayé ẹ abẹ kò gbọdọ̀ kàn án lórí orí ìtara ẹ ní sọ yẹn o sórí orí méjèèjì yẹn ní àjọ. se po pelu ara won
1: ojulo baba
0: ori itara o ni ajo se po pelu ori itemi
1: eh o
0: yes ori ti ara o ni ajo se po pelu ori itemi o wa so fun iya Samson wi pe abe ko si gbodo kan lori ni Judges chapter 13 verse 2 to 5 nigba ta de verse 4 o wi pe nje nitori na ki esara emi be o ma se mu oti wine tabi oti lile ma si se je ohun aimo kan nitori ki esi iwo loyun iwo si bi omokunrin kan ki abe ki o ma se kan lori nitori na siri olorun li omo na yo je lati inu wa won ti ordain as a prophet from his mother's womb won ti ordain ni ebi woli lati inu iya iwa won ni abe ko gbodo kan lori so ki se ori ti emi ori itara gangan to ru le ri waye ni eni pe abe ko gbodo kan tori pe ori yen nikan se pelu ayanmo e ori yen nikan se pelu agbara ti Samson fi operate lojo ti abe kan Samson lori ododo
1: baba
0: ah nkan buruku sele oro buruku sele lojo ti abe kan Samson lori
1: eh o
0: agbara olorun fi sile lo ni agbara olorun fi sile lo iyen ni pe o se n to lodi si ori itara yes ori temi wa affected ododo awon ori mejeji yen won ni ajosepo pelu ara mu ododo je kin sare so kan meta yi ka wa lo gbadua gbogbo eniyan emurabo lola itusile ori ni akori adua ti a fe gba lola number 1 head is a symbol of destiny ori je apere ayemo ori je apere ohun to wa se laye ni rere the head is a symbol of destiny likewise head is a symbol of authority yes ori nse apere ase nse apere ohun ta wa se laye nse apere ayemo wa ododo mo wo Samson ti a ni abe ko gbodo kan lori nigba ta be okan lori komo se to to gbe na woju ekun
1: be ni
0: Samson ti en le lo to beji ka wu gate to tun gbe sare gori oke gate ti gbogbo oludawo se Samson feji ka wu ni sa won le won o le ba bi baba gan ki won fe fi se agbara yen po sa sumojo ti abe kan Samson lori agbara olorun fi sile lojo ti aye de Samson latori won finish e omo logo si ku pelu ota ododo bibeli wi pe nigba ti nu ori Samson tun bere si hu kilo tun de
1: agbara ni
0: be ni agbara lo tun de okan wa je pe o gba wrong prayer point emi a ma so pe o gba wrong prayer point o pe oluwa fun lagbara ile ekan si ko mo gbese lara Philistine ko ngo si ku pelu ota agbara yen be wa nitori kini irun ori re ti hu ododo
1: baba
0: nkan wa lori ijinle wa ni ori ti opolopo okiesi
1: hey baba ijinle wa ni ori ti opolopo okiesi be tin to lesese baba o dabi eni pe ke mo da ke mo a je pe gudugbe oro olorun o ja lola a gboro olorun pupo olorun o loyin lati tupere pere oro nipa ori lola ninu pade adua
0: ododo o to ni ma so opolopo oro lola ninu oro olorun yi itusile ori likewise the head represents leadership. The head represents leadership and power.
1: To
0: ori se apere isakoso ati agbara. Ori nse apere isakoso ati agbara. In the book of 1 Chronicles chapter 5 verse 24, Chronicle kini ori ikarun ese ikerinlelogun bibeli we won yi si ni awon olori ile baba won. Sawon yoku olori ododo
1: olori
0: awon yoku na lori ṣùgbọ́n àwọn olórí ni àwọn tí ń ṣàkóso àwọn olórí ni àwọn tí ń jọba lórí wọn bíbélì wípé wọn yìí sì ni àwọn olórí láti ìdílé bàbá wọn àwọn tó kù náà wọn lórí but ẹgbọ́n mi òdòdó àwọn yẹn ní orí ìṣàkóso ló wà fún àwọn yẹn ló ń ṣàkóso àwọn yẹn ló kó wọn sòdí láti pè wọn ní olórí ẹgbọ́n olúwa lẹ́nu mi lórúkọ jésù àsọ ẹ di olórí ilé bàbá rẹ láti òní lọ o di olórí níbi gbogbo tó o bá ti wọ̀ àṣẹ láti darí o bọ̀ sí ọ lọ́wọ́ ogun tó ń tẹ̀ ọ lórí ba ogun yẹn ṣẹ wọlé that is number 2 bíbélì wípé in Ephesians chapter 1 verse 22 ó ní ó sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀ ó sì fi ṣe orí Jésù nìyẹn o Jésù nìyẹn o ó fi ohun gbogbo sí abẹ́ àtẹlẹsẹ̀ rẹ̀ ó sì fi ṣe orí fún ìjọ orí so tá a bá sọ pé ìjọ lórí ta wa fi Kristi ṣe orí fún ìjọ ó yẹ kó lè mọ̀ wípé kì í ṣe orí ara kì í ṣe orí ètàfojú rí orí tó ní ìtumọ̀ nínú ẹ̀mí o fi se ori fun ijo ani mo pase lati seju ilo ase lati di olori loruko Jesu oluwa ma yonda fun o
1: ododo
0: baba ni state ta wa ni se alolori governor lolori state president lolori Nigeria ni ile se kokan na won ni olori ki wa se pe gbogbo awon tin si se nbe ki se pe wo olori ara won lori sugbon tin sakoso won oni npe ni olori ori je apejuwe isakoso be ni ani mo pa lafe agbara ti o gbe ori re soke to bi de ipo ase loruko Jesu o ya gba agbara yen
1: amen
0: igba to ba di ola ta ba pade a gbo oro Olorun to jile a si gba adua to gbona itusile ori
1: itusile ori baba e wa gbo bi ori ba wa ninu de ti won ti de ori eniyan kila awon iriri to ni tohun o ma ri kini o je experience oni tohun kini iriri to ni tohun o ma ri je fun mo pe ori o wa nu de
0: bere to bi ri da ododo
1: baba
0: sugbon kan da re ni soki ninu oro Olorun fun adua ola oni idahun to jile wa bori ba wa wa ninu ide ododo number 1 olori o ma experience awon kankan kan ti o ye ko ma la koja number 1 bad luck Olorun ni ja sori buruku.
1: Amen.
0: Bad luck o ma nwa bi eyan ba ti rin tin se ko nge ti oda. Ti sele ti o te Olorun ba tin sele ninu aye e. Ko wa die dada. Ko pray ka tu lu ori be sile. Ododo. Nigba to ba dola ma mo fenu kan gbogbo e. False accusation a ma wa. Wa ma pa ron to se mo. Akoba ma wa. Be ni. In to si nbe rara won le mu omo. Ododo.
1: Baba.
0: Wo adua wa lola abandon and forgetting by helpers olori ma gbagbe ori be alaanu ma gbagbe ori be oluna lo wa jina si ori be igba to ba di ola a ma lo ninu ijile oro Olorun lori itusile ori sugbon mo ro gbogbo eniyan e farahan ni pade olowo la lola e farahan ni pade olowo la lola ijile oro Olorun ati adua to gbona fun itusile o la ofisi sese laarin wakati merin ti a fe lo ijinle oro Olorun ati akanse adua ti dani nide ti tuni sile la ofisi sese
1: ha gbogbo eyan ero ni witi witi e tun ya jo pade ninu gbogan adua olowo nla prayer ground lori le majemu ye gogan ni ka ti pade to wa de mechanic village opposite second gate ni Ondo Road ibe lati ya wole si mechanic village ka ma lo tarata ka so pe ipade adua olowo nla ohun la nlo Ondo Road ni lu Akure ibe lati tun pade lola ha yo tun lagbara yo gbona girigiri lola Olorun o baye wa pade baba e si ti so le kan eni ipade adua ta pe ni anu le se to ma nwaye laaro kutukutu ago meje si mejo abo laaro ninu gbogan apepe anu eni iyen na yo tun waye laaro la bakan na ti gbogbo eyan janfani e papa julo gbogbo abiamo
0: ipade aro yen ma wa 7 to 8:30 anu le se o ma wa ni 7 to 8:30 8:30 to 11 adu agbara oro Olorun to jile fun itusile
1: oda yo lagbara pupo lola Olorun o tun lo ipade adu ola lati tu opolopo ogoro eyan le oda baba coffee ti nbe nwaju yin AC ipo SM kado di keji kemi na ofa computer laptop mi mora ka wa wo ipade adua ose to koja ta gba le ohun la fi gba adua lale yi lori eto ti gbogbo eyan o si janfade papa julo gbogbo awon ti o lanfade ati wa sinu ipade adua anfani re lati darapo mo wa nu adua lasa le yi eya dodi keji na ta ba parade a ma se awon ifilo kan fun wa ko to di pe a wa lo gba adua
2: simi ni popada si
3: Ọ̀rẹ́ wa kí ló dé tó ń kún hunuhunu? Ṣé Romeo ṣó ti gbọ́ ni pé ní gbogbo àárọ̀ ọjọ́ Thursday lọ́sọ̀ọ̀sẹ̀ Ọlọ́run náà mò ń lò ó láti fi ìfẹ́ rẹ̀ hàn sáwà ẹ̀dá èèyàn ni ọjọ́ náà ni àrágbá yamuyamu ìpàdé àdúrà ńlá kan máa ń wáyé tá a sì ti máa ń ṣiṣẹ́ lórí

bẹ́ẹ̀ni ogun failure ogun ìjákulẹ̀ ó ti di ọ̀rọ̀ ìtàn lójú ọ̀nà gbogbo wa ọ̀dà ẹ jẹ́ máa fi ọwọ́ ọlọ́run sọ̀yà lórúkọ bàbá wípé kánsẹ́lì máa wà lọ́la o lẹ́yìn ìpàdé àdúrà one on one pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run bàbá ó láǹfààní àti jókòó pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́run ń lò nílé iṣẹ́ ìránṣẹ́ tí ọlọ́run gbélé bàbá lọ́wọ́ a sì láǹfààní àti rí wọn fún ìgbaniníyànjú kì í ṣe bàbá nìkan o àwọn àtàwọn ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́run ń lò nínú ìpè yìí ni bó ti jẹ́ nìyẹn bákan náà mọ́tò yóò tún kó àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ lọ́la àwọn ibi tí mọ́tò ò bá dúó sí ẹ̀yìn bẹ́ẹ̀ bá ti rí mọ́tò tí wọ́n kọ ọwọ́ ńlá ọlọ́run sí ẹ̀yìn ẹ̀dá dúó ṣùgbọ́n mo nígbàgbọ́ pé mọ́tò ó wà ní ìsìnkàn lọ́la bákan náà lókè àró ní abiodun bus stop mọ́tò wà ńbẹ̀ ní futa bus stop tó wà ní ọlọ́kọ́ mọ́tò wà ńbẹ̀ ṣe mọ̀ pé wọ́n ń ṣọ̀nà lọ́wọ́ níbi old garage wọn yẹn mọ́tò ò ní láǹfààní láti dúó síbẹ̀ ṣùgbọ́n ní ìsìnkàn gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá ń bọ̀ rí wípé ẹ̀yìn náà dé ìsìnkàn ẹ láǹfààní àti wọ mọ́tò ńbẹ̀ lọ́la lágbára ọlọ́run bó ti jẹ́ nìyẹn ẹ já lọ láti gbàdúrà lásàálẹ̀ yìí

0: Emi tú àsọtẹ́lẹ̀ yìí sọ.
1: I repeat this prophecy for you.
0: Níbi gbogbo tí ayé ayé rẹ wà.
1: Wherever the goodness of your life.
0: Àìsàn mi rẹ̀ ìdẹ́ nù mí o.
1: Only for you to say amen.
0: Níbi gbogbo tí ayé ìrẹ́ ayé rẹ wà.
1: Wherever the goodness of your life lies.
0: Ó yá ẹsẹ̀ rẹ kó gbé ọlọ́bẹ̀.
1: I will pray one prayer then.
0: Emi sọ tẹlẹ.
1: I pray for a
0: second. Ẹsẹ̀ wa kò gbà gbára.
1: Amen.
0: Ṣé báyìí, ṣé báyìí, ṣé báyìí.
1: Do this way.
0: Báriwo pé ẹsẹ̀ mi o.
1: Ẹsẹ̀ mi
0: o. O rí bóse ní kóse.
1: Do this way, touch your feet.
0: Ẹsẹ̀ mi o.
1: Ẹsẹ̀ mi o. Feed the presence and power.
0: Mo sọ tẹ́lẹ̀.
1: High professor.
0: Agbára àtẹ̀gbé.
1: Power to march to nothing.
0: Ó jẹ́ pé bí a bá fi oògùn kan síbi kan tó o bá tẹ́gbọ̀n nílé fi kankan sí ọ́.
1: When they push out somewhere you march it and nothing
0: happens. Agbára àtẹ̀gbé.
1: Power that you march
0: to. Olúwa fi rú ẹsẹ̀ wá. Ẹsẹ̀ àmì yẹn lẹ́ẹ̀mẹta. Mo pàṣẹ.
1: I decree.
0: Ẹsẹ̀ rẹ̀ gba agbára.
1: Power.
0: Ó gbé ọ lọ síbi gíga. Ó gbé ọ gòkè. Ó gbé ọ débi àṣeyọrí. Ẹsẹ̀ àmì kan báyà kan.
1: Mí
0: kan mẹ́ni tó ní gbólóhùn yìí ni.
1: Ṣùgbọ́n
0: mo mọ̀ pé mi ò sọ̀rọ̀ yìí dànù.
1: Gbogbo
0: omi tí àtẹ́lẹsẹ̀ rẹ bá ti tẹ̀.
1: Tí
0: àtẹ́lẹsẹ̀ àwọn ọmọ rẹ tẹ̀. Olúwa máa gbà á fún wọn ní ìní. Ogun ilé ọkọ rẹ.
1: Já battle your husband.
0: Ogun ilé bàbá rẹ.
1: Battle from your father.
0: Ogun ilé èdè tó wà.
1: Battle in that country.
0: Níbi tó ti wò mí yẹn.
1: Where you are watching me.
0: Nítorí pé ẹsẹ̀ rẹ tẹ̀bẹ̀.
1: Because your feet.
0: Ogun yẹn kó pínyà. Jordan ilé bàbá rẹ.
1: Every Jordan for your father's house.
0: Wọ́n kún gbogbo bèbè.
1: They are come every bank.
0: Jordan ìṣòro tó ńlá kọjá.
1: Every Jordan of that trouble.
0: Wọ́n dàbí ẹni pé ò ní yọ.
1: Na still you know it's me.
0: Nítorí tí ẹsẹ̀ rẹ tẹ̀. Ẹsẹ̀ àmì yẹn lẹ́ẹ̀mẹta.
2: Ẹnìkan
0: bẹ́ẹ̀ bí àmì kan ni kò sẹ́.
1: Someone is saying you are going to say amen.
0: Ọfà tí ayé bẹ́ẹ̀ ta sí ọ lẹ́sẹ̀.
1: Àárọ̀ dey want to shoot at your leg.
0: Nínú ayé àìrí.
1: The invisible world.
0: Ọfà yẹn padà síbi tó ti wá.
1: Báyìí kò ní sẹ́dà.
3: Ṣé mi ní kó padà síbi ètò tó tayọ?
4: Ọ̀rẹ́ wa kí ló dé tó ń kún hùnùhùnù? Ṣé Romeo ṣó ti gbọ́ ni? Pé ní gbogbo àárọ̀ ọjọ́ Tọ́sídẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀. Ọlọ́run náà máa ń lò ó láti fi ìfẹ́ rẹ̀ hàn. Sáwa ẹ̀dá èèyàn ni. Ọjọ́ náà ni àrágbá yamuyamu ìpàdé àdúrà ńlá kan máa ń wáyé. Tá a sì ti máa ń ṣiṣẹ́ lórí àwọn kókó àdúrà lóríṣiríṣi. Láti dojú kọ ogun tí ń fa ìbànújẹ́ àtàìnífọ̀kànbalẹ̀ fọ́mọ ẹ̀dá èèyàn. Aago méje sí mẹ́wàá àárọ̀ ló ń wáyé o. 7 to 10 AM lórí ilẹ̀ májẹ̀mú àdúrà ọlọ́wọ́ ńlá prayer ground tó wà lẹ́gbẹ̀ẹ́ mechanic village. Second gate, Army Barracks, Ondo.

0: lọpẹ atalayo ni Thursday ọsẹ yìí o si bẹrẹ sí ni Jerry sagbara oluwa iwo ọlọrun ma kọkọ jalu
1: bi ipade adua ti rire o le ọsẹ to koja iyun ọjọ Thursday ninu ipade adua olowo nla ogbona girigiri awon eyan si tin Jerry sagbara ọlọrun baba ìpàdé àdúà àtọ̀sẹ̀ tó kọjá rè tá a ti fi gbàdúà lórí afẹ́fẹ́ ọ̀la tún lọ́jọ́ míì tá a tún pàdé bàbá ẹ bá ń rọ gbogbo èèyàn wípé tọ̀ ká pàdé lọ́la.
2: Bí àdúà bá gbóná jẹjẹ báyìí lórí afẹ́fẹ́ bóò ni ó ṣe rí bóò ni ó ṣe dá bóò ni ó ṣe dùn tó kí wọn náà pàdé wa láàárọ̀ la jẹ́ àjọ wá gbàdúà èmi ń pè ọ́ pé wá jẹ́ kájọ wá gbàdúà ìtí ìṣẹlẹ̀ láyé rẹ yìí àdúrà ló lè ṣe ipò tí ayé rẹ wà tí ọ̀tí ọlọ́run yìí àdúrà ló lè mú ọ kúò àdúrà ló lè mú ọ kúò òdodo
1: bàbá
2: bá ń pe gbogbo aráalé kí wọn gbìyànjú láti farahàn ní ìpàdé àdúrà lọ́wọ́ ńlá lọ́la àní pẹ́ aago méje sáago mọ́kànlá àdẹ̀tí parí nìyẹn ní mechanic village opposite second gate army barracks Ondo road nílùú àkùrẹ́ mbí.
1: Bàbá mo fi ọwọ́ ọlọ́run sọyà lórúkọ yín lẹ́ẹ̀kan wípé

ọmọ pẹ̀lú ti wà nídìí rédíò pé kẹ́ ẹ̀ lè bọ́ agbádùn lórí ètò ara ò lébí látàárọ̀ ikú iṣẹ́ o ọba òkè ò fún gbogbo alẹ́ rè ilé iṣẹ́ tí wọ́n fi ṣẹ́ràn wá ilé iṣẹ́ alájẹ́ àgbà bàbá láàánú tí wọ́n fi tewé te gbòó táyé ṣe àwọn ló ní nkè púpọ̀ wọ́n ní kí n kórí adé alákọ̀jẹ́ wọ́n ní kí n kíjọ yẹ wọ́n ní àlàáfíà wa kò ní di fíafí àwọn ní kóbè ló kí n kọ́ lọ́kùnrin ẹ̀yin náà ṣáàtì mọ̀ ta àmọ́ gbé ẹ̀wọ̀ wà á sí méje bí kò ṣe wípé gbogbo tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ìlà àmọ́ pẹ̀kẹ́ lò ọ̀nà tá a ń gbègbà tá a fi ní jì sọ́fin ayé ayé wa ò ní dà bákan bákan bákan bí ò ṣe tẹ wa lọ́rùn ẹ̀kọ́ lẹ́mbẹ̀lẹ́ ẹ̀kan sẹ̀ ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́ nọ́mbà tó wà gbala iléeṣẹ́ alájẹ́ àgbà bàbá láàánú ẹ pé bàbá sọ̀rọ̀ 08063970829 08063970829

0: kòjó òlú kòdó.
1: Iṣẹ́ ọwọ́ àwọn ará bí ti ń sọmọ ológodo ọmọ olófo ni.
0: Ó yá tètè.
1: Tọ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
0: Lé lọ́wọ́.
1: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
0: Ọkùnrin dandan.
1: Èyíkéyìí àìsàn ara.
0: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
1: Mọ́mí sànfẹ́.
0: Àṣírí bíbò.
1: Ìyọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà.
0: Bàbá aláàánú kájú ẹ̀.
1: Ìyọ́nú
0: àgbàlú.
1: Sẹ́ntì
0: oyún ìjú àṣírí bíbò
1: àtúndì àṣínà
0: ó yá lọ́dọ̀ ẹni tí àlàfinrán
1: ẹ máa pàdé bàbá aláàánú Alhaji àgbà
0: lọ́jọ́jọ́ Wednesday
1: Thursday àti Friday nílùú Àkúrẹ́
0: ńlá fẹ́jọ́
1: sọ̀fọ́lọ́kadà pé
0: ilé bàbá aláàánú
1: ìdí mango lókè ọgbà ló ń lọ
0: Saturday and Sunday
1: ẹ lè rí bàbá aláàánú
0: ní Nagod Plaza opposite Àlàáfíà Hotel
1: ìlú Àwọ̀jọ Monday and Tuesday
0: ẹ rí bàbá aláàánú
1: ní Bakusa Street
0: opposite ilé ìyá Bakusa
1: ìlú Ọ̀rẹ́
0: telephone
1: 006 397 0829.
2: Ẹ dá wa ìwò ni a ṣe. Ọmọ ara
3: yẹ. Mo kí ẹ káàbọ̀ padà wá.

0: won pe kini kan ni iyonu agbalo mo ni awon alaye kan keke lori re iyonu agbalo ti mo n salaye npa re o ni o gbogbo eyin te ba fe wa si agbala ile ise baba lanu alaji agba kan se iyonu agbalo kan ti wa nile fun yin baba tin ji ta ba nsun eje amọ gbadura kọlọ mọ je kori olori ki won gba se wa se gori gba ti eyan ba ni soro ko to ni iyonu agbalo ye lowo won salaye ti o gun mo lori re
1: eni so imbo aye nile ana re
0: tori awon aye te ri won ofe ka re ru kan so afori eni aye ofe ka sise ka jere nbe aye o se fe ka kole bi pe ka sin kokoro ko ni aye o mo fe ka lomo laye leyin igbeyawo opolopo ni woju omo aye o fe ki ara moto won o ti e fe ka ni promotion lenu ise bi pe ka wa n ra kekan ni e wa ri gbogbo nta nla akoja nile duniya yi gan mo fe so fun yin pe nje e mo wipe eyan nilo eyonu agbalo kini won pe leyonu gan fun ara re kin kon salaye nipa iyonu fun yin eni tolorun ba yonu si ona re o giya o n gbogbo to ba si dawole yo mo lo siwaju ni ko ni wa seyin e ba n gbo wipe enikan lo enikan n ta o se ta enikan lo o n kan o n sileko eyonu aye n lori gba bẹ́ẹ̀ bá sì rí ìyọnu ọlọ́run kò yàtọ̀ síta yé ọ̀kan náà ni ayé àní kárí ilé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyà yìí ká ìlògbà rè. ìdí nìyí tí alhaji àgbà bàbá aláàánú tí wọ́n fi gbé àkànṣe ètò kan kalẹ̀ fáwọn tó bá wá sí ọ́fíìsì wọn. ilé ètò ọ̀hún kìlọ̀ sí ìdálé lórí àkọlé wo lóye afẹ́tọ̀ náà ni ẹ̀yọnu àgbàlo wọ́n ní agbélu agàló agàló gàràgà kọjẹ́ ká mọ bí ayé ń rè ọ̀rọ̀ ìyọnu àgbàló yìí ń ṣe ló dàbí ilé iṣẹ́ àbáwọn ilé iṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni bí wọ́n bá ní ilé iṣẹ́ wọ́n ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé ń jọ́ tírú ọkọ̀ yìí tọ́ bá láṣídẹ̀ǹsì bó sì jẹ́ wípé ilé iṣẹ́ ló pàdánù nǹkan kan wọ́n ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàló tí bàbá láàánú ẹ̀ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ̀ bá wá sọ́dọ̀ wọn. Owó lò fún iṣẹ́ ọwọ́, owó lò fún ọmọdé, ó sì wúlò fágbà kó wá sẹ́ni tí ò kọ yọ́ba àtijọ́ ìlú ilẹ̀ gan. Iṣẹ́ ẹni kó lè tẹ̀síwájú, owó lò fún iṣẹ́ ọba, ìjọba ò tètè fún promotion rẹ̀.

tiwaju boro olon je ka yoyonu si wa nitori no yin ten gbo mi lori eto yi ejo nje le ri number yi pe nu mi badun keku alaji agba baba ala nu pe nbo lodo won oro ara eni koya party nitori pe lodun tuntun oye ka jigire ninu odun ta tun bo si oye ka wo wipe koye ko wa loju kan mo bi tese rora pe won lori number yi finu han won salaye fun won bi nkan ba ti lo awon kan wa tolorun da saye toran saye lati wipe ki won fun wa ni imo ogbon atoye lati tese waju enikan ki gbon tan o epe baba laanu alaji agba lori 08063 970829 08063 970829. Bo se n salaye nipa iyonu agba lo fun yin awon omode iwoye ti won ba n gba lori eto ayele won pe kini n je eyonu agbalo awon agbagba to ba wa ntosi esun mo won e pa soro kan lori eto ayele ti alaji agba to so n gbo fun ba menu n ba pataki eyonu agbalo bo se wulo to laye eni laye igba awon baba nla wa kini na n be lara awon ti awon agbagba n lo ko si bi tomo won o de won mo balaanu pade ni lori ise won oja o ta warawara gbogbo nkan ori bo ti ye ko re koda leyin igbeyawo agan kii ma wopo lasiko igba naa ibo n gba tayo wa n de toloyibo won ti dori nkan kodo lo fi ri bee ninu asa omo re n kegbekegbe mumukumu irede oru ati jijo bee lo eyan nilo ni pe won fe ko si laani ko si ni da ngbe eyan jiya lori omo e mo ye igba tawon abi amo fi reru omo nsiko won abimo naa tan saye asiko to ye komo komo ni oye ati goke agba ko si mo loye ati je eyan labe orun aye wa n tafa latoko ko omo wa mo yi ti n se mo omo ti e fe won tele omo ti e kegbekegbe tele omo to omo ba soro tele ti o kori isale o wa deni ti n fun o lese e ṣàkíyèsí irú ọmọ yìí ẹyin àwọn ayé ní kó sí ẹ láàbí ọba ti rí ẹyọnúgbà nǹkan dẹ́nìyàn àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lo bí ọlọ́run bá ti bábá fi ámì sí àjẹpọ̀ parí mo wá fẹ́ pe àkíyèsí yín bẹ́ẹ̀ bá ti dọ́dọ̀ alhaji àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọ́nú àgbàlú lórí ohun gbogbo tẹ bàbá wa ọ̀nà ó sì gíyá iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtàtì ńbẹ̀ kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí ẹyin tẹ́ ń gbìyànjú ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ alhaji àgbà bàbá aláàánú àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnú sí ní ńlàlóyọ bí mo ti wílẹ̀ kan báyé bá yọnú sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí. Bàbá kábìlà mi, àwòrán ọ̀la mi jòlólò. Ìlú mẹ́ta péré lẹ ti lè rí ọ́fíìsì bàbá aláàánú alhaji àgbà yàtọ̀ sáwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tá a bá rẹ́ni tó sọ fún yín wípé alhaji àgbà bàbá aláàánú ń bẹ ńbẹ kan ọ̀nbẹ nígbà ńbẹ láwo ìrọlọ́bàdé ìlú àkọ́kọ́ nílùú àkúrẹ́ ọjọ́ wednesday thursday friday sì lẹ lè rí wọn lákùrẹ́ olóyè mẹ́kún ibikíbi tẹ́ ẹ bá gbà wọ́n lù àkúrẹ́ ẹ bèrè lafẹ́ junction láti lafẹ́ junction yìí ẹ bá wọn lọ́kadà tó wà ní lafẹ́ junction ẹ bá wọn sọ̀rọ̀ wípé kí wọ́n gbé yín dókè ọgbà nídìí mango lọ́dọ̀ alhaji àgbà bàbá aláàánú dódò lọ́sàn ó sọ lágbára olódùmarè ìlú kejì ni ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ ondo ẹ bèrè ilé ìyá bàkùsà tó wà ládùúgbò bàkùsà nílùú ọ̀rẹ́ ọjọ́ monday àtọjọ́ tuesday ọjọ́ méjì ẹ láàrin ọ̀sẹ̀ ni wọ́n ń lò mọ́ nílùú ọ̀rẹ́ ibẹ̀lẹ̀ sì ti rí bàbá aláàánú nílùú ọ̀rẹ́ o ẹ mọ́ gbàgbé ìlú kan tó kù nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ ondo sátidé àtọjọ́ sunday ǹjọ́ méjèèjì ń lè rí wọn nílùú ọ̀wọ̀ ní nagot plaza ní dojúkọ ilé ìtura lafia hotel kò pé méje tẹ bá ti débẹ àbùṣebùṣe ẹrẹ láti àkúrẹ tó dẹlúù ọrẹ tó fi dẹlúù ọwọ kò síbi tí ọwọjọ bàbá aláàánú òde nípínlẹ ondo nọmbà kan ṣoṣo sí lọwọ ọdọ alhaji àwọn òní pa tí ó gbé o ọwọ bàbá aláàánú fúnra wọn alhaji àgbà ọwọ ìní ọbọ sí fóun kò yòówù tẹ bá fẹ bèrè ayé ò ní ṣe wá ṣe bá láṣẹ bò lọ ẹ pé aláàjì.

0: ìwọ yóò dìde, ìwọ yóò ṣàánú fún Sioni, nítorí ìgbà àti ṣe ojú rere sí i, ní tòótọ́, àkókò náà dé. Ètò àkókò àánú ló gorí afẹ́fẹ́ láti ilé-iṣẹ́ ìránṣẹ́ Love of Christ Chapel International. Wòlíì Adéníyí olóòpọ̀ ọ̀kùtì wà ń kalẹ̀ láti fi oúnjẹ ẹ̀mí bọ́ wa. Kí Ọlọ́run kí ó bùkún yín.
1: Ogo máa ní fún Ọlọ́run ní òkè ọ̀run.
2: Hallelujah.
1: Adániwáyé.
2: Ẹṣẹ́ Jésù.
1: Ọ̀rọ̀ ni bá ní débẹ̀. Ṣáájú ogun lálọ kẹyìn lábọ̀. Ó fi jẹun gbogbo iṣu mọ́lẹ̀. Ọba tí ò kúrò lójú kan tí a bá wájú. Ò kúrò lójú kan ètò ń bẹ wájú. Àfilẹ̀ sọ́run àtúnba láyé. Àfilẹ̀ sàyé àtúnba lọ́run. Ń bẹ ń bi gbogbo lẹ́ẹ̀kan náà. Kìnìún ẹ̀yà Júdà. Èmi ò jẹ́sẹ̀ o. A ń jẹ́sẹ̀ o bàbá. À ń nú narí gbà o. À lo ìṣògo. À máa àdúrà kankan gbà o. Nípa àwẹ̀ ayá ò lẹ́ o. Wàyí máa wọ òkú ọ̀sùn wọn. À ń nú narí gbà o. Lórí ọmọ àánú ni o. Sọ pé Jésù ò ṣe o.
2: Jésù ò ṣe o.
1: Sọ bẹ́ẹ̀ dáadáa.
2: Jésù ò ṣe o.
1: Ẹ̀mí mọ́ ò ṣe o.
2: Ẹ̀mí mímọ́ ò ṣe o.
1: Alágbàwí ò ṣe o.
2: Alágbàwí ò ṣe o.
1: A tó fi iṣẹ́ ogun rán o ṣe o.
2: A tó fi iṣẹ́ ogun rán o ṣe o.
1: Bàbá mi ò ṣe o.
2: Bàbá mi ò ṣe o.
1: Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísáàkì, Ọlọ́run Jákọ́bù.
2: Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísáàkì, Ọlọ́run Jákọ́bù.
1: Mo yàn ọ́ o.
2: Mo yàn ọ́ o.
1: Ọba tí òjò ṣe mí nìkan.
2: Ọba tí òjò ṣe mí nìkan.
1: Ọba tí òjò wọn fi náà ayé jó mi.
2: Ọba tí òjò wọn fi náà ayé jó mi.
1: Ọba tí òjò wọn rìn mí hóhó.
2: Ọba tí òjò wọn fi mí hóhó.
1: Ọba tí òjò ń ṣẹ̀ṣọ́ lọ́run.
2: Ọba tí òjò ń ṣẹ̀ṣọ́ lọ́run.
1: Ọba tí òjò wọn kọ̀ mí lẹ̀.
2: Ọba tí òjò wọn kọ̀ mí lẹ̀.
1: Ọba tó ṣàánú mi.
2: Ọba tó ṣàánú mi.
1: Ọba tó mo dínà yí mi ká.
2: Ọba tó mo dínà yí mi ká.
1: Ọba tó pè mí ní orúkọ rẹ̀.
2: Ọba tó pè mí ní orúkọ rẹ̀.
1: Ọba tó fi ayé mi dára.
2: Ọba tó fi ayé mi dára.
1: Ọba tó fi àmì àánú sí mi lára.
2: Ọba tó fi àmì àánú sí mi lára.
1: Ọba tó sọ mí di kò ṣeé pa.
2: Ọba tó sọ mí di kò ṣeé pa.
1: Ó sọ mí di kò ṣeé gbé mi.
2: Ó sọ mí di kò ṣeé gbé mi.
1: Ó sọ mí di kò ṣeé dà láàmú.
2: Ó sọ mí di kò ṣeé dà láàmú.
1: Ó jẹ́ káyé gbọ́ ọmọ lọ́wọ́ mi.
2: Ó jẹ́ káyé gbọ́ ọmọ lọ́wọ́ mi.
1: Fìtílà ọwọ́ mi ò jẹ́ ó kú lójijì.
2: Fìtílà ọwọ́ mi ò jẹ́ ó kú lójijì.
1: Bàbá mi mo yàn ọ́ o.
2: Bàbá mi mo yàn ọ́ o.
1: Ẹlẹ́bùrú ìkẹ́ o ṣe o.
2: Ẹlẹ́bùrú ìkẹ́ o ṣe o.
1: Ọlọ́run gbogbo àgbáyé o ṣe o.
2: Ọlọ́run gbogbo àgbáyé o ṣe o.
1: Ó jẹ́ wọ́n máa rù mí káàkiri.
2: Ó jẹ́ wọ́n máa rù mí káàkiri.
1: Ó sọ mí di ẹrù àrùkà.
2: Ó sọ mí di ẹrù àrùkà.
1: Bàbá mi mo yàn ọ́.
2: Bàbá mi mo yàn
1: ọ́. Ó jẹ́ wọ́n pa mí sóòrò.
2: Ó jẹ́ wọ́n pa mí sóòrò.
1: Bàbá mi mo yàn ọ́.
2: Bàbá mi mo yàn ọ́.
1: Ẹ̀mí àwọn wòlíì mo gbé ọ̀gá.
2: Ẹ̀mí àwọn wòlíì mo gbé ọ̀gá.
1: Ẹ jẹ́ akọrin yìí kan sí.
2: Ẹ̀mí àwọn wòlíì.
1: Ó ṣe.
2: Ipá rẹ̀ ga ó pọ̀.
1: Bàbá mi.
2: Ẹ̀mí àwọn wòlíì. Agbára rẹ̀ ka ó pọ̀. Torí òun gbogbo ló lè ṣe. Gbogbo ogun ló lè ṣe. Aṣé tí o sí lọ̀rọ̀ rẹ̀. Ipá rẹ̀ ka ó pọ̀. Ẹ̀mí àwọn wòlíì. Ipá rẹ̀ ka ó pọ̀. Ẹ̀mí àwọn wòlíì. Agbára rẹ̀ ka ó pọ̀. Torí òun gbogbo ló lè ṣe. Gbogbo ogun ló lè ṣe. Aṣé tí kò sí lọ̀rọ̀ rẹ̀. Ipá rẹ̀ ka ó pọ̀.
1: Máa parọ́ pé iṣẹ́ àwọn àjẹta dígbà sí lára mi.
2: Iṣẹ́ àwọn àjẹta dígbà sí lára mi.
1: Bá iná jáde.
2: Bá iná jáde.
1: Iṣẹ́ àwọn àjẹta dígbà sí lára àwọn ọmọ mi.
2: Iṣẹ́ àwọn àjẹta dígbà sí lára àwọn
1: ọmọ mi. Bá iná jáde.
2: Bá iná jáde.
1: Sọ̀rọ̀ bí ọmọ wòlé.
2: Iṣẹ́ àwọn àjẹ.
1: Tí a ti dígbà sí lára mi.
2: Tí a
1: dígbà sí lára àwọn ọmọ mi. Tí a dígbà sí nínú iṣẹ́ ìránṣẹ́ mi. Tí a dígbà sí inú iṣẹ́ mi. Tí a dígbà sí inú ayé aya mi. Bá iná jáde.
2: Bá iná jáde. Bá iná jáde.
1: Bẹ́ẹ̀ ni.
2: Bá iná jáde. Ní iṣẹ́ ìránṣẹ́ mi. Bá iná jáde.
1: Bẹ́ẹ̀ ni.
2: Bá iná jáde.
1: Bá iná jáde.
2: Bá iná jáde.
1: Bá iná jáde.
2: Bá iná jáde.
1: Máa sọ fún Ọlọ́run pé ọ̀dájú abiyamọ.
2: Ọ̀dájú abiyamọ.
1: Tó ń gbọ́ ọmọ tọ́mọ mi lọ́wọ́.
2: Tó ń gbọ́ ọmọ tọ́mọ mi lọ́wọ́.
1: Ẹ bá ń kiná bọ̀ lára.
2: Ẹ bá ń kiná bọ̀ lára.
1: Ìwọ ọ̀dájú abiyamọ.
2: Ọ̀dájú abiyamọ.
1: Tó ń gbọ́ ọmọ tọ́mọ mi lọ́wọ́.
2: Tó ń gbọ́ ọmọ tọ́mọ mi lọ́wọ́.
1: Ẹ mọ̀ kiná bọ̀ lára.
2: Mọ̀
1: sọ bẹ́ẹ̀ mọ̀ sọ bẹ́ẹ̀ mọ̀ sọ bẹ́ẹ̀ mọ̀ sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀. Ọ̀dájú abiyamọ tó ń gbọ́ ọmọ tọ́ lọ́wọ́ mi.
2: Ẹ
1: bá ń kiná bọ̀ lára. Ẹ tó ṣe tó.
2: Ó
1: túwọ́ lára àwọn ọmọ mi.
2: Ẹ túwọ́ lọ́wọ́ àwọn ọmọ mi. Bàbá mi kiná bọ̀ lára. Ẹ kiná bọ̀ lára. Ẹ kiná bọ̀ lára. Ẹ
1: kò wọ́n. Sọ pé àdúrà mi.
2: Pẹ̀pẹ́ àdúrà mi.
1: Gba iná àti òróró tuntun.
2: Gba iná àti òróró tuntun.
1: Pẹ̀pẹ́ àdúrà mi.
2: Pẹ̀pẹ́ àdúrà mi.
1: Gba iná àti òróró tuntun.
2: Gba iná àti òróró tuntun.
1: Sọ bẹ́ẹ̀ Ọlọ́run àti
2: Ọlọ́run. Orúkọ Jésù. Pẹ̀pẹ́ àdúrà mi. Gba iná àti òróró tuntun. Pẹ̀pẹ́ àdúrà mi. Gba iná àti òróró tuntun. tuntun gba iná gba ororo tuntun gba iná gba ororo tuntun
1: pẹpẹ àdúrà mi
2: gba iná gba ororo tuntun
1: pẹpẹ àdúrà mi
2: gba iná gba ororo tuntun pẹpẹ àdúrà mi gba iná gba ororo tuntun pẹpẹ àdúrà mi gba iná gba ororo tuntun
1: máa pariwo ohun gbogbo tí agbára gbègbè ti jí lọmọ mi lọwọ
2: ohun gbogbo tí agbára gbègbè ti jí mọ mi lọwọ
1: mo gbà padà ní ìlọ́po méje
2: mo gbà padà ní ìlọ́po méje
1: orin rẹ gbogbo tí agbára gbègbè ti jí lọmọ mi lọwọ
2: gbogbo ti agbara gbegbe ti ji mo mi lowo
1: mo gba pada ni
2: mo gba pada ni ilopo meje
1: mo ko
2: de so unrere gbogbo unrere gbogbo
1: unrere gbogbo ti agbara gbegbe ti ji lo mo mi lowo
2: ti agbara gbegbe ti ji mo mi lowo mo gba pada ni
1: ilopo meje mo gba pada ni ilopo meje
2: mo gba pada ni ilopo meje mo gba pada loruko jesu
1: ma faro pe ororo amuleri se
2: ororo amuleri se
1: ororo amaso tele se
2: ororo amaso tele se
1: ma bo lori mi
2: ma bo lori mi
1: je ka so tele o se kankan
2: je ka so tele o se kankan
1: losu yi
2: losu yi
1: ma soro bi omo
2: oruko jesu ororo amuleri se
1: ororo amuleri se
2: ororo amu aso tele se
1: ororo amu aso tele se
2: ma bo lori mi je ki leri o se
1: ma bo lori mi
2: je ki aso tele o se leri mi lori kankan ma bo lori mi ni kankan ma bo lori mi ni kankan loruko jesu
1: ma bo lori mi ni kankan
2: ma bo lori se ororo amu aso tele se ma bo lori mi ni kankan
1: ma bo
2: ma bo ma bo ma bo ni kankan ma bo ma bo ma bo
1: ma bo ma bo
2: ma bo ma bo
1: jesu oluwa wa
2: amen
1: oluwa mo seun gan ni mo mo gbadura fun enti mo hun ti mo n gbongbo mi to n gbọ mi ede ti mo sọ si ọ ni wipe wọn ni pin ọmọ wọ
2: amen
1: ẹ wo John chapter 4 láti verse 4 wọn ni òun kò sì lè ṣàìmá kọjá láàrin samaria tí wọn pè ní bàpàdé nu òun kò sì lè ṣàìmá kọjá láàrin samaria òun kò sì lè ṣàìmá kọjá láàrin samaria kí lórí ń bẹ nígbà náà ni ó sì dé ìlú samaria kan tí a ń pè ní sikari ó súnmọ etí ilẹ ní ìbèrè mi ti Jacobo ti fi fun Joseph omo re kan ga Jacobo kan si wa nibe nitori na bi o ti re Jesu tan nitori irin ojo pupo be ni o joko leti kanga o si je won wakati kefa ojo obirin kan ara Samaria si wa lati pon omi Jesu wi fun pe fun mi ni omi mu nitori awon me e ti lo si ilu lati lo ra onje Jesu onje yi won tun lo ra onje fun Jesu onje yi ni won gbe abo lo ra onje fun won ni won lo gboro won lo ra onje fun Jesu ko le je Jesu joko sabe gi nbe Jesu en to ku fe mi ati be lori obirin kan ti en wa pon mi ni bi kan ga Jacob fun mi lo mi mu nigba na lobirin ara sare na wi fun pe etiriti iwo ti se ju fi n bere o mimu lowo mi emi ti n se obirin ara Samaria ah nitori ti awon ju ki ba awon ara Samaria da nkan po won ni nkan po po Jesu dahun o wi fun pe iba se pe iwo mo ebun Olorun ati en to wi fun o pe fun mimu iwo iba se ti bere lowo re ohun iba ti fi omi iye fun o ni iba se po o ti mo Oluwa si mi loju lati mo ebun Olorun Oluwa ma se e loju
2: amen
1: oga yi mo ni won ma se
2: amen
1: oga yi mo ni won ma se
2: amen
1: wa mo ebun Olorun
2: amen
1: gbẹgbẹrun lọ ṣọọṣì wọn ọmọ ọlọrun ṣọọṣì gbẹgbẹrun mọ wòlíì wọn ọmọ ọlọrun wòlíì tó o bá ní ìbápàdé lẹẹkan ṣoṣo ọgá n tá à ń sọ yìí máa kúrò níbẹ ìbápàdé là ń sọ ó ní ìbáṣepọ ọmọ ẹbùn ọlọrun ó mẹni tó dúró wájú ẹ ṣá owó gan ló bá máa bèrè pé kó fún ẹ lómi iye mu ó bá ti ní a fún mi lómi iye obìnrin náà sì fún pé ọgbẹni ìwọ kò ní ìwọ ò fi fa omi bẹẹ ni kànga ìjìn níbo ni ìwọ yóò gbé ti rí omi iye náà kànga ìjìn kànga lé yín jìn kànga àrán yín jìn ó dẹ̀m ní korobá lọ́wọ́ ní fàmì dòrò làwọn ń pè nílùú wẹ́ngbẹ̀ náà ní dòrò a ò ní fàmì ó ní dòrò tó máa fi fa omi jáde nínú kànga ó dẹ̀ ń sọ pé wà fún mi ní nǹkan náà ọ̀pọ̀lọpọ̀ ló ń fọ omi láti inú kànga tó jìn ìran yín fa títí wọn rí fa róńdó tí wọn rí fa ǹjọ́ sí ó ti gbẹ wọn lè so eré ṣùgbọ́n wọn rí súrẹ́ oríire kankan lára yín torí bò kékeré tí àwọn ọ̀ràn yín fa yín ó ti gbẹ àṣìrẹ́ lómi tó lè fa ó rí àfigbà látàrí Dáfídì tó wá sójú ogun Goliath ń pariwo káàkiri ni. Ó ń búra múramu. Àfìgbà tí Mose tó dìde, Israẹli wà nínú ìgbè. Ẹnìkan ń ṣàmì. Ẹni tí ó dìde ní ìran rẹ, tí a ó tú ìran rẹ sílẹ̀, látòní a ó gbé dìde.
2: Àmẹ́.
1: Oyè obìnrin ẹni ìwọ ò ní nǹkan tó fi fọmi. Kànga Ijin, ṣé ìwọ pọ̀ ju Jacob bàbá wa lọ? Ẹni tó fún wa ní kànga. Ẹ ń sọ story. Tí òun fúnra rẹ̀ mú nínú rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ àti àwọn ẹran rẹ̀. Jésù dáhùn ó sì fún pé ẹnikẹ́ni tó bá mu nínú omi tí wọ́n ń gbé káàkiri, ò ń gbẹ́ sì máa gbẹ́. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá mu nínú omi tí èmi yóò fún, òun gbẹ́ kì yóò gbẹ mọ́ láì. Ṣùgbọ́n omi tí èmi yóò fún, yóò di kànga omi nínú rẹ̀, yóò máa sun sí iyì àìnípẹ̀kun. Obìnrin náà sì wí fún pé, ọ̀gbẹ́ni, fún mi ní omi yìí, kí òun gbẹ kí ó má bàa gbẹ mí mọ́, kí èmi kó má sì fa omi ní ìmọ́. Ó ti sù. Jésù wí fún pé, lọ pe ọkọ rẹ, kí o sì wá sín, kí n lè fẹ́ yín méjèèjì. Ẹgbọ́n tó bí yẹn, omi náà dáhùn sí wí fún pé, èmi kò ní ọkọ jàre. Jésù wí fún pé, ìwọ wí rere, pé èmi kò ní ọkọ. Nítorí tí ìwọ ti ní ọkọ márùn-ún, ó ti rí ọkọ márùn-ún rí. Ẹni tí ìwọ sì tún wá ní nísinsìnyí, kì í ṣe ọkọ rẹ. Ìwọ sọ òtítọ́ ní èyí. Ó fi rọ́ṣẹ̀ òtítọ́. Ó ti ní ọkọ márùn-ún. Ó tún wá nìkan ní ìsinyìí ní ìtọ́kọ rẹ̀. Obìnrin náà ti wí pé, ọ̀gbẹ́ni, mo wò pé wòlíì ni ọ́. Jésù láti ìta ni ọ́ ó di ọ̀gbẹ́ni. Láti ọ̀gbẹ́ni ó di wòlíì. Láti wòlíì ó ní mo ti rí olùgbàlà. Ó gbàdúrà ìbápàdé wọlé rẹ̀.
2: Àmẹ́.
1: Gbàdúrà fún ọ. Ó gba ayé rẹ̀ kọjá.
2: Àmẹ́.
1: Ó gbẹ̀bí rẹ̀.
2: Àmẹ́.
1: Ó gba ayé ọmọ rẹ̀ kọjá.
2: Àmẹ́.
1: Ó gba ilé iṣẹ́ rẹ̀
2: kọjá. Àmẹ́.
1: Ó gba hospital kọjá.
2: Àmẹ́.
1: Ẹni tó ní ńbẹ̀ tí wọ́n ní yóò kú ni Olúwa gbé dìde.
2: Àmẹ́.
1: Ó gba Nàìjíríà kọjá.
2: Àmẹ́.
1: Ohun tí ò ṣiṣẹ́ kó bẹ̀ sí ṣe.
2: Àmẹ́.
1: Ohun tí ò ṣiṣẹ́ kó bẹ̀ sí ṣe.
2: Àmẹ́.
1: Gbàlú tó wà yẹn kọjá.
2: Àmẹ́.
1: Ìwé ìgbélu rẹ̀ kan gbé jáde.
2: Àmẹ́.
1: Ohun tí ò ṣiṣẹ́ fún ọ kó bẹ̀ sí ṣe.
2: Àmẹ́.
1: Ṣe bẹ́ẹ̀ Olúwa.
2: Àmẹ́.
1: Wà á yin adúlá yé.
2: Àmẹ́.
1: Ó ti rí bẹ́ẹ̀.
2: Àmẹ́.
1: Gbogbo ẹ̀yin tí ẹ wà ní Àkúrẹ́. Tó bá wá di ọjọ́ Friday ni Ọlọ́run àánú. Ọlọ́run fẹ́ ṣiṣẹ́. Friday ni o. Ti ṣe àárọ̀ Friday aago méje sí mẹ́wàá. Deliverance àwa wà látàgo mẹ́wàá sí méjìlá fún àwọn tó ń jẹun lójú oorun. Ìtúsílẹ̀ àwa wà. Káyé tiẹ̀ náà lè ní ìtumọ̀. Bó ti ń bá lọ yìí, àfitọ́lọ̀ ń bá jà fún ọ. Ìrìn àjò ẹ̀yin ọkùnrin àtobìnrin yẹn. Àárọ̀ Sátidé ní báyìí. Aago méje sí mẹ́wàá. Òróró á máa dàlé gbogbo èèyàn lórí. Ọ̀run á dẹ̀ máa ṣí. Ẹkún á máa dẹ̀rín. Ẹ̀gá á dẹ̀ máa dògò. Tó bá wá máa fi di Sunday, òróró máa dàlé gbogbo èèyàn lórí. Láti aago mẹ́jọ àárọ̀ sí aago mọ́kànlá. Ní Olúwatúyíkọta sí yẹn. Ní ibi Liberty Hospital yẹn. Adúpẹ́ fún tí Olúwa ṣe ní ìlú Òǹdó. Pẹ́ fún gbogbo ẹ̀yin pátínà wa. Mo fún àwọn èèyàn 50 ní scholarship kí wọ́n ká bẹ̀rẹ̀ Bible school wa l'Òǹdó. Orí èrò tuntun wa pọ̀ ju 50 lọ aṣọ di 100 báyìí. Ẹ̀yin tí ẹ wá ń gbọ́ mi nílé, ìwọ náà lè jẹ àǹfààní. Wọ́n sì ní bí èèyàn 40 àǹfààní bí 40 tó kù. Àwọn 100 èèyàn tí ó bá kọ́kọ́ fi orúkọ sílẹ̀. Sátidé la máa pàdé kí gbogbo wa ká pàdé láago mẹ́jọ àárọ̀ sí aago méjì ọ̀sán ní Destiny Liberation Powerhouse tí a mọ̀ sí Glory Center International ní No. 7 Olúwafẹ́mi Akínjagunlá ní Òǹdó. Òun náà ní Òjòjò Road. Ní Third Street ní apá òsì ní after ọjà ká tó dé Mega School. Ibẹ̀ ni ibi tá máa lò wà ní No. 7 Olúwafẹ́mi Akínjagunlá tí wọ́n tún pè ní Òjòjò Road yẹn. Third Street by the left ní after ọjà ká tó dé Mega School yẹn. Ibẹ̀ ni aago mẹ́jọ àárọ̀. Rípo wà nílé ìwé hùn. Ẹ̀yin bàbá yín màmá agẹgẹ yín ọ̀dọ́. Kó rí ògolo. Àwọn ẹ̀rí pọ̀ torí iléèwé yẹn káàkiri orílẹ̀-èdè ìlànà sí. Tí Òǹdó bẹ̀rẹ̀ náà nìyẹn. Lágbára Ọlọ́run ẹ ò rí gbà mú. Yóò sì dá fún yín. Ẹ ó sì rí agbára.
2: Àmẹ́.
1: Ó ti rí báwo.
2: Àmẹ́.
1: Jésù Olúwa wa.
2: Àmẹ́.
1: Ẹ mọ̀ pé fún àdúrà. Bá ti ń parí ètò 08033548337. Kọ́ọ̀lẹ̀ mọ̀mọ́ yìí. 08033548337. Olúwa yóò lo ìrìn àjò yìí fún wa. Ẹ ó sì rí àmì Ọlọ́run.
0: Ètò àkókò àánú ni ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yẹn láti ilé iṣẹ́ ìránṣẹ́ Love of Christ Chapel International. Bàbá wa Adéníyí olóòpọ̀ ọ̀kú ni wọ́n fi oúnjẹ mi bọ́ wa. Àánú Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀. Kí Ọlọ́run kí ó bùkún fún yín. Jésù l'Olúwa.

0: ọ̀run ọ̀run ayé.
1: Kábí ẹ̀ṣẹ́ ọlọ́run ọ̀wọ̀ ní fún orúkọ rẹ. Wọ́n fẹ́ máa rìn lọ sókè sódò.
0: Jésù.
1: Wọ́n máa lọ ilé ìwé àwọn ọmọ.
0: Kábíyèsí o.
1: Wọ́n lọ máa kọ́ wọnú àwọn ọmọ.
0: Jésù.
1: Ọmọ tó ti ní ọgbọ́n tó ti ní ọpọlọ tẹ́lẹ̀.
0: Wọ́n yẹ sà.
1: Àwọn máa di ẹni ẹ̀yìn.
0: Ayọ́lọ́yọ́.
1: Ẹni wájú.
0: Ayọ́lọ́yọ́.
1: Àwọn máa di ẹni ẹ̀yìn.
0: Kábíyèsí o.
1: Wọ́n máa fún wọn ní nǹkan jẹ. Láti fà wọ́n sínú ẹgbẹ́ òkùnkùn.
0: Ajáriwáyé.
1: Mo náà ṣe jáde.
0: Orúkọ Jésù.
1: Torí wọ́n ń wá èrò.
0: Báàlì sọ.
1: Sínú ìjọba wọn.
0: Sínú ìjọba òkùnkùn wọn. Ayọ́lọ́yọ́.
1: Ọmọ tí ò ní jẹ́ kandidate wọn.
0: Ní Jésù.
1: Àwọn ọmọ ìgọ́.
0: Ajáriwáyé.
1: Àlọ́mọ rẹ ò ní ṣe kandidate wọn.
0: Ní Jésù.
1: Ilé ẹ̀kọ́ òkùnkùn.
0: Orúkọ Jésù.
1: Ọmọ rẹ ò ní ṣe student wọn.
0: Ní Jésù.
1: Ọmọ ní gèdè rú ọ̀tà. Mo kéde. Ìjọba òkùnkùn.
0: Orúkọ Jésù.
1: Tí wọ́n fẹ́ fọ ọmọ rẹ wọnú ẹ̀.
0: Orúkọ Jésù.
1: Ó yẹ kó fàyà.
0: Bẹ́ẹ̀ ṣe sọ.
1: Ìjọba òkùnkùn tá a ti fàyè mi sẹ́yìn.
0: Orúkọ Jésù.
1: Ìjọba yẹn fàyà.
0: Bẹ́ẹ̀ ṣe.
1: Ìjọba òkùnkùn. Tá a ti fàyè ọmọ rẹ sẹ́yìn.
0: Adáríwáyọ̀.
1: Tí wọ́n ti fàyè rẹ sẹ́yìn.
0: Jésù.
1: Ìjọba yẹn fàyà. Bẹ́ẹ̀ ṣe. Ọmọ ìjọba òkùnkùn.
0: Orúkọ Jésù.
1: Tí wọ́n ti fàyè rẹ sẹ́yìn.
0: Adáríwáyọ̀.
1: Ìjọba òkùnkùn.
0: Jésù.
1: Tí wọ́n ti ń parí rẹ ní mi.
0: Ayọ́lọ́yọ̀.
1: Ó yẹ kó fàyà. Kó fàyà. Kó fàyà. Kó fàyà. Kó fàyà. Sọ pé nínú ìjọba òkùnkùn.
0: Nínú ìjọba òkùnkùn.
1: Tẹ̀tí ń dájọ́ ọ̀rọ̀ fún mi.
0: Tẹ̀tí ń dájọ́ ọ̀rọ̀ fún mi.
1: Àràfàbẹ̀yà.
0: Àràfàbẹ̀yà.
1: Sọ lè máa sọ̀rọ̀ tẹ̀lé mi.
0: Yes, sir.
1: Ẹ mọ̀ kẹ́. Inú ìgbòòrò.
0: Inú ìgbòòrò.
1: Tẹ̀tí ṣèpàdé òdì. Tẹ̀tí dájọ́ òdì.
0: Tẹ̀dájọ́ ọ̀rọ̀.
1: Oh my God.
0: Bàbá mi o.
1: Ẹ jù ẹ sọ̀rọ̀.
0: Ó yọ sọ̀rọ̀.
1: Inú ìgbòòrò.
0: Inú ìgbòòrò.
1: Tẹ̀tí ṣèpàdé òru. Tẹ̀tí dájọ́ ikú fọ́mọ̀ mi.
0: Àrà tún yín ká.
1: Àrà tún ẹ̀mí yín ká. Inú ìgbòòrò. Tẹ̀tí dájọ́ ikú fún mi. Àrà lọ bẹ̀. Ẹ lọ fàwọ́yá.
0: Àrà fàyíyá.
1: Àrà fàyíyá. Gbogbo ẹni dájọ́ òdì.
0: Nítorí ọmọ mi.
1: Àrà fàyíwọ́yá. Mo gbọ́ wọn ní wájú Yehova.
0: Adáríwáyọ̀.
1: Ẹjọ́ ẹ máa kígbe o.
0: Yẹ́sà.
1: Ṣé wà á lè kígbe?
0: Yẹ́sà.
1: Ẹjọ́ ẹ sọ̀rọ̀.
0: Bàbá mi o.
1: Sọ pé inú ìjọba ẹlẹ́yẹ. Inú ìgbé àwọn ẹlẹ́yẹ.
0: Ìdájọ́.
1: Ìdájọ́. Àṣẹ ti tẹ́ torí mi ṣe.
0: Ẹ bàjẹ́.
1: Ìdájọ́. Ìpọ́njú tẹ́ torí mi ṣe.
0: Ìpọ́njú tẹ́ torí mi ṣe.
1: Ẹ má bàjẹ́. Ṣé o ti ṣetán?
0: Yẹ ṣetán.
1: Àmì ni kò máa ṣe.
0: Ó yẹ sọ.
1: Ìdájọ́ yẹn bàjẹ́. Ó bàjẹ́. Àtagbára wọn.
0: Orúkọ Jésù.
1: Ó yẹ kó bàjẹ́. Ipa wọn.
0: Orúkọ Jésù.
1: Kó bàjẹ́ o. Èjìdí wọn.
0: Orúkọ Jésù.
1: Kó bàjẹ́ o. Ìmùlẹ̀ wọn. Kó bàjẹ́ o. Àfọ̀ṣẹ́ wọn. Kó bàjẹ́ o. Olúgbò wọn. Kó bàjẹ́ o. Kó bàjẹ́ o. Ẹbọ ọ̀sán. Tí wọ́n torí ẹgbẹ́. Kutukutu owurọ. Tẹ́tọ́rí rẹ gbé. Kó bàjẹ́. Ẹ̀bọ tẹ́tọ́rí ẹ gbé. Àyádọ́bà ní ọkà. Mo rí eléyìí o. Eré ìkílíẹ̀. Ẹni yẹn wọ sódì. Ó wá gbé ẹbọ dání.
0: Àdáríwáyọ̀.
1: Ó wá ń pe lágbájọ́ ọmọ lágbájá. Ayé rẹ mo gbé dání yìí o. Ó ní bí mo ṣe wọ sódì. Kí ayé rẹ wà lónìí.
2: Ayérayé o.
1: Ṣé o lè kí gbé tẹ̀lé mi?
2: Yes sir.
1: Àjẹ́ tó torí mi yóò ju aṣọ padà sódì.
2: Àjẹ́ tó torí mi yóò ju aṣọ padà sódì.
1: Tóní káyé mi ó wà lónìí.
2: Tóní káyé mi ó wà lónìí.
1: Ẹ fọkù ẹ̀mí ẹ̀jẹ̀.
2: Ẹ fọkù ẹ̀mí ẹ̀jẹ̀ o.
1: Àjẹ́ tó torí mi yóò ju aṣọ padà sódì.
2: Àjẹ́ tó torí mi yóò ju aṣọ padà sódì.
1: Tóní káyé mi ó wà lónìí o.
2: Tóní
1: káyé mi ó wà
2: lónìí.
1: Kẹ́wọ́n lè rí ṣe.
2: Ayọ̀rọ̀ yóò.
1: Olúwa wíwé.
2: Yẹ́sà.
1: Kó tó di Wednesday.
2: Kó tó di Wednesday.
1: Sẹ́gbẹ́ tí mo wí.
2: Bàbá mi o.
1: Kó tó di Wednesday.
2: Ẹni kó tó di Wednesday.
1: Mo rí ìyanu lẹ́kẹ̀.
2: Àdáníwá yóò.
1: Tó fẹ́ jẹ́nu àwọn èèyàn.
2: Mo ṣe Jésù.
1: Olúwa wíwé.
2: Ó yẹ̀sà.
1: Èmi ni kò dọ̀la.
2: Bẹ́ẹ̀ni o.
1: Ayé rẹ̀ ń bọ́ sójú ẹ̀.
2: Mi Jésù.
1: Aṣọ òdì tí wọ́n yí padà.
2: Orúkọ Jésù.
1: Tí wọ́n fi gbé ayé rẹ̀ ṣẹ́gbẹ̀.
2: Orúkọ Jésù.
1: Ayé rẹ̀ fi wà lóńdì.
2: Àdáníwá yóò.
1: Oyè aṣọ yẹn jóná. Ẹni gbé wọ̀. Kó jóná. Ẹni wọṣọ. Àtàṣọ. Kó jóná. Àtẹ̀bọ tó gbé. Kó pa ọmọ rẹ̀. Àdàlẹ́ ayéde. Sẹ́mọ́nà sídẹ̀rù. Ọ̀gá.
2: Bàbá mi o.
1: Mo wẹ̀gbọ́n wo lu wa.
2: Yẹ́sà.
1: Ọ̀gá ṣe yìí.
2: Yẹ́sà.
1: Ọ̀gá ṣe yìí.
2: Bàbá mi o.
1: Ọ̀gá ṣe yìí.
2: Bàbá mi o.
1: Ẹgbẹ́ ló mọ̀ pé yóò.
2: Àmẹ́ta ni o.
1: Ṣé ẹ̀gbọ́n rẹ̀?
2: Kábíyèsí o.
1: Ṣé máa gbọ́ rẹ̀?
2: Àgbọ́yé o.
1: Ṣé àwọn èèyàn yóò gbẹ̀ rẹ̀?
2: Ó yẹ kó gbọ́.
1: Olúwa wígbé.
2: Ó yẹ sà.
1: Ó tó di.
2: Yẹ sà.
1: Alẹ́ Monday.
2: Alẹ́ Monday.
1: Kí gbogbo èèyàn lọ wá ìrèké.
2: Jésù.
1: Ìrèké.
2: Ìrèké lẹ lọ wá o.
1: Ẹ lọ wá ìrèké.
2: Kábíyèsí o.
1: Gbogbo ènìyàn.
2: Ó yẹ sà.
1: Àgbàbí ibi tí òun yóò bá dé.
2: Bẹ́ẹ̀ni o.
1: Ẹ lọ wá ìrèké.
2: Ẹ lọ wá ìrèké.
1: Kí á kí Ádámá náà ti dà.
2: Jésù.
1: Mo gbé wọn lu ẹni o.
2: Ayẹ́ra yọ lọ́rùn o.
1: Ẹnìkan ní kí la fẹ́ fi ìrèké ṣe.
2: Kábíyèsí o.
1: Òjò tó rọ̀ ṣe wúro. Ojo kan náà ló rọ̀ sí wúro.
2: Bẹ́ẹ̀ni.
1: Òun tún rọ̀ sí ìrèké.
2: Òun lọ́rọ̀ sí ìrèké o.
1: Bẹ́ẹ̀ dẹ̀ni tá a bá jẹ wúro.
2: Ọyẹ sà.
1: Ewúro a sì kúrò.
2: Ìkúrò ni o.
1: Láti òkè délẹ̀.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Bóyá bẹ́ẹ̀ máa jẹ́sẹ́.
2: Ẹ
1: o. Wọ́n ní ọmọdé díẹ̀ díẹ̀.
2: Yẹ sà.
1: Ṣùgbẹ́.
2: Ìbẹ̀rẹ̀ rẹ̀.
1: Bẹ́ẹ̀ gọ́gá.
2: Bẹ́ẹ̀ni o.
1: Mẹ́jẹ̀ tara wa.
2: Kábíyèsí
1: o. Adùnní gbẹ̀yìn ewúro.
2: Àdáríwá yóò.
1: Ẹ ṣọ́ọ̀kì tó bá jẹ tán.
2: Yẹ sà.
1: Sọ́mọ́ ń dùn mí súwìtì.
2: Kábíyèsí ẹ̀rọ.
1: Sọ́mọ́ ń dùn mí súwìtì.
2: Ẹ̀rọ.
1: Súnmẹ́.
2: Ó yẹ sà.
1: Ìrèké.
2: Láti òkè dé bẹ̀rẹ̀.
1: Láti òkè dé lọ.
2: Yẹ sà.
1: Ìrèké àdùnní.
2: Àdùnní ní gbogbo ọjọ́ ayé rẹ̀.
1: Ọ̀gá.
2: Bàbá mi o.
1: Kí ìrèké ń bàjẹ́.
2: Yẹ sà.
1: Yóò sì dùn.
2: Adùn. Kábíyèsí ọlọ́run.
1: Kí ìrèké ò ti yọ pupa láàrin.
2: Ẹ o ẹ o.
1: A sì dùn.
2: Ọmọ Amadu jáde.
1: Mo kéde. Kò sí bí ìkẹsẹ̀ lè dààmú ẹ̀ tó.
2: Kábíyèsí o.
1: Kò sí bí ìpọ́njú rẹ̀ ṣe lè pọ̀ tó.
2: Kábíyèsí o.
1: Ẹni bá ní àjò tí ì ní ti ayé rẹ̀ jáde.
2: Jésù.
1: Sàmí o.
2: Orúkọ Jésù.
1: Àṣeyọrí rẹ̀ máa pálẹ́kùn.
2: Kábíyèsí.
1: Mi ò mọ ìjì tó ti lè jẹ ọ.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Àní mo mọ ìrèké. Ẹ Àṣàṣì kan ìṣiṣẹ́ lára ìrèké.
2: Bẹ́ẹ̀ni o.
1: Àdínkù bàjẹ́.
2: Yẹ́sà.
1: Sọ́rí ibi tó ti pé yẹn gẹ̀.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Tó ti pupa tó dàbí.
2: Bẹ́ẹ̀ o.
1: Tó dàbí ẹ̀jẹ̀ yẹn.
2: Ẹ o.
1: Àbí bó ṣe máa ń bàjẹ́ kọ́ nìyẹn.
2: Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni sà.
1: Ó máa pupa láàrin.
2: Yẹ́sà.
1: Gbogbo ibẹ̀ yẹn. Kò jẹ́.
2: Kò jẹ́ wò.
1: Yóò sì dùn.
2: Àbájáde.
1: Ẹ náka Ándàbárù.
2: Àmọ́ẹ̀dọ̀jáde
1: o. Mi ò Èmi ò máa ṣàṣì tó ti rẹ́sì ọ.
2: Jésù.
1: Ṣùgbọ́n tí mo mọ̀ nígbẹ́.
2: Orúkọ Jésù.
1: Kèétọ́ fún ọ.
2: Kẹ́rẹ́ o.
1: Ọ̀gá.
2: Bàbá mi o.
1: Àjò sì ń bẹ nínú ẹ.
2: Wọ́n wá o.
1: Àyà ni àbáníyà
2: kan.
1: Kí mo ló sì kù sára ẹ̀.
2: Àjò sì ń bẹ nínú ayé.
1: Mo kẹ̀kẹ́ bí bẹ́ẹ̀lì.
2: Yẹ́sà.
1: Ìwé mi wípé.
2: Kábíyèsí o.
1: Jó 23:19.
2: Ó yẹ̀sà.
1: Bíbélì wípé. Ògo mi gbèrú lọ́dọ̀ mi.
2: Kábíyèsí ọlọ́run.
1: Ògo mi gbèrú nínú mi.
2: Ògbèrú nínú mi.
1: Ògo mi ṣe kí ni.
2: Ògbèrú nínú mi.
1: yaya kabo.
2: Oh yes sir.
1: Kini tumo kini English version re.
2: Kabeso.
1: My glory was fresh in me. Iwe jobu.
2: Balisa.
1: Iwe jobu.
2: Jobu.
1: 29. Verse 19.
2: Verse 19.
1: Kilo ti wi oga.
3: Gbongbo mi ta lo si bi omi.
1: Ibo lo lo lo.
3: Ibi omi sa.
2: Se bi omi ni o.
1: Ibo ni gbongbo re lo.
2: Ibi omi ni o.
1: So pe majemu anu o.
3: Majemu anu o.
1: Eti gbongbo mi lo bi omi.
2: Eti gbongbo mi lo bi omi.
1: Ara ka pale maruwa sa.
2: Oh yes sir.
1: Oga mi sa.
2: Baba mi o.
1: Eni gbongbo re ba lo bi omi.
2: Kabe so loro.
1: Bo la ye re ti ri.
2: Ah ma gberu se le sa.
1: Sensor question lele yo. Sensor mi tansa re wa.
2: Oh yes sir.
1: Answer re nbe ninu Psalm 1.
2: Psalm 1.
1: O ni ewo yo da bi igi.
2: Kabeso.
1: Ti agbese ti ko odo. Yo ma so eso re.
2: Kabeso.
1: Mi akoko re.
2: Akoko re.
1: Ewe re.
2: Dore.
1: Ki yo re danu.
2: Kabeso.
1: O ngogo ta ba se.
2: O ma so de dele.
1: Kayi lo ma ru sa ile. Ta lo ni aso tele ye.
2: Mi ni so.
1: So me re lo ni. O ye ko se mo lara. Gbongbo mi se kini?
3: O ta lo si bi omi.
1: So pe baba mi o.
2: Baba mi o.
1: E ti gbongbo mi lo bi omi.
2: E ti gbongbo mi lo bi omi.
1: Iwo gbongbo mi gboro Oluwa.
2: Iwo gbongbo mi gboro Oluwa.
1: Lo si orisun odo na.
2: Lo si orisun odo na.
1: Aya ya ya ya ya ya.
2: So
1: mu mi dubule.
2: Bale sa.
1: Ninu papa oko tutu.
2: Bale o.
1: O mu mi lo si ira.
2: O mi jake
1: roro. Ki jake roro.
2: O ya sa.
1: O tu okan mi lara. Iye ni wipe.
2: O ya sa.
1: Okan ma bale.
2: Bale sa.
1: Gbogbo idaru dapo yi. Ìdàmú yìí kò ní sí mọ́.
2: Àtọ̀.
1: Ọkàn rẹ̀ á wà ń bẹ̀.
2: Lábẹ́ ṣe ọlọ́run.
1: Ó ní níbẹ̀ tí ògo rẹ̀ bá ta lọ síbi.
2: Ó yẹ sà.
1: Ibi omi.
2: Ibi omi.
1: Kí ló wá ló tún máa ṣẹlẹ̀?
3: Ìdí sísẹ̀ sí ara ìka mi títí ní òru.
1: Títí ní òru.
2: Lálẹ́ sà.
1: Ìrì á máa ṣe kí ni?
2: A máa ṣe sí ẹ̀ka mi.
1: Ṣé ń sọ ọ̀rọ̀ Yorùbá fún ẹ?
2: Ó yẹ sà.
1: Ojú mọ́ kì í mọ́. Kí ewé mọ́ gbọ̀n mi rí. Ewé mọ́ ṣe kí ni?
2: Ó máa gbọ̀n mi rí.
1: Ojoojúmọ́. Lóru. Nìrì á máa ṣe kí ni?
2: Ó máa ṣe.
1: Ọ̀gá.
2: Bàbá mi o.
1: Sori ewé tí wọ́n ń wọ́tà lójoojúmọ́.
2: Ó yẹ sà.
1: Tí ìrì ń ṣẹ̀ṣẹ̀ lójoojúmọ́.
2: Sòrò
1: ni.
2: Rárá o.
1: Sori lè rọ ni. Ó máa tutù mínímíní.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ò máa nẹ́ka alọ̀bàrú sàtà. Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ o.
2: Kábíyèsí o.
1: Má jẹ̀mú tuntun fún ayé rẹ rè.
2: Ó yẹ sà.
1: Sọ pé mi ni òkò tó ń bá wí.
2: Èmi ni òkò tó ń bá wí.
1: Sọ pé mi ni wòlíì mi ń bá wí.
2: Èmi ni wòlíì mi ń bá wí.
1: Ìran yìí gbúdọ̀ sẹ́mọ́ mi lára.
2: Ìran yìí gbúdọ̀ sẹ́mọ́ mi lára.
1: Ọ̀gá.
2: Bàbá mi o.
1: Ọ̀gá.
2: Bàbá mi o.
1: Sọ ti ń sùn ni. I ẹsà.
2: Ó yẹ sà.
1: Ibi tọ́lọ́run nífẹ̀ẹ́ wa dé.
2: Kábíyèsí o.
1: Kò sọ pé kí òjò máa ṣẹlẹ̀ wa lórí.
2: Rárá o.
1: Ó ti mọ̀ pé.
2: Yẹ sà.
1: Òjò ló ní season.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ìrì ò ní season.
2: Rárá o.
1: Ìrètí ọlọ́run ní fún ọlọ́sẹ̀
2: yìí. Ó yẹ sà.
1: Ẹsà.
2: Yẹ sà.
1: Ìrètí ò ní season ni.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ìrì ò jíjì ni.
2: Kábíyèsí o.
1: Torí èní ni àkókò rẹ dé.
2: Ó yẹ sà.
1: Kí ni mo pè
2: é?
1: Èní ni àkókò mi dé.
2: Ọ̀gá
1: máa kà á lọ.
3: Ogo mi gbẹ̀rù lọ́dọ̀ mi.
1: Kí ló sọ bó ṣe lé?
2: Ogo mi gbẹ̀rù lọ́dọ̀ mi.
1: Pẹ̀lú gbogbo ìlàkọjá.
2: Ó yẹ sà.
1: Gbogbo ìnáwó ayé.
2: Bẹ́ẹ̀ni o.
1: Ogo tí ìtànṣẹ́.
2: Rárá o.
1: Kí ni ló ṣẹlẹ̀?
2: Ogo tí ìtàn o.
1: Kí ló sì ṣe? Ó gbẹ̀rù.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Kí ni English yẹ sọ̀rọ̀?
3: My glory was fresh in me.
1: My glory was fresh in me.
2: Ṣé
1: omi ìbò sọ? Sẹ́yìn rẹ̀ ò ní yọ. Ọ̀sàkè. Ọ̀sàkè. Sẹ́yìn rẹ̀ ò ní yọ.
2: Ọ̀yọ̀tì.
1: Ọ̀yà aṣọ lè ṣe ìbò. Sọ pé my glory was fresh in me.
2: My glory was fresh in me.
1: My glory is intact.
2: My glory is intact.
1: Àdàgàdà wà lọ.
2: Ayélayé o.
1: Sọ pé ojú ti ẹ̀yẹ lẹ́yẹ.
2: Ojú ti ẹ̀yẹ lẹ́yẹ.
1: Ojú ti ẹ̀yẹ ro ní pin.
2: Ojú ti ẹ̀yẹ ro ní pin o.
1: Ogo mi ṣe tuntun nínú mi.
2: Ogo mi ṣe tuntun nínú mi.
1: Kò ṣeré tẹ́ lè sá.
2: Kò ṣeré tẹ́ lè sá.
1: Èmi ni mo borí yín.
2: Èmi ni mo borí yín o.
1: Sọ pé ogo mi ṣe gbèrú lọ́dọ̀ mi.
2: Ogo mi ṣe gbèrú lọ́dọ̀ mi o.
1: Sọ pé láìpẹ́.
2: Láìpẹ́.
1: Èyí tẹ́ ti gan Ọlọ́run nínú ayé mi.
2: Èyí tẹ́ ti gan Ọlọ́run nínú ayé mi.
1: Ẹ máa dọ̀bálẹ̀ fún mi.
2: Ẹ máa dọ̀bálẹ̀ fún mi o.
1: Malẹ̀ kẹbẹ̀rú ọ̀sẹ̀ yẹn. Ọ̀gá.
2: Bàbá mi o.
1: Ó ní ọ̀run mi sì di tuntun. Àbí bẹ́ẹ̀ kọ́.
3: Yẹ́sà ní ọwọ́ mi.
1: Ọ̀run mi di tuntun ní ọwọ́ mi.
2: Yẹ́sà.
1: Yẹ́s.
3: Èmi ni ènìyàn ń dẹ́tí sílẹ̀ sí.
1: Aya gada baluwa.
2: Kábíyèsí ọlọ́run.
1: Ibi ànọ́ládé yìí. Ọ̀sà ké.
2: Bàbá mi o.
1: Wọ́n fẹ́ gbọ́rọ̀ rẹ tẹ́lẹ̀.
2: Rárá o.
1: Nítorí wípé.
2: Ó yẹ̀sà.
1: O lówó lọ́wọ́.
2: Àtọ́.
1: Ṣùgbọ́n.
2: Ó yẹ̀sà.
1: Nígbà tí àánú ọ̀sẹ̀ yìí bá dé.
2: Kábíyèsí ọlọ́run.
1: Ó ní by force.
2: By fire.
1: Wọ́n náà máa dẹ́tí sílẹ̀.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Oh my God.
2: Yaya, yaya, yaya.
1: Èmi ni ènìyàn ń dẹ́t ti sile si.
4: Emilia ni yo je ti sile si. Yes, sir.
1: Ayi aduro lati gbo to fe so.
4: Yes, sir.
1: Bẹ́ẹ̀ni o. Sale gbọ́ ọ̀rọ̀ ẹnu tálákà ni.
4: Rárá o.
1: Olówó sọ̀rọ̀.
4: Tálákà náà láìdí à.
1: Àyíká ìdí rẹ̀ wọ́n important.
4: Yes, sir. Kó wọ́n.
1: Kó wọ́n lè gbọ́.
4: Rárá o.
1: Wọ́n ní ọlọ́jọ́ kò sẹ́yìn
4: ni. Bẹ́ẹ̀ni sà.
1: Ọ̀gá.
4: Yes, sir.
1: Tó bá ní ìmọ̀ràn tó dáa.
4: Dábẹ́ ṣe o.
1: Tí wọ́n fẹ́ lò ní patí.
4: Ó yẹ sà.
1: Tó tètè dé patí. Tó jókòó síwájú.
4: Yes, sir.
1: Àwọn olówó tó máa ní.
4: Bẹ́ẹ̀ni o.
1: Wọ́n ní ẹ máa bọ̀ ń kú.
4: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ wá lọ jókòó sọ́wọ́ ẹ̀yìn.
4: Jókòó sọ́wọ́ ẹ̀yìn.
1: Nítorí wípé.
4: Dábẹ́ ṣe o.
1: Ayé rẹ̀ kọ́.
4: Special table lẹ́lọ́ yóò.
1: Ó gbé ra rẹ̀ lọ́ni.
4: Dábẹ́ ṣe o.
1: Èmi nìkan jọ náà.
4: Orúkọ Jésù.
1: Ògbó rẹ fọ̀hùn lẹ́yìn.
4: Mike.
1: Ìràwọ̀ rẹ sọ̀rọ̀. Àánúdé sórí ẹ̀. Àánúdé. Àánúdé. Àánú yí ìgbà rẹ kọ́.
4: Àánú
1: yí ìgbà rẹ kọ́.
4: Àánú
1: yí ìgbà rẹ kọ́.
4: Àánú
1: yí ìgbà rẹ kọ́.
4: Àánú yí ìgbà rẹ kọ́.
1: Ọ̀gá.
4: Bàbá mi o.
1: Èmi ni ènìyàn ṣe kí ni. Tọ́jú ẹ̀ ti sílẹ̀
4: sí.
1: Ẹni
4: lawọ́
1: sí gbogbo
4: sọpẹ́
1: mo ti fẹ́ máa sọ̀rọ̀ báyìí.
4: Mo ti fẹ́ máa sọ̀rọ̀ báyìí.
1: Sọpẹ́ kì í pọ̀ mà gógó lẹ́nu.
4: Má kì í pọ̀ mà gógó lẹ́nu.
1: Sínú ayọ̀ mi o.
4: Má ṣe yé o.
1: Lọ sọ̀rọ̀ mi gíga.
4: Lọ sọ̀rọ̀ mi gíga.
1: Káwọn ọlọ́lá dẹ ti ilẹ̀.
4: Káwọn ọlọ́lá dẹ ti ilẹ̀.
1: Sínú ayọ̀ mi o.
4: Má ṣe yé o.
1: Lọ sọ̀rọ̀ mi gíga.
4: Sọ̀rọ̀ mi gíga.
1: Káwọn ọlọ́lá dẹ ti sílẹ̀. Ọ̀gá sọ̀rọ̀.
4: Wọ́n sì dúró.
1: Kí ni ẹ náà máa ṣe?
4: Wọ́n máa dúró.
1: Nínú ìgbìmọ̀ mi.
4: Wọ́n sì ṣàkẹ́lẹ́ ìgbìmọ̀ mi.
1: In my council.
4: Yes, sir. Jákẹ́jẹ́.
1: When of council.
4: Oṣù náà sọ wọ́n tẹ́tí gbọ́.
1: Wọ́n ti ń bá sọ.
4: Yes, sir.
1: Wọ́n máa tẹ́tí gbọ́.
4: Ṣé farabalẹ̀
1: gan ni? Wọ́n dúró. Kí wọ́n níbi lọ. Wọ́n ní lọ mọ́. Wọ́n dúró. Torí wípé. Àánú kan dé. Àánú kan dé. Ọba kan yọ. Lójijì. Ìrànlọ́wọ́ pàjáwìrì. Ìgbé dídé pàjáwìrì. Èmi táwọn fẹ́ gbọ́ òun ẹ̀dẹ̀lẹ̀. Bí n bá lọ pàdé. Wọ́n tiẹ̀ kì í rántí pè mí. Wọ́n kì í rántí pè mí sórí pẹpẹ. Ṣùgbọ́n nígbà tá à ń dé. Ọ̀gá. Kọ́ọ̀lù pọ̀. Àti ẹ̀gbọ́n òyẹ̀wò la gbé mẹ̀. Ilé ti mẹ lọ́wọ́ wa gẹ. Àti ìrì ṣe tán. Ọ̀gá. Èmi tẹ́bí ò fẹ́ rí tẹ́lẹ̀ rí. Mọ̀mọ́. Ìrìn òkú máa sẹ́mọ́ la. Sori ẹ̀dìdì. Tó jáde ní òwúrọ̀
4: yìí.
1: Ẹ̀dìdì.
4: Ẹ̀dìdì
1: yìí. Ó jáde lákòókò
4: yìí.
1: Ó máa sẹ́mọ́ la. Ó máa sẹ́mọ́ la. Ọ̀gá mi o. O lè sọ̀rọ̀.
4: Lẹ́yìn ọ̀rọ̀ mi wọn àwọn
1: kò kò ti sọ mọ́. O ibi tá a wí la dé.
4: Lẹ́yìn ọ̀rọ̀ mi.
1: Kò sọ̀rọ̀ mọ́.
4: Wọn kò sì tún sọ mọ́.
1: Wọ́n ní kò sọ̀rọ̀ mọ́. Wọn kò tún sọ mọ́. Wọ́n sọ nǹkan kan lé lórí. Ọ̀rọ̀ rẹ ló máa jẹ́ final say.
4: Mi pọ̀ sí wọn ní etí.
1: Ọ̀rọ̀ mi ṣe kí ni sà.
4: Mi pọ̀ sí wọn ní etí.
1: Yọ̀wọ́ will be a final say. Ọ̀gá. Ta ló fẹ́ di Mr. Final say? Mrs. Final say
4: la.
1: Ọ̀gá sori ọ̀sẹ̀ yìí. Ọ̀sẹ̀ yìí. Slogan ọ̀sẹ̀ yìí. Ṣé n sọ? Tó o bá ti dé àárín àwọn ọ̀rẹ́ rẹ. Tó o bá ti sọ̀rọ̀. Ká fẹ́ máa sọ̀rọ̀. Pa wọn lẹ́nu mẹ́. Sọ pé lẹ́yìn ọ̀rọ̀ mi. Kò sọ̀rọ̀ mọ́.
4: Kò sọ̀rọ̀ mọ́.
1: Bíbélì
4: o.
1: Bíbélì kan já. Bíbélì. Ọjà sà. Ọ̀gá. Lẹ́yìn ọ̀rọ̀ mi.
4: Kò sọ̀rọ̀.
1: Slogan tuntun nìyẹn o. Àní o sọ̀rọ̀ sókè. Lẹ́yìn ọ̀rọ̀ sínú ayọ̀ mi. Kò sọ̀rọ̀ mẹ́. Ẹ̀pà inú mẹ́. Ìyá Kápá Líbánú àsè. Sàmí tó lé o. Àṣẹyẹ lè mọ́ la. Ọ̀gá. Owó náà fi ṣe Mr. Final say. Olúbarú mọ̀nà. Kan fẹ́ dá nǹkan ilẹ̀ nínú ẹbí. Kí ni wọ́n máa lò pẹ̀lú 10 million? Gbogbo ayé fẹ́ da. Àwọn fẹ́ pè ní 200,000. 500,000. Sọ fún wọn pé. Ẹ má wọrí.
4: Ẹ má wọrí o.
1: Màá san 10 million yẹn.
4: Ipá mi ka.
1: Ipá mi ka.
4: Bẹ́ẹ̀ni sà.
1: Olórí ẹbí.
4: Ó
1: yàtọ̀ sí olówó ẹbí.
4: Àyàtọ̀ gẹ́gẹ́gbẹ́.
1: Ọ̀gá.
4: Ìyàtọ̀ wà bẹ́ẹ̀ o.
1: Olórí ẹbí.
4: Bẹ́ẹ̀ni sà.
1: Àgbẹ̀ kò orí ni mo ń gbé sórí. Orí rẹ̀ ó tún pa. Wọnú orí ẹ̀.
4: Yẹ́sà.
1: Ó ti ta gbogbo ilẹ̀ iwájú orí ẹ̀.
4: Kábíyèsí ọlọ́run.
1: Ó ti fi jẹun.
4: Kábíyèsí
1: o. Two plot of land wà wájú.
4: Ó ti tà tán.
1: Kẹ́ ẹ bá wo somebody orí yẹn.
4: Yẹ́sà.
1: Ọ̀nà bábà ọ̀nà ló máa kọ sí.
4: Ọ̀nà bábà ọ̀nà ni
1: o. Ọ̀nà bábà ọ̀nà
4: ni. Yẹ́sà.
1: Ọ̀gá.
4: Bàbá mi o.
1: Kí ẹ sọ kan fún ọ.
4: Yẹ́sà.
1: Wọ́n lè sọ fún ẹ pé. Kábíyèsí o. Ò Ọ̀gá.
4: Bàbá mi o.
1: Sọ pé lẹ́yìn ọ̀rọ̀ mi.
4: Lẹ́yìn ọ̀rọ̀ mi
1: o. Kò sọ̀rọ̀ mọ́.
4: Kò sọ̀rọ̀ mọ́.
1: like a hard
4: work.
1: And
4: you're
1: not in Lori.
4: In Lori!
1: You paddle to paddle at your Wednesday.
4: Panisha!
1: Cosini on your Thursday.
4: Cosi paddle it on the
1: old. Mamma,
4: oh, yes, sir.
1: I just take paddle, mama.
4: Paddle!
1: What bolody of a
4: fair? Mama, go!
1: I'm paddle like,
4: oh, yes, sir.
1: Cosi, don't you let?
4: Cosi, don't paddle.
1: Tony Mofak bed, he let no way.
4: I'm done, why you?
1: A remark, poor girl.
4: Paddle!
1: And you tell my lady,
4: oh, yes, sir.
1: No, master, me meta.
4: Dosh!
1: Oh, yeah, baby.
4: Amen, amen,
1: amen. Ipade adua ta nba lo
4: bale so
1: lori oro ireke
4: oh yes sir
1: o pe ojo kelo
4: ojo keji ni o
1: ojo keji sire o
4: bale so
1: leyin ojo keji
4: oh yes sir
1: baba ti se lojo keji
4: ayora yo
1: ta ti se ni ojo keta
4: eh o
1: lo to ma gba omi jade
4: kabi eso lorun
1: o ti ti ma to ni o lo fun ni ko to fun o
4: eh yes sir yes sir
1: mo kede
4: ayora yo
1: ki koro ko dagbere fun o
4: meje so
1: ko wonu aye
4: ah meje so
1: adu ko wonu aye
4: ah meje so
1: ikoro ko dagbere fun
4: ah meje so
1: ikoro ko dagbere fun
4: ah meje so
1: ikoro ko dagbere fun
4: ah meje so
1: gba eri
4: amen
1: gba testimony
4: amen
1: gba eri
4: amen
1: gba testimony
4: amen
1: gba iyanu
4: ah meje so
1: aye re ko ladun
4: ah meje so
1: gbogbo n to ba da wole
4: oruko jesus
1: yo bere si ni yori si rere
4: ah meje so
1: gbogbo n to ba ni ko wa
4: oruko jesus
1: ni rere yo ma ti olowo
4: amen
1: mo kede wigbe
4: ayora yo
1: lo leri
4: ami jesus
1: o ni toro je mo
4: ami jesus
1: o ni sagbe mo
4: ami jesus
1: suri re kenye
4: bani sa
1: e toju e o
4: e pe pamo
1: ile re lo ti lo ke
4: ile re ni o
1: so inu oja ni ko ti lo ra
4: bani sa
1: gbogbo agbaye lo ngbo
4: kabiyesi o
1: eyin ara sengota
4: sengota
1: le gbudo mu ireke ti yin wa
4: yes sir
1: ni ojo sunday
4: ojo sunday
1: sengota
4: sengota
1: mu ireke ti e wa lọjọ sunday
4: lọjọ sunday
1: o ti ni fun ti e
4: bani o
1: gbogbo ile iroke ta gbadura si
4: yes sir
1: wa mu wa lọjọ sunday
4: abi so lorun
1: o mai ti fun
4: mai ti fun o
1: sugbon gbogbo agbaye
4: yes sir
1: to ba ti de lewu
4: tabi so lorun
1: ta ma fun omi
4: e oh yes sir
1: ma so lori afefe
4: eh o
1: a ma mu omi jade
4: yes sir
1: iwo lo mo bo se ma extract
4: eh
1: o omi gbudo jade
4: tabi so
1: lara ireke yen
4: bani o
1: omi yen la nilo
4: yes sir
1: so wari idoti e
4: tabi so
1: a ma lo gbe ile
4: yes
1: sa ma siku e ni sugbon mi e
4: yes sir
1: lo nilo
4: yero yo
1: eh sir
4: baba mi o
1: o gbudo ri koro mo
4: kabe so lorun
1: ninu aye
4: abi joso
1: gbogbo ojo re ni aye
4: eh
1: o gbudo kan ikoro mo
4: abi joso
1: o gbudo kan iku omo
4: abi joso
1: ikoro gbogbo ti menu aye omo e
4: eh
1: o gbudo di ito
4: abi joso
1: o gbudo di ado
4: abi joso
1: o gbudo di ogo
4: abi joso
1: oga
4: baba mi o
1: gbogbo emi ti ikoro ti wa
4: kabe so lorun
1: awon to ni ite
4: eh
1: awon to ko awon jo
4: oh yes sir
1: nitori omo
4: eh
1: ti won fi ikoro
4: joso
1: ropu ado
4: joso
1: ninu aye awon omo yen
4: eh o
1: majemu wipe
4: oh yes sir
1: o nti tun won ka
4: hallelujah
1: oniwa lo nti tun won ka
4: hallelujah
1: o nti yowo won lara awon omo e
4: kabe soso
1: o de ti ra ara gbigbe
4: eh o
1: ara gbigbe
4: ara gbigbe
1: o ti ran si ariwo
4: olorun se ni o ma se
1: angeli oluwa wipe
4: kabe so
1: o n yo pa won ni ipakupa
4: abe joso
1: idi niye
4: eh o
1: ko fi je pe
4: yes sir
1: a ma gbadura si ireke yi
4: eh o
1: to ma tun di ola
4: kabe so
1: mama yi
4: nani o
1: ka ma wa reke o
4: nani sir
1: asiri nbe ni aye
4: oh yes sir
1: asiri nbe ni aye
4: asiri wa o
1: ojo to ro si ireke
4: kabe so
1: lo ro sewuro
4: lo ro sewuro
1: ojo to lo sewuro
4: eh o
1: lo ro si ireke
4: nani o
1: lo wa reke
4: kabe so
1: a ma lo
4: beso pe o wa o
1: seri
4: yes sir
1: sunday to gbe yi
4: le sunday to gbe yin
1: ninu osu yi
4: ninu osu ta wa yi ni o
1: Ilesha
4: Ilesha
1: Emura le
4: Edide
1: Sunday to gbe yi
4: last Sunday
1: Edide
4: Edide
1: woni yi
4: kabe se lorun
1: yo wa pelu yi
4: na ni sir
1: ni aro sunday
4: na aro sunday ni o
1: sunday to gbe yi
4: sunday to gbe yen
1: aje ma wa ge
4: oh yes sir
1: leyin sunday yen
4: o
1: a ma tun wa aye
4: kabe se lorun
1: lati da awon eyan lohun
4: so
1: ma lagbara
4: alagbara o
1: se mo ba yo soro
4: ba le sa
1: mama yi
4: baba mi o
1: to ba sa mi
4: baba ti sa mi bayi
1: iwo ni erika
4: amen.

ara yọ. Ọlọ́run alágbára. Ọlọ́run alágbára. Iná dẹ̀ ń jó. Ìgbẹ́ òrun. Mo ṣe wípé mo ní láti wòran yìí. Ó wo ìran yẹn. Ó wo ìran yẹn. Ọlọ́run alágbára. Ó wá fọ sí pé mo fẹ́ ránṣẹ́ ni. Lọ́jọ́ orí mi ní ọ̀wọ́ iná. Igbó òdẹ̀rùn. Ọlọ́run alágbára. Ìkéde bẹ́ẹ̀ ewé igbó yẹn ò yí padà. Iná dẹ̀ ń jò lára rẹ̀.

0: lónìí pẹ̀lú agbára rẹ̀ yóò la ọ̀nà fún pẹ̀lú agbára rẹ̀ yóò gbé ọ dìde pẹ̀lú agbára rẹ̀ yóò gbé ọ dìde pẹ̀lú agbára rẹ̀ yóò sànú fún ọlọ́run alágbára ó mọ ń sọ ọ̀wọ́n di ọ̀pọ̀ èèyàn mú ní ìlú 2 Kings 6 débi pé àwọn èèyàn pọ̀ mara wọn jẹ torí tí àìní bá pọ̀ a mọ̀ padà di witchcraft a mọ̀ padà di àjẹ́ tí àìní bá ti pọ̀ jù ṣe ni ó dàjẹ́ ojú ẹlòmíì ga ti ju àjẹ́ ìrìn ẹlòmíì àti ju àjẹ́ ìṣe ẹlòmíì àti ju àjẹ́ ìjáde àti ju àjẹ́ aṣọ ẹ̀mọ́ àti ju àjẹ́ tí ò sí bá pọ̀ lápọ̀
1: jù
0: a mọ̀ di poverty a mọ̀ di witchcraft báwo ni àwọn ìyá méjì ṣe máa ṣe
1: meeting
0: jẹ́ ká pa ọmọ ara wa jẹ́ èyí ẹni màláza torí pé ọlọ́run alágbára kò tí ì kẹsẹ̀ bọ̀rọ̀ náà ó wá gba inú Elisa ní 2 Kings 7 wípé níwòyí ọ̀la gbogbo tẹ́rí yóò ti di ọ̀pọ̀ o àwọn èèyàn wípé bọ́lọ̀ tiẹ̀ sí fèrèsé ọ̀ ṣe eléyìí lè rí bẹ́ẹ̀ torí wọn mú ọlọ́run alágbára ìṣẹ́jú kan ti pẹ́ jù fún láti yí ayé rẹ̀ padà ìṣẹ́jú kan ti pẹ́ jù láti gbé ọmọ rẹ̀ sókè tó bá mẹ tí mò ń sọ
1: yìí
0: ọlọ́run alágbára àkókò tí wòlíì dá ọlọ́run alágbára farahàn kò kọjá ọjọ́ yẹn o òun ló kúkú mọ bó ṣe ṣe ṣe ni wọ́n rán mi sí ọ lónìí ọ̀nà tó máa gbé ọ̀rọ̀ rẹ gbà sàmí o ọ̀nà ìyanu ló máa jẹ́ ọ̀nà tó máa gbàgbé ọ dìde ọ̀nà tó máa gbà ṣàṣeyọrí ọ̀nà àrà ló máa jẹ́ ibi tó máa gbàdókè kò ní yí àwọn ọ̀tá rẹ máa lékede sí a eradabado sí a àdóòlì àti alóṣọpọ̀ ti tán fún ẹ ta ló lò lè dìde mú mefibosetti a ti kọ́ lẹ̀ wọ́n tiẹ̀ ti filẹ̀ pẹ̀lẹ́ o lè dìde mú ó ní mo kọ́ ni yẹn lánàá pé ọmọ ara yẹ ti rò mí pín o wípé eléyìí kò lè gbérí o ṣí àbídé ìfẹ́ èèyàn méjìlá má jẹ̀mú odidi ọdún kan ni by this time next year má jẹ̀mú odidi oṣù kan ni ọ̀gá ọlọ́run alágbára ó mọ̀ọ́mọ́ ràn mí sí ọ ni ó ní àwọn tó ràn mí sí yẹn wọ́n máa gbọ́ omi o ó lọ méjìlá ló fẹ́ fi agbára òun ṣe ní inú ayé wọn àkọ́kọ́ ó lò máa sọ òkùnkùn ayé wọn dì mọ́lẹ̀ mi mọ̀ ta ni òkùnkùn bò mọ́lẹ̀ bí bẹ́ẹ̀lì wípé òkùnkùn bò ayé mọ́lẹ̀ òkùnkùn bírímù bírímù ó bò àwọn èèyàn mọ́lẹ̀ olùsùgbọ́n ògolúwa yóò yọ ní ara rẹ̀ ìwọ ni wọ́n bá wí tẹ orí ẹ̀ síbí nínú òkùnkùn ta bí ọ sí láàrin òkùnkùn tó wà mi ò mẹ́ni yìí sẹ́ ayé rẹ̀ jáde ayé rẹ jáde nínú òkùnkùn ìdílé jáde kúrò ń bẹ nínú òkùnkùn ilé baba jáde kúrò ń bẹ nínú òkùnkùn ilé ìyá jáde kúrò ń bẹ nínú òkùnkùn ilé àná jáde kúrò ń bẹ òkùnkùn ò ní borí ẹ òkùnkùn ò ní borí ẹ òkùnkùn ò ní borí ẹ kò ní borí ọmọ kò ní borí àyà òkùnkùn kò ní borí ẹ kò wọlẹ òkùnkùn wọlẹ òkùnkùn wọlẹ òkùnkùn wọlẹ òkùnkùn wọlẹ meyakalia riabale mosia wọn ju pẹtẹrù sínú òkùnkùn nínú túbú angẹlì túlẹ gbogbo èyí tí òkùnkùn yìí ká èyí tó ń gbé ilé òkùnkùn èyí tó ń bá àwọn òkùnkùn rìn èyí tó ń bá òkùnkùn jẹ lónìí ni ìmọ́lẹ̀ dé ẹ jáde wá ó ní ìwọ ni ìmọ́lẹ̀ ayé ìlú tí a tẹ̀dọ́ sórí òkè tí ò lè farasin you are the one I'm talking to by the power of Holy Spirit by the power of Almighty you are coming out of darkness come out come out come out come out come out come out come out darkness come out come out in the name of Jesus. Number 2 ó ní òun fẹ́ lo agbára òun láti tún ẹ̀rọ láti tún ẹ̀dá John 9 àwọn ọmọ ẹ̀yìn rí àfọ́jú yẹn wọ́n bí jésù léèrè ṣé ọkùnrin ló

0: fọlọ ju tó fọlọ ju yìí sọ lọ sẹ àbí àwọn òbí ẹ tó fi bí ní afọjú jésù wípé ká lè fi agbára lọ ó sì lè rò pápá kádàrá rẹ dà ó rò pé ayé ti ṣe ọ́pá ìwọ ni mò ń bá wí o kò tí ì parí o atúnidátúnirọlọlọrun bẹ́ẹ̀ ni sà àwọn èèyàn máa ń gbé orí tó bàjẹ́ wá jésù dẹ̀ máa ń túnṣe wọ́n máa ń gbé ilé ọmọ tó bàjẹ́ wá jésù máa ń túnṣe wọ́n máa ń gbé iṣẹ́ tó bàjẹ́ wá òun náà là ń gbé lórí òkè ní thursday and friday gbogbo ọkùnrin tá a ti sọ lọ́gbẹ́ a fẹ́ ṣe ìwòsàn fún wọn mo gbàdúà a tún ayé rẹ rọ ìdánimọ̀tì sọ pé a tún ni dá ẹ yọwọ́ lọ́rọ̀ mi agbára olúwa tún ayé mi rọ agbára olúwa tún ayé mi rọ agbára olúwa tún ayé mi ṣe agbára olúwa tún ayé mi rọ sọ pé gbogbo owó òkùnkùn gbogbo owó òdì tó wọnú kádàrá mi iná máa jó èpè tó ń bá kádàrá mi jà máa gbiná àsàsí tó ń bá kádàrá mi jà máa gbiná ìpìlẹ̀ àti ègún tó ń bá kádàrá mi jà máa gbiná ẹ̀yin ẹ̀jẹ̀ tá a fi bí mi tí ò jẹ́ kádàrá mi lòkè ẹgbẹ́ àtúnṣe ẹ̀jẹ̀ bàbá mi ẹ̀jẹ̀ ìyá mi tó ń di ayé mi lọ́wọ́ ó yá gba àtúnṣe láti òní lọ èmi samuel adébáyò òjò orí mi gba àtúnṣe ìpè mi gba àtúnṣe lórúkọ jésù ohun tí mo pàdé lára ènìyàn tó fẹ́ sọ kádàrá mi di òfin máa bàjẹ́ ìyá jábẹ́sì ó rí bí ológun ọmọ ó sì mọ̀ọ́mọ̀ fi èpè pa kádàrá ẹ̀dá ó ní wọ jábẹ́sì mo bí ẹ pẹ̀lú ìbànújẹ́ mo wá sọ orúkọ rẹ ní pain are you do you understand àwọn kádàrá kan bẹ tó nílò àtúnrọ o lè wọ 40 láì márì kádàrá rẹ láyé fọwọ́ kan o lè márì láì lọ́mọ tó fọwọ́ kan kádàrá rẹ o lè kàwé báyìí tó ń fiṣẹ́ bẹ àwọn kan ìwọ wàá ríṣẹ́ kankan ṣe kádàrá rẹ ni a máa wọnú kádàrá yẹn a máa ṣe àtúnṣe God is a restorer a máa tún àyànmọ́ ṣe a máa tún àyànmọ́ tò o lè lọ ìlú òyìnbó kí gbogbo ara lè máa retí pé o máa mógo wá o jẹ́ pé ogun ló tó ń jà o lè bí ọmọ ológo kalẹ̀ báyìí kí gbogbo wọn dẹ̀ di wàhálà kò pọ́síbù kì í ṣe láti ọ̀run wá ni kí àìsàn ojoojúmọ́ máa ṣe ọ́ mẹ̀yánà màhá agadabaru alẹ́ ẹ̀jẹ̀ nẹ̀mẹ̀rú àzá eyeye màsá Matthew 13 verse 25 nígbà tí èèyàn sùn ọ̀tá wá wọ́n fún ẹ̀pọ̀ sí àlìkàmà wọ́n pa kádàrá dà sí àìdá mo bá olúwa sọ̀rọ̀ ẹ̀yin kádàrá ẹ̀yin àyànmọ́ tí ayé sá lọ́gbẹ́ ẹgbà ìwòsàn the almighty God malema rusia rekede bazia tó bá lè mú yẹ̀pẹ̀ nílẹ̀ ẹ tó dẹ̀ tutọ́ sí ní John chapter 9 tó fìrà ojú àfọ́jú tó dẹ̀ ríran padà ní verse 8 àwọn tó ti mọ̀ tẹ́lẹ̀ wípé alágbẹni àti pé afọ́jú ni wọ́n ní sẹ́ni ikọ́ yìí tó jókòó mọ́ sábẹ́ àwọn kan ló ń kọ́ ṣùgbọ́n wípé èmi máa ní báyìí lolúwa yóò ṣe sí ọ lọ́jọ́ tó yí ìpín rẹ padà gbogbo tó bàjẹ́ nínú ìpín rẹ nínú kádàrá rẹ ó gba àtúnṣe ìpín rẹ gba àtúnṣe kádàrá rẹ gba àtúnṣe àyẹ̀mọ́ rẹ gba àtúnṣe orí rẹ gba àtúnṣe ayé àwọn ọmọ rẹ kò rí báyìí tẹ́lẹ̀ ó gba àtúnṣe ìgbà kan rí ayé mi ò rí báyìí rí o yígbà mi padà ooo afẹ́fẹ́ ogun òfẹsẹ̀ lomi rí ó ṣẹ̀ṣẹ̀ ń rí pìtìpìtì wọ́n kọ́ wọ́bọ̀ kádàrá ẹ̀ àwọn ìka ló mọ̀ ń ṣe bẹ́ẹ̀. 28 of Matthew 13. Only ọta lo se.
1: And enemy has not this.
0: Ọga yẹ wi pe iru perere le gbin.
1: You can't go see.
0: E kan gidi le se.
1: You did go see.
0: Si awon ayan mo yi. Ibo ni wahala ti wa. O wi pe ọta lo se. Bayi ni woli so. Gbogbo nti ọta se si o.
1: To
0: fi den ti ori ọja ta
1: mo.
0: Si account yẹ o fi gba owo mo. Ti customer ti pada. O tan ri mọlẹ nile e. O le ire sa. Ọlọrun atuyan. O tun kada re si. Oluwa tun se. Oluwa tun se. Oluwa tun se. Nlọjẹ ma pariwo e. To ba ni ọkunrin kan. To ti kọja 15 years. Wọ́n rán mi si yin. Ni Thursday yi. On the 17th. Kì í ṣe ọ̀rọ̀ awẹ́wà tàbí àwàdà. Ọjọ́ májẹ̀mú ni. O tó bá mú kó gbọ́ mi. Tiẹ̀ bá fi lè gbọ́
1: mi.
0: O gbọ́dọ̀ gbé ìgbésẹ̀. Every family must have representative. Every family. Even àwọn tó ń bẹ nílùú Òyìnbó. Wọ́n ti ń prepare àwọn èèyàn wọn. Ẹlòmíì tira ticket. Torí ìpàdé ọjọ́ méjì. 48 hours. For men only. Men only. Àwọn ọkùnrin bẹ̀bẹ̀. Wọ́n ní bàbá ọjọ́ mẹ́ta ló yẹ kẹ́ bá wá ṣe. Pé ká ṣe ń Thursday. Friday. Ká tún ṣe Saturday. Mo ní mò ń bẹ̀rẹ̀ lọ́wọ́ Olúwa lọ́wọ́. Nítorí pa gbọ́dọ̀ parí sílábọ̀sì yẹn. Ohun tí wọ́n rán mi. O ti kọjá òye
1: ènìyàn.
0: You must come back to your original.
1: Mo
0: gbọ́dọ̀ padà sí heavenly fitted.
1: Bẹ́ẹ̀ni o gbọ́dọ̀ padà
0: sí heavenly fitted. Bí ọ̀run ṣe dá ọ. Torí nínú 2 Kings
1: 5.
0: Wọ́n pa kádàrá Námánì dá. Olórí ogun ni.
1: A
0: great man. Bọ̀ lójijì. Ẹ̀tẹ́ pa kádàrá ẹ̀
1: dá.
0: Ṣùgbọ́n lọ́jọ́ tó fojú kan wò
1: ní.
0: Bíbélì mi wí pé àgọ́ rẹ̀ padà sí ti ọmọ tuntun. Àdàbí àti àyàfi tí wọ́n bá rán mi. Ẹ̀lí àmàhà. Egegede bẹ ru àṣà. Àlẹ́ Mákúà. Àjàmà náàmà. Ru àlẹ́bẹ̀lẹ́bẹ̀. Ru àgàdà bí ẹlẹ́gẹ̀dẹ̀ jì. Yẹ̀yẹ̀yẹ̀ bá ru àrógó bí a. Yẹ̀kẹ́kẹ́dẹ̀ bẹ ru àjẹnẹmẹ ru àṣánàbà. Bí a bò lé àkà. Gbogbo èyí tí ẹ gbogbo wáyé. Tí wọ́n kí ọwọ́ ogun bọ kádàrá
1: ẹ.
0: Ọwọ́ ogun lára kádàrá rẹ. Kọ́ máa gbiná. Gbiná o. Ọwọ́ ogun gbiná. Gbiná. Ọwọ́ Èkó gbiná. Ọwọ́ Àránsẹ́ gbiná. Ọwọ́ Àṣàṣì gbiná. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Ìdálẹ́wọ̀. Ọ̀nà mẹ́rin. Ni kádàrá mo ti ń gbọgbẹ́.
1: Destiny can be affected.
0: Number one.
1: Àkọ́kọ́.
0: Ó lè jẹ́ látọrun wa.
1: Maybe divine.
0: Ọlọ́run ni mo kórìíra yìí sọ.
1: Because I hated him.
0: Mo fẹ́ràn Jacob.
1: I loved him.
0: Láti ọ̀run wa.
1: That from heaven.
0: Náà ti yí tiẹ̀
1: padà. That one was changed.
0: Ó wà ayé bẹ́ẹ̀ ni.
1: He gave the daughter.
0: So from heaven.
1: Látọ̀run wa.
0: Wọ́n wá wí pé.
1: Messiah.
0: Kí ló ṣe gan.
1: What is his
0: offense? Kí ni ẹ lè pè ní ẹ̀ṣẹ̀
1: sọ. What
0: is his
1: offense?
0: Kí Ọlọ́run
1: fi
0: lóhun kórìíra
1: ẹ.
0: Máyẹ̀
1: olóńpẹ̀
0: ní kábíyọ̀sí. Whatever he say, you can query
1: him.
0: Bó ṣe fẹ́ nìyẹn. Tó àwọn kan wà. Ndé ọ̀tán ti dáyé. Wọ́n ṣe rere rí. Act chapter 3. Ọmọkùnrin arọ
1: yẹn.
0: Wọ́n bí bẹ́ẹ̀
1: ni.
0: Látinú ìyá. Tó látọ̀run wá. Ló ti yàrá wáyé. Bíbélì pé àwọn ìwẹ̀fà kan wà. Àbí wọn bẹ́ẹ̀ ni. So wọ́n bí wọn bẹ́ẹ̀. Bí ẹ̀rú ni wọ́n bí àwọn kan pẹ̀lú kádàrá ogun ni gbogbo orú ẹ̀yìn bẹ́ẹ̀ mo gbé padà sí yàrá àtúnṣe bẹ́ẹ̀ lọmọkùnrin John 19 mo sọ
1: yẹn
0: wọ́n bí òun náà bí afọ́jú ọ̀run ló ti gbé wá ẹyẹyẹyẹ gbogbo ẹ̀yìn tí ẹ̀ tí ìṣeré láyé
1: rí
0: tí wọ́n bí bẹ́ẹ̀ lónìí ní yàrá àtúnyàn ẹgbà orí tuntun tá a bá ń sọ ọgbẹ́ tí ayé sami. Ibi tó ti wá nìyẹn o. In my womb. Olúwa wo ọgbẹ́ mi sàn. So ọgbẹ́ láti ọ̀run wa. Ọgbẹ́ láti ọ̀run wa. Ẹlẹ́ẹ̀kejì. O ni ọgbẹ́ látọwọ́
1: ènìyàn.
0: Bíbẹ́ ni pé àwọn tí a sọ ní ìwẹ̀fà. Ayé ló sọ wọ́n dà. Ayé ló sọ wọ́n dà. Gbogbo àdàbà tí kò lè fò. Ayé ló tó wọ́n dà. Aye lo tun wa da.

0: ayé lọ ta Joseph nígbà yìí.
1: Yíwọ́ sọ Joseph for free.
0: Aya Makada.
1: Ẹ̀bi Ọlọ́run.
0: Àwọn ẹ̀jẹ̀ rẹ̀ ni.
1: He's all blood o.
0: Ènìyàn ló gbadé lórí Samson.
1: He's mad at you cry for Samson.
0: Ọ̀gá ènìyàn máa ṣe ènìyàn o.
1: Back at the bed man.
0: So tó o bá jẹ ọkùnrin.
1: Ìjà ẹ̀ má.
0: Gbéra ńlẹ̀ o.
1: Leave o.
0: Ọjọ́ Thursday.
1: This Thursday.
0: Ọjọ́ Friday.
1: This Friday.
0: Ó ti kú ọ̀lẹ́rẹ́ o.
1: Seventeen eighteen.
0: A máa gbàdúrà wọ weekend.
1: When we pray for weekend.
0: Ìmísí Olúwa ń bẹ lára mi. Mo rí ọwọ́ rẹ̀ ní gbangba. Ó ní àkókò rẹ̀ tó. Mo gbàdúrà àyànmọ́ rẹ̀. Mo gbà àtúnṣe. Ìdánẹ́mọ́tì. Gbogbo ẹ̀yin àyànmọ́. Tí ayé sá lọ́gbẹ́. Ó ní ni kì í sọ̀la. Àyànmọ́ yín gbà àtúnṣe. Àyànmọ́ yín gbà àtúnṣe. So ẹ̀yin tó bí. Pẹ̀lú ogun.
1: So number one, they are born with that.
0: Èyí tí wọ́n fi ṣe.
1: Number two, man afflicted them.
0: Àkókò òmìnira rẹ ló tó.
1: This is the time of
0: the middle. So tó bá jẹ́ pé wọ́n bí ẹ pẹ̀lú ogun
1: ni. So whether you are born with that battle.
0: Àbọ̀ gbé wá látọ̀run.
1: Or you are inherited it.
0: Ẹlẹ́kẹta.
1: Number three.
0: Àwọn tí wọ́n fi ṣera wọn.
1: Those that afflicted them.
0: You enter into it by mistakes.
1: O ṣe àṣìṣe wọn ní ogun ní.
0: Or by error.
1: O ṣe àṣìṣe
0: wọn ní. Or they push you to it.
1: Bàbá òyò tí ẹ sí.
0: Ẹlòmíì tó máa pa ló máa ma wù
1: jẹ. So they will like to eat
0: to kill them. Ohun tó máa jabọ́ ló máa ma wù.
1: What you bring them there so they don't
0: come. Ohun tí ó bá wù yẹn.
1: That thing that.
0: Awa máa affect ẹ negative. O tí ò ní affect negative.
1: That thing do not affect negative.
0: Ìyẹn ò ní wù.
1: No, they don't want that one.
0: So wọ́n máa fún àyànmọ́ ẹ̀ lé ìwọ̀ jẹ.
1: They will give you destiny to tattoo.
0: Nínú Mark 5.
1: In Mark 5.
0: Ọmọkùnrin á máa fi gòyàrá ẹ̀.
1: That one be cutting himself.
0: Wọ́n máa fi gòyàrá ẹ̀.
1: Cutting himself.
0: Wọ́n máa fi gòyàrá
1: ẹ̀. Cutting himself.
0: A máa ṣe ìpàdé àwọn ọkùnrin.
1: We are having men's program.
0: Ní orí òkè ògbó.
1: On the mountain of glory.
0: Orí àpáta ni.
1: Upon that rock.
0: Ní Aṣèjìrẹ́.
1: Aṣèjìrẹ́.
0: Ní Ìbàdàn.
1: In Ìbàdàn.
0: Orí òkè ògbó.
1: Mountain of glory.
0: Ní opposite Coca-Cola.
1: Opposite Coca-Cola.
0: Coca-Cola Aṣèjìrẹ́ tó popular
1: yẹn.
0: Àwa la dojúkọ gangan. Wà á rí company yẹn lẹ́gbẹ̀ẹ́ kan. Àwa wà lọ́dà sáyẹ̀. Ó ti rí àpáta yẹn. Ó ti rí àwọn ọkùnrin. Àtànà ni wọ́n ti ń túwọ̀
1: bẹ́ẹ̀.
0: Àwọn èèyàn mí ní tọ́tẹ́
1: yìí.
0: Nítorí àyànmọ́ tí ò bá fọ́n. Bí ẹni pé kò wáyé. Báyìí lolúwa wí. Láti ẹnu wòlíì. Gbogbo ẹyí tẹ gbogbo wáyé. Tí ènìyàn máa sọ pé. Ẹni dìde ògoyí dìde o. Àwọn ẹ̀jẹ̀ Jósẹ́fù wọ́n padà rí lókè. Gbogbo ẹni tó fọwọ́ ibi kankan dára ẹ̀. Wọ́n padà rí ẹ lókè. Wọ́n á rí ẹ níbi gíga. Wọ́n á rí ẹ lókè. Wọ́n á rí ẹ lókè. Wọ́n á rí ẹ lókè. Ọmọ ẹ̀yìn Jésù ni Júdásì.
1: Judas was the disciple of Jesus.
0: Ó dẹ̀ pa èèyàn mọ Jésù lára.
1: Why change Jesus destiny?
0: Ó fàlẹ́ àwọn apanilọ́wọ́.
1: He commit him to those that will
0: kill him. Àìsàn ayé burú o.
1: The world is evil.
0: Ayé burú o.
1: Ó burú sá.
0: Ó fàlẹ́ àwọn apanilọ́wọ́.
1: He committed them to those that will kill him.
0: Ó dẹ̀ gba owó.
1: And he collected more money.
0: A jẹ́ pé kò sí táwọn èèyàn ò lè ṣe o.
1: The thirty man will not
0: do. Nítorí géènì ara wọn.
1: For their own self.
0: Ọmọ sẹ́ńtà ọ̀gá. Ìyàwó ń ta ọkọ.
1: Even the wife
0: ọkọ
1: will sell the
0: wife.
1: The husband sell the wife.
0: Ọmọ ń ta òbí.
1: He just said parents.
0: Àwọn òbí kan yọ̀dájú. Wọ́n á máa ta ọmọ. Mo ti rí kẹ̀kẹ́ lórí íńtánẹ́ẹ̀tì. Wọ́n ní obìnrin yẹn ní tó ń bá bímọ mẹ́rin.
1: Ṣùgbọ́n ṣe ti ọkọ ti dẹ.
0: A lọ ta fún ọ tó ń wọ ọmọ.
1: Ṣèwé sẹ́ni tó tó ń dúkìá.
0: Ọmọ tó gbé nínú ara rẹ̀.
1: Ṣì ká ìdílé.
0: A lọ ta gbowó.
1: Ṣùgbọ́n ṣe ta
0: gbowó. 300,000 ọmọ kan.
1: Ṣé
0: yẹn ò ti lé jù? Wọ́n ti kálọ̀
1: sí. Irú ayé wo rèé.
0: Ọ̀dájú ni. Ọ̀dájú láyé.
1: Ṣé bá sọ kálọ̀
0: sí? Tó bá ti kan èrè àwọn èèyàn.
1: Kò
0: sí tí wọ́n lè ṣe fún ẹ. Ní tó bá ti dólógo. Tó o bá ti jólógo,
1: jìrà
0: àdúà, ẹ̀yà bí a mọ, bẹ́ẹ̀bi ọmọ ológojọ, ẹ má sùn, àárín ọ̀tá làwọn yín wà. Mọ̀mọ̀ sọ pọ́bìnrin ni ẹ. Ọlọ́run ló ṣàánú ẹ. Ọlọ́run a máa ṣàánú ẹ̀yàn. Táyé dẹ̀ máa yí lágbódà sí
1: i.
0: Mo gbàdúà o, wọn ò ní rí ẹ mú o. Wọn ò ní rí ẹ mú o. Wọn ò ní rí ẹ mú o. Wọn ò ní rí ẹ mú o. Wọn ò ní rí ẹ mú ọ̀rọ̀ àṣẹni o. Gbogbo ọ̀ tó ń lé ọ láti mú ẹ. Wọn ò ní rí ẹ mú o. Ayé ò ní rí ẹ mú. Ọ̀tá ò ní rí ẹ mú. Ayé ò ní rí ẹ mú. Ọ̀tá ò ní rí ẹ mú. Ayé ò ní rí ẹ mú. Ọ̀tá ò ní rí ẹ mú. Ayé ò ní rí ẹ mú. Ọ̀tá ò ní rí ẹ mú. Ayé ò ní rí ẹ mú. Ọ̀tá ò ní rí ẹ mú. Ayé ò ní rí ẹ mú. Ọ̀tá ò ní rí ẹ mú. Tó bá ti ń rí jẹ tó ń rí mu. Tó ń ráṣọ yí padà. Àwọn kan bínú o. Tó bá wà nípò gíga. àwọn kan bínú o kò sí ti jésù ṣe o àwọn àlùfáà ló pa o nítorí kíni mírẹ́kù tó ń ṣe àwọn ò lè ṣe ọ̀dọ̀ ẹ̀ làwọn èèyàn wọ́ lọ wọ́n lọ́dọ̀ àwọn àlùfáà tọ́rọ àwọn àlùfáà máa gbẹran wọ́n máa gba pẹ́pẹ́ yẹ wọ́n máa gba gùntàn ọba jésù dé ó ń ṣe ìgbàlà lọ́fẹ̀ẹ́ èrò ń wọ́ lẹ́yìn ó jí lásàrù níbẹ̀lì wípé àwọn èèyàn tó lọ bí sọjí ẹ wọ́n ń wá lásàrù wọ́n ló fi ń ṣe ẹ̀rí wọ́n ní wọ́n sì tún fẹ́ pa lásàrù lẹ́ẹ̀kejì ọ̀gá àwọn ayé a máa pa ẹ̀rí èèyàn o I that's why I'm praying for you ẹ̀rí rẹ yìí ogo rẹ yìí àyànmọ́ rẹ yìí ayé òní rí pa jẹ́jẹ́ ni Júdà ń lọ ìyàwó ọmọ rẹ ó ti fẹ́ kéde ó ti fẹ́ kéde ó ti kú ó sá lóun ò ní lọ ẹ lọ wà lọ tẹ́bàdé Júdà lójú ọ̀nà ìgbà tí ìyẹn ní kò ní fún kò ní fẹ́ nìkan tó kù yìí ẹ pé o tó ní pa eléyìí ó dẹ̀ lọ sójú ọ̀nà ó kà tìkè ó dẹ̀ múra dáadáa ó dẹ̀ ṣe bí aṣẹ́wó Júdà ń bọ̀ ó dẹ̀ wà ara ṣẹ́wó ló dẹ̀ wọlé tọ́ ẹ̀gbọ́n tóbìnrin yẹn kọ́kọ́ béèrè kí ló fún mi ní ìyípadà tó bá bá mi ṣe nǹkan kan kí ló máa fún mi padà ìyẹn ní kí ló fẹ́ ó ní fún mi ní ògo rẹ fún mi ní ọ̀pá rẹ bíbélì ti sọ pé ọ̀pá aládé kò ní tọwọ́ Júdà ṣe àfìgbà tóbìnrin gbà lọ́wọ́ ayé àmà sàdé torí ọkùnrin tó bá lóògùn tó tóbi tó bá rán oògùn sí ara gbogbo ẹ̀ sí o tí ò bá mú ẹ wọ́n sí ọ̀rọ̀ rẹ bí ọ̀rọ̀ Elijah obìnrin náà máa ran sí ẹ Elijah mọ̀ tọrọ kú gbẹ̀yìn ọlọ́run máa mú mi lọ oníkọ́ lọ́jọ́ rẹ táwọn ọkùnrin bá dé a máa sùn bí Jọ́hánù bá tì í ṣe lágbára tó obìnrin nìkan lọ gbórí ẹwà àìsàn ọgbẹ́ wà lára ẹ̀ ran ọkọ ẹ jáde ni mo sọ ran àwọn ọmọ rẹ jáde 17 and 18 orí òkè ògbà ṣùgbọ́n ní ìbàdàn tí a bẹ̀ẹ̀ni pò ń lọ sọ́nà ìfẹ́ èyí tó bá ń bọ̀ láti ọ̀nà àkúrẹ́ nkankan bí ẹni pé ẹ̀ ń lọ sí ìbàdàn ẹ ti rí àṣejù rẹ bottling company coca-cola wà láfẹ̀ẹ́sì mountain of glory o lè fi sí google o ti rí tán bracket ẹ pẹ̀lú fa. Mountain of glory bracket by Fari. Aisa. Ibẹ̀ ló ti ṣẹlẹ̀ àtàgọ́ méje àárọ̀ tọ́sẹ̀ láti gbé àdúrà títí dìgbà tó lọ abánika máa lọ ẹ múra dání o ó pọ́sibù kó jẹ́ àárọ̀ sànńdẹ̀ látò kú òǹbẹ torí ìjà ìjà tán ni ogun àṣẹ tán ni it's battle to finish oh you must come back to normal before you go o mọ iye rìn tí námánì rìn kó tó dé ọ̀dọ̀ elisa ó ń lọ ní ọjọ́ mẹ́ta mẹ́rin márùn-ún ẹnìkan wọn sọ pé kí ló ń wá nú àdúrà ó mọ iye rìn tí jésù olùwárìn kó tó lọ pàdé Jọ́hánù Bàptísì àìsàn ẹni tí òwò bá ṣe ń jáde ńlẹ ogun alẹ wọlé kò ń sọ̀rọ̀ ẹ̀sìn kò ń sọ̀rọ̀ ìjọ orí òkè ni bọ́lá ń ṣe gbé kalẹ̀ nìyẹn orí òkè fún gbogbo ayé ni orí àpáta la máa wà lélẹ̀ a ti gé ti mara wa a máa máa kẹ́ olúwa gba ayé mi fún mi gba iṣẹ́ mi fún mi gba ọmọ mi fún mi o tó burú ní kọkùnrin wà kó mọ̀ tó ní àròlé àwọn ọkùnrin kan bẹ wọn lọmọ láyé o dẹ̀ máa wá jókòó sílé nínú ìpàdé lẹ tó jẹ́ pé ayé ló ṣàyẹn lọ́gbọ́n kì í ṣèyàwó ẹ ìwọ náà fẹ́ kó láròlé ẹ ti àwọn ọkùnrin síta ẹ ti wọn síta mo ń gbàdúrà gbogbo ọgbẹ́ táyé sá ọ ó gbu iná dà àwọn tí olúwa ń wá ó fẹ́ lo agbára rẹ̀ fún àwọn tí ègún ìdílé mu ayé wọn ayé wọn. Àwọn ẹlẹ́kẹta ni. Àwọn alákọ̀ọ́kọ́. Àwọn tí òkùnkùn bá jà. Àwọn ẹlẹ́kẹjì. Àwọn tá a pa kádàrà wọn. Ó fẹ́ ṣe àtúndá. Àwọn ẹlẹ́kẹta. Àwọn Abrahamu. Tó jáde ní ìdílé tí wọ́n ti ṣàṣeyọrí. Olúwa sọ fún Abrahamu pé jáde kúrò lé bàbá rẹ̀. Kúrò láàrin àwọn èèyàn rẹ̀. Agbára ẹnìkan ló lè ṣe. He can remove you. Through his power. Irú agbára tó fi yọ Lásàrù jáde yẹn. Kúrò nínú túbú. Ó lè fi yọ ẹ. Sàmí ẹyọ kan. Gbogbo ẹyin tí ẹ ń gbé abẹ́ ègún ìjìnlẹ̀. Ẹ jáde wá. Sorí ọ̀rọ̀ ègún ìjìnlẹ̀. O n la n pè ní bloodline. Ẹlẹ́kẹjọ n la n pè ní inheritance.
1: Ogun jẹ́ ìrọ̀jọ wúri.
0: Ẹlẹ́kẹta. O n la n pè ní generational revenge.
1: Ogun ìrọ̀jẹ́ ìrọ̀jẹ́.
0: Ẹ̀sán ìran. Tí wọ́n ń gbà lórí innocent children.
1: Generational revenge.
0: O tó jinlẹ̀ ni. O jinlẹ̀ ju bó o ṣe ń rò lọ. Màyá kàdáza. Gbogbo ọkùnrin láyé. Ni wọ́n ní blood of the father.
1: Bẹ́ẹ̀ni ẹ̀jẹ̀ bàbá wọn lọ́gbẹ́.
0: Wọ́n bá máa tẹ́sì ọmọ wo. Ẹ̀jẹ̀ ọkùnrin ló lágbára jù.
1: O
0: ní wọ́n ń pè náà sọ pé wọ́n ṣe DNA. Wọ́n ní bàbá yìí ló bí. Wọ́n á lòun kọ́. Inú ẹ̀jẹ̀ ni wọ́n ti máa wò. So bẹ́ẹ̀ bá ṣe ń dé gbàrà. Holy communion. Ni máa kọ́kọ́ fún gbogbo ọkùnrin. To purify your blood. Akọ́kọ́ máa wẹ ẹ̀jẹ̀ rẹ mọ́. Kúrò lọ́wọ́ ègún ìran. Akọ́kọ́ máa wẹ ẹ̀jẹ̀ rẹ mọ́. Kúrò lọ́wọ́ ogun ìdílé. Ẹ sọ fún gbogbo ẹni tẹ́ ẹ bá mọ̀. Tí wọ́n mọ̀ pé àwọn rí ọwọ́ ilé bàbá. Oh my God. O ní ọkùnrin kan. O ń fìlì ẹ̀ lára ẹ̀. O dàbí pé ọwọ́ ilé bàbá rẹ̀. Ọ̀nà mẹ́sàn-án ló pín sí. Jẹ mú mẹ́rin bẹ́ẹ̀. Tó o bá mọ̀ pẹ́lẹ̀ bàbá ẹ̀. Àwọn èèyàn ń gòkè. Wọ́n dẹ̀ ń disappear. When they get to the top. They won't see them at the top again. Number two. Suffering and poverty has become a pattern. Number three. Marital has become a war. Àwọn ìdílé kan wà. Wọn kì í ní marriage. O jẹ́ ọkùnrin ò ràn. Wà á máa sunkún sínú ni. Marriage yẹn máa dílé ogun. Àwọn ọkùnrin kan bẹ òní lọ́ọ̀kì ìyàwó. Mi ò ní lè sọ̀rọ̀ jìnà lórí ìbẹ̀. Àfi tá a bá dorí òkè. Ẹlẹ́kẹrin. Àwọn ìdílé kan wà. Wọ́n ní particular àìsàn tó máa ń ṣe wọ́n. Ẹ̀mí wọn ò dẹ̀ kí ń gùn. People die young in the family. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Bí olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà. Ogun tó jogún yẹn. Ilẹ̀ bàbá rẹ̀. Ìwọ bọ́ lọ́wọ́ ẹ̀. O bọ́ lọ́wọ́ ẹ̀. O bọ́ lọ́wọ́ ẹ̀. Ẹ sọ gbogbo àwọn ọkùnrin o. Tí wọn kì í rí nǹkan ńlá mú. Tí wọ́n bá lé nǹkan ńlá. Wọ́n máa ń bọ́ ọmọ wọn lọ́wọ́. Mọ̀ tó bá jẹ́ nǹkan kékeré. Wọ́n máa ń rí mú. The family has put limitation on them.
1: Ojú wọn ti wà lórí ti.
0: Bàbá Abrahamu dágbére. Ó lóun lọ sí Kenani. Ìgbà tó dé ara ni. O ló kú. Kò délẹ̀ lérí. Ọ̀gá ohun tó ń bá ẹ̀fà nìyẹn. So mọ iye ọjọ́ tó ti gba contract bẹ́ẹ̀. Àwọn olóore pàtàkì ó mọ̀ sọ wọ́n nù. Inú ogun ìdílé ni mo wá sí. So àwọn tí Ọlọ́run fi agbára rẹ̀ ṣe. Ó yọ Abrahamu jáde. Kúrò lábẹ́ ogun ìdílé. Pé ìwọ tẹ̀lé mi kalọ̀. Kúrò lé bàbá ẹ̀. Kúrò láàrin àwọn èèyàn. Lọ síbi tí mo fẹ́ mú ẹ lọ. Ìgbà tí n bá mú ẹ débẹ̀. Ó dorílẹ̀-èdè ńlá. Tẹ orí ẹ síbi. Mo gbàdúrà. Bí o bá ṣàmì. Lábẹ́ ogun ìdílé. O jáde lónìí. Màyá falẹ̀ kẹlúwa. O jáde lónìí. Tí àwọn kan bá ti fẹ́ bẹ̀rẹ̀ nǹkan rẹ̀. Lógun tuntun máa ń dìde sí o. Ṣùgbọ́n pẹ̀lú àṣẹ tó rán mi níṣẹ́. Gbogbo ogun tó ń dìde. Tó bá ti bẹ̀rẹ̀ nǹkan rẹ̀. Kó máa ṣẹ́wọlẹ̀.

0: you watching the man on the first day at the Friday 18th September. They must say me. And we from your rule of prophet summer, they must use authority. Lord, he my rule. All I want to buy me so like for you. He want to walk in police. You know this. Oh, fair work. God, I miss on a lot. Oh, you can come in the world. Oh, I'm going to do it. And me, I want to miss it. Oh, that's what we want. I didn't want to go in on it. I let you go. Yeah, oh, that's it. Utu, on your first day. 17th September. Wakati ni na duwa majo ni ajo Friday 18 kwa uwe lori yoki ogo lato juka kukako la shijire mbado opa wuli maje mulumbo ata wuluri ya minikbati wuli itafio fitu sile uwe dande ni hoi professor adepa yo you authority kwa uwe fi maje mbe oloru satele sa yo kuri koko tishi akwara yo mashe dandi turi yiri ya jano mbadwa.
1: Praise the Lord. Praise the living Jesus. Mo dupe lowo Olorun oruko mi ni Ismail Laison lati Bodija Ogbe Mania oki baba mi Samojo authority woli mi won tori ti nkan ba ti sele emi go ni gba pe woli mi won
2: ki n gbagbo
1: ki mo gba o tori pe mo ti lo church bi merin marun ba tun se jalaji yi
2: alaji ni
1: yes tori pe igba ti nko wa felele mo ni mo ni je ma lo so Abujare mọ̀kàn wọ́kọ̀ fẹ́lẹ̀lẹ̀ ni láti mọ níyà kò bá lọ́gbọ́n jẹ́ lọ gbọ́rọ̀ àbáyé wọ́n máa pe ọyá máa fún wa lọ́wọ́ ẹ̀rí pé ẹ fi jẹ́rìí ni kò bá débẹ̀ ǹjọ́ náà chọ́ọ̀chì ò tí ì kún.
2: Ok gbogbo wọn máa ń fáwọn èèyàn lọ́wọ́ kán lọ
1: jẹ́rìí ni wọ́n bá dé fẹ́lẹ̀lẹ̀ ǹjọ́ náà wọ́n sàkọ̀ jókòó sẹ́yìn bàbá pẹ́ kí wọ́n tó dé wọ́n ti ń sẹ̀sìn lọ ìgbà bàbá dé kí bàbá tó dé chọ́ọ̀chì ti kún nígbà wọn kọ̀ dé bí wọ́n ṣe kọ́ pé ọmọ kan. Eléyìí ṣe pé wọ́n ń rẹ́tì èèyàn o kọ̀ǹfàmù léléyìí o mo wá wo chọ́ọ̀chì mo gbo àwọn program mo máa ń gbọ́ mo wá wo pé àdúrà tí bàbá authority máa ń gbà gangan mi rí àfiwé rẹ̀ mo ní bàbá tí ń tẹ̀lé gan ni mo wá ya 2000 November ni mo wá crossover mo ti wá crossover November o ṣe káàtì ẹ̀ mọ́ sábà kankan lọ mo kàn san 8000 owó sìmẹ́ǹtì láti ìgbà náà tó yẹ pé ńgbà tí sẹ́dàrú bíi kílí ò mọ́ mọ̀mọ́ ni ìgbà mo wá bẹ̀rẹ̀ bíi kẹ́mi ní òfin fi hàn 500 1 million.
2: Ìrọ́lẹ̀ ẹ̀ ń bùnyàn.
1: Tí èpò oṣù tí èpò ọdún kan tí èpò ọdún méjì mo dúpẹ́ lọ́wọ́ bàbá Sámojo authority.
2: Ọlọ́run Jésù lè má dúpẹ́.
1: Ìpè yín ò ní dojúrú lágbára Ọlọ́run. Ẹ ní ń fọmọ yín kí ìpè lágbára Ọlọ́run. Gbogbo àrọ́mọdọ́mọ tí náà wọ́n ó yá re ni. Táwa náà bá ló lọ ní ìsìn amọye táwa ní àtàlé àtọkọ̀. Kódà mo tún sọ fọ́lọ́run pé tí ń bẹ máa pé mọ̀ ń lọ ìmúra. Ibi ni ìyàmọ̀ wa lóṣooṣù. Tí mo fi ṣe ìmúra ni. Ọlọ́run ni bí ó bàjẹ́.
2: Ibi ni ìmúra.